0: gbogbo àmì tán fi ṣe ọ́ tirẹ̀ ńlá fi ń fọ ẹ̀kọ́jà kò la iná àmì ayé kò jábọ̀ lẹ̀ ṣerere ẹ gbàdúrà karùn-ún àwọn agbára tó jókòó lé opportunity
1: bá wá sí dandan fún àwọn opportunities
0: ẹ dandan tẹ̀yẹ láti verse 12 balógun pasia ó di ẹ̀rí
1: dandan
0: àfìgbà tí Michael lọ́jà ọ̀gá ó ní ìdí kí wọ́n sí wọn nídìí àwọn tó jókòó lé àǹfààní
1: ayé
0: ẹ̀yìn tó jókòó lé opportunity
1: ayé ẹ̀yìn
0: tó jókòó lé ogo
1: mi
0: mo ṣe yín nídìí mo gba ẹ̀tọ́ mi bàbá ọmọ ẹni mímọ́ ẹni jókòó lé àǹfààní ayé mi ẹni jókòó lé ẹ̀tọ́ mo ṣí wọn nídìí lókojẹ́sù jẹ́sù olùwàwà ẹ gbàdúà ìdí àìfojúrí tó dèmí mójú
1: kan
0: máa já wà gbé ẹsẹ̀ ní wà lọ́ọ̀tún lọ́ọ̀sì ìwọ ìdí àìfojúrí já olùwà ló wú bẹ́ẹ̀ jẹ́sù ló wú bẹ́ẹ̀ mo

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ́nà wá tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà àti ìjọ Light of the Living Church ìjọ ìmọ́lẹ̀ alàyè iṣẹ́ ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkáàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn òun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọpọ̀ ní gbogbo ọjọ́ Jimọ̀ Friday ní déédéé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníchòkúta Hall Sàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣe ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ni ànàdì ọlọ́mọ ní Shilo àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròròyàn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ o.
1: Ara mi olùfẹ́, orúkọ mi ni wòlíì Rotimi Ilésanmi Baba Zion. Lorúkọ Jésù àdúrà yín yóò gbà. Lónìí tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun, Ọlọ́run máa sọ ẹ́ di aṣẹ́gun. Ọmọ rẹ máa di aṣẹ́gun, aya rẹ yóò sì di aṣẹ́gun bákan náà. Gbogbo agbára tí ọ̀tá ń lò láti pọ̀ lójú pátá ni yóò sì padà di òfo nítorí pé o kì í ṣe ẹni ìpọ́njú. Ẹnikẹ́ni kò gbọdọ̀ pọn ẹ lójú. Ìkéde tá a gbọ́tọ̀ yẹn ẹ fi sọ́kàn lágbára ní ọwọ́ Elédùmarè ní ọjọ́ Friday tó ń bọ̀ yìí. Iṣẹ́ agbára Olódùmarè fẹ́ ṣe nílùú Ìṣàgàn ní Friday tó ń bọ̀ yìí. Kí ni nǹkan tá a fẹ́ ṣe? Òróró oṣù karùn-ún Olúwa ní kí n fún àwọn ènìyàn àtọmọdé àtàgbà àtọkùnrin àtọbìnrin ẹnìkan òróró kan ẹnìkan. Òróró kan òróró eléyìí gbogbo ẹni tó fẹ́ rí ọ̀nà àbáyọ ẹ jẹ́ kó múra sílẹ̀ ní ọjọ́ Friday níbo ni ní Ṣàgàn tẹ bá ti dé Ṣàgàn ẹlẹ́ẹ̀ lọ sí Sabo Under Bridge ní Oníjòkó Town Hall aago mélòó ni aago méje àárọ̀ lábẹ̀rẹ̀ á sì parí ní aago méjìlá mo tètè dé mo ríre gbà oní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ní orúkọ Jésù ìwọ ni ẹ̀rí kan ta ni ní ọ lára ta ló gba ipò ògo rẹ lọ́wọ́ ẹ ta ló gba ipò ayọ̀ ẹ ta ló gbà lọ́wọ́ ẹ àga tó yẹ kó o jókòó sí ta ló jókòó sórí ẹ ta ló lé ẹ lórí àga ìṣerere tó wá jókòó síbẹ̀ tàbí tó fi ọmọ rẹ̀ síbẹ̀ gbogbo wọn ni wọ́n sì gba ìdájọ́ torí pé ìwọ tó ní ààyè yẹn ọlọ́run yóò gba ààyè yẹn padà fún ẹ ní orúkọ bàbá ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ ẹ gbọ́ o ẹ jẹ́ ká sáré lọ sínú ìwé Samueli pàápàá jùlọ ẹ mọ́ gbàgbé lónìí gbogbo ẹ̀yin ara sùúrùlérè orílẹ̀ láwánsìn gbogbo yín pátápátá láti mọ́ṣí ẹ múra sílẹ̀ agége ìjèṣà ìjèṣà market ẹ jẹ́ pàdé ní sùúrùlérè láàárọ̀ yìí fún òróró ti oṣù karùn-ún ní Fuja Street tí ẹ bá ti dé Randu Avenue Junction tàbí Benson Junction èyí tí ẹ ń bọ̀ láti orílẹ̀ tẹ bá ti wọ mọ́tò Shita Under Bridge ẹ kàn lẹ́ lọ sí Fuja Street Community Hall ẹ lè gba bẹ́ǹsì wọlé èyí tí ẹ ń bọ̀ láti Ìjèṣà Market èyí tí ẹ ń bọ̀ láti Sẹ̀lẹ̀ Express ẹ wọ mọ́tò Láwánsìn kẹ wọ mọ́tò tó ń lọ sí ẹ bá ti sọ fún onímárúwá tàbí oníkóró pé ẹ ń lọ sí Randu Avenue Junction wọ́n á gbé yín débẹ̀ èyí tí mo ṣe ẹ kàn wọ mọ́tò láti mo ṣe direct ẹlẹ́ẹ̀ lọ sí Fuja Street bákan náà látòjú ẹlẹ́gba ẹni Fuja Street òróró yẹn ọ̀fẹ́ ni ẹni sanwó ẹ̀ ẹjẹ́ agbọ́n tí ìwé mímọ́ wí 1 Samuel chapter 16 verse 1 ẹgbọ́n tó wí ó ní Olúwa sì wí fún Samueli pé yóò ti pẹ́ tó tí ìwọ ò fi máa káàánú Saulu nígbà tí ó jẹ́ pé mo ti kọ́ láti máa jọba lórí Ísírẹ́lì ọlọ́run wa sọ fún Samueli pé fi òróró kún ìwo rẹ that is ìgò òróró ó ní fi òróró kún kí o sì lọ sí ìlú náà ní Bethlehemu Olúwa ní kó lọ síbẹ̀ ní kíákíá ẹnìkan gbọ́ mi wòlíì àti ènìyàn tí ọlọ́run yóò ràn sí ẹ láti da òróró ìgbédìde àti láti rọ olórí ogun ayé rẹ lóye ọlọ́run yóò da òróró yẹn sí ẹ lórí lónìí ẹgbẹ́ yẹn nìyàn ó ní èmi rán tọ jésè ara bethlehemu nítorí èmi ti rí ọba kan fún ara mi nínú àwọn ọmọ rẹ gbọ́ nínú àwọn ọmọ ìyá rẹ ninu awon omo baba re oluwa lo ti ri oba kan olodumare lo ti ri oba kan jesu lo ti ri oba kan egbona tani oba na se iwo ni emi ni oba na o ni dile wa se iwo ni oba na ni dile yin ni dile baba re ni dile iya re se iwo ni oba na ara mi olufe ororo yi mo ti pese re sile loni ofe si ni tori pe laarin awon omo iya re laarin awon omo baba re olodumare yo mu ko tayo ninu osu yi se o ntaja ko si tesiwaju o nsise ko si tesiwaju ohun rere gbo o ti gba won ti se gbugbu e gbiyanju ko gba ororo ti osu karun yi boya awon omo re won o ti ma se dada bo ti fe gbiyanju gba ororo osu karun yi o da mi loju pe laseyin wa seyin bo o pada ni olodumare da mi loju be Oluwa so pe mo ti ri oba kan funrara mi e wa gbo o ngba ti o de verse 2 a so nipa verse 2 ye to ba di ola Wednesday e gbo to wa be gbogbo eni to ngbo mi mo fe ko mura sile fun ipade yi ni eni ti se ojo Tuesday ni suru lere gbera kankan tori pe olodumare yo si wa pelu re mo mo pe o gbagbo o si gba ipe mi gbo mo ti enubu eje Jesu mo so ase oro jade ni oruko Jesu gbo osu yi o ma ri ire ati anu ani losu to wa yi lati gun mereri agbaye olodumare yo mu ire wa fun e emi mi ma yo mu ire wa fun e ayo yo ya lodo re ebokun yo ya lodo re anu ojure olorun yo ya lodo re o se le wa bakan na mo ni oruko Jesu Kristi Oluwa wa amen ara mi olufe o se evangelism to nroyin e Jesu fun gbogbo eniyan ota ma nawo sugbo owo to ba na yen o ma gedanu ni so wa ri pe olorun gan yo wa fun e lagbara ju ti ateyin wa lo so ma beru gbogbo wo ti o nla o ko nkoja fokan bale papa ni ojo Wednesday ipade adua wa ni logbo elegba town hall ara mi olufe e je ka tete debe tori mo mọ pe olorun be laye e gba ororo tiyin na nibo ni ni logbo elegba ti e ba ti de iyana era bus stop lagos padagri expressway e ko le lo siboniyan e le lo si logbo elegba town hall ilogbo elegba town hall loruko jesu ora nugba ago mejo aro si ago mokanla ni mo titi de mo rire gba mo wa nbe ni last week to ba tun di ose yi ma tun wa nbe na ti osu karun yi o da mi loju pe wa ri ona abayo to po ki se yen nikan abo adaju lori e awon agbara okukun won yo wo ibi won lara re o da mi loju be tori pe o ni gbegba oja kale ko mata mo o ni jokoko ma ri se mo lagbara lowo ledumare e mo gbagbe ni aro yi e je apade ni suru lere eyin ti orile e wo moto to lo si Shita under bridge te ba debe le lo si Fuja street community or to wa nbe iyen ni kokko eyin ti e nbo lati eyin ti e nbo lati Celeste Express Ijesha Market orile ma eyin ti e nbo lati My 2 Estate eyin ti e nbo lati Jakande Okota Isolo te ba ti de Celeste Express e wo moto to lo sibo laaro yi ni o e wo moto to lo si Lawansin lati Lawansin e wo moto to lo Randu Avenue Junction te ba ti bo le ni Randu Avenue Junction e ko le lo Fuja Street Community Hall to wa nbe ibe ni pade yin ati waye ni aro yi e de le pe ero ibani soro yi 0706717 0079 ara mi olufe e gbo mo so nkankan ni ana nti mo so ni pe mo ni osu karun yi gbo mo fe gbe igbese woli to ni agbara pupo sugbon igbese woli yen ni pe nipa ti se adura anu se mo wi pe June 15 osu to nbo ni birthday mi ko de to togba yen mo fe ke ti wa ninu ola ti oro ti wa ma so pe baba egba malu egba moto nkankan so now nti mo oluwa ti mo fe se ni pe mo fe se special oruko eleyi oni iranlowo ojurere ati anu latoke iranlowo ojurere ati anu latoke o yato gedegede si ti ateyin wa gbogbo yin ni ketete lo get e bye bye bye bye bye bye bye bye sugbe leyi o le die ni egberu mejo that is egberu mejo ati 300 naira that's 8,300 naira. So o de da mi loju pe color ego everything o yato sugbon ko to ma lo gbawe ojo meta loruko Jesu yo dara fe yin ti abaranje e lo si abaranje road Alabama bus stop number 1 Oyewole Street loruko Jesu iwo ni eri kan yo si dara fun yin e ma gbagbe ni Friday to nbo lagbara lowo le dumare mo nbo ni bo niyan ni ilu Isagam adema ku awon iroja yen wa sibe nibo ni Isagam Sabo Underbridge Onijokuta Hall ago mejo aro si ago mejila ni ojo Thursday to koja mo wa ni epe ni MOT junction mo wa nbe so e ti ro pe mi o ni wa ni Thursday leyi lagbara lodumare ma wa nbe ago mejo si ago mokola te ba ti de MOT junction ele lo si Glory of God Event Center e gba ororo ti na loruko Jesu orogolo laye egbo mo fe ko ran ipade yi lowo pelu owo tolorun ba fun e jo tori tolorun bere lati 1 2 2,000 5,000 3,000 account number church re 00699 36107 bole kan si 00699 36107 access bank oruko to wa nbe Light of the Living Church pe ero e ba ni soro yi 07067 170079 oruko mi ni woli Rotimi Ilesomi lo follow me lori Facebook ati TikTok Prophet Rotimi Ilesomi.

0: kò yí ní bí gbogbo tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn ká bọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
1: Ẹ kú lórí àsìkò yìí àyẹ̀yẹ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
0: Tó kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
1: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
0: Làwọn tẹ́ tún kó dé báyìí.
1: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
0: Èló ni àwọn solar system yìí.
1: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
0: Ṣé n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ̀pù.
1: Bẹ́ẹ̀ni.
0: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
0: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
1: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
0: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
1: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà ilé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sọ la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
0: Láìṣe náà nẹ́pà.
1: Ara o.
0: Lọ́dọ̀ yín báyìí.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
0: Ẹni tó bá ní ìdí solar freezer.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó wà lọ́dọ̀
1: yín. Ó wà nílé iṣẹ́ wa.
0: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe dé iléeṣẹ́ yín?
1: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, D/6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ of Oyè Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House, 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé NEPA lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí yellow building yẹn, GoTV building, ẹ sì máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office, A-Frames Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
0: Ẹ̀jẹ̀ àtùmú lẹ́ẹ̀kan sí
1: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
0: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ, má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
2: Wẹ́pà!
0: Signal Strength Nigeria Limited tún gbára mi ìdè. Wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kinlala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kó oru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bá rí ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́ pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlò náà nú ilé, bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo. Yọjú séyìíkéyìí iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Láǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office, GoTV Yellow Building, lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Ajílósùn, Adó-Èkìtì, number 123, Signal Strength House, GoTV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti Adjacent Baba Adjashin House, Òkè Ògún Ọ̀wọ̀, tó fi mọ́ Ephraim Plaza, lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08 1 01 04 2804.
3: Hello.
2: Mo ń gbádùn àdàbà.

0: Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbọ́rọ̀ kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ẹ kú ojúmọ́, mo kí yín ìròyìn kútu àyè làwọn afin láti kàn ní Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlẹ́rọ̀mọ̀kínláwà. Tàtí ń gbóhùn sátẹ́gùn. Ọ̀pẹ Yẹmí jọ dànù níròyìn ṣáájú náà. Ẹ gbọ́ kọ́kọ́ tó wà nínú ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbóríyìn fún pa Ruben Fásọ̀rántì gẹ́gẹ́ bí ó ti ṣe ayẹ 100 ọdún tí wọ́n kanmi ayé sí lẹ́nu. Àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà ni yóò kó àwọn agunbánirọ̀ tó dín díẹ̀ ní 1,000,000 síta lásìkò ètò ìdìbò ọdún 2027. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ní kò sí ìlànà pé bóyá èèyàn ń ṣe ìdánwò UTME mọ́ fún pọfẹ́ wọlé sí iléèwé láti lọ kẹ́kọ̀ọ́ nípa bí wọ́n sì ti ń kọ́ nípa olùkọ́ àgbà. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ikọ̀ Coalition of Yoruba Community Volunteers ní ìpínlẹ̀ Ondo lọ́jẹ́ pé wọ́n ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ Àdàbà FM lójúnà akitiyan wọn láti kó ipa lórí gbígbógunti ìpèníjà ètò ààbò tó ń kojú ìpínlẹ̀ yìí. Èyí náà fi léde lásìkò àbẹ̀wò tí wọ́n ṣe sí iléeṣẹ́ Àdàbà FM. Ẹni tó jẹ́ alága ikọ̀ náà Victor Adégbòyìgà ó fi léde wípé ikọ̀ ọ̀hún lọ́jẹ́ pé wọ́n sì ilẹ̀kùn mọ́lẹ̀ fún onírúurú àmọ̀ràn eléyìí tí yóò ṣe àtìlẹyìn fún wọn lórí àfojúsùn wọn, àti pé wọ́n béèrè àtìlẹyìn iléeṣẹ́ Àdàbà FM láti lè jẹ́ kí àlá wọn kó wá sí ìmúṣẹ. Ẹni tó jẹ́ akọ̀wé ikọ̀ náà Olúwọlé Alóńgẹ ó pàrọwà sí iléeṣẹ́ yìí láti tẹ̀síwájú àtìlẹyìn wọn lórí gbogbo ohun tí ẹgbẹ́ náà tó bá ń ṣe. Ọ̀gá àgbà iléeṣẹ́ Àdàbà FM Sir Martins Ayọ̀lá ó ní iléeṣẹ́ yìí gbagada òun náà ló sílẹ̀kùn rẹ̀ lẹ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ lórí ohun tó bá lè mú kí ìdàgbàsókè kó dé bá ìlú. Ẹ̀yìn ṣe ni àbẹ̀wò ọ̀hún ni ó túbọ̀ mú ìrẹ́pọ̀ láàrin àwọn méjèèjì láti túbọ̀ dúró digbí lórí ọ̀rọ̀ ìpèníjà ètò ààbò. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe àpèjúwe ìkàn adarí tó jẹ́ adarí ikọ̀ afẹ́nifẹ́re olóyè Ruben Fásọ̀rántì gẹ́gẹ́ bí òpóríbitì fún ìdájọ́ òdodo ìṣọ̀kan àti ṣiṣẹ́ sin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìṣe ni ààrẹ ló sọ̀rọ̀ yìí nílùú Àkúrẹ́ lásìkò ayẹyẹ 100 ọdún ti pa Ruben Fásọ̀rántì tí wọ́n kanmi ayé sí wọn lẹ́nu. Ẹni tó ṣojú ààrẹ òun náà ní igbákejì rẹ̀ Kasim Setima Tinubu ó ní ìkàn adarí rẹ̀ yẹ ọ̀hún ó fi ìgbésí ayé rẹ̀ òun náà ló jẹ́ pé ó fi ń ṣe àtìlẹyìn fáwọn èèyàn tó jẹ́ wípé ńṣe ni ó jẹ́ pé ó fi ara rẹ̀ jìn dáadáa. Bákan náà ẹ̀wẹ̀ iná gbóríyìn fún ipa takuntakun eléyìí tí ipa Fásọ̀rántì tó jẹ́ pé ó ti kó lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ètò ìṣèjọba àwarawa ètò ìṣèjọba rere tó fi mọ́ dídarí pàápàá jùlọ ó ní ó jẹ́ àwòkọ́ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ìran eléyìí tó ń bọ̀ lọ́nà. Ìṣe ni pa Fásọ̀rántì ọ̀hún ló náà lọ́wọ́ dúpẹ́ pẹ̀kún lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn gómìnà àtàwọn ọba alayé tó wà níbi tí wọ́n ti ṣe ayẹyẹ ọjọ́òbí náà fún un. Ẹ̀wẹ̀ bákan náà ni gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Oyèbáńjẹ́ ló ti ṣe àpèjúwe olóyè Ruben Fásọ̀rántì gẹ́gẹ́ bí ẹni tí ó túbọ̀ sọ́nà ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà nígbàtí ó ń kí adarí ikọ̀ afẹ́nifẹ́re ọ̀hún kú ayẹyẹ ọdún ayẹyẹ ọjọ́òbí olóyè Fásọ̀rántì eléyìí tó jẹ́ pé ó pé ogorun odun loke ipe o se akujure gege bi eni to je oporibiti isokan orilede Nigeria gomina ohun ninu ise ikiniku aye odun ise ikiniku aye ojo ibi ni fasuranti to pe ni ogorun odun loke ipe lo ti gboriyin fun baba ohun fun ifarajin re ati bi o ti sise sin awon omo orilede Nigeria ati ile Yoruba gan lapapo bakan na ni oye banje oni igbe aye baba na ini okun fun eleyi ti awon omo orilede Nigeria gboro mo wo awokose re ewe ise ni afara oloke oyarugurem ati oyarugurem sagari irese ati awon ati doction to fi mo awon ise akanse mi ina je pe ile to je pe o wa nilu akure o na ti fi sori oloye do parube fasuranti to je iko adari iko afenifere ise akanse ohun ni isejoba ologbe to je gomina ipinle itele Rotimi Akeredolu ino se ni odun 2023 yi ti lati le ridaju pe lilo biboko o tun bo lo girigi dada lolulu ipinle yi en to je igbakeje are ile Nigeria Kasim Setima uno se awon ise akanse afara oloke na yi ti o je pe o je ise akanse kan gbogi to je ohun amaiderun ba pa julo lori oro igbokegbodo oko eleyi ti won ni yo tun bo se iranwo fun oro eto raje ipinle yi ati ni apa iworun gusu ile Nigeria lapapo ajo ileto odibo lolede Nigeria INEC lo je pe won ti fi lede wi pe awon agunbaniro ti odindie ni milionu kan abo ina je pe won yo se amulo won ninu eto odibo odun 2027 en to je alaga ajo ileto odibo lolede Nigeria Joash Amukitan ina je pe o soro ye lasiko abewo re si olulise ajo tori si oro isinrulu nile Nigeria ile to wa nilu Abuja nibi to ti se ipade pelu en to je odari agba ajo na ogagun Olakunle Nafiu Amukitan se apejuwe awon agunbaniro na gege bi igi leyin ogba fun ilana eto odibo lolede Nigeria eto ni ajo ileto odibo ko le se aseori ti won ba se amulo ati atileyin ti won rigba latodo ajo to n se loro eto isinrulu na gege bi won se wi won ni awon agunbaniro ti o to bi egberun lona edegberin ona je pe won yo lo fun eto odibo are ati tomolegbimo asofin agbale ye nigbati won yo lo awon agunbaniro be na fun eto odibo gomina ati tomolegbimo asofin ipinle en to je oludeje fun ipo are legbe osilu SDP leto idibo odun 2027 Adewole Adebayo lo ti se ikilo lori idokoku laja to nduma eto isijoba warawa nile Nigeria Adebayo n lo soro ye nigbati o je pe won fi enu ko lori egege be en ti o je oludeje fun ipo are ninu egbe osilu na nibi ipade apapo egbe on to waye nipele Bauchi awon akeko ti won fe wo ileiwe olukoni agba ti won fe lo se ti won fe ni iwe eri olukoni agba ni awon ileiwe ohun lo je pe won ni won ni nilo lati mo se idanwo UTME mo bayi minister fun oro eto eko tun je Alausa inokede ilana tutun ohun ni bi ipade to waye nilo Abuja nje ibi ti ari mo ri lori iroyin ni kutu aifun ti aro tun ni olasukan mi ilujoba lole otu iroyin opeyemi jo danumuwa se ti gboyin ise oni pe wa o lagbara lowo Olorun.

gbogbo èèyàn alátìlẹyìn tẹ ń ṣe àtìlẹyìn fún ètò yìí pé n tí kò yé wọn kí n kúkú láyé wọn bí aṣíwájú bó ti ń tukọ̀ ọ̀lú ajé dùbúlẹ̀ lọ àtúyè àtúndébùtì ògo ni ó sì ṣe fi tù wá lágbára elédùmarè ẹ̀ là lọ̀rọ̀ ní o bàbá ẹ̀ là lọ̀rọ̀ ló ń sọ fún.

0: ọ̀rọ̀ nípa bípínlẹ̀ Èkìtì ó ṣe máa tẹ̀síwájú ló yẹ ká máa ṣiṣẹ́ lórí ẹ̀ báyìí. Nítorí ẹ̀ la ò ṣe gbúdọ̀ fi àyè sílẹ̀. Ṣẹ́nikẹ́ni láti máa fi ẹyẹ tó wà lórí igi tàn wá. Torí bóyá ẹyẹ abìkú ganga ni tàbí abìkú ganga ti ń dáni nídà gírígírígírígírí. A lè sọ Ọlọ́run ò ní jẹ́ ká bọ́ há o. Ṣùgbọ́n ẹyẹ eléyìí tó ti ń bẹ lọ́wọ́ wa tá a ti rí kọ́ lọ ẹ̀. Tó sì wá jẹ́ ẹyẹ rere ẹyẹ ìdùnnú ẹyẹ àlàáfíà. Òun ni ẹ já jùmọ̀ kọ́wọ́ tì ká fún un láyè kó wọlé. Bí ó dún Àbáyọ̀mí. Òun ni ẹni náà táwọn èèyàn ti gbé wò tí wọ́n yẹ̀ wò tí wọ́n mí wò tí wọ́n wọ́n wò. Tí wọ́n fi ìpó níwò ètì púpọ̀. Tó sì ti ṣe bẹbẹ nípínlẹ̀ Èkìtì lórí ètò ẹ̀kọ́ ètò ìwòsàn iṣẹ́ ọ̀gbìn iṣẹ́ púpọ̀nà àti ìdàgbàsókè ìgbèríko. Ó ṣe activate ló ń renovate ló ń stimulate ló ń integrate ló ń rehabilitate. Ẹ wò ẹ ní ti ń ro mímí o lè ká gbogbo ẹ̀ tán. Ọmọ wa pàtàkì ni a factual diligent and unbiased son of Èkìtì láti ward 10 Ọgọ̀tún. Ìyẹn Professor Láyínká Wópétò ló ní ká sọ fún yín pé no turning back. Báwo ni o? Lábẹ́ àṣẹ IAPC. Tẹ̀síbẹ̀.
1: Announcement. A five-star hotel is currently looking to recruit experienced professionals to join its team in Ado-Ekiti. We are actively hiring for the following roles: female desk officer, female accountant. Recruitment: candidates for the accountant position must possess proven relevant experience working in a hotel environment. All applicants must be highly professional, capable of delivering excellent service, and ready to work on site in Ado-Ekiti. How to apply? Interested and qualified candidates should forward their CVs and recent photographs to rivian group@gmail.com. Forward your CVs and recent photographs to rivian group@gmail.com. For more information, please call this number 0913-958-4697. 0913-958-4697.
2: Debo Ajaguna Liberty Outreach Dalo in conjunction with Grace Covenant Center present 14th year anniversary Peru Akuri Divine Intervention Lati Ojo Thursday Ojo Kerinla Thursday 14th to Sunday 17th May 2026 Ibejopo Aro Ati Osan Yowa There will be both morning and evening session Agumesan Abo Aro Oni morning session Ni Grace Covenant Center Agumanwe Role Oni evening session Toje Open Air Crusade Nye Soji Itagbangba Ni Ugbe Motopark Grand Alakale Lori Shirishi Praise Feast Fire Conference Isoji to Lagbara Awon ni ami ororo luwa Jowuwa ni kale Awon bi His Royal Majesty Oba Ajebanji Ajibola Elesun Leti Esure Ekiti Pastor Oluwaseyi Israel Latapuja Pastor Moses Bolanewa Latibadan Dr. Prophet Tunde Oluyeun Ati Dalo Ministry Opolorin Emi Yo Lorin Lati Fi Gbe Oluwaga Awon bi Pastor Mrs. Lola Akambi Sister Seun Adebiyi Sister Bola Grace Ati Bebe be, lo Isin Dupe Lojo Sunday Ojo Ketadilogun Sunday 17th May 2026 08038729416 08038729416 Number te pe fun adura ati imoran niyan Dalo in conjunction with Grace Covenant Center Lolu kede
3: Asenyi waye ani bi e ma o elegbe mu ni
4: Ibale de manisha
5: Erinlo ajanoku sun bi oke ka ti ririn odugbo ka ti refo dandan ka ti ri oni bi abaria late aishi joshua omotayo olisa of isolo kikete rumosi 1313 omodege mirin o ele ketekete omo ramuse asekagba oku abaria aishi joshua omotayo kikete rumosi 1313 lolijo kokan le logun lasale orin onigbagbo olule abaria 1313 le solo ati olijo keji le logun osu karun odun kai no ma se isin jade oku St. David Cathedral, Domo Akure, Enyigbe, Wejewemo Aye, The Amazing Event Hall, Oda Road, Aba Kobi, Femi, Omotayo, L'America, Aba Adeboye, Omotayo, Bikwik, Eli Rob, Aba Koyega, Omotayo, Eli Nigeria, Aba Bukola, Omotayo, Eli UK, London, Aba Bose, Omotayo, Eli America, Aba Sumbo, Omotayo, Eli America, Iyomo Refo, Ojukomu, Omomo Kako, Kose Nyaye Koya Nyome, Jita Kota Borule Re, Abari Alome, Joba Omo Lale, Oma Shoro, Mo Shaka Shoro, Kale Lemi Soba, Manye Nyitika Yasu, Koma Tishakba Koro Laba, se lodun to lule re omo loba rin je ule o kitike kere o solo ko serun de o ku de kemi debe loro be ku igbe li ku de kemi debe o do diri oni omo owo me ko ma kuro olomi meji ya pejeji lala keti omo lisu kede fa ma sa se ka gbe oku abaria
6: late pa jose olamuyewa awonusika sore o ọjọ́ kejìlélógún oṣù kejìlá ọdún tó kọjá yìí. 22nd December 2024 Langẹ́lì Abasọ̀fẹ́lẹ́lẹ́. Ṣẹ̀wá sí bàbá pé.
7: Ìlẹ́yà.
6: Lọ́mọ ọgọ́fà ọdún 120.
7: Káì
6: àṣẹ pé. Bí a bá dàgbà títí a ó padà kú náà.
7: Bàbá onínú rè.
6: Bàbá ọ̀jọ̀gbọ́n.
7: Bàbá ọmọ àtẹ̀tà.
6: Onígbàgbọ́ tòótọ́.
7: Máa sùn
6: lókun àyà olùgbọ́.
7: Thursday
6: ọjọ́ kẹrìnlá
7: oṣù táwa.
6: 14 May 2026 Ní dédé agogo mẹ́wọ̀ òwúrọ̀.
7: Láògbé ara bàbá gẹ̀gẹ́.
6: Láti bẹ́ Federal Home
7: Àkúrẹ́.
6: Lọ sílé wọn.
7: Number 482
6: Yaba Street Odode Idare.
7: Ní dédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́ yìí.
6: Ní àṣàyàn rin
7: ìsìn
6: fún bàbá.
7: Ọjọ́ Jímọ̀ ọjọ́ karùndínlógún oṣù karùn.
6: 15 May 2026
7: Ní dédé agogo mẹ́jọ òwúrọ̀.
6: Ní ìsìn
7: fún bàbá.
6: Nílé wọn.
7: Yà ó sì ara bàbá.
6: Sílé kẹyìn.
7: Lẹ́yìn èyí ní dédé agogo mẹ́wọ̀.
6: Òwúrọ̀ ní ìsìn ìdúpẹ́ àti ìjáde òkú.
7: Ní CSE
6: Òkè Ayọ̀ Zona Ẹ̀kọ́tà.
7: Ọlọ́run Ṣògo.
6: Yaba
7: Odode Idare.
6: Ondo State.
7: Ayẹyẹ ìgbàlejò
6: yóò tẹ̀lé.
7: Ní Ọlọ́fin Anglican Grammar School
6: Idare.
7: Ó dọ̀ wọ́n.
8: Wọ́n gbàgbọ́ àwọn Joseph Olamide wá wọ́n.
9: Ọmọ olórí àbá ẹ̀. Ọmọ bá a dá ìyá wa ọmọ ṣe kọ̀ ẹ́ náyé. Ó karò ní ọ̀nà jù ní ọ̀run. Àwa ṣe dárò ẹ̀ wò látàwọn ọmọdé gbà bàbá kan.
10: Dr. Richard Awonusika.
11: Iyọ̀ ọmọdé yìí wá rúwẹ̀ yàwó akọ rẹ̀ yóò já.
12: Kúkú ti mú màmá.
13: Beatrice
12: Adébámóyè.
13: Àpè
12: Àlàlẹ̀ Dọ̀wọ̀.
13: Ọjọ́ ti bó jọ́.
12: Ó tún ti bó tún.
13: Yèmẹ̀ ń wúlí.
12: Jọ̀dálùfẹ́ fi ọwọ́ mi yọ
13: mo gbèsè tí
12: yìí jẹ́ ìsún tukẹ̀ o.
13: Ìyá
12: iye mi.
13: Àpẹ́.
12: Ó ti bẹ́ẹ̀.
13: Ó ti bọ́wọ́ tuntun láàyè.
12: Mo fi dọ́gbọ́n máa di sọ o.
13: Mo wáyé dọ́ máa kùnà.
12: Àmọ́
13: àgbà ó tọrọ.
12: Tẹ́lẹ̀ tí mọ́jọ́ kẹtàlá.
13: Oṣù kẹrù ọdún yóò ọ̀gá yìí.
12: Ojú àjàbù máa mọ̀.
13: Ọ̀rọ̀ gédé o.
12: Ìyá.
13: Kí máa yá di jẹ́ ọdún.
12: Oṣù yóò ọ̀gá yìí.
13: Ọgbà ẹ̀sìn St. Louis Hospital yìí
12: gan-an
13: Anga.
12: Iṣèlú ọ̀rọ̀ máa dẹ̀ o.
13: Kí máa da aago mẹ́rin alẹ́.
12: Ọ̀chà ẹ̀sùn onígbàgbọ́ ń yín màmá.
13: Kí máa yá dọ́jọ́ Sátidé.
12: Ọ̀gbẹ́ màmá gẹ̀gẹ̀.
13: Ọ̀gbẹ́ káyẹ̀.
12: Christ Renewal Church.
13: The
12: New Church Grammar School.
13: Ọ̀rọ̀.
12: Ọmọ àgbàdo àti màmá tá
13: a yàtọ̀ alẹ́ ẹ̀gbọ́.
12: Káre òye mi.
13: Ọmọ alúgbọ́rò kọ Nasa.
12: Yẹ́rú máa gbọdọ̀ yọ.
13: Ọ̀tún abẹ́rẹ́ orí òsè
12: àbínájú
14: You don't read, you don't pray, you don't try. But university doors still no gree open. Another year, another cut-off, another result wey no go as you plan am. But what if the door where you dey knock not be the only door? My brother and my sister, you no be failure. Other ways dey to enter university.
15: EduTech business don open another door. One way go carry you straight enter Ahmadu Bello University or Babcock University. Through their fully accredited distance learning program, you fit even study from your house or as time allow you. Get full recognized degree. Your own way. Real university, real certificate. Real future. No let another year pass you.
14: Your admission they wait.
15: Visit edutechbusiness.net or call 0903-981-9036 0708-063-1839. EduTech Business. Your university journey starts now.
16: Atọ́rọ̀mọ̀ ó dọ̀dọ̀.
17: Ó di bí ẹni jọ ni.
16: Ó di bí ẹ̀yán jọ yàn.
17: Bàbá wa pa.
16: Joseph Ọlámúyíwá.
17: Awọ́nùsìkà.
16: Ó dàárọ̀.
17: Èyí la fi ń kéde.
16: Ìpapòdà àti ìsìnkú bàbá àti bàbá bàbá wa.
17: Ẹni tó sùn nínú Olúwa lẹ́yìn àìsàn ráńpẹ́.
16: Lẹ́yìn ìgbà tí wọ́n pé ọgọ́fà ọdún láyé.
17: 120 years
16: Bí ètò ìsìnkú bàbá yóò ti máa lọ nìyí.
17: Jọba di ọjọ́ Thursday.
16: Ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún 2026 láò gbé òkú bàbá kúrò ní.
17: Bẹ́ẹ̀ mọ́ṣúárì ní Àkúrẹ́ lọ sí ilé bàbá.
16: Ní Yaba Street opposite First Bank
17: Odode
16: Idare
17: Ondo State.
16: Èyí yóò wáyé ní dédé agogo mẹ́sàn-án àárọ̀.
17: Tó bá di ní àṣálẹ́ ní dédé agogo mẹ́rin.
16: Ní ètò ìdánijí onígbàgbọ́
17: èyí tí a pè ní
16: wake up
17: yóò máa wáyé
16: ní dédé agogo mẹ́rin ìrọ̀lẹ́.
17: Tó bá wá di ọjọ́ Friday.
16: Ní ètò ìsìnkú yóò wáyé nílé olóńgbé.
17: Èyí tí ó bẹ̀rẹ̀ ní dédé agogo méje àárọ̀.
16: Níbi tí a ó ti fi eru fi eru.
17: Fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀.
16: Lẹ́yìn èyí
17: ni a ó lọ fún ìjáde òkú àti ìdúpẹ́.
16: Òkú ní
17: inú ìjọ
16: CAC.
17: Òkè Ayọ̀.
16: Ọlọ́run Ṣògo.
17: Yaba
16: Odode Idare.
17: Lẹ́yìn èyí
16: ni ayẹyẹ ẹni ọmọ sin yóò máa tẹ̀lé.
17: Ẹ bá mi koríki bàbá yìí.
18: Mam Joseph Olamuyi wa wonu sika.
19: Ọ̀ràn náà ẹ ò bá mi.
18: Ọmọ dìgbà bábà
19: kú. Ọmọ láwo la ta.
18: Ọmọ báyẹ̀ dá ìmọ̀ náà kùn.
19: Ọmọ yèyí ẹ̀ òkè dí mi kà.
18: Ọmọládé ọmọ kọ.
20: Àwọn ọmọ àti ọmọ ọmọ àwọn olùkẹ́gbẹ́.

0: mada de nu kolokolo de lo tin wa lo fata wa papo omo jinro ti ijoba ibile la je fi n pe gbogbo mutumu wa
1: sibi ayeye gbigba opa ase kabesi wa history majesty
0: oba jasin akinso won kuro se
1: gebi odi won lo
0: ipe afayagba won
1: lo ti ilu jinro
0: kingdom
1: e ti yo waye ni
0: ojo kerinla
1: osu karun
0: odun 2026
1: ni deda agogo mewa owuro
0: iyen ni ilu jinro
1: awon eni apataki pataki ti an reti lojo na ni
0: wonyi
1: the executive governor of Ondo state arakunrin lucky orimi sayida
0: pelu awon eni ajakaja
1: mi ran ti igba kuna lati daruko
0: 15 may 2026 ayeye igbale
1: ati jomomore
0: iyen ni oba anderu kola wole
1: ikwesa event center igba koda
0: kabesi lakoko te gori apere baba yin
1: ani gbagbo pe eku yo ma kebe eku
0: eyan yo ma kebe eyan
1: omo eni yo si ma form bi omo eni
0: le o
1: ba mi
0: kabesi oba jasin akinso won okurisa
1: omo okurisa di
0: won yo di won ba
1: omo ipe afayagba ma se bo ma so
0: ojo akwa ma kurin
1: kade ki o pe lori
0: ki bata ki o pe lese
1: ki ran kere o di okini o
0: ase
1: gbugbo awa omo jinro awade olu
2: gidun ni ranti olododo wayi ti kabiyesi imperial majesty emmanuel oladude ifajana
3: phd ajana ilu afati waja
2: ti opoye laafin
3: ti gbogbo ilu kan gogogo
2: ti tomade tabi atodo dorikodo n domi loju poroporo wipe
3: akikanju oba oladude ifajana ti darapo mo awon ara waju
2: lọdun 1941 ni abi oba oladude
3: yi o si n deba ninu ọdun imo ohun oye ọlọrun
2: lọdun 1991 ni kabiyesi gori apere gẹgẹ bi ajana ilu afa oke agbe akoko
3: ti ilu si n tẹsiwaju ninu iṣẹ rere ati igbega
2: lọjọ kejila oṣu karun ọdun 2023 ni kabiyesi oladude ifajana fi dalele
3: lẹyin ejilelegorin 82 years
2: ṣe sukun wọn lọjọ jimọ ọjọ kẹrìnlélógún oṣu kọkànlá ọdun 2023
3: lọjọ máa tọ́ ọmọ fajana pẹ̀lú gbogbo ìlú ọ̀fọ́ ò lè gbàgbé ìgbàwà láyé yín
2: ìfadékẹ́mi elizabeth fajana ń wípé
3: olódodo yóò wà ní ìrántí títí láyé nítorí iṣẹ́ wọn ń fọhùn síbẹ̀
2: torí orúkọ yín kò bàjẹ́ lójú yín
3: bákan náà ni ẹbí fajana kò dàrú lẹ́yìn yín
2: lọ́nà ọjọ́ kejìlá oṣù karùn-ún 2026 ni ó pé ọdún mẹ́ta tí ẹ darapọ̀ mọ́ àwọn ará ìṣáájú.
4: káre o ọmọ àjíwọn àjíwọn ilẹ̀kẹ̀ ò torí ilẹ̀kẹ̀ dolùkọ yọ ọmọ àìra adénà òkun yìnbọn ọmọ oníkọlé ọ̀rọ̀ gírọ̀
2: olórí ìfadékẹ́mi elizabeth fajana ni olùkéde.
5: Ìwé mímọ́ ló fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn olódodo síwájú ọjọ́ ìparun.
6: Èyí la fi ń kéde ikú bàbá wa.
5: Ẹni ọ̀rọ̀ Right Reverend Prophet Gabriel Benny Omoge JP Pastor and Spiritual Head Celestial Church of Christ Worldwide.
6: Bí ètò ìsìnkú wọn ṣe lọ nìyí. Ní ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún 2026 ní agogo méje òwúrọ̀ ni àwọn òbí ara bàbá wa gẹ̀gẹ̀gẹ̀ láti ìlú Èkó dúró díẹ̀ fún ayẹyẹ ìkẹyìn kúkúrú ní Celestial Golden City Lagos Ibadan Express Road. Lẹ́yìn èyí la ó gbé ara bàbá wa padà sí ìlú Àkúrẹ́ níbi tí a ó ti ṣe àṣálẹ́ orin ìyìn fún bàbá wa bẹ̀rẹ̀ láti agogo márùn-ún ìrọ̀lẹ́ nígbà tí night of tribute tí yóò tẹ̀lé ní ilé ìjọsìn bàbá wa ccc area kárí holyland parish ọba ilé ondo state ní ọjọ́ karùndínlógún oṣù karùn-ún ọdún 2026 ni a ó máa ṣe ẹ̀sìn ìdágbére fún bàbá wa ní ilé ìjọsìn wa náà a ó bẹ̀rẹ̀ ẹ̀sìn yìí ní ago mẹ́wàá òwúrọ̀ títí tí a ó fi sin ògún ní ìtẹ́ lẹ́yìn náà ni a ó pàdé ní gbàgede akéèdè gbàtòrò ní ìlú àkúrẹ́ fún ijó àti ayẹyẹ ni ọmọ sin sun rẹ bàbá wa ọ̀hún national burial committee ni olùkéde.
7: àkókò náà ti jẹ́ tí olúwa fẹ́ bẹ ìlú àkúrẹ́ wọn pẹ̀lú ìgbógbàmú iṣẹ́ àmì àti ìyanu. Ibi ìsọjí tí a pe àkórí rẹ̀ ní Àkúrẹ́ Miracle Explosion.
8: Ìtúlẹ̀ àti ìdáǹdè àti àròyé yóò wà.
7: Àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu mìíràn.
8: Wọ́n síbi ìsọjí ìyanu yìí.
7: Tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Wednesday ọjọ́ kẹtàlá sí di ọjọ́ Sunday ọjọ́ kẹtàdínlógún
8: oṣù yìí.
7: From Wednesday 13 to Sunday 17th of May 2026.
8: Yóò wáyé nínú ìjọ Reconciliation and Liberty Bible Church.
7: Ní Ọ̀chilẹ̀ roundabout lẹ́yìn ilé Olúkayọ̀dé.
8: Níbẹ̀ ni Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀ Bishop Jide Oríire.
7: Ẹni tí ṣe wòlíì tí ó kún fún ìfàmì òróró yàn fún iṣẹ́ àmì àti ìyanu.
8: Pẹ̀lú ajé rere Wálé Adélẹ́yẹ ẹni tí Olúwa ti fi àmì òróró yàn fún iṣẹ́ ìyanu.
7: Wá iṣẹ́ ìyanu rẹ̀ dájú.
8: Má gbàgbé.
7: Ìsọjí yóò wáyé nínú ìjọ Reconciliation and Liberty Bible Church.
8: Tó wà ní ẹ̀yìn ilé Olúkayọ̀dé ní Ọ̀chilẹ̀ roundabout ní ìlú Àkúrẹ́.
7: Ní ọjọ́ Wednesday ọjọ́ kẹtàlá sí di ọjọ́ Sunday ọjọ́ kẹtàdínlógún
8: ọdún yìí.
7: From Wednesday 30 to Sunday 17th of May 2026.
8: Aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ni ìsọjí yóò máa bẹ̀rẹ̀ ní ojoojúmọ́.
7: Wá pẹ̀lú ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ rẹ.
8: Jésù dúró de ọ.

0: kàyèsí.
1: Israel Majesty.
0: Ọba Matthew Olaribigbe Orimoloye.
1: Alálẹ̀ Father Okeji.
0: Alálẹ̀ Ọ̀fúnlálẹ̀ Olíhùdájì Ògò.
1: Àtọ̀wọn ìdìbò rẹ̀.
0: Ẹ̀dọ̀ parí sẹ́yìn CYT.
1: Ọ̀tínà Alálẹ̀ Father Market.
0: Yéhùn dojúkọ amúye CAC Secondary School.
1: Kùlálẹ̀ Olíhùdájì Ògò.
0: Ọ̀tàtà ẹ̀kọ́kọ́ Tàdéyẹ Oko sí ìta.
1: Imoloje ti gbó ti tajò kó pẹ̀lẹ̀.
0: Sọ́jà Alálẹ̀ Father Yéhùn Lálẹ̀ Olí.
1: Obi yẹbi yẹro emeti naja yi o.
0: Mama nene chupopo ka o uku yuwe bi ara.
1: Ọ̀pọ̀lẹ̀ gbẹ̀rẹ̀ ọjà Alálẹ̀ Father.
0: Sẹ̀yìn wa tọ̀wọ́ wa ọjà mẹ́mú kan o.
1: Ẹ̀mú ta lọ yí lo are.
0: Ajé mẹ́tí ṣe yọtí yọtọ́jà Alálẹ̀ Father o.

0: kó báyìí.
1: Ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò. Gáàsì ní da wa náà ti fẹ́ jẹ tán. Gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
0: Ara ń tà wúnú. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
1: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
0: CDCare, CDCARE, application àṣírí ọ̀la ni. Níbi tó ti rira gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́ máa dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bára fódìdí oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti rà wọ́n. Tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí.
2: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adilosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State. Ẹ lè pè wá sórí 0707484-3351.
0: Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
3: CDCare, making life easier.
4: Ṣé o lè fi irun mi dárú ara yìí?
5: Oníbàárà mi ọ̀wọ́n. Ó ń kọ lórí YouTube ni.
4: Ṣé o ní dátà tó pọ̀ tó bá yẹn ni?
5: Dátà láti MTN ó yàtọ̀ mà ni. Pẹ̀lú 400 naira péré, mo ń jàǹfààní pé ìṣẹ́jú méje àtẹ́gbẹ̀ta dátà.
6: Má dúró má rosẹ̀. Jàǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀. O tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí dátà gigabyte méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira. Testa 312*14# láti jẹ̀bádùn MTN ó yàtọ̀. Ó yàtọ̀ lóòótọ́.
7: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: ojúmọ̀ rẹ̀ báyìí òun náà kúkú ní mọ owó. ojúmọ̀ tó má ní lónìí kọ́ mọ́ jójúmọ́ owó. ǹjẹ́ ojúmọ̀ tó má ní lónìí kọ́ mọ́ jójúmọ́ ọ̀la. ìránṣẹ́ kẹrẹ kan ò ní bá wọn ròde ìbànújẹ́ ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ tẹnìkọ̀ọ̀kan létẹ̀ tí ń gbọ́ wa.
1: ìbùkún ni fún mi bí mo ṣe ń jáde lọ.
0: ẹ kú ojúmọ̀ ẹ tún kú ojúmọ̀ ọmọ láàárọ̀ tòní. níkànnì àdàbà fm 88.9 àkúrẹ́ ìlú ìlárámọ̀kí ńlá wà tá a ti ń gbóhùn sátẹ́gùn.
1: kánú kò ṣẹlẹ̀ mí lórí ohun tí máa jẹ́ ni mò ń wà lọ́wọ́.
0: agbára lọ́wọ́ ọlọ́run ọba ìbànújẹ́ ayé kò ní bá wa.
1: ìrìbá ti ṣe ìrọ́nà gbégbá.
0: ìrẹ́ gúúsù ìrẹ́ àríwá.
1: ìkó máa ṣe tú.
0: ìrẹ́ ìwọ̀ oòrùn.
1: áńgẹ́lì tí a.
0: ìrẹ́ ìlà oòrùn kọ́ mọ́ jẹ́ tiwa.
1: wákùrẹ́ kan ní ìkórè.
0: ẹ kú ojúmọ̀ ẹ tún kú ojúmọ̀ mọ́.
1: ìrẹ́ ló mọ́ mi.
0: lórí ètò ojúmọ̀ ayé.

0: bẹ́ẹ̀ bá fi dọ́kítọ̀ sí òkú ẹlòmíì tọ́jẹ́ pọ́n sì tún bun ní dọ́kítọ̀ ni oyè dọ́kítọ̀ ọmọ tó mọ̀ báyìí ń jà lórí ẹ̀ bẹ́ẹ̀ fi dọ́kítọ̀ sí dọ́kítọ̀ lágbájá ọlọ́run ọ̀sà àánú wa 08216251991. Hello, ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ olótù.
0: Ẹ ṣeun o.
1: Ìgbésẹ̀ wo gan lẹ́tẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntì gbé gan lórí ẹ̀? Ìgbésẹ̀ wo ni gọ́ọ̀mẹ̀ntì gbé lórí ẹ̀?
0: Wọ́n ní kán tiẹ̀ kọ́kọ́ mọ̀ pera wọn ní dọ́kítọ̀ mọ́.
1: Ok.
0: Àkọ́kọ́ nù.
1: Ok. O tiẹ̀ dá bẹ́ẹ̀ torí gbogbo ẹtẹ ti di tọrọ fọnkálé. Ọrẹ mi kan wà tó ń pera ẹ ní dọ́kítọ̀. Èmi mọ̀ dáadáa, èmi mọ̀ wùsù ní tèmi dé.
0: Hello. Hello. Hello, àwa ọ̀dọ́ yín ni o.
1: Mo ń gbọ́ yín náà bẹ́ẹ̀.
0: Ó yà ń gbọ́ yín padà.
1: So èmi mọ irú bí yàtọ̀ sí ṣàpà torí mi kàwé. Mo tiẹ̀ lọ́rẹ̀ẹ́ kan tó ń pera ẹ ní dọ́kítọ̀. Kò tẹ wàá béèrè lọ́wọ́ ẹ pé ó tẹ̀ ń pera ẹ ní dọ́kítọ̀. Ìgbà wo ló ṣe
0: degree?
1: Ìgbà wo ló ní master? Ibo ló ti ṣe kiní tiẹ? Ta ni supervisor ẹ? Kò rí kankan sọ ń pa ẹ̀. Later lè mo wá discover pé owó ló fi rà á. Owó ló fi rà á. Àwọn kan universities kan wà tó máa ń tọ́nà wà lábroad nkankan. So ìwọ tó bá ti lówó, in fact ọ̀rẹ́ mi kan tẹ fi lọ. So wọ́n ní ibi tó rẹ́ rà 50,000. So pé àwọn fún ní gáwùn. Fúta ni wọ́n fi vẹ́nu yẹn sí. Àwọn tí ó fẹ́ gbarú kinní wọ̀nyẹn wọ́n fi vẹ́nu yẹn sí fúta. So wọ́n fún wọn ní gáwùn, wọ́n ṣe àfọ́tò, wọ́n ṣe gbogbo ẹ̀ lórí owó ni. So bẹ́tà kì í tẹ̀ ṣe pé kí gọ́ọ̀mẹ̀ntì gbé ìgbésẹ̀ kankan. Ìgbésẹ̀ yẹn gbọ́dọ̀ lágbára púpọ̀ púpọ̀. In fact kó tẹ̀ látẹ̀ wọn lọ.
0: Ìjìyà wà nbẹ̀ bẹ́ẹ̀ ni.
1: Ìwọ tó bá pera ẹ ní dókítà pé kinní kan tó bá lọ investigate tó bá rí pé you are not really a doctor. Pé kinní àwọn fowó gbà ni.
0: Fowó gbà.
1: That person should be subjected to kinní tó punishment real sanction consanction ẹ. Tó bá èèyàn méjì mẹ́ta tó bá fi sẹ́wọ̀n ẹ̀bọ̀dẹ̀ Adẹ́kun àti máa fowó Adẹ́kun gbogbo ìwà pálapàla yẹn láwùjọ.
0: Ọ̀dẹ̀ ẹ̀ṣẹ̀hùn ẹ̀ṣẹ̀ àdúpẹ́ ò ẹ̀ṣẹ̀hùn. 08216251991. Wọ́n ní ìjìyà náà wà fún ẹni tó bá ṣerú ẹ̀. Hello, ẹ káàárọ̀ o.
2: Ẹ káàárọ̀ o.
0: Ẹ ṣeun o.
2: Orúkọ tèmi ni Comrade Chief Adetula Sunday láti ìlú Ọ̀wọ́.
0: Ẹ ṣeun.
2: Ìgbésẹ̀ tó dára ni ìjọba fẹ́ gbé. Kìí tẹ ṣe àwọn míì gan àwọn míì tí ò tiẹ̀ contest kinní tó ń pera wọn lọ́nọ́rẹ́bù. Àwọn dis-honorable member tí ò yẹ kán tẹ̀ máa gbórúkọ wọn pera wọn gan lọ́nọ́rẹ́bù.
0: Láti kánsẹ́lò.
2: Láti kánsẹ́lò wọn máa sọ pé àwọn ọ̀nọ́rẹ́bù. So ìgbésẹ̀ tó dáa ni ìyẹn náà á jẹ́ kí àwọn tó lọ sí ilé ìwé tó gba òye dọ́kítọ̀ á jẹ́ kí dọ́kítọ̀ wọn kó lè jẹ́ kó lè dámọ́rán kó mọ nǹkan táwọn náà jìyà fún. Kìí ṣe àwọn tó ń ta ata àbí tó ń ra kòkó tó ń pera wọn ní dọ́kítọ̀
0: lágbára.
2: So kọ́lọ́run kó jọ kó fiṣẹ́ wa yìí wá.
0: Àmì ẹ ṣeun. Ẹ ṣeun.
2: Ọlọ́run náà wà pẹ̀lú wa.
0: Àmì ẹ ṣeun o.
3: Ayọ̀ ni mo fẹ́ ẹ darí sọ́dọ̀ mi.
0: Àbí mo lẹ́ni tó fẹ́ ra ta mo ló ti fẹ́ rówó gba doctorate degree honorary. Ọlọ́run wọ́n ṣàánú wa. Hello.
4: Hello, ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ o.
4: Ojú rẹ mọ́ wa o.
0: Àmì àmì àmì àmì.
4: Olùṣọ́ àgùntàn Akimade Paul láti Lẹ́kùn ló ń pè o.
0: Ẹ ṣeun.
4: Dọ́kítọ̀ póríṣi mẹ́ta.
0: Bẹ́ẹ̀ni.
4: Àwọn tí wọ́n gba ìmọ̀ òye nípa dókítà nípa ìtọ́jú ara.
0: Bẹ́ẹ̀ni, àwọn adágá bẹ́rẹ̀ nù.
4: Bẹ́ẹ̀ni, dókítà ojú wà, dókítà etí wà, dókítà eyín wà.
0: Àwọn yẹn fún àwọn elétò ìlera nu generally.
4: Fún àwọn elétò ìlera, ṣẹwárí dókítà kejì, ṣẹwárí àwọn eléwélégbò náà, àwọn náà dókítà.
0: Àwọn náà ń pera wọn dókítà.
4: Bẹ́ẹ̀ni, dókítà ni wọ́n,
0: dókítà
4: ṣìbílẹ̀.
0: Ọlágbára.
4: Ẹlẹ́kẹta, o la tó gba ìmọ̀ oyè doctorate degree. So mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà la bá máa pè wọ́n dókítà náà la máa pè wọ́n. Ṣùgbọ́n ilé tó jẹ́ gbòógì bẹ̀ ni dókítà ìlera o to mo nipa ishedun
0: awon
4: e la loro
0: won ti ba wa lale kan se n gbo wa won ti ba wa lale kan bi won se mo ko awon to je pe won kawe gba ti won kawe o ni bo se mo ko ti won di aru aru kekere ni o wa nbe sugbon awon to je dokita agabere o ni bo se ko ti yan na
4: bẹẹni ẹni tí o bá bẹ kọṣẹ mọṣẹ o lè ṣàdédé pọrẹ ní dókítà tó bá wà pọrẹ ní dókítà jẹ pé quack doctors nìyẹn ìjọba pọ wọn wọn dẹ mọmọṣẹ lè mú wọn
0: láàpáwọn
4: nigeria medical association tó bó ṣe jẹ nìyẹn.
0: ẹ ṣeun ẹ ṣe adúpẹ́ tí ò wá àsìkò ti lọ àwa ti sọ tiwa lénìí.
5: o ní ẹsàn mi sí ire àmì o.
0: adúpẹ́ lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n wa tá a pè wá sórí ètò tí wọ́n bá wa tàn mọ́lẹ̀ sí.

0: ìgbìmọ̀ àṣejọba lórílẹ̀-èdè nàìjíríà ti fàṣẹ ta pé ẹnikẹ́ni tí ó kàwé gba oyè dókítà má pè rẹ̀ ń dókítà mọ́ àbí má pè rẹ̀ lọ́mọ̀wé mọ́ má fi sí má pé ọmọ̀wé ni ọ́ tọ́ bá ìfẹ́ fi sí kọ́tán kọ́tán dáadáa pé nǹkan tó tán fún ọ rèé o wọ́n fún ẹ lóye yìí ni wọ́n bùn ẹ lóye yìí ni kọ́ sí tán dáadáa ẹ já máa lọ ìyókù yóò di ọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ ọlọ́run táwọn ó tún máa pàdé lórí ètò mi ò fi yín náà bànújẹ́ mi ò ní bá yín náà bànújẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run ọpẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tèmi jẹ́ o kò dọjọ́ mẹ́jọ ire o.
1: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, so
3: turmeric.
1: Correct. One carton of Maggi chicken flavor for you.
4: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
5: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
6: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
5: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
6: Na double rich chicken taste, more enjoyment and more value for your money.
5: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
6: Me and Maggi,
5: so good together.
7: Tó ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ wa ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí ẹ tó bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbara wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dùn wá bọ abẹ́ aṣọ ṣebí yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni kọ́rọ̀ mọ́ wá di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wá di ti yanpọ̀yanrin ṣẹlẹ̀ ńbẹ̀ àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbara wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àti ìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀yanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ

0: O ibi ton re si ateni ton ba dore koko ase eni ton ba dore koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo nwa kiri o wa di pe obirin ohun o ge ka abamo je nigbeyin esi ma wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọ̀hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 abá mixture la fi wá ń gbara wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànàṣẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 abá mixture kọ́ ra fọkọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 herbal mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá máa wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá pọ́nbélé egbògi náà ná fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjáwá ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 herbal mixture kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 herbal mixture kò lọ́tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 herbal mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 herbal mixture gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
0: Bẹ́ẹ̀ ni ìjáwá ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 herbal mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091 60 62 62 53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091 60 62 62 53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire o.

lọ́bà mi lónìí dáúlà àwa tá mọ lò náà rè ẹ ní dènà gbadúrà ẹ tó ní fọlọ lọ fọràn ẹ jẹ́ àjọ kábàárà bo ṣẹ̀kẹ̀rẹ̀ láti lẹ kó pọ̀tọ̀ fún ẹlẹ́nìyẹn ẹ jẹ́ lọ síbẹ̀ gbogbo bí nǹkan ṣe lọ káàkiri eré ìdárayá ká tún jára wa tán bẹ́tà ẹ kú ti mọ̀ pé ajá àjà tó tẹ́ rí yẹn wọ́n níjà ló ń dálẹ̀ gbòòrò ayé. Gbogbo ẹyin tiwa tẹ́ ti gẹ̀gùn síbẹ̀ ẹ tún fẹ́ gbọ́ tuntun lẹ́nu Fàkàó Sport ni ọlọ́ọ̀bá mi lẹ̀ ń fẹ́ràn lára mi. À á sì jọ fàìkú dẹ́gbẹ̀ra àmì àti àmì. Ẹ jẹ́ ń lọ síbẹ̀ ìdíje Létí Lílẹ̀ Family Care Foundation nílùú Ọ̀rẹ́. Eléyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ fáwọn oníṣẹ́ ọwọ́ ni. Ara ń tà ń sọ nípa eré ìdárayá náà nìyẹn. Ó máa ń jẹ́ kí ìṣọ̀kan ó wà. Láláì ní í ṣe pẹ̀lú irúfẹ́ ìyà èdè ìbọ́lọ̀ ló dá gbogbo wa. Eléyìí tí wọ́n pè ní artisan football competition fáwọn oníṣẹ́ ọwọ́ nílùú Ìjọrin nílùú Ọ̀rẹ́. Èsì ìfẹsẹ̀wọnsẹ̀ ìpele quarter final. Eléyìí tó wáyé ní lọ́jọ́ Saturday Bricklayers. Àwọn Bricklayers ọkàn tí ó dá wọn dúró. Wọ́n fi góò mẹ́ta sẹ́yọ kan jẹ́jú kan ti Abdon. Bó ṣe wà sí àwọn télọ̀. Àwọn náà farabalẹ̀ gba ìyá o. Lọ́wọ́ pé gbé agbóhùn ti àlùmákò. Mẹ́ta sódò ni wọ́n fi nà wọ́n.

0: nìyẹn ìgbà tó wá di ọjọ́ sinmi ọjọ́ Sunday. Àwọn tí lọ farabalẹ̀ gbẹ ìyà lọ́wọ́ àmàkò mẹ́ta sẹ́yọ̀ kan láìsẹ wọ́kọ̀fà ìgbà tó wá di ọjọ́ ajé àná odigbo cyclist. Wọ́n kọ́kọ́ ta omi odó odó pẹ̀lú ọkọ̀ ti lẹ́kà ni o. Ìgbà tó wá di abala golíwò mi gbà sí ọ penalty shootout ibẹ̀ gangan. Òun ni odigbo cyclist, òun ni wọ́n ti yẹn yọ pẹ̀lú penalty ìyẹn 5-4. Yóò máa tẹ̀ wájú lónìí. Àwọn tíṣà ọmọ kojú ìstọ́là gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn. Máa wọlé azan á yanjú gbogbo ẹ̀ lójú ọjà fọkànbalẹ̀. Ìpolówó gangan làgúnmọ̀ ọjà ọlọ́run lóde ló ní orí bẹ́ẹ̀. Ẹjẹ́ sọ fún ẹ pé tó bá ti di ọjọ́ Thursday ìpele semi final máa tẹ̀wájú o. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn, wọ́n sì jẹ́ kí n mọ̀ pé gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yìí pàápàá ṣeré Bueller Secondary School tó wà nílùú ọ̀rẹ́ òun gangan ni ó ti máa wáyé láago mẹ́rin o. Tó ń gbọ́ mi sí Olilẹ̀ Family Care Foundation Comrade Adéboye Gbadébọ̀ nìyẹn. Ǹjẹ́ ta lọ́jọ́ bíi bàbá? Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn, o lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀. Bọ́mí dáadáa. Comrade Adeniyi wà sí bàbá the coach nìyẹn. Gẹ́gẹ́ bó ṣe fi sọwọ́ sí mi, o lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀. Alele, ẹja máa tá látàrí àtàrí odò orílẹ̀-èdè Ghana. Òní gangan ni kò ní dọ̀là. Torí pé aláré ó farabalẹ̀ ju àgbà. Níbi tí nǹkan ó ti máa farabalẹ̀ gbé nǹkan nu nìyẹn. Àwọn eléré ìdárayá wa tó ń lọ bíi 111. Wọ́n ti balẹ̀ bàgẹ̀ sí Accra olúlu orílẹ̀-èdè Ghana o. Bá méjì kọ́. Ìdíje ti 2026 ní Athletic Championship. Eléyìí tí yóò wáyé mẹ́, òní gangan ni yóò mọ̀ wáyé o. Yóò bẹ̀rẹ̀ lónìí. Yóò parí ní ọjọ́ 17 oṣù tá a wà nínú ẹ̀ náà. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn, ó ti wá jẹ́ ká mọ̀. Ògbóǹtarìgì asáré orí ọ̀nà lágbárin 200 meters hurdles. Mo ń sọ nípa tó bi amúsàn. Oníyàn fọkànbalẹ̀, Ọlọ́run ti síwájú wà. Ìgbà tá a bá padà dé nínú ìdíje yìí, a bufe wálé ni o. Ọ̀pọ̀lọpọ̀ ife ẹ̀yẹ là á gbà wálé sórílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ̀yẹ wá sórílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí ta ni? Gẹ́gẹ́ bí tó bi amúsàn, ògbóǹtarìgì eléré ìdárayá. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀, ó lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀. Ẹ tún jẹ́ kó ń bẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀. Ó lọ bí àwọn gédéńgbé nìyá gbárínbóni tó balẹ̀ sí pẹ̀pẹ̀pẹ̀, ẹ tún jẹ́ ń balẹ̀ síbẹ̀. Finidi George, ẹni tó jẹ́ akọ́nimọ̀gbẹ́ ẹ̀kọ́ ti Rivers United, ó ní ẹ̀wò. Àti ẹ̀ ti kọ́kọ́ dúpẹ́ fọ́lọ̀ náà, ǹjẹ́ lórí kíni? Àti kọ́kọ́ wọ ìpele. Ká fi lọ kópa nínú ìdíje ti CAF Champions League, ìyẹn ní sáà tó ń bọ̀. Àfojúsùn wa báyìí. Òun gangan ni láti máa lọ́kìtì lọ́pọ̀kọ́, láti mọ̀ bóyá àwọn wà lára àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yóò gba ìdíje ti Líìgì Àgbà òjò orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí Finidi George, gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀ lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀. Ẹ jẹ́ kó ń bẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀. Ó lọ bí àwọn gédéńgbé nìyẹn. Gẹ́gẹ́ bó tún ṣe wà sí, ó lèmi náà tún jẹ́ ìyẹn tiwa tán kalẹ̀kalẹ̀. Láì ní dé ọ̀nà gbanú ẹ tún já kó ń bẹ̀ pàápàá. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray, wọn ò tí ì sọ nǹkan kan o. Ẹ bá gbàgbé, ọ̀pọ̀lọpọ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ló ń wá Victor James Osimhen. Láti jẹ́ kí wọ́n gbé sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ṣùgbọ́n ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí, wọn ò tí ì sọ̀rọ̀ kankan lórí ẹ̀. Wọ́n ti ẹ̀ di óyé wa. Ẹ jẹ́ lọ sinmi agbájá Victor James Osimhen. Kò sí fún títẹ̀ lásìkò tá a wà yìí. Ẹ já máa lọ sílé òkèrè pàápàá torí àrọ́jọ́ yẹn mùsùlùkùn. Òótọ́ ni pé Ousmane Dembélé. Ousmane Dembélé, ó tún ti gbà lálẹ́ àná. Àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jùlọ nínú ìdíje ti French League One lọ́dún tá a wà yìí. Back to back tó gá yàtà ni, Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Ó wá di agbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀karùn-ún. Ló ṣe pé yóò gba irúfẹ́ àmì ẹ̀yẹ yìí, ìyẹn French League One Player of the Year ló máa gbà back to back. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. Desire Adue, òun gangan ló gba àmì ẹ̀yẹ Youngest Player of the Year lórílẹ̀-èdè. Nínú ìdíje ti French League One, gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé ètò àmì ẹ̀yẹ ń jáde lálẹ́ àná. mori ambe oduro re alasa ki ese ami gbogbo kare akoko mi oni white job gunner otun balare fala nu gbogbo oluwawo opa ye mi joda awon gunners niyan o se wa si niyan o le mi na farabale je keyin ti wo mo se wa sini yen a mo batentele ni o to ba do laipo egbe agbolu ti Crystal Palace o koju ko egbe agbolu Manchester City ninu idije ajele won eleyi to ma waye eyin Gunners e lo fo kan male olohun wa esugan mo ori ambe oduro re honorable oluwa to yin Victor Jaffe of Manchester United yo ni wa gbogbo yin ti e ja tun ku onbe papapa agbarin bale boni bale si eje ki n bale sinu ko egbe agbabolu Chelsea to rawon Chelsea n teti le po Michael Dasa fo to gbogbo la ramo kimi oni wide fe mi fi legbe awon Chelsea niyan olubayo Michael gbogbo jap extension ini n to n sele awon agbabolu ko egbe agbabolu Chelsea je ka oye wa o je ka mo won ni gbogbo n to begbe la won fula je ki ko Chelsea na o sun soke die si lori akaso tabili dije ti English Premier League nisa ta waye e ba si gbagbe ipo kesan ni ko egbe agbabolu Chelsea wa o ibe gangan na tin lo daula o da iroyin tun ji o ye mi iroyin tun ji o ye mi pe ipo egbe agbabolu Barcelona won ti kan si Chelsea o a ni lo ju a Pedro omo yin se daada lowo ta waye se Chelsea o yonda ya be oni yonda e iye gangan ni o ti waye wa Mr. Roti mi gbogbo Chelsea o baje ti e je n po nbe papapa ibo ni n tun balẹ si pẹpẹpẹ àwọn olólùfẹ wọn ní pẹlú bí nǹkan ṣe rí nípa ọrọ ètò ààbò yìí ó ní kò ní jẹ ká ṣe àgbékalẹ wọn àwọn olólùfẹ ẹkọ paris saint-germain láti lè jẹ kí wọn máa wo àwọn eré ìdárayá tàbí kí n sọ pé àṣekágbá ìdíje ti UEFA champions league final láwọn agbègbè kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè france o torí ọrọ ètò ààbò ni a gbọdọ̀ fẹ́ ọrọ ètò ààbò ṣeré bó ti wulẹ̀ kó mọ ẹgẹ bó ṣe wà sí nìyẹn o lè mí náà tó farabalẹ jẹ kẹyìn tí wọn mọ ẹjẹ ń lọ sórílẹèdè mẹsíkò kí n tó wá máa lọ láàárọ tòní ẹ bá gbàgbé ìdíje ife ẹyẹ àgbà ńlá yóò tó ń bọ ní ògbéra sọ pẹlú bí nǹkan ṣe wá ń lọ yìí àwọn aláṣẹ lórílẹèdè mẹsíkò wọn ti kọkọ kéde tẹlẹ pé sáà ìkẹkọọ ọdún tá a wà yìí yóò tètè parí ju ìgbà tó yẹ kó parí lọ sáà ìkẹkọọ fáwọn iléèwé lórílẹèdè mẹsíkò ọjọ kẹẹẹdógún oṣù kejì ọdún ilé ẹkọ parí ìyẹn tọta mú wọn ṣùgbọn wọn wá jẹ ká mọ pé ọjọ karùnún oṣù tá a wà yìí ọjọ karùnún oṣù tó ń bọ òun ni gbogbo iléèwé ò ní lọ iléèwé mọ o torí ìdíje fi ẹyẹ àgbà ńlá ayé sẹmọ pé orílẹèdè mẹsíkò náà wà lára àwọn tí ó gbàlejò ìdíje yìí kí ni tí wọn sọrọ yìí sí àwọn iléèwé àtàwọn tọrọ ká àwọn òbí wọn bá fárígá o kí ló dé ó yẹ káwọn ọmọ owó kán gbọlu dé inú oṣù kẹjọ ló yẹ káwọn ọmọ owó gbọlu dé lórílẹèdè mẹsíkò ẹ wà á ní ká gbọlu dé nínú oṣù karùnún nínú oṣù kẹfà ojàre ọjọ karùnún oṣù tó ń bọ torí ìdíje fi ẹyẹ àgbà ńlá ayé torílẹèdè mẹsíkò wà lára àwọn tí ó gbàlejò ẹ àwọn òbí ti fara yá o àwọn tọrọ kan kódà àrí orílẹèdè mẹsíkò náà ó láàtún wọ ohun tá a ṣe sí o àwọn ohun tá a ṣe sí i gẹ́gẹ́ bó tún ṣe jẹ́ ká mọ̀ nìyẹn ó ní bó bá jẹ́ wípé àwọn tọrọ kan gbọ̀ngbọ̀n kankan àwọn ọmọ kankan ó mọ lọ iléèwé ṣùgbọ́n àwọn tọrọ ò bá kan gbọ̀ngbọ̀ngbọ̀n àwọn ò dúró ńlé ni wọ́n ṣáà ti jẹ́ kó yí wa pé sọ ìkẹ́kọ̀ọ́ fáwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè mẹ́síkò kò ní parí ní ọjọ́ karùn-ún oṣù kẹfà mọ́ ilé tí wọ́n ti ń gbà á lérò tẹ́lẹ̀ torí ìdíje fi ẹ̀yẹ àgbà ńlá ayé ni ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjẹ ló yẹ kí sọ ìkẹ́kọ̀ọ́ tọ́ ta kó parí lórílẹ̀‐èdè mẹ́síkò ṣùgbọ́n torí ìdíje fi ẹ̀yẹ àgbà ńlá ayé tó ṣe pé mẹ́síkò náà wà lára àwọn tí ó gbàlejò ẹ̀ ṣùgbọ́n àwọn tọrọ kan wọn ni wọn ó ṣèpàdé alágbára o bí wọn ó tún ṣe náwó jà rẹ síwájú sí i bóun gbogbo ṣáà ti lọ nìyẹn bí ìdodo ẹ̀fọn ìkan ò ní pàkan la èèbó káre láì àlùjánú ni yín ọmọ aṣokúndèrè èèbó àfin ọmọ aṣọṣàdìyọ wọn ní ètò àti ọ̀pọ̀lọpọ̀ àlàálẹ̀ ọlọ́run ló ṣe tu wọn bẹ́ẹ̀ ẹjẹ́ máa fi yẹ́ ṣe lọ láàárọ̀ tòní. fomilo láàárọ̀ yìí ẹ mọ́ gbàgbé fún ìkéde àti ìpolówó ọjà yín 09021077719 tó ń gbọ́ mi mo yin olúwa òdìbò àjọ sí làárọ̀ yìí tó fi dùgbọ́ngbọ́n fi kán sí ni o bí ò ní wá etí ogundin rẹkọlá wọlé ọba sioni of manchester united ẹ jẹ́ àjọ fomilo bẹ́ẹ̀ yóò dùn yóò dá o yoko tu di ojo alamisi ojo Thursday a tu gbera wa debe jara wa tan olaji oye tayo yin na re fa kausport agbara gbogbo lenkin e ja ma gbianju ka ma sere daraja mo kiyin e ku kale
1: ki lo sun oko iresi jollof lo se pele igbadun to ga se ti won ba se pelu koro no fun adu to ka mama yen ni tabi te ba je pelu ojulowo salad in Nigeria eso cabbage carrots lettuce ate wa onikidiri die
2: oni lati je mejeji se jollof rice re pelu adun koro no ki o wa je pelu opo efo oya je ki opo onje re gbe pelin loni jeun to da
3: Show ti setan lati je ifa. Gbadun onje re pelu Coca-Cola to won yin to tun tutu dokan. Lati fi egbeta million naira se fa je. Eyan meji ototo lo ndi olola lojojumo pelu ebun 50 million naira losose. Lati je tabi kopa ninu ifa repete yi. Ra Coke, Fanta, Sprite tabi Schweppes Onigo tabi Onike. Se ayewo QR code to wa lori igo tabi ara ike Coca-Cola na ki o si te code to gbe jade. Anfani la re lati di olola to nje ifa. Ti ifa na o si ni ipalara. Ra Coca-Cola. Ye code ara re wo ko je ifa repete. Ilana atade Wow.

0: ṣó ti ṣe tán láti jẹ ifá. Gbádùn oúnjẹ rẹ pẹ̀lú Coca-Cola tó wọyín tó tún tutù dọ́kàn. Láti fi 600,000,000 naira ṣe fàjẹ. Èèyàn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń di ọlọ́lá lójoojúmọ́. Pẹ̀lú ẹ̀bùn 500,000,000 naira lọ́sọ̀ọ̀sẹ̀. Láti jẹ tàbí kópa nínú ifá rẹpẹtẹ yìí. Ra Coke, Fanta, Sprite tàbí Schweppes Onígò tàbí Oníke. Ṣe àyẹ̀wò QR code tó wà lórí ìgò tàbí ara ike Coca-Cola náà kí o sì tẹ kóòdù tó gbé jáde. Àǹfààní ńlá rèé láti di ọlọ́lá tó ń jẹ ifá. Tí ifá náà ò sì ní ìpalára, ra Coca-Cola. Yẹ kóòdù ara rẹ wò kó jẹ ifá rẹpẹtẹ. Ìlànà àtàdéhùn wà o.
1: Kí ló ń sun ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sí ìpele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí lónìí.
3: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
4: S-E-L-A-R-I-E. Celery.
3: Bros, you want turn to salary? Okay, spell turmeric.
5: T-U-R-M-E-R-I-C.
3: Yes, so
5: turmeric.
3: Correct. One carton of Maggi chicken flavor for you.
6: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
7: Sonia tomato sachet.
8: Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: sọ̀rọ̀ yẹ kíkọ́. Ọdún egún ìlú òdédé ó tún ti ṣẹlẹ̀. High Chief Adékunlé Ajayi Fábò ọ̀dọ̀fin òde lífọ̀kan kéde rẹ̀ ọjọ́ kẹrìnlá ọjọ́ karùndínlógún àti ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ún ní gbogbo àgbáyé ó péjọ pọ̀ sílùú òde. Àkọ́kọ́ ọjọ́ tí ń ṣọjọ́ kẹrìnlá oṣù karùn-ún lẹ́ òsì di ọdún egún òde nílé olóyè àrò ìlú òde Lákùrẹ́ ọjọ́ karùndínlógún gangan ní gbogbo idán gbogbo ejó gbogbo eré gbogbo ara. Tégùn gùdùgbẹ̀ òde ó máa dá ní gbàgede àfin kábíyèsí tégùn mọ wúre ìwòyí àmọ́dúkẹ́ wá dúpẹ́. Tégùn gùdùgbẹ̀ òde ọlọ́jà mẹ́sàn-án á jáde lóde kọlógbin agbógbin kẹlẹ́jà agbẹ́já ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ún la ó di àkàrà kéńgbé nílùú òde tá ó sì máa tọrẹ royal father of the day ni ọba lóògùn ọba adédèyẹ adélẹwà àti his royal majesty ọba sunday adébáyọ adéorí ọ̀kìndé first ti àbúrò asáki special guest of honour olúwaléo olúgèlè high chief adélẹyẹ afọlábí ni chairman of the day ọba adéwálé sunday bọ̀bóyè ajagun gbadede first ti ìlú òde ni ó máa gbà wá lálejò high chief adékunlé ajayi fábò ọ̀dọ̀fin òde lónú kéde.
1: His Imperial Majesty Oba Williams Oluwasegun Akiyomi Amapetuti Ile Mahin
2: Arole Alagbe
1: Nisi Odo Ere
2: Year 2026
1: Oku Orire
2: Ati Gbe Okute
1: Ati Ro Okute
2: Ati Fi Ugara Bale
1: Wednesday May 13
2: Iwosa Ofe
1: Ati Iranlowo Mu Anga Opo
2: Friday May 15
1: Iyawu
2: Elo Komona
1: Right
2: Ati
1: Ibure
2: Ni
1: Ebute Lila
2: Saturday May 16
1: Nilulu Ibile
2: Ati Ori
1: Ijo Dara Waye
2: Ago Meji Abo Ale
1: Pipe
2: Ati Adula
1: Mu Anga Alalewa
2: Mu Igbagbasoke Anga Omawa
1: Ati Orilede Wa
2: Sunday May 17
1: Ilulu Abata
2: Lato Monday
1: Tuesday May 19
2: Idije Ijo Ibile
1: Wednesday
2: Aralulu
1: Oto
2: Agbele
1: Adede Oja
2: Thursday
1: 21st May
2: Ilulu Abata
1: Ati Ijagidi Borawaye
2: Iwoja Oro
1: Epa
2: Otobo
1: Ati Ogunda
2: Ajade
1: Ni Ojo Yi
2: Friday
1: May 22
2: Ekine Ajade
1: Sunday May 24
2: Oh Ekine Asokunrin O
1: Awaka Fope
2: Ase Isumodan O
1: Ede Omo Egungun Re
2: Agoro Agbe Wa O
1: Ase
2: Aiji
1: Idi
2: Omo Suyi
1: Atari
2: Baje Wolu Tile Mani
1: Ati Akowe Dede Anga Ojoye Patapata
3: Olukede. Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
4: S-E-L-A-R-I-E. Celery.
3: Bros, you want turn onto salary? Okay, spell turmeric.
5: T-U-R-M-E-R-I-C.
3: Yes, so
5: turmeric.
3: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
0: Mama wa olori Felicia Idugbo Adekanbi ni Alabi. O ma ti re bi agbanre o nigba to pe 100 years. Se be mo pe leyin glorious

Ayẹyẹ ètò ìsìn, orí ọlẹ́gbàgbọ́, ayẹlú lẹ́rẹ̀, lójú lẹ́kọ̀ọ́, ẹjọ́ ìjímọ̀ rẹ̀.

0: Ọ̀nà ń bá ṣe lò kàlàyé. Orúkọ rẹ̀ ra parẹ́ láàyè. Ọ ti pọ́dún kan báyé kàbáríà. Ọba Joseph Olúwadáre Agúnbíàdé JP òtútù bí ọ̀sùn kẹta. Ọlọ́ba ò dáyé ètò ọba ilé kọ̀yà mọ́ramọ́ra ọ̀rọ̀ kárẹ́ o. Ọlọ́ba ò dáyé ọmọrin kò bèjì ọ̀kànlérin bímọ lólè rẹ̀. Ó kiri kì í ṣe ọmọ àtọ̀run rọ̀ ọmọ ẹ bá bí ọmọ iye bí. Àsìkò rẹ̀ sún álùlù ọba ilé wọn lé mú àfọ̀. Kí ìkètekété ọmọ ọba lulẹ̀ lóko àti lẹ́yìn ó di tọmọṣú tọmọya tó lulẹ̀ tàlejò ya pàdé bí àtọmọ ọlọ́ba. Ìyàrá ọba ukomo ẹlẹgbẹ́ ìgiri àti ìkètekété ọmọ ọba lulu ọba ilé níbi ayẹyẹ ọdún kan. Ọlọ́ba ti mọ́ramọ́ra ọ̀rọ̀ ìjọ kẹrìndínlógún oṣù kẹrin ọdún ni lẹ́ka pàdé lẹ́jọ́ sẹ́mẹ̀sì ìlú ọba ilé. Láago mẹ́wàá ọ̀rọ̀ lẹ́yìn ìgbọ̀nba parí ìsìn. Làmójú sí ṣùkúrú ìjọba níbi ìkọ̀nà fún tí a gbàlejò yan àtúrùṣù ṣe jíjẹ àtẹmẹ́mú èèyàn tí a yàn tí ń lẹ́rìnrìn kábíyèsí kásìkò rẹ̀ ṣe san ààyè èyìn pọ̀ gbọ̀n rẹ̀ ẹ̀ ra bàjẹ́ o. Àní ọba ilé club USA lè fọ́ kìmí ṣùkìrì.
1: Ilé fàájì pàtàkì kan tó mílẹ̀ títì. Femlas Hotel and Event Center. Sùúrù lérè road. Òkè ọrọ̀ àkókò. Home away from home ni. We provide well furnished accommodation with AC and DSTV. Níbi tẹ́tí máa ma wo gbogbo ṣálẹ̀ tó bá wù yín kárí ayé. Gbogbo ẹni bá fẹ́ ṣayẹyẹ. Event hall wa is full of air conditioner. Kò sì sírú ọtí àti wáìnì pẹ̀lú ẹlẹ́rìí dòdò tá a ní nínú bá. Ní restaurant wa. Gbogbo oúnjẹ tẹ́ ẹ bá fẹ́ làwọn professional caterers wa máa provide immediately. Àní swimming pool. Bàbí nsàlò. Àti mini supermarket láti máa rajà. We sell ice block ní bọ́ndúbọ́ndù fáwọn tó fẹ́ máa rà láti máa tún tà. Àti lẹ́yọlẹ́yọ fáwọn tó fẹ́ máa lò fúnra wọn. 24/7 ni náà tó mi fi ń ṣiṣẹ́. The security and the electricity supply are indisputable. Bẹ́ẹ̀ sì ni environment wa wà extremely fascinating and captivating. Ẹ wo mi ò mẹjọ́rò people jù. For hotel and event booking, call 070-390-51871 or 090-826-34416. Femlas Hotel and Event Center. Ní Sùúrù Lérè Road, Òkè Ọrọ̀. Let's go!

0: You studied, you prayed, you tried again, and the university door still feels closed. Another year, another cutoff, another result that didn't go the way you planned. But what if the door you've been knocking on isn't the only door? You are not a failure. There are other paths to the university degree you deserve.
1: Oh yes, EduTech Business is opening a different door that leads to Ahmadu Bello University and Babcock University through their fully accredited distant learning programs, a legitimate NUC-approved pathway. You can study from home, study at your own pace, and earn a fully recognized degree on your own terms. Real university, real certificate, and real future.
0: Your admission is waiting. All you have to do is reach for it.
1: Don't let another year pass you by. Visit edutechbusiness.net or call 0903-981-9036, 0708-063-1839. A university journey starts now.
2: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní Yéṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olú and t-shirt, jeans and chino, pant and joggers, wristwatches, awoka, senator dressing, resource control ní Yéṣù. Ọ̀tàgbàntàgbà tó ta gbẹrẹgàdà síbi gbẹrẹgàdà nígbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn Oh my God! Bí òdin di ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bet àti fìlà àti layadi wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ní kò tètè wá máa order for uniform container and sanders. Wholesale price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sídọ́sì. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 Ọba Adéṣidà ní dojúkọ táwọn Ọ̀làkúrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù. Abibata kokoka.
3: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
4: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro akọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253

0: ìdánilólobó pàtàkì rè é láti ọ̀dọ̀ àjọ tí ó ní sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo State Emergency Management Agency SEMA lábẹ́ ìṣàkóso igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo Dr. Láìdé Adélàmí MNI wọ́n gba ìlú àgọ́ àtabúlé lámọ̀ràn pé àsọtẹ́lẹ̀ tí àwọn amòye ojú ọjọ́ sọ nípa òjò tí ó máa rọ̀ wọ́n ní ká ṣe ìmọ́tótó ojútó wa ká la ojú àgbàrá dáadáa kómi ó ba lè máa lọ gerege ká ṣe àtúnṣe àwọn òrùlé tí ń jò kó tó di pé àwọn òjò ńláńlá ń bẹ̀rẹ̀ kí gbogbo àwọn awakọ̀ àtọlọ́kadà ọ̀pá òfin ìrìnnà mọ́ ká yẹ sàṣà pajúdé eré ká sì máa tọ́jú ẹ̀yà ara ọkọ̀ wa dáadáa gómìnà Dr. Lucky Orímisàn Ayédàtiwa wọ́n rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ondo láti gba àlàáfíà láàyè fún ẹ̀mí àti dúkìá ǹjẹ́ bẹ́ẹ̀ bá wá kẹ́fìn ìṣẹ̀lẹ̀kíṣẹ̀lẹ̀ ládùúgbò yín ẹ máa pe àjọ SEMA sórí 0803488-3275 tàbí 0703187-7570 tàbí kẹ́ máa lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà tí ń bẹ lálágbà kan lákùrẹ́ ìkéde pàtàkì wá láti àjọ Ondo State Emergency Management Agency SEMA.
1: SEMA àjọ̀dún ọdún ìdásílẹ̀ ìjọ Christ Miracle Evangelical Ministry Olúgbùn Lóyè Quarters off Danjuma Road Àkúrẹ́ ló wọlé wẹ́rẹ́ come and celebrate our God and his appointed vision.
2: Ọlọ́run wa gbà.
1: Ìdánilẹ́kọ̀ọ́ náà fi bẹ̀rẹ̀ àjọ̀dún lọ́jọ́ kẹtàlá àti kẹrìnlá oṣù karùn-ún 13th-14th of May 2026 pẹ̀rẹ̀ láago mẹ́rin ìrọ̀lẹ́.
3: Reverend Godwin Idogo.
1: Broda Kayode Oladipupo. Àwọn olùdánilẹ́kọ̀ọ́ anniversary rally yóò tẹ̀lé ní Friday ọjọ́ karùndínlógún láago mẹ́rin ìrọ̀lẹ́ bákan náà. Bábánbárì pọ̀pọ̀ ṣinṣin àjọ̀dún di Sátidé ọjọ́ karùndínlógún oṣù karùn-ún ọdún 2026. Guest speaker Bishop Olúfẹ́mi Elijah Bankole. Gbogbo ènìyàn ẹ wá bá wa yọ̀ nítorí pé bàbá Reverend Solomon àti màmá Prophetess Remilekun Bátirẹ̀ ń bẹ láàyè síbẹ̀. Ìsìndúpẹ́ yóò wáyé ní Sunday ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún ọdún 2026. Pastor Dr. Dayo Ajayi co-anniversary chairman. Ẹ̀dà Engineer Akinde Ojo alága ìgbìmọ̀ àjọ̀dún. Pastor Dayo Fadigbe regional pastor. Dr. Martins Olumide Bátirẹ̀ general overseer Christ Miracle Evangelical Ministry. Ìgbìmọ̀ tó ń ṣètò àjọ̀dún ìdásílẹ̀ ogójì ọdún àwọn olólùkà kéde ẹ̀ wá bá wa yọ̀.
4: Ẹ kú déédé àsìkò yìí o ẹ̀yin èèyàn rere ìpínlẹ̀ Ọ̀ṣun kókó mọ̀ràn tòní ní mo pè ní mímọ̀ wá ìṣọ̀kan ǹjẹ́ ẹ mọ̀ pé ibi gbogbo la ti nílò ìṣọ̀kan ìṣọ̀kan ló mú kí òṣùṣù ọwọ́ máa gbálẹ̀ kó sì máa mọ́ tónítóní aṣáájú ìlú tàbí tàwùjọ tí ò bá lákàsí nípa ìṣọ̀kan irú wọn ní mọ́ fa orí apá kan dá apá kan sí tí yóò kojú ọ̀pọ̀ àǹfààní àti mùdùnmúdùn ìṣèjọba rere sí abala kan ṣoṣo nínú ìlú bí a ti wá ń gbáradì láti yan aṣáájú tuntun fún ìpínlẹ̀ ọmọlúàbí. Ẹ jẹ́ ká rí dájú wípé a jáde ìdìbò fún aṣíwájú Munirudeen Bola Oyebamiji Ambo.
5: Ambo is our man.
4: Pẹ̀lú rírí dájú pé ìdàgbàsókè tòun ti mùdùnmúdùn ìṣèjọba àwaara wá kárí ilé ó sì kárí oko oṣùṣù ọwọ̀ làmì ẹgbẹ́ wa APC lẹ́gbẹ́ wa eré tó iṣẹ́.
6: Ní bàbá wa nínú olúwa right reverend prophet Gabriel bẹ́ẹ̀ni ọmọ gẹ̀jẹ́ p pastor supreme head ccc worldwide ṣe darapọ̀ máwọn ẹni mímọ́ bá ṣẹṣẹ yẹ kẹyìn ẹni mímọ́ rèé o monday 11th may ni service of song ni ccc reverend jesse memorial cathedral ojota lagos wednesday 13th may ni service of song mi ti youth program ni ccc igboliki cathedral regional headquarters àkúrẹ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ thursday 14th may la máa gbé ara bàbá kúrò ní lute lẹ́kọ̀ọ́ a máa dúró díẹ̀ ní ccc golden city lọ́nà ìkó ìbàdàn àwa gbé bàbá tààrà ó di ccc holyland parish àkúrẹ́ fún ìtẹ́ ẹ̀yẹ àtọrin àṣálẹ̀ onígbàgbọ́ bẹ̀rẹ̀ látàgò márùn-ún ìrọ̀lẹ́ friday ní sinkẹ́yìn ká tó fẹ́ irúfẹ́rú fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ ìgbàlejò wa di tààrà ní arcade grand alágbàká àkúrẹ́ bàbá wa gabriel bẹ́ẹ̀ ni ọmọ gẹ̀jẹ́ p ẹ máa sùn láyà olùgbàlà títí dojú àjíǹde superior evangelist engineer ọmọwọ̀lé olúmúyíwá parochial chairman uriah carey parish àkúrẹ́ lóhùn

0: ẹ̀yin àgbọ̀ olórire ní ìpínlẹ̀ Ondo.
1: Ǹjẹ́ ẹ ti rí gbọ́?
0: Pé kí ni?
1: Ẹ̀jẹ̀ ń ja yín sí tán.
0: Àgbọn táwọn ẹlẹ́bù ń pè ní coconut ni ó ti lè sọ yín di olówó di ọlọ́rọ̀.
1: Tẹ̀sí dẹni tí ń bọ́ lọ́wọ́ ṣé òun ìyá.
0: Ìdí rẹ̀ rèé tí ẹgbẹ́ agbin àgbọn, apèlò àgbọn, ata àgbọn nílẹ̀ Nàìjíríà, NACOPMA, ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo fi gbé ètò kan kalẹ̀ tí a pè ní ìgbéraṣọ gbígbin igi àgbọn ti ọdún 2026. Èyí tí ó máa wáyé ní ọjọ́ kẹtàlá oṣù karùn-ún ọdún 2026 ní oríkò ìjọba ìbílẹ̀ Ẹsẹ Odò tí ó wà ní Ìgbẹ́kẹ̀bọ́. Aago mẹ́wàá àárọ̀ ni ètò máa bẹ̀rẹ̀. Gbogbo ẹ̀yin àgbẹ̀ pátápátá lápè sí ibi ìgbéraṣọ gbígbin igi àgbọn. Àwọn lọ́balọ́ba lóye lóye tó fi mọ́ àwọn olóṣèlú jankan-jankan àti àwọn aṣèjọba ló máa wà níkàlẹ̀ lọ́jọ́ yìí o. Ó yá ìpàdé di oríkò ìjọba ìbílẹ̀ Ẹsẹ Odò ní ìlú Ìgbẹ́kẹ̀bọ́. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0703-155-5631. Reverend Kano J.A. Ológun Ọdẹ, alága NACOPMA nípínlẹ̀ Ondo ni olùkéde.

0: àwọn ènìyàn ní ATM jẹ́.
1: Gbogbo bí bàtà bá ti ń tà ní lẹ́sẹ̀ ló máa ń bá ní bòróró ìtura sí.
0: Gbogbo qualities tó yẹ ká ṣojú rere ó ní ló fi ṣaṣọ ìbora ẹ̀.
1: Bẹ̀rẹ̀ látọrí modesty, humility, maturity.
0: Pẹ̀lú loving and caring heart.
1: Ẹ wò ó.
0: Àsìkò ọ̀rọ̀ òdì ètò.
1: Àwọn ìgbìmọ̀ tó ń fẹ́ ọjọ́ ọ̀la rere fún Ondo North.
0: Ìlókọ̀sì ni ká kì í on behalf of Abdul Tunji Muhammad.
1: ATM.
0: Ó ní ọjọ́ ayọ̀ náà ti ń súnmọ́lé o.
1: Kájọ ṣe, kájọ jẹ́.
2: Ẹ kú dédé wòye o, ẹ̀yin tèmi nílùú
3: Àdó Èkìtì.
4: Èmi Fẹ́mi Alágbó ló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park. Máa balẹ̀ sí
3: ìlú Àdó Èkìtì ní on the 27 di on the 30 ní oṣù karùn-ún tí a wà yìí ní Sadiat Hotel ní Old Ilawẹ̀ Road ní Àdó Èkìtì.
4: Tábà rí ìwọ obìnrin tó ti wà nílẹ̀ ọkọ láti ọjọ́ pípẹ́ tó rọ ọmọ pèrọ níṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó tàbí ìwọ tó ń tọ̀ ní ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn tí ilẹ̀ tó mọ́ ni máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó orí eléyìí ò dá fún àgọ́ ara wa tàbí ìwọ tó jẹ́ para yún ni tàbí inú rẹ̀ ń gbóná láti inú wá ni tàbí ara ń já ọ jẹ ni tàbí ìwọ tí ò lè dìde máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó nípa àṣẹ Olódùmarè Ọlọ́run yóò fún wọn níwòsàn. Nọ́mbà wa rèé 070 65 32 68 43 tàbí ìwọ ọkùnrin tí ó lè gbá bọ̀ dáradára lórí pápá pẹ̀lú aya rẹ líle tàbí ìwọ tó jẹ́ pé kò tiẹ̀ mọ̀kan tó ń ṣe ọ́ lágọ̀ọ́ ara rẹ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Nọ́mbà wa rèé 070 65 32 68 43 lẹ́ẹ̀kan sí 070 65 32 68 43.
0: Win some bridals and blings.
1: Ẹni kẹ́ máa béèrè bọ̀.
0: Wọ́n ti kún nǹkan àtàtàwọ̀lú.
1: Gbogbo onígbéyàwó àtàlàyẹyẹ tó ń fẹ́ special attire.
0: Bẹ́yìn tó ń fẹ́ simple and captivating dresses.
1: Let's go to Win some bridals at Win some plaza.
0: Number 70 B.
1: Ọba Adéṣídà Road, Àkúrẹ́, Ondo State.
0: Tiléeṣẹ́ yìí ló ń win láti Nàìjíríà títí dókè òkun ni wọ́n ṣe ń pè wọ́n ní Win some.
1: Our services include
0: bridals,
1: ready to wear,
0: stone board,
1: and also
0: the laser cut
1: and fiber laser services.
0: Níbi táwọn competent, efficient and professional oriented staff ti ń fi sophisticated industrial machine dábìrà.
1: Ayé ti kọjá ń gbé gíláàsì sójú láti bọ̀ wú sábẹ́rẹ́.
0: Irinṣẹ́ balẹ̀ látòkè òkun sí Bẹ̀gìjà.
1: Ọ̀tọ̀ ló ń gẹ tó ń kó tó ń ra tó ń wọ́n tó ń lọ tó ń tò tó ń nà tó ń design tó ń engrave tó ń
0: èyí. Ẹ
1: wò
0: ó. Ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù.
1: Bó ṣe lace, bó ṣàǹkàrà, bó ṣe stuff àtàwọn latest aṣọ lẹ̀ ń fẹ́.
0: Just come for any style, any stuff, any manner, any mode
1: that will give you a distinctive appearance.
0: Telephone 080 609 104 18
1: Wisdom Bridals and Blades.

0: ṣe lójú iná léwu ra ohun àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS jẹ́nráyè Ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemether àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg ọ̀tá ayérayé ni àrùn ibà. Àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá lágọ̀ọ́ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.
1: Ọmọọba Emmanuel Aderosoye Fadola ẹ ti ma gbọ́ ó ń jáde fún aṣojú ilé ìgbìmọ̀ aṣòfin kékeré Federal House of Rep láti ṣojú ìdọ̀rẹ̀ ìfẹ́dọ̀rẹ́ ní 2027 a kú oríire in advance. Kéku ilé gbọ́ kó sọ fún toko kọ́mọdé gbọ́ kó sọ fún àgbà pé Aderosoye Fadola la fẹ́ wàyí o. Ìdìbò kò mẹsẹ̀ ó yọ primary election máa wáyé láìpẹ́. Ẹ fọn rere ẹ̀ fẹ́ fíbọdì pé Aderosoye ló lè ṣe simply because he has shown us how generous, benevolent he is through his various empowerment sunshine ká san owó iléèwé àwọn ọmọ scholarship for students in different high institutions of learning, supporting and payment of hospital bill for many patients. Ṣé ti laptop, ìwé kíkà àti ohun èlò ilé-ìwé ni ká sọ ó jìbìjìbì ó rọrùn fún láti ṣe. Orúkọ Amaro ni ọmọọba Aderosoye Fadola. Ìlú Fẹ́mi Lóye fún ọjọ́ ọ̀la ìdọ̀rẹ̀ ìfẹ́dọ̀rẹ́ tó gún régé. Aderosoye Fadola ni kí a gbé nínú ìdìbò abẹ́lé tó ń bọ̀ yìí. Ẹni tí ò sí ní ipò tó ń ṣe gudugudu méje tó bá wá dórí ipò kan, oh my god, a ṣe beyond our expectation. Ọmọwọlé Adégbèrò coordinator honorable Akinolu Lóyè group ló ní dare for me, dare for you, dare for everybody.
2: Àwọn Celestial Church of Christ Supreme Cathedral Ìdọ̀rẹ́ Lónìí ká lọ kéde ẹ̀fàyé gbọ́ pé ẹni rere ti dara alẹ́ ó di gbére. Right Reverend Prophet Gabriel bẹ́ẹ̀ ni ọmọ gègé bí o. Akọni ẹ̀dá ti lọ nílẹ̀ yìí o. A pè é títí tí a ṣe bí ó dìde.
3: Kò sì sọ̀rọ̀ mọ́ olódọjọ́ mi.
2: Ojókòkò náà 11th of May by 4 PM. The service of song. The Jesse Memorial Cathedral Ọjọ́talékòó. Wednesday rẹ̀ sì ni ti gbó Olíkì Cathedral. Regional headquarters Àkúrẹ́ pẹ̀lú youth program. Thursday la wà gbé baba gègé láti ìlú Èkó. Wá sí CCC Gode City Lagos Ìbàdàn Expressway. From there, ó ti ilé rẹ̀ ní Àkúrẹ́. Lẹ́yìn èyí ó tún di CCC Iria Kari Parish. Fulani State Christian Week and Night of Tribute. Láti márùn-ún ìrọ̀lẹ́ mọ́jú. Ọjọ́ Friday 15th ni service and interment. Nílé ìjọsìn wa yìí kan náà. Tí reception sì máa lọ wáyé ní Arcade Grand. Fo ìjọ Celestial Church of Christ Supreme Cathedral Ìdọ̀rẹ́. Ìlúmọ̀nìkà kéde ẹ o. Wípé bàbá Right Reverend Prophet Gabriel Bẹ́ẹ̀ni Ọmọge JP tó jẹ́ Pastor and Supreme Head CCC Worldwide. Ó mà ti lọ jẹ́ pé Olódùmọ̀rẹ́ o. Ó dẹ àárọ̀ sá.
4: Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke ló ti gbadé lórí ọba Joseph Olóyèdélé tó jẹ́ apẹtuti ìpẹtumọdù látàrí bí ilẹ̀ Amẹ́ríkà bí wọ́n ṣe rán orí adé ọ̀hún lẹ́wọ̀n lórí àwọn ìtura lásìkò àjàkálẹ̀ àrùn COVID-19 lè tó ṣe bẹ́ẹ̀ tó lu jìbìtì àwọn nǹkan ìtura ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn láti ọ̀dọ̀ abẹ́ṣekáwọ̀ gómìnà ọ̀hún lórí ọ̀rọ̀ ìròyìn ènìyàn Ọláwálé Rasheed lè ti sọ di mímọ̀ tó taari síta lánà ọjọ́ ajé nínú àtẹ̀jáde tó fi síta. Bá gbàgbé ní oṣù kẹjọ ọdún tí ó kọjá olóyè dé ọ̀hún ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n rán lẹ́wọ̀n oṣù 64 o ní ilẹ̀ Amẹ́ríkà. Orí adé ọ̀hún iná gbé lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn wípé ó lu ìjọba ilẹ̀ Amẹ́ríkà ní jìbìtì $4,400,000 owó dọ́là léyìí tí wọ́n ní ó fi jẹ́ owó ìtùlára àti ìdẹ̀rùn fún àwọn èèyàn lásìkò COVID-19 ọ̀hún látàrí ìpàṣípayọ náà pípó jẹ̀bi ní ilé ẹjọ́ ọ̀hún. Ní ilé ẹjọ́ náà fi rán lẹ́wọ̀n oṣù 64 pẹ̀lú láìsí ọ̀rọ̀ owó ìtanràn. Látàrí èyí ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke tí ó fi gbàdé lórí orí adé ọ̀hún ọba Joseph Olóyèdè léyìí tí ó jẹ́ apẹtuti ilẹ̀ ìpẹtumọdù ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Tẹ́ ẹ bá fẹ́ kàyókù ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
5: Káyọ̀dé
4: bí ọdún
5: ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ni wọ́n mọ̀ ti sọ pé tó bá ní akẹ́kọ̀ọ́ èyí tó ń wá lati pe ki won le gba won wole si awon ile ise ikose olukoni ile iwe ikose olukoni ti a mo si colleges of education jake jado orile ede yi ni won nilo lati pe ki won lo se idawo utm mo o gege mi minister to wa fun ore ko nile yi yen tuji alausa bo se kede re lana nilo abuja nlo so pe igbese tutun ti won gbe yin lo je pe yo bere lati odun tin bo o gege bo se so oni labe atunse tutun yi ti won se yi oni eni keni to ba gi akeko to ba satile ni nkan bi credit menin ninu awon ise eyi to nse to si ro mo iru nkan ti o fe lo se ni ile iwe ikose olukoni college of education na ni o ti kujo osun lati pe ki won le gba o lai se pe boya o se tun lo njoko lati se idanwo utme opolopo alaye n lo se nbe o e koja lo sinu iwe iroyin vanguard ke lo ka lekun rere
6: Daddy Junior Joe Jensen ma Jimmy Kale gbogbo e na ojuseju meji lo
7: Ah mommy Junior ma yeye mi mo ti yato si ti tele
6: Fi mi le jare
8: Iko tap apaka su lo tu se ko
6: Ye ma pa mi jare je nse ya awon omo mi
7: Nbo lo nsa lo
6: Runo Daddy Junior ogbon wo lo da
7: Emi na ko isowo bi go ka baba kapsu ni ogun ta fi mo ijile pa ewe atego ile wa papo lona igbalode fun awon okunrin ajabi dan ni
6: Eh
7: ni ore mi alowo le lo fun mi o wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise ewo ni ko njo wa nle lati je ko okunrin o ma wo ke finu ka bi o se bokele kai bigo kababa capsule iru kan so won lawujo okuta ile ise ayo aba health limited lo popo fa won okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 0803 860 6858 le kan si 0803 860 6858
9: This my TV again. I've taken it to so many places here in Akure, but nobody could fix it. I think I'll just take it to Lagos.
10: My dear, no need. Why stress yourself going to Lagos?
9: So where again?
10: There's a trusted place right here in Akure. Alaba in Akure, Ikechukwu Global Plasma Repair Master and Electronic Service Center.
9: Alaba in Akure?
10: Yes, they are authorized service experts. Very competent, reliable, and honest.
9: But can they really fix this kind of problem?
10: Fix it? You can even wait and get your TV repaired. Same day, they have all the parts and skilled engineers ready to handle it.
9: Wow. What if the TV is beyond repair?
10: No problem. They can buy your bad TV if you have the original receipt. Or better still, swap it for a brand new smart TV.
9: Seriously?
10: Yes, they deal in all kinds of new and Tokumbo TVs and many more.
9: Where exactly is this place?
10: Their head office is at number 292 Ondo Road beside Cornell Philly Station opposite CAC Grammar School, Akure. Or their branch at 77 Arakale Road opposite Bake and Cook Store before Ecobank, Akure. Call them on 0803-370-9870 or 0814-910-51 Ikechukwu Global Plasma Repair Master. Fast, reliable, and trusted. Customer satisfaction is guaranteed.

0: ọjà.
1: Ṣùgbọ́n ti mú màmá.
0: The actress
1: Adébámọ́yè.
0: Àpè màlá lè dán wọ.
1: Ọjọ́ ti bọ́ ọjọ́.
0: Ó tún ti bọ́ ọtún.
1: Ìmọ̀ ìhun lé.
0: Yóò dájú fẹ́ fi ọwọ́ mi yọ̀ọ́kẹ́.
1: Mo gbé sé tí
0: yìí jẹ́ ìsún tún kan o.
1: Ẹyẹ mi
0: àpẹ́
1: ó ṣe bẹ́ẹ̀.
0: Ó ti bọ́wọ́ tuntun láàyè.
1: Mo fi dọ́gbọ́n máa di sọ o.
0: Mo wáyé dọ́gbọ́n máa kùnà.
1: Àmọ́
0: àgbà ó tọrọ.
1: Kílẹ̀ tí mọ́jọ́ kẹtàlá.
0: Oṣù kẹrù ọdún yóò ọ̀rọ̀ ayé yìí.
1: Ojú àjàbú máa mọ̀.
0: Ọ̀rọ̀ gédé o.
1: Kí máa yá di jẹ́ ọdọ́gùn.
0: Oṣù yóò ọ̀rọ̀ ayé yìí.
1: Ọgbà ẹ̀sìn St. Louis Hospital yìí ń ọ̀rọ̀
0: ọ̀gbà
1: ìyàgbẹ́ màmá gẹ̀gẹ́. Christ Renewal Church. New Church Grammar School. Ọmọ àgbàdo àti màmá tá
0: a yàsọ̀lẹ̀ ẹ̀gbọ́.
1: Kálí Oyèmí.
0: Ọmọlúgbọ́rùkọ Nasa.
1: Yẹ́rú máa gbọdọ̀ yọ.
0: Ọ̀tún abẹ́rẹ́ orí òsín àbínú ju agada.
1: Ó tójú òkèjọ jáde mi ìdílé o màmá.
0: Lójú ọmọ gbẹ̀yìn Yemí.
1: Inú St. Andrew's Hall.
0: Yẹ́rú ọ̀rọ̀ mọ́dẹ̀.
1: Ẹ náà fọ́dún kárẹ̀ dín ká mú lọ.
0: Àpẹ́ Fàtáì.
1: Ọ̀làwọ̀yìn.
0: Aláṣẹ
1: First Vicar
0: and Epef
1: Oil and Gas.
0: Ọ̀rọ̀ fọ́dún ká kéde o.
2: Up national.
3: Gbogbo èèyàn lọ́jà ń ṣòwò tí ń fẹ́rù fi mẹ́sẹ̀jì ránṣẹ́. Ẹ tẹ́tí ká ẹ gbọ́ kìlọ̀ yìí dáadáa. Látọ̀dọ̀ àwọn National Union of Road Transport Workers NURTW Old Garage lábẹ́ níbà. Kẹ́ni tí ń gbọ́ sọ fẹ́ni tí ò gbọ́. Nítorí ìtayínlólobó yìí wà fún yín gidi. Kẹ́nikẹ́ni ó mọ̀ gbé ọjà ẹrù tàbí mẹ́sẹ̀jì kankan lọ fún àwọn logistic mọ́ o. Àwọn ọkọ̀ wa ní páàkì wa èlò stíkà rárá. Ẹ máa gbé ẹrù ọjà tàbí mẹ́sẹ̀jì yín wá sí abẹ́ bridge ní Marina. Lọ́pọ̀sìtì UBA lẹ́ẹ̀kan sí abẹ́ bridge ní Marina. Lọ́pọ̀sìtì UBA. Bákan náà gbogbo ọjà yín tó bá ti ń bọ̀ láti kó Old Garage nílùú Àkúrẹ́ lẹ ti mọ gbà. Àwa wà láti dé ọ̀nà ìjẹ tàbí baṣẹ́ oníṣẹ́jẹ́ kí gbogbo ẹ̀ lè dá aláwà fún. Abẹ́rẹ́ tólókun dì ní wa a lè sọnù láíláí. Bẹ́ẹ̀ lásì borí ọ̀fẹ́ gbòǹtẹ̀ ìjọba. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa pe àwọn nọ́mbà wọ̀nyí. Ayọ̀ ojú iná tó jẹ́ chairman 0806-643-1487. Ṣéun Àgàgù chairman bákan náà 0706-150-0738. Abẹ́kúkú tó jẹ́ treasurer 0706-296-3555. Bó sì ṣe dayọ̀ tó jẹ́ secretary. Ẹ máa pè wọ́n sórí 0806-384-6686. Ẹ kíyèsí sára o. Òfò ẹ̀mí àti dúkìá kò ní ṣe wá. Abẹ́ bíríjì ní Marina lọ́pọ̀sìtì UBA ní solution ẹ̀.
2: Up national.
4: Ẹyẹ ọ̀kẹ́ ti lọ níjù gbogbo ìgbẹ́palọ́lọ́.
5: Right Reverend Prophet Gabriel Bẹ́ẹ̀ni Ọmọge JB.
4: Pastor and Supreme Head.
5: Ní CCC Worldwide.
4: Ìlórí ìrìnàjò mímọ́ o, takọ nírè lẹ́mí ìtútún.
5: Kòkòrò jẹ́ ká lè gbádùn òbí tó gbó. Akọni ti juwọ́ sí dúníyà kó dìgbà.
4: Until Monday, 11th of May by 4 p.m.
5: in the service of song
4: at CCC,
5: Reverend Jesse Memorial Cathedral, Ojota, Lagos.
4: Wednesday by 4 p.m.
5: in the service of songs and youth program.
4: Igboleke Cathedral, Regional Headquarters, Akure.
5: Thursday, 14th, Nigbigbe Baba.
4: Lati Lut, Leko.
5: Pelu stopover, Rangpe.
4: CCC Golden City.
5: Along Lagos, Ibadan Expressway.
4: From there, Ojile, won Lakure.
5: Eye, Yila, Tugbe, Wonwa, CCC, Iriakari, Holy Land Parish.
4: Online Estate.
5: Rusenwe.
4: And Night of Tribute by 5 p.m. till dawn.
5: Loto, Friday 15th by 10 a.m.
4: in the funeral service and interment
5: at the church premises.
4: See reception Yosi Tele,
5: Akage Grand,
4: Gbogbo Ijo CCC, Iriakari Holy Land Parish, Loni Akede Epe,
5: Baba Right Reverend Prophet Gabriel Bẹ́ẹ̀ni Ọmọge JP,
4: Pastor and Supreme Head, CCC Worldwide,
5: O Daro,
4: Happy Lord.
6: Adun
7: Kayode,
6: Ile-iṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Edo, òun ló ti dárúkọ akẹ́kọ̀ọ́ léyìí tí wọ́n yìnbọn pa lẹ́bàá ẹnu ìlúro tilé ẹ̀kọ́ fáfitì ti ìlú Benin tó wà nípínlẹ̀ Edo gẹ́gẹ́ bí Alexander Omogate gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ ọ̀hún léyìí tí wọ́n sì sún sẹ́yìn gédégédé nípa rògbòdìyàn àti ìṣẹ̀lẹ̀ ọ̀hún léyìí tí ilé ẹ̀kọ́ náà sọ wípé àfàìmọ̀kúmọ́ jọmọ́ ọ̀rọ̀ làásìgbò àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn Omogate ọ̀hún ni wọ́n sọ pé wọ́n yìnbọn pa ní ọwọ́ délé ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí nígbà tí àwọn agbébọn kan tí wọ́n da àwọn bojú tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n dábù rẹ̀ ní kété tó wa ọkọ̀ jáde lẹ́nu ìloro ilé ẹ̀kọ́ fáfitì náà léyìí tó wà ní Ògbọ́wọ̀ ọkọ̀ Mercedes Benz GLK ni arákùnrin tí wọ́n ṣe bẹ́ẹ̀ ràn lọ́rùn ọ̀hún ló wà jáde. Ó ṣojú mi kúrò wá sọ pé àwọn tó ṣe àkọlù náà ni wọ́n dédé dábù ọkọ̀ rẹ̀ òní bó ṣe ń jáde lẹ́nu ọ̀nà ilé ẹ̀kọ́ fáfitì náà léyìí tí wọ́n sì ṣínà ìbọn bò ó nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àwọn tó yìnbọn fún ọ̀hún tán bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀. Olóògbé náà ni wọ́n sọ wípé ó ṣẹ̀ṣẹ̀ parí ìdánwò rẹ̀ ní ẹ̀ka tó ti ń kẹ́kọ̀ọ́ nípa sáyẹ́ǹsì àti ọ̀rọ̀ òṣèlú ní kò tí ju bíi wákàtí kan kó tó di pé wọ́n ràn lọ́rùn ọ̀sán gangan ọ̀hún. Àwọn mẹ́ta mìíràn tí wọ́n wà nínú ọkọ̀ pẹ̀lú rẹ̀ ni wọ́n farapa yánnayànna nígbà tí ọta ìbọn tí ó ṣe wọ́n lọ́ṣẹ́ o. Wọ́n ní obìnrin kan leyi ti ohun koja lo ni won so wi pe ota ibon tin fokire un lo se be ti o lo ba lasiko isele ohun ikan lara won akeko to wa ni bi isele ohun so wi pe won yin bo ma arakunrin na ni fegbe kegbe ni o nitori ko si ona ti arakunrin ohun to bi le ru la ni ona ti won fi da ibon bo awon meji to wa ninu oko pelu re ti won farapa na ti ku lo si ile iwosan nigbati ajo olopa lati orita pe ti ile ise olopa eka ti ugbowo ti won se be ti won wa se bi isele ohun ti won si ko awon ti oro sele si ohun lo si ile iwosan oku arakunrin ohun eni won gbe ku nbe nigba to fi di isele mule na atijade to tari sala na ojo aje agbenuso ile ise olopa ti ipinle edo NC SP Eno Ikwede ni lo salaye pe akolu ohun lo wa ni kan ago marun irole ni ojo kewa osu karun odun ti a wa nu re yi oni iwadi ti won se lo fi han gbagba wi pe awon ti won se akolu si ohun ni Onwuke Blessed Alexander Omogati ati Shineye Christian Uwagu leyi ti won ni won wa oko jade ni ile eko faviti na nigbati won ni oko GLK alawo funfun kan to se be to lo dabu won o lenu iloro ile eko faviti ti ilu Benin ohun awon to wa ninu oko na eni won ni won yi gilasi oko won sile o ti won fi sina ibon bo awon tin be ninu oko na ti won si sa kuro nbe ni kete ti won sise laabi tan gege bi awon olopa sise alaye won ni gbogbo awon tin be ninu oko ohun lo farapa jenanyan na eyi ti omobin kan gan koja lo tan poruko re ni Dorati Uba ini ohun na ti ota ibon to nfokire n lo mo lo mu awon wonyi na ku lo si ile iwosan ko sese gun ti ile eko faviti ti ilu Bini lati gba itoju omogati ni won pada wa so fun wi pe emi re ti bo o nigbati won de ile iwosan na commissioner olopa ipinle edo monday agbonika n lo wa pa lase wi pe ki won se iwade oro de kunkundo lori isele ohun be lo si ni ki won topase awon asekupa ni ti won bese won soro e wo te ba fe kayoku lekunrele e lo sinu iwe iroyin punch iwe iroyin daily post atopo iwe iroyin mi to jade loni
7: Meje ogun ade ida tun n dale o ta ba jo ni o se dalu fe nikan ere dire ti akoko northwest constituency 2 solidarity movement se won pe akiyisi awon agbagba ninu oselu gugu loba loba ati awon lase eyan sipo oselu lagbagba akoko northwest ati akoko north east lapapo lati fi ogun agba awon egun otolo ton to wa leyi tori pe se kokomi ko tu si kokora re ndoro to wa leyi o karu ti ade oni leyi o ba se pataki ilu bamu bamu ni mo yo oselu lasiku yin o sipo oselu yin o ko ma ba dogun ati o tesile tori ne abi awon lase ati gugu egbe oselu akoko northwest to fi mu akoko northeast ka fuju anu wa akoko northwest constituency 2 tori ade wa je se o constituency 2 wa nso wi pe awa gangan ni po ile gbimo aso fi kekere ni ilu abuja kan ka fi pele kutu si oselu asiko yi o ka de gbaruku ti omo wa to wa re label and unbeatable tested and trusted honorable morufu to si ibrahim a renaissance man of people the aspirant contesting for akoko northwest akoko northeast federal constituency house of representative ni ijuba bele ko mese yo to nbo lona yi simply because ohun gangan lo to si o tori ade akoko northwest solidarity movement lo ni morufu ni o eje o se
8: kọdọ ma ti jọ
9: igo na mi awọ na
8: aya mara enwon ne
9: yi ma toro
8: ti ma ne o ma jọ o
9: mo pe wu mi wo
8: mo ya gbe nsu lu afo
9: ijoba ibile o se
8: awon atodo egungun
9: o kirikiri
8: owa la
9: fe ne odo egungun ne o ti bere ire yi o
8: ojo kerin la
9: otu kerun
8: odo yo gaye yi
9: egungun ya jade
8: o me ja
9: o me detu
8: o me doja o
9: alejo ka alejo yi ma jade
8: o todo ne ni pele kutu
9: kabiyesi imperial majesty
8: oba ese egunjo bi second
9: JP
8: Alafo of Afroland
9: o yonge
8: ara mi
9: Alafo ni baje
8: ohun oya nlo
9: ori ki egungun yere yi
10: ogwa kun ogwade
11: ogwa wa lu yere
10: o ma soro okun eri mi
11: o mo kikiri gun lojo ni ijule nu asunto la so won
10: iyanyanya arokun la na mo ma ko be fala
12: o ma soro okun eri mi
13: o mo lo kikiri gun lojo ni ijule nu ase de wo la
9: e no fodi nkare
8: nka mo do egungun
9: kirikiri lo
8: fo dojo kerin la
9: otu keru odo yo oga yeyi
8: ene so lori ngo
9: ifalade
8: tutua
9: ati gidigida won yi atodo ne
8: ogwa la fo ni kan o
14: ache
15: akoko na ti je ti oluwa fe be ilu akure won pelu igbugba mi ise mi ati ijanu e kwa sí ibi ìsọjí tí a pe àkórí rẹ̀ ní àkúrẹ́ miracle explosion. Ìtúlẹ̀ àti ìdáǹdè àti àròyé yóò wà àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu mìíràn. Wọ́n sí ibi ìsọjí ìyanu yìí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Wednesday ọjọ́ kẹtàlá sí di ọjọ́ Sunday ọjọ́ kẹtàdínlógún oṣù yìí. From Wednesday 13 to Sunday 17th of May 2026 yóò wáyé ní ìjọ reconciliation and liberty Bible Church ní Ọ̀chilẹ̀ roundabout lẹ́yìn ilé Olúkayọ̀dé. Níbẹ̀ ni Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀ Bishop Jide Oríire ẹni tí ṣe wòlíì tí ó kún fún ìfàmì òróró yàn fún iṣẹ́ àmì àti ìyanu. Pẹ̀lú ajé rere Wálé Adélẹ́yẹ ẹni tí Olúwa ti fi àmì òróró yàn fún iṣẹ́ ìyanu. Wá iṣẹ́ ìyanu rẹ̀ dájú. Má gbàgbé ìsọjí yóò wáyé nínú ìjọ reconciliation and liberty Bible Church tó wà ní ẹ̀yìn ilé Olúkayọ̀dé ní Ọ̀chilẹ̀ roundabout ní ìlú Àkúrẹ́. Ní ọjọ́ Wednesday ọjọ́ kẹtàlá sí di ọjọ́ Sunday ọjọ́ kẹtàdínlógún ọdún yìí. From Wednesday 30 to Sunday 17th of May 2026. Aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ni ìsọjí yóò máa bẹ̀rẹ̀ ní ojoojúmọ́. Wá pẹ̀lú ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ rẹ. Jésù dúró de ọ.
12: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí máa ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
14: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbà lóde 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
16: Ọlọ́run abọ́sẹ̀ ké tó fìnà dáhùn àdúrà mi.
17: Èrò wìtìwìtì nínú ìjọ CSC òkè Ṣẹlẹ́gbò mi Abọ́sẹ̀dé bus stop between first and second gate ọba Afúbíowó estate Ìdọ̀rẹ́ road nílùú Àkúrẹ́ níbi àjọ̀dún alàlùkáyéjẹ́ lẹ́ẹ̀kejìlélógún bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrin sí ọjọ́ kẹwàá oṣù karùn-ún ọdún 2026 nínú ìjọ wa àkórí àjọ̀dún ni ìlẹ̀kùn sí open door. Ṣáájú ni ìsọjí alágbára ti máa wáyé lọ́jọ́ Monday sí Friday láago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ Friday yìí kan náà ni wákàtí yìí láago méjì ọ̀sán àwọn olórin ẹ̀mí tọ́lọ́run máa lò ní Evangelist Bukola Praise Evangelist Gbenga Soyemi Ariwayo Evangelist Tope Olutokun Aṣẹ Ìrọ̀rùn Evangelist Dr. Bisi Alawiye Aluko JP yóò máa forin ẹ̀mí já èdè tú ìdè wọlé ìṣùbalẹ̀ pábánbárí rẹ̀ ní Sunday tí í ṣe ọjọ́ àjọ̀dún gan láago mẹ́jọ òwúrọ̀lẹ̀ tó ti máa bẹ̀rẹ̀ o. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run máa lò ní Pastor Momo Stephen Prophet Ayo Daniel Prophet Dr. Femi Dairo Pastor Blessing Stephen Evangelist Gio Oyeride Ìjọka DCC Superintendent Olùgbàlejò ọjọ́ náà ni Mama wa nínú Olúwa Prophetess Dr. Abọ́sẹ̀dé Mayowa JP ẹ wá kájọ yọ àjọ̀dún ọdún kejìlélógún. Pẹ̀lú bí gbogbo wa ṣe mọ ilé-iṣẹ́ jẹ́ kó yẹmi kalẹ̀ Olúwa bread gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ búrẹ́dì tí kò lẹ́lẹ́gẹ́ àti bí ọwọ́ gẹ̀ẹ́ ilé-iṣẹ́ wa ṣe dé gbogbo ilẹ̀kílẹ̀ àti wa ṣe tẹ́ báyìí o láti lè jẹ́ kí búrẹ́dì wa máa tó yín lọ́wọ́ ní gbogbo ibi tẹ́ bá wà. Ìdí nìyí tá a fi ń pe gbogbo ẹni tó bá mọkọ̀ wà dáadáa tó sì ní láísẹ̀nsì tàbí tó ti wọkọ̀ tí wọ́n fi ń ta búrẹ́dì rí láti tètè kàn sí ilé-iṣẹ́ jẹ́ kó yẹmi kalẹ̀ Olúwa bread. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àǹfààní ìgbaniṣíṣẹ́ wà fún gbogbo àwọn tó bá ti ní ìrírí nípa àti máa tẹ̀lé ọkọ̀ tó fi ń ta búrẹ́dì káàkiri tá a mọ̀ sí SESREP láti kàn sí ilé-iṣẹ́ wa bákan náà gbogbo ẹnikẹ́ni tá a bá ṣe àyẹ̀wò fún tá a sì rí pé ó pegedé la ó gbà ṣiṣẹ́ lójú ẹsẹ̀ yálà ó jẹ́ ọkùnrin tàbí obìnrin. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni à ń wá àwọn alágbàtà tó bá fẹ́ máa ta búrẹ́dì tó jáde láti ilé-iṣẹ́ wa tètè kàn sí ilé-iṣẹ́ jẹ́ kó yẹmi kalẹ̀ Olúwa bread tó wà ní Onígàrí Ìrẹsẹ̀ Road Ìmọ̀yinwa Quarters Off Mega School Àkúrẹ́ tàbí ká ẹ pè sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 0703-71-2545 0703-71-2545 bá báwọn ráhùn kiri mọ́ pé kò ṣiṣẹ́ o àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ ilé-iṣẹ́ jẹ́ kó yẹmi kalẹ̀ Olúwa bread ti kórè dálẹ̀ ìwọ náà wá bá wọn hé.
6: Bí ọdún
18: Káyọ̀dé
6: ó kéré tán àwọn mẹ́jọ ni wọ́n ti sọ wípé wọ́n ti ṣẹ̀mí wọn ní kúkúrò nígbà tí wọ́n funra sí pé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ṣe àkọlù ní agbègbè àdúgbò Aliade ní Makurdi tó jẹ́ olúlu ìpínlẹ̀ Benue ìkan lára olùgbé agbègbè ọ̀hún tó tẹ̀ bá oníròyìn ìfọ̀rọ̀jẹ̀wọ̀ ni ó mọ̀ ṣe àlàyé ní ọjọ́ Ajé àná léyìí tó sọ pé àkọlù náà ló wáyé ní kùtùwàyè ọjọ́ tíṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí olùgbé agbègbè ọ̀hún ṣe sọ ní àwọn agbébọn kan iná yàwó agbègbè ọ̀hún nìkan aago méjì lóru o léyìí tó sì ṣe àkọlù sí àwọn olùgbé inú ilé kan tó wà ní àdúgbò ọ̀hún ó ní ọ̀pọ̀ àwọn tí à ń sọ yìí inú dédé yàwó àdúgbò náà nìkan ago meji oro ana ohun to nse akolu sawun to wa ninu le ni adugbo ohun ton fi gbemi awon mejo gege bi oyan se se alaye nipa ton fi di isele omule alaga ijoba ibile makodi eni joseph kefi nun lo so wipe awon asekupa ni ohun eni won de o pelu alupuku ni kan ago meji isago meji abo loru o wa se alaye pe awon to se akolu ohun ni won wole sinu agbo le kan ton si ji awon merin leyi tan wa loju orun won bota logan ina ni bon pa awon merin na ke fi wa fi kun wi pe awon merin miran to tun wa ninu ile ohun ti won gbe be ina won gbo iro ibon o ti won si sare jade be na tun se pupa awon merin pelu oni o je ohun to ban loju je to si jan laya gidigidi isele ohun to sele laarin ago meji sago meji abo ni oru ana ojo aje ohun eni won ni o dabi eni pe oro awon megbe okunkun ni o alaga na wa fi esu pe akolu ohun eni o dabi eni pe lasigbo laarin awon megbe okunkun leyi ti won wa lati apa ariwa banki ni agbegbe ohun eni o dabi eni pe o sokun fa oro na ṣugbọn awọn wọnyi won ni logan ti won ti wu iwa ko to ntan eni won ti bese won soro le ti won ni omokunrin ti won to wa sibi ile ohun lo dabe ni pe o ba won fa lasigbo omo egbo kunkun lo si sa wa si high level lati wa duro lodo ore re ko to ri pe won wa wa o je en to ba nlokan je wi pe awon ti ki se omo egbo kunkun won tun ran won lorun osan gangan nitori awon lo gba omokunrin na sile le ti won fi wa se akolu si ton fi ran awon mejo lorun osan gangan o kevin lo wa se alaye oni awon eso alabo na ti fi oro na to leti ton si fi da won loju pe gbogbo ona ni won ti san o lati ra gbogbo awon to wa se kupa won lati ra won mu o wa tes wa ju fi esu pe awon olugbe agbegbe ohun ni won daruko ikan to je olori awon mo egbo kunkun to nda agbegbe ohun laamu ati ilu makodi leyi to si je pe awon ilu alamulegbe eni won o bo kuro ninu oru lasibo re oni o ma nwa ni to ba si ti wa bayi to ba ti sose to fe se yo si tun lo oni lowo lowo ko si ni ipinle ohun o nitori ko ti wa bayi won ni sugbon logan to ba tun ti wa eni o gbemi awon eyan to fe gbemi to si tun se be yo ra bafo won ni tori ide yi ona to fi n jo to fi n bo ma awon agbofinru lowo gan eni ko yi won o bo se fi esun kan alaga won wa so wi pe afurasi na en lo je pe won ti ramuri o sugbon ti awon olopa ti won pada wa yonda re ni gbengben be lo se sadangata awon eso alabo latari bon se titi down si pe ti won pe won o wa fi ku wi pe agbegbe ohun eni won ti tu yebe yebe bayi ti iwadi to se n lo lori oro na o gege bi oyin ti wa salaye pe oku awon won yin ti ku lo si ile iwo pamo si ti ile iwosan ikose segun ti fafiti ti ipinle benue ati ile iwosan aladani kan ni makodi to je olulu ipinle na e lo kayoku ninu iwe iroyin punch iwe iroyin daily post ati awon iwe iroyin kan to jade loni
18: kayode
19: a ni riju bayi lo
20: gbogbo eyin eyan wa ninu egbe oselu APC omo yin Ayodeji DF Oluleye Ogun Akure lo nkiyin wi pe eku aduro ti gomina Lucky Ayedatiwa ati are Bola Ahmed Tinubu fun awon ise idagbasoke ilu ti won se se bori to ba ma dade inu agurode ni ti wa orun ti o ba le jigba leke inu agurode na ni ti wa ibadi ti o ba lu mosaji aso oba tin tan yinrin yinrin inu agurode na lo tin wa asiko ti wa de wa yi lati yen ni to ka to ti o gbe ase egbe oselu APC lete nte bi osumare gege bi asoju wa ni legbimo asoju sofin nilu Abuja fun ekun idibo gusu ati ariwa akure ninu egbe oselu Progressive Congress APC Ayodeji DF Oluleye Ogun Akure ni eni ti awo re kajulu lati kore wale fun gbogbo wa o gbon bi ifa o moran bi opele eyin oludibo ninu egbe wa egba eje ki kan wa parapo ko mole ki irun wa parapo ku magiyan ka fun Ayodeji DF Oluleye ni tiketi ninu eto idibo abenu egbe oselu wa eje kajumo sina fun Ogun Akure kun gbogbo le di rorun
21: Lile ba ti shu dodo ni kere o ajo laye ni orun nile wa
22: Owo ọmọ ìkàlẹ̀ àkọ́kọ́ tó ṣàkóso Adéyẹmí College of Education tó ti wá di Adéyẹmí Federal University of Education nílùú Ondo onígègé ara ni ọ̀mọ̀wé Rúbẹ́ẹ̀nì Adépọ̀jù Adéboyè jẹ́ ni. Ọ̀pọ̀ ọ̀dọ́ ọmọ ilẹ̀ ìkàlẹ̀ ló di ẹni ríṣẹ́ ọba ṣe lásìkò ọ̀mọ̀wé tí Adéboyè jẹ́ jẹ́ alákòóso. Gbogbo ìgbà ló ń fún rere rẹ̀ wípé ẹ̀yin ìkàlẹ̀ ẹ rántí pé orí ọjà ni ìgbèsí jẹ́.
23: Ẹ máa wo ti wa mé pípó.
22: Ìyẹn lẹ́yìn ọgọ́rin ọdún nílẹ̀ alayé.
23: Ayẹyẹ ìsìnkú.
22: Ọ̀mọ̀wé Adéboyè jẹ bẹ̀rẹ̀ ní Thursday ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún 2026 ta wà yìí o. Pẹ̀lú gbogbo ara wọn kúrò ní St. Peter's Great Mortuary
23: ni o kiti pupa lo si ile re ni ode igbisin ibe la isun nigbagbo ti ma waye abu mesa rokutu aye ode ojo kedogun su yi oni ara omowe adeboyeje ma wo kale akase isipataki bo logbe yeye lo ma bere lago mewa ro ni saint benedict cali church igbisin o gba cali school ode igbisin oju ko igba lejo opo omo ati omo omo lo gbeyin omowe adeboyeje o omo lota awuji o
0: nipe hen nipe pe olu
23: ore o ogbeni adeola temi to pe adeboyeje olukede loruko ebi
21: 1 2 3 4 5 fẹ́ pariwo ẹ̀ Dr. Wenga la fẹ́ smell smell sí ilé rọ́nọ́rọ́ Dr. Wenga idán kò sí rìn di gbé bọ́dí nílẹ̀ má ṣọpọlọ.
1: Kai agarawo palu kapa eko giri Dr. Wenga pelu jesin lo kapa kara ole ko ye kara o ma fajo bi ojo aro seyin bi Dr. Wenga lura eku oko oke ara le adurugbon lo Dr. Wenga pelu jesin kaju e o tun ma nsise agbara fun mo okunrin kara ole koko o da fun mo obirin ko se abiamu e ni rorun pelu ase ati on ti ajo Nafdac ile ise Jesse Pharmaceutical Company Limited lo nse o fi alagbata ka akiri Nigeria e pe 08

Jess Globin, oògùn àpilẹ̀ṣẹ̀ olómi tó ń ṣe àlékún ìlera pẹ̀lú àwọn èlò hemoglobin, vitamin B12 àtàwọn amáradjí míì. Kára ó jí pépé kára jọ̀lọ̀. Jess Globin, ó wà ní 200ml. Jess Globin Plus tún fakọyọ ìmọ̀ ìjìnlẹ̀ tó gbẹ́pẹ́lí fún ìlera mọ̀lẹ́bí. Àjọ NAFDAC fòǹ tẹ̀lú ilé-iṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Má fi àlàáfíà rẹ tàfàlà. Bí Jess Globin lura lọ́wọ́ kan.

0: ọjọ́.
1: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Ọ̀rọ̀ àyíká ẹ mọ̀ pé fún àpẹẹrẹ tí a fẹ́ tí ìdàgbàsókè bá ń bọ́ sílùú a máa ma gébó a máa ma gbòòrò sí láàrin ìlú gbogbo nǹkan wọ̀nyí dẹ̀ ni ó nípa láti ṣe nípa ti àyíká bàbá ti gégi sílẹ̀ ohun tí ó ń ṣe tá à ń wọnú igbó tá à ń gbé tá à ń kọ́lé sí kí ló máa ṣẹlẹ̀ àgbàrá máa ma pọ̀ sí so ibi tí èmi wà fún ni láti gba gómìnà wa ní ìmọ̀ràn ipe báwo la ṣe lè gbòòrò sí báwo la ṣe lè dàgbàsókè sí láìpa àyíká wa lára àti láìpa àwọn ènìyàn lára.
4: Ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i òun náà lẹ ti gbọ́ ohun ipò tí wọ́n wà ni wọ́n sọ fún yín kó tó di pé a máa tẹ̀síwájú ní orí ètò iṣẹ́ ti gbọ́ a ní àwọn ìkéde kan sí òdì kejì ẹ̀jẹ̀ àná sí atẹ́gùn tá a bá ti bẹ̀ dé a wà bẹ̀rẹ̀ sí ń sọ láwàwí ní orí ètò yẹn mọ́ kúrò níbẹ̀ o ṣe ti gbọ́ ń tẹ̀síwájú.
5: Ọ̀rẹ́ o gómìnà bí ọdún àbáyọmí oyè banji báwo síjọba ìbílẹ̀ adó èkìtì àṣé lóòótọ́ tí èèyàn bá ṣe dáadáa irú ẹni bí arìn àṣìyàn fanda láìní sí ìbẹ̀rù torí ìdí èyí ni gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú all progressive congress nílùú adó èkìtì ń fi tayọ̀tayọ̀ pẹ̀lú ìdùnnú pé gbogbo ẹ̀yin olóṣèlú ẹ̀yin àlejò onírúurú ẹgbẹ́ ẹlẹ̀sìn ẹ̀yin oníṣòwò ẹ̀yin oníṣẹ́ ọwọ́ gbogbo ẹ̀yin òṣìṣẹ́ àti gbogbo ẹ̀yin olólùfẹ́ gómìnà bí ọdún àbáyọmí oyè banji tẹ̀ ń gbé nílùú adó láti wá pàdé gómìnà àti igbákejì rẹ̀ Monisade Christiana Afuye tó ti ìpolongo ẹ̀dìbò fún wọn láti ṣe sáà kejì lórí àlééfà ní onírúurú iṣẹ́ ìdàgbàsókè tó ti jẹ́ kí ìlú Adó-Èkìtì ó lámilaka kó lè tẹ̀síwájú déédéé agogo méjì ọ̀sán.

0: kiyin pe e kaabo pada e wa je ka bere si si awon ibere on la wa we o ki alejo wa ki won le dahun baba wa ki yemi akiyua e ku atotonu lekan si igba te de ori ipo yi e be yin o ba se aseyori to ba de ipo kan yo we ni wo yo wa ni afojusun ojo waju to da e igba te de ori ipo yi bo ni oro ayi ka se ri ni pinle ekiti nigba te ti wa de bayi bayi pelu akitiyan yin ati ti gomina awon ayipada wo lo ti wa de o
1: mo dupe olotu mo fe so leki ni lati dupe lowo gomina wa bi odun abayo mi oye banji fun akitiyan ti won se nipa ti eto ayika be gege le mo wi pe nigba ti won gori alefa ipe oni bi awon kokan se ri nipa ti oro idoti ni arin ado ati ni awon agbegbe ado nigba ti agori alefa igba ti gomina wa gori alefa agba won nimoran won si fun wa ni oju bi ta won fe doju ko won fun wa ni ase pe awon fe ki ipinle Ekiti bere lati ado awon fe ki oju ayika be ki o gboro si nipa ti ore ofe olorun ati nipa ti ife fowosowopo awon eniyan a gbe awon nkan ti a n pe ni dinobin si orisirisi ibi kakiri ado nkan dede ri to sele ninu iyen ni pe te ba wo ile itawon ibo n pe ni median aarin awon ona wa eyin naa ma gba mi eyin naa ma eyin naa ma gbagbo pelu mi pe te ba wo ori ibe te ba fi we igba ti a bere ibe ti mo si ohun ti mo tu se eto re pelu gomina to n gba mi lase ati se ni oro omiyale ati awon nkan to jomo erosion and te ba ri o lawon bi ti a ti gbe orisirisi nkan kale lati ri pe omi o ya ile awon eyan mo mo ma se apere kan apẹrẹ ti ma ṣe ẹ le wo celestia ori apata ni tẹ ba lọ si ẹyin ibẹ ẹ ri pe o ni awọn ibikan ti ọna bẹ ti ya patapata latari agbara ti a ti tun ṣe adeka itan lọna ilawe ìyẹn náà o máa ń omi máa ń yabẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tá a ti ṣe ó ti dẹ́kun omi yalé yẹn tẹ bá sì lọ sílùú Emure ní suburb primary school suburb ẹ rí pé ó ní omi kan tí ó máa ń ya gbogbo bẹ̀wọ̀n àtúntì ṣe yẹn ó ti dẹ́kun tẹ bá tún lọ sí kọ̀gùsì àtúnṣiṣẹ́ lórí ìyẹn so káàkiri Ekiti adẹ̀ṣe ń bọ̀ láwọn ibi gbogbo à ń bọ̀ lẹ́fọ̀n à ń bọ̀ ní oríṣiríṣi ibi ni a ní létò láti ṣe iṣẹ́ níbẹ̀.
0: ẹ ṣeun bí ẹ bá fẹ́ wo ìwòye bí ẹ ṣe gbé iṣẹ́ yín kalẹ̀ ṣe ẹ̀yin lẹ máa ń wòye pé Emure ló yẹ ká lọ ni Ìkọ̀gùsì ni àbí àwọn aráàlú ni wọ́n máa ń pè yín tó bá jẹ́ pé àwọn aráàlú ló ń pè yín ẹ wòye pé ẹ máa gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpè pé àgbàrá ń ṣe lòdì láwọn apá bí òbó lẹ ṣe ń dá sí àwọn tó ń pè yín nípínlẹ̀ Ekiti.
1: ẹ ṣeun ṣeun olótú ẹyin náà mọ̀ ni pé ní nǹkan tó ń pè ní economics màá sọ lóyìnbó màá sì túmọ̀ ẹ̀ wọ́n ní human needs and wants are limitless and then resources are scarce. So ọ̀nà méjì nǹkan tí mo ìtumọ̀ yẹn ni pé ohun tí a ní láti ṣe ó pọ̀ lọ jaburata ṣùgbọ́n ohun tí ó wà lọ́wọ́ wa láti fi address
0: rẹ̀
1: olóye tó jẹ́. So ọ̀nà méjì ni a fi máa ń wo àwọn iṣẹ́ tí ó kàn wá. Ọ̀nà kan ni pé àwọn aráàlú wọ́n máa ń kọ ìwé sí wa, wọ́n á kọ̀wé sí gómìnà, wọ́n á kọ̀wé sí gómìnà, àwọn mìíràn á kọ̀wé sí wa, wọ́n á sọ ohun tí ó ń ṣẹlẹ̀ ní àdúgbò wọn, ohun bí omi ṣe ń bá wọn fínra, bí ọ̀nà wọn ṣe rí bákan tí ò jẹ́ kó mi lọ bó ṣe yẹ kó lọ dédé. Ọ̀nà kejì náà ni pé àwa náà máa ń lọ káàkiri, a dẹ̀ máa ń wo àdúgbò sádùgbò, àwa náà máa ń wo àwọn ibi tí a nílò láti ṣiṣẹ́. So ọ̀nà méjì yẹn ni a fi ń gbà wé, wọ́n fi ń wá sọ́dọ̀ wa. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe sọ olótú, lẹ́tà tó wà lọ́dọ̀ wa ó pọ̀ ní ọ̀nà báyìí. Ohun tí a máa ń wò ni láti wo àwọn ibi tí ó ṣe gbòógì. a de ma se leyo
0: kan ni lo ati dasi ni kia kia
1: kia kia awon bi kan wa to ma nda bi emergency te pa ni lati dasi kia kia kia kia apere kan ni ilamoji ti e ba wo ko wo mi pe mo le fi aworan e on fun yin ile awon eniyan be yen o ti fe wonu iwo lo ṣugbọn nipasẹ ase ti gomina fun wa ati nipa iranlọwọ ati support ton fun wa a dekun omi yen te ba de re bayi ibe ti o ti da awon yen tin gbe inu ile won alaafia de ti de ba won
0: esun ibasepo wo ni office yin ni pelu ile ise eto ayika ati nipinle Ekiti pelu awon ajo kan ta ma npe ni new map asoro ecological something gege bi te so ibasepo wo le ni pelu won
1: esun esun mo mo pe bi mo se joko ifila kan pere lo wa lori mi ṣugbọn ni ijọba
0: e wa
1: ifila orisirisi ni mo wo o dududu to wa lori mi bi mo se je technical adviser si governor lori oro ayika ecology and green economy ati ecological matters be na ni mo je alakoso ajo newmap ti o se wi pe bank agbaye bi kale ti a si tesiwaju ni awon ise ti a nse ajo newmap n wo oro erosion oro gbara adesi a ma n da si orisirisi ibi ni gbogbo ayika wa Lekiti lati ri pe oro yen dekun so ni ifila mejeje ni mo wo mo si tu awon ifila miran
0: but kan ile to se pataki
1: feto ni mo so yen ajo ayika ajo ma fowo so wo po sise ni mo gegege bi ara awon oludamoran fun won mo ma gba commissioner wa na ati ajo na ni imoran lore kore ati lojo sojo
0: esun e wa je ka wo new map ti nkan ba nsele o le je pe bank apapo na lo gbe kale ijoba apapo sugbon yo ni ipa ti ipinle na ko to di pe won gbe iru nkan akanse se won wa si ipinle kini te ti se kini ajo new map ti se Lekiti nipasẹ ijoba gomina bi odun yi banji ki to ni awon afojusun yin ta ba so pe ibi ti agbara n yo lenu nipinle Ekiti ta o po die àwọn àṣeyọrí wo lẹ ti ṣe àwọn nǹkan míì wo lẹ tún fẹ ṣe o.
1: Ẹ ṣeun ṣeun olótú. Again màá tún dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Abiodun Abayomi Oyebanji fún bọ́ ṣe gbárùkù tiwa láti ṣe iṣẹ́ tí ó yẹ ká ṣe. Àjọ New Map a gbé wá sí Ekiti ní ọdún 2019 a dẹ̀ ṣiṣẹ́ ribiribi káàkiri Ekiti. Tẹ bá lọ sí ìpawọ̀ àwọn ará ìpawọ̀ wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn drainages àwọn ojú omi ojú àgbàrá tí a ṣe àtọ̀nà tá a ṣe tẹ́ pé ọkàn wọn balẹ̀ ń sìn wọ́n gbé nínú ilé wọn. Tẹ bá lọ sí ìrèlé infact ìkanú àwọn ibi tí a dá sí ni ibi tí gómìnà wa dá bring back youth to agriculture sílẹ̀ afárá yẹn owó ṣùgbọ́n a tún afárá yẹn kọ́ ọ̀nà yẹn lọ sí pọ́yàn ní Kogi state ìgbà tí afárá yẹn wó àwọn ènìyàn wa wọ̀n lé kọjá ṣùgbọ́n a tún ṣe ní ìsúmọ́wájú sí afárá yẹn ara àwọn ibi tí a ń ṣe ètò
0: ìgbìn
1: sí nìyẹn a sì lọ sẹ́kẹ̀rẹ́ àwọn ará àkẹrẹ ní Adúlagun wọn ń ròyìn àwọn nǹkan tá a ṣe tẹ bá lọ sí ọ̀nà college tó jẹ́ yunifásitì nsìn ojú àgbàrá ọ̀ṣun tí a dá sí tẹ pé ọ̀kan àwọn ènìyàn ó ti balẹ̀ léni àwọn iṣẹ́ tá a ṣe náà nìyẹn so ní ìsúmọ́wájú nísìn àjọ báǹkì àgbáyé tí à ń pè ní World Bank àwọn ni wọ́n lọ ń gbárùkù ti Ekiti state government láti ṣe àwọn iṣẹ́ tí à ń ṣe yẹn ṣùgbọ́n wọ́n fi iṣẹ́ yẹn lé àjọ míì tá à ń pè ní European Investment Bank wọ́n fi lé wọn lọ́wọ́ pé ibi táwọn bá dé yìí náà ẹ̀yin náà
0: ẹ̀wàgbà
1: kẹ́ ma tẹ̀síwájú ní àti máa fi iṣẹ́ lé ọwọ́ ara wọn yẹn ẹ mọ̀ pé tẹ bá fẹ́ dá nǹkan fún ènìyàn mìíràn o máa ń rí bákan gbà mí o máa ń gba àkókò so òun ló jẹ́ kó dàbẹ́ ni pé àti ìbẹ̀rẹ̀ iṣẹ́ wa bó ṣe ẹ ká ṣe ṣùgbọ́n ìfọwọ́sowọ́pọ̀ yẹn handing over yen ti sele nsin very soon nisinsin e ma ri owo wa laarin ado si efun ni awon ise ti a ma se mo tun fe dupe lowo gomina wa because kawon ti kawon ajo yen awon bank yen kan to le fun wa lowo an lati gbe nkan sile ton pe ni counterpart fund
0: awon owo kan to ye ko ipin lesan
1: because nitori pe ise awon bank yen nikan ni won ma sanwo awon ise ta nse yen owo to ye ka san ni Ekiti state gomina wa kia kia lati jo ti won ti so pe ka sanwo yen ni kere were were kere kia kia won ti sanwo yen fun wa so awa kan duro de ajo bank yen won so fun kan fun fere kete de lese wa mama sari leyin ba yen
0: eh won ni en to ni se pelu abojuto ara yika oju se ko wa wa ni ati ti doba ati ti eyan e si ti so die re pe gomina bi odun abayomi oye banji awon ti gbe igbese e wa je ka wo fun gbogbo awon to nbo wa laaro e kini oju se ara ilu lati da gbogbo ayika ni kilo ye kemi lo se kilo ye keyin o se gege bi olodo ni
1: e seun seun oro ayika oro gbogbo wa ni ayika je bi fun apere ategun to nfe ko ni lo visa ati wo ilu kan si ni o
0: e o gbogbo ibi lo gbudo wo
1: ko ki ko si border to fi mu ko si odi ilu ton ti mu ategun sile ituma eleyi ni pe oro ayika o kan gbogbo wa ko ti e se pe Ekiti state nikan awon ara ipinle to sumo wa gbogbo e gbogbo wa ni o kan nitori eyi oro ayika n se oro ijoba nikan oro gbogbo wa ni mo mu mi mo ju pure water sile mo ri ora mo ju ora sile mo mu kini mo ju bottle sile gbogbo e yin se ijoba lo ma ma tele onikaluku eyan wa ninu awon adugbo wa lati ma mu awon eyan even though a n sise wa o awon ta mu ta n gba mu a mu won lo court and evidence wa nbe sugbon a fe ro gbogbo eniyan pipe oro ayika oro gbogbo wa na ni a le bojuto gbogbo wa ni a le police bo ti to ti bi o se yen ijoba n sapa o a n sapa wa gomina wa n sapa ti re awa ta wo ta je oludamoran fun won atawa to wa ni ile ise ijoba ayika gbogbo wa ni a n sapa wa sugbon abe awon aralu ki won fowosowopo pelu wa nkan ki nkan ton ba ti ri kan ma so fun wa awa si ma gbe igbese to to
0: ese o ye yato si pe a mu omi inu ora ta mo si sachet water a n ju ora re abi mu omi to wa nu ike awon nkan miin wo tun lo tun ye ki araalu o se to je pe bi a ba se o seese koko ba eni ta jo n gbe ladugbo eje ma n gba esun bawon eyan se wa ma n fejo sun boya ka mo si generator loru ka mo pariwo lawon apa abi kan awon ojuse miin wo lo tun ye ka se lona beun
1: o po awon iwe ti a ma n gba ni ileise ijoba ayika o po gan ni ma fi apere kan si apere awon ti o n sin poultry to n sin adiye to n sin elede to n sin orisirisi ninu ile won ton ba ti se awon osin yen tan won a dari omi osin yen awon miran won a dari re si adugbo adugbo yo ma run fun o awon ara adugbo o de ma ma disturb won ni enu jo meta yi ileise ijoba ayika ati mu awon kan abi meji ti won gbe ohun igbe to ti ke ti won gbe kaakiri laarin igboro awon ohun yen won de run fo lenu last 4 to 5 osu merin si marun yi ati saipa wa ti lo kaakiri si lati ri pe awon irufe ohun be won yen a n sese wa a de si n mu won so awon gun nkan bi kan ma da
0: igbonse elede
1: eran
0: adiye abi nkan
1: kan ma da sadugbo ohun yen wa nbe kan ma jo nkan indiscriminately kekan ma jo nkan nibi sibe yen iyen naa o ma n fa ohun ti o da fun awon eniyan gbogbo so a fe ro awon eniyan wa e jọwọ e ma ronu awon omo lakeji yin atawon ara adugbo yin ke to se ohunkohun te ba se mo de si dupe pe e daruko ti aruwo to n wa lati
0: boya ero abin
1: ero orisirisi
0: ba lo boom boom
1: a ni lati ma ronu awon eniyan ti o yiwaka mo ni eniyan kan to se wipe mo mo bi alagbara olodun to olodun ba faye sile mo a si ma gbe wa Sekiti state to se wipe ohun ti awon eniyan bo se yi ohun ohun mike ohun kini bo se gbon gbon bo se yi soke bo dileti o
0: nice
1: o
0: gbo ju
1: bene o dileti and ohun ti a tun ba nfa fa awon omode te ba ti yi ohun gbon gbon soke ju ni papa ju lo fa awon omo kekere o lewu gan bon ba se ndagba eti won ma ma disi nkan se pe o ye kemi ati yin jo so bi ba soro kele kele bayi ba se wa nu bita wa nu studio ti gbogbo e se ti o se yan to so ni ba te ra soro kele kele e ma gbo wa sugbon awon omo yen won dagba te pe te ba soro kele kele won ni gbo o e ma ni lati pariwo kan to gbo nkan te so aro awon ara wa nile e ma ronu awon ara dugbo yin ke to se nkan te ma se inu si ayika
0: esun e wa je ka wo daada o ko si bi eyan se ma wa tori gbogbo n ta se na awa na la n lo nkan wa bi eyan o sin osin e diye sin elede ka le ra lowo abi ka sa le se to ko wo ni ti eyan ba wa fe se ru nkan be ona wulu le gba ti o fi ni di ayika lowo
1: esun olotu ti e ba ba awon eniyan to wa ni ile ise ohun osin ati irugun agric ati food security te ba ba won soro won le fun yin ni imoran bo se nse awon nkan be won yin lati dekun lati dekun ohun abi lati dekun gbogbo bi o se isele yen o ni nkan ta npe ni environmental and social impact assessment ko si ohun ko ti omo eniyan ba se bi emi ati yin se mi bayi ani impact ani impact lori environment an si CO2 sita nkan ta won loyibo npe ni CO2 o njade ami oxygen amu CO2 sita ton ba ti bi bayi ti o satengun to wonu bi ta mi to ba ya gbogbo a ma su so ko si bi omo eniyan se fe rin won ni ko si bi eniyan se ma rin tori oni ji ko si bi omo eniyan ba se ma se ti ko ni se lai ni impact lori environment bo ohun ti a ma n gba awon eniyan niyanju lati se ni pe e je ki impact yin be se bi ohunkohun te ba se bo se n jeyo si ayika yin e je ko dekun e ma se lai ni aibikita fun awon ti o n gbe ni sakani yin so te ba ba awon eniyan soro ni awon ministry ayika ministry agric irugbin ati ohun osin won ma fun wa ni imoran ba se le se awon nkan won ti o ni pa awon eniyan wa lara
0: esun adupe lowo yin ibeere yi mo mo n fe ro mo de mo pe opolopo awon eyan na mo n fe ro eyin te moju ileja nipa oro ayika ni e da wa lohun ọ̀pọ̀ a máa wé pé kò yẹ kí ìjọba ó ṣe ìrànwọ́ fún ẹni tí ilé àbí àgbàrá tó bá gbé ilé rẹ̀ lọ torí pé òun fún ara rẹ̀ ló lọ rè kọ́lé sí ojú omi kí ni tẹ́ ẹ lè sọ nípa ilé èjì àwọn èèyàn sì ń gbọ́ wípé ẹ má kọ́lé sí ojú omi báyìí tírú ẹ bá wá wáyé tí omi àgbàrá gbé ilé mìíràn lọ ìjẹ́ ó yẹ kí ìjọba lè dá sí wọn.
1: ẹ ṣeun ṣeun olótú ọ̀rọ̀ tí ẹ dálẹ̀ ọ̀rọ̀ ńlá ni ní ojú kan a fẹ́ kí àwọn èèyàn ṣe dáadáa kí kán dàgbà sókè a fẹ́ kí káwọn èèyàn nílé tán gbé kí àlàáfíà
0: kó lè jọba
1: ṣùgbọ́n ní ojú kejì àwọn èèyàn náà gbúdọ̀ máa ronú ohun tí wọ́n ń ṣe èyí ṣe nítorí ọjọ́ òní nìkan but ọjọ́ ọ̀la ní lóòrèkóòrè ta bá ń bá àwọn ènìyàn wérọ̀ lórí ohun tí ó ń ṣẹlẹ̀ wọ́n á sọ fún wa pé ojú omi yẹn kékeré bá bí ń tí báyìí máa mi pé bí ń tí báyìí nígbà táwọn kó débẹ̀ àwọn tó dẹ̀ ń talẹ̀ náà gbà míì ìjọ ìgbà tí ò bá sójò
0: tí nígbà
1: ọ̀gbẹ́lẹ̀ ni wọ́n máa ń talẹ̀ fún wọn ṣùgbọ́n ohun tí ó ṣẹlẹ̀ ni pé a lot of them gbogbo wọn wá nígbà táwọn débẹ̀ omi yẹn bí bí ń tí báyìí ni àwọn tiẹ̀ fẹsẹ̀ dá kọjá ṣùgbọ́n ìlànà ìjọba wà oni ala ti a ni lati fi sile lai oju omi boju omi o ba ti eju titin bayi mita 20 ni won ni ka ma fi sile
0: ko do ri ta
1: mo le omi and in se nitori ojo oni se mo nkan ti o ma nsele ni awon bi ti won ko le won yen si ti oju omi yen se se toro omi yen n bo lati bi kan gbogbo omi lo ni bi to tin bo wa seri bi to tin bo wa yen ti ojo ba ro to mi yen ba wo igba kan to bere si develop awon be kan to bere si ko le sawon be yen to jo ba ro omi ma ma wole lawon oke ile ta ma pe ni upstream lawon apa oke omi ma ma wole sugbon bo ba se develop ton ko le ton sorisirisi sawon upstream yen kilo ma sele sawon omi yen
0: ni wole
1: mo kilo ma sele sawon to wa sale omi ton ro bi a to ro yen
0: yo ma gboro si
1: aje ma gbe ile won lo mo fe gba awon eniyan wa niyanju enikeni ti o ba fe ko to ba ti ra ile ti omi komi ba gba be koja yala fo mi o sun meyin fo mi olorun to ni ohun ni pa yere pelu mi mo o mo ti o so omi o ki gbo excuse me duro nbe so bomi e ba kere jina si e fi aye ti ijoba so pe ko ma wa 30 meter minimum 30 meters ni ko wa ani tori te ba foju wu te ba foju inu wu ti mo ba mu 30 meters sapa bi 30 meters sapa bi ti alabaja adugbo alabagbe aladugbo mi to mu 30 meters sapa bi how many meters lo wa be minimum
0: ti 80 around 60 ba
1: 60 minimum omi to wa ma gba 60 meters koja omi agbelu lo eyin ara wa nile je ka ma sora e je ka tele ofin ijoba o ni di ori ijoba pe ijoba to ni ka fi awon aye yen le won mo ti won so e ma fi apere ni case kan ta ni odo wa igba ti mo ba awon engineer to wa lodo wa soro there's a place ma furu ma there's a awon bi kankan wa ni adoye ti eniyan fe ko ile si awon o ko le yen won de ni ma se be o omi toro ni o ma se be faye sugbon ko gbo o se awon dekun o sa se bo se ijo ti omi ma de on lo bere si ke to ni won de so fun mi won so fun mi e ma je ko ro wa di
0: e won so fun mi
1: e ma so ra yin di Mr. Wọ́n sọ fún mi ẹ ṣeun
0: nínú ohun ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan kó tó di pé wọ́n lọ sí òdì kejì ẹ sọ pé àwọn nǹkan kan tí wọ́n tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin dídáàbòbò àyíká pé wọ́n ní ìyàtọ̀ fi máa ń jẹ wọ́n ìjẹ́ àlẹ́ sọ pé a ní Lẹ́kìtì
1: báyìí
0: ẹni tí ò bá ṣe àyíká bó ṣe yẹ kó sọ ṣe pé ìyá wà fún wọn.
1: Olótú wa ni mo invite yín kẹ wá sí mo ní kẹ wá sí ministry wa iléeṣẹ́ ìjọba àyíká kẹ wá tẹ̀lé wa káàkiri ojoojúmọ́ ni à ń lọ tí à ń mú àwọn ènìyàn tí wọ́n adẹ̀ ń fojú wọn jó òfin.
0: Irú àwọn èèyàn wo lẹ̀ ń mú kí ni tí wọ́n ṣe.
1: Àwọn mìíràn wọ́n kó ìdọ̀tí káàkiri mo fún yín ní àpẹẹrẹ tí a mú lẹ́nu ọjọ́ mẹ́ta wọ̀nyí tán da ẹsẹ̀gẹ̀rẹ̀ ìgbẹ́ sínú sí ojú títì àti mú wọn àti àdẹ̀sí àti kó wọn lọ ilé òfin.
0: Ẹ̀kọ́ tó kù lórí yíhun torí ètò yìí a gbé kalẹ̀ láti lè mọ sí àwọn aráàlú nígbẹ́rẹ́ papọ̀ kí wọ́n sì mọ ohun tó ń ṣẹlẹ̀ ìjẹ́ a lè sọ pé ẹni tẹ́ ẹ mú yìí torí láti bí ọjọ́ bíi mẹ́ta ni ìròyìn kan ti ń káàkiri orí ẹ̀rọ ayélujára pé àwọn apá àbí kan ń rùn nílùú Adó àwọn míì ó sọ pé láwọn agbègbè kan nílùú Ìkẹ́rẹ́ ìjẹ́ a lè sọ pé ẹni tẹ́ ẹ mú yìí ló ń ṣokùnfà àárín òun àbí ó tún níbòmíì táwọn èèyàn farapamọ́ sí tán ti ń ṣe tí ò dáa.
1: Ẹ ṣeun olótú tẹ ní science tí a bá ń ṣe ìwádìí nǹkan a kì í sọ ojú abẹ kanlẹ̀ tá a bá ti mọ̀
0: conclusively
1: ipe ẹni báyìí ni ó ń ṣe nǹkan báyìí àwọn yorùbá ní àjẹ́ kí lánàá ọmọ kú lèní ta ni ọmọ pàjẹ́ tó kó lánàá ló pa ọmọ tó kú lèní ní science tájẹ́ bá ké àwa láti ní evidence àti mú àjẹ́ yẹn mọ́ ọmọ yẹn ká tó sọ pé báyìí ni
0: so òun ló ké òun ló sì pa
1: so. ohun ti iwadi wa si n tesiwaju awon ti a n gba won mu a de se iwadi a n wo pattern a n wo bi ohun gbogbo se n lo ni igboro lati mo daju pe bere ohun bayi ni o fa abi ohun bayi a ni nkan tawon oyibo ma n pe ni hypothesis ti to tumo si pe awon nkan ti a ro gbe o le fa so a mu won leyo kankan a de n wo pe oke se iwo ni se bayi ni se bayi ni
0: se bayi ni
1: gbogbo ona yen ni a n to lo lowo bi a se soro
0: esin
1: ba yin soro ni
0: a dupe lowo olorun oba fun gbogbo eyin ti e n gbo wa ni ori eto ise ti gbo laaro yi ohun naa le ti n gbo atotonu lati enu oludamoran pataki si gomina lori idaabobo oro ayika ni ipinle Ekiti baba wa Akinyemi Akinyua e je ki a de ode keji na ka polowo oja to wa nbe ta ba pada de a to wa ma tesiwaju e mo kuro nbe o eto ise ti gbo o n tesiwaju.

0: fi oro we oro awon na ni baba wa kinyemi akinyua mo so awon kankan lekan ni pe ilana ifiyaje ni wo gan ni joba ipinle ekiti gbe kale nipa awon to ba se lode si idabobo oro ayika ni ipinle ekiti o
1: e seun seun olotu se mo ni pe ijoba olofin lele a ki n se ijoba onikaki so ofin wa ti o n se akoso gbogbo ohun ti a n se awon kan wa te pe a ma nkan to loyibo n pe fine a ma so pe ki won san owo owo itan awon kan wa te pe ninu ofin awon esun ti won se owo ni won ni kan san awon miran wa ni pe ida ko se won abi ko san iye owo bayi ta ba gbe won wa iwaju adajo iyen magistrate abi high court adajo lo ma adajo pe bayi ni ko se se awon yen ni awon ti esun won je esun ta ma gbe de ile ofin sugbon opolopo won ni a ma n fi jo dofin
0: immediately
1: immediately a fun won ni fine pe bayi ni ko se se bayi ni oye to ma san gege bi ofin wa ati gege bi ohun ti won se bo se bo se ba ka je to bo se ni
0: esun ay oro ni bi ti idagbasoke ayika to de duro opolopo awon nkan ta ri gege bi pe ko wulo ni bi oju se nla si lawon oyibo tun se pe a tun le so de nkan mi ti elebo a ma pe ni recycling je n se ti won pe ni recycling pe ni ajo yin ati pe nje se aseyori nipa re nipinle ekiti bi boya idoti kan ni ta ro pe ko wulo apada so de nkan mi ije ijoba lero nipa eleyi.
1: Ẹ seun seun olotu nkan ti mo fẹ fi bẹrẹ ni pe ni àárín ìgboro àwọn ènìyàn ń ṣe kinní wọ̀nyí fúnra wọn ẹ má rà àwọn ọmọ tí wọ́n gbé àkùdání tí wọ́n máa ma ṣa ike káàkiri ibi ó dẹ̀ ní oye owó tí àwọn ọmọ yẹn gbà lóòjọ́ nípa ti oye ike tán bá lè ṣàtìwọ́n lè gbé sí ohunkóhun ibi tán wá gbé lọ ìdí tí mo fi ń sọ bẹ́ẹ̀ ni pé already àwọn ènìyàn ti ń ṣe
0: recycling
1: bẹ́ẹ̀ni tó ń powó wọlé fún wọn ṣùgbọ́n ìjọba náà a ní plant kéréje kan lórí bí ò jìnnà sí yín níbí ní ìlúkún tó ṣe é sọ ike tó ṣe tó máa òmùú sí wẹ́wẹ́ tó sì máa tà fún àwọn ènìyàn ìyẹn náà wà níbẹ̀ so ìjọba ń sa ipá ṣùgbọ́n ohun tí a tún wá ń ṣe because wọ́n ní nǹkan tí àwọn private sector
0: èyí àwọn ẹ̀ka aládàáni
1: nǹkan tó bá gbárùkùtì tí wọ́n bá ń ṣe nígbà mìíràn òun ni ó máa ń lọ jù táwọn èèyàn bá ti rí pé ohun tí à ń ṣe yìí owó wà níbẹ̀ fúnra
0: rárá wọn
1: náà máa máa tẹra mọ so ìjọba ń gbárùkùtì àwọn yẹn náà láti rí pé wọ́n ń kó àwọn ike wọ̀nyí ohun tó kọ̀ ṣẹlẹ̀ ni pé oríṣiríṣi ìdọ̀tí ni ó ní oríṣiríṣi owó tán lè rà so nǹkan tẹ wá máa rí ni pé àwọn ilé tí àwọn èèyàn lè tètè rà làwọn èèyàn máa tètè rà ṣùgbọ́n gbogbo ẹ̀ náà là ń wò bí a ṣe máa jẹ́ láti rí pé even àwọn tẹ́ pé ó lè má ní owó tó pọ̀ tó tó yẹn ká lè wo bá ṣe lè kójọ kàti ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ ó ní nǹkan tí àwọn olóyìnbó máa ń pè ní waste hierarchy táwọn tó ń ṣiṣẹ́ ní àyíká tó jáwọn kò fẹ́ sọ tí ò fẹ́ sọ nídìí iṣẹ́ nídìí ìmọ̀ àyíká ó ní nǹkan tó ń pè ní waste hierarchy and ohun tó ṣe àkọ́kọ́ ní waste hierarchy ni pé a máa ń pè ní avoidance àwọn míì lè pè lọ́rọ̀ míì akíní ìtumọ̀ yẹn kí ló dé tí màá fi ní nylon bag 50 nílé mi tí màá sì tún lọ ọjà tí màá tún gba nylon tí màá tún ra nylon ẹ ṣe mú nylon bag
0: èyàn pété èyàn bá fẹ́ kó òun lé kó mú nylon bag
1: ẹ mú kan dání
0: ẹ
1: fi ra ohun tẹ fẹ́ rà ṣe rí nylon bag tẹ́ ẹ wò yẹn mo fẹ́ gbà yín níyànjú kan ẹ lọ ẹ̀yìn ilé yín
0: ẹ gbẹ́ kòtò
1: ẹ fi síbẹ̀ ẹ dépa ẹ padà wá lọ́dún mẹ́wàá ẹ rí nylon bag yẹn bẹ́ẹ̀ ẹ padà lọ́dún ogún ọgọ́rùn-ún ọdún ẹ ṣì rí nylon bag yẹn bẹ́ẹ̀
0: èyí ò pé kò ní jẹrà
1: ṣùgbọ́n bá jẹ àgbàdo tí mo jù sílẹ̀ a jẹrà a ṣe lẹ̀ ní
0: oore.
1: So kí ló dé tí a fi ń gba àwọn nǹkan bẹ́ẹ̀ wọ̀nyẹn over and over again tá a ṣe tún lò ìgbà tá à ń dàgbà tá a láwọn láìláìn wò wọ̀nyí tá a láwọn nǹkan wọ̀nyí ẹ mọ̀ pé àtúnlò ní gbogbo nǹkan tá à ń ṣe àtúnlò àtúnlò pọ̀ ní gbogbo nǹkan tí à ń lò aṣọ wa á bàjẹ́ kí ló máa ṣe
0: àtúnrán
1: kò sí kíntẹ gbogbo nǹkan wa tó wá ṣe àwọn ìyá wa wọn á túnrán túnṣe títí ṣùgbọ́n ìsìn ohun tá a bá ti lò á kọ̀ jù sáyìíká.
0: Ẹ ṣeun ẹ wá jẹ́ ká wò bí eléyìí o pẹ̀lú ìwòye yín gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ nípa ọ̀rọ̀ àyíká àwọn ìṣòro wo lẹ rí pé àbí kí n mọ̀ pé níṣòro ká pè ní ìpèníjà tó sì ń fa owó aago àyíká tó dára tó ń fà sẹ́yìn nípínlẹ̀ Èkìtì ojú wo lẹ wá fi ń wò tá a fi lè mú òpin dé bá irú ìpèníjà rẹ o.
1: So nǹkan ta ní láti mọ̀ ni pé ọ̀rọ̀ àyíká ọ̀rọ̀ gbogbo wa ni àwọn nǹkan kan wà tẹ́ pé ó kan gbogbo ènìyàn àyíká jẹ́ nǹkan gbòógì and màá sọ lóyìnbó ọ̀rọ̀ àyíká kì í ṣe sáyẹ̀nsì ń ṣèmọ ẹ̀rọ àbí ìjìnlẹ̀ sáyẹ̀nsì nìkan ni there is what we call a social aspect to it behavior ìhùwàsí so ìpèníjà tá a rí jù ní ìpèníjà ìwà àwọn ènìyàn
0: ìhùwàsí láwùjọ àwọn èèyàn
1: bẹ́ẹ̀ ni tó ṣe wípé ẹ kò máa rí ènìyàn tá a mu omi tákọ̀jù sílẹ̀ tí kò wòye pé nǹkan tí mo
0: tó ń jù yẹn pé ẹnìkan ni ó mu àbí.
1: Bẹ́ẹ̀ ni bá tilẹ̀ kọ́ ojú gọ́tà sí gbogbo àdúgbò ká ṣe ká gbé kinní sí everywhere tí a bá ní ìhùwàsí àti wà nǹkan tá a máa ń pè ní environmentally conscious kí a máa ronú àyíká ká máa wo àyíká ká gẹ́gẹ́ bí ènìyàn and òtítọ́ ni pé bí ènìyàn làyíká ṣe rí o òun ló ń mí sí wa tá a mí sí òun ló gbogbo nǹkan tá a bá jù sáyìíká ló máa yí padà sí wa kẹ́ ẹ tó gé igi ẹrù ó bẹ́tà kí ìdí wà nínú ilé wa mo fẹ́ gba àwọn ènìyàn wa níyànjú tẹ bá kọ́lé ẹ má rẹ ojú gbogbo ẹ̀ tẹ bá rẹ gbogbo ojú inú ilé yín tí òjò bá ń rọ̀ òjò yẹn á rọ̀ sí orí ilẹ̀ á bọ́ sí ìta tó bá bọ́ síta ó di àgbàrá nìyẹn ṣùgbọ́n tẹ bá fi àyè lẹ̀ tẹ gbin nǹkan sí tẹ gbingi sí tẹ ṣe ẹ̀fọ́ sẹ́yìn ilé yín tí òjò bá rọ̀ omi yẹn máa wọlẹ̀ lọ kò ní bọ́ síta kò ní lọ yalé àwọn kankan so a gbà wá níyànjú kí a máa wo àyíká gẹ́gẹ́ bí ènìyàn ká sì máa hùwà sí bí bẹ́ẹ̀ ṣe wà ibà mi lè mú omi kí n ju gba ní lójú so ìhùwàsí yẹn òun ni
0: ó
1: ṣe pàtàkì jù so ká máa báwọn èèyàn wa sọ̀rọ̀ náà ni nǹkan kìíní tá a máa ṣe awareness sensitization education láti àwọn primary school wa àwọn nǹkan tí à ń ṣe nìyẹn àtàwọn nǹkan tí a sì máa continue àtà tí màá ma ṣe lọ sí. Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun ẹ jẹ́ àkúrò nípa èyí hun bí ẹni bá ṣe dáadáa ká sọ pé ó ṣe dáadáa bí èèyàn bá ṣe dáadáa ká sọ pé irú ẹni bẹ́ẹ̀ ṣe dáadáa bó àsìkò ètò ìdìbò n ló ń súnmọ́lé díẹ̀díẹ̀ yìí bó lẹ ṣe lè ṣàpèjúwe ìṣèjọba gómìnà bíi ọdún Àbáyọ̀mí Òyebàjì o.
1: Ẹ ṣeun gan ni mo fẹ́ sọ pẹ̀lú gbogbo àyà mi pé àwa tá a wà ní ọ̀rọ̀ àyíká àti ìmọ́tótó irú ìgbárùkù ta ti ní lẹ́yìn gómìnà láti ìgbà tèmi ti dé àárín tó yẹn o bẹ́ẹ̀ ni wọ́n ràn wá lọ́wọ́ wọ́n àwọn òyìnbó máa ń sọ pé put your money where your mouth is bọ́n ṣe ń sọ lọ́n ṣe ń ṣe bọ́n ṣe ní ẹnì sọ síwájú ni wọ́n ṣe ń fi agbára àti owó àti ohunkóhun tí wọ́n ní àti will lọ́n fi ń gbárùkù tiwa and a dẹ̀ ń rí result ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ àyíká ọ̀rọ̀ gbogbo wa ni a máa tẹ̀síwájú náà ni and a fẹ́ káwọn ènìyàn wa náà kán máa bá wa sọ̀rọ̀ kọ ma so fun awon bi ti o ku si yinini amọ pa anira wa ṣugbọn aye wa na ke so fun wa pe ibi bayi lo ku si ibi bayi le ka se se te ba de ni ero kero te fe gba wa e wa ba wa ke gba wa ni iyanju a de a gbọ this is a listening government a ma gbọ a de fi se ise se
0: e se ki wa ni imoran yin fun gbogbo àwọn èèyàn wa tí wọ́n gbọ́ wa nípínlẹ̀ Èkìtì ní dédé àkókò yìí lórí ọ̀rọ̀ àyíká èké nínú àti lórí ìpadà ìgbèrò ìpadàbọ̀ sípò gómìnà bí ọdún Àbáyọ̀mí Oyèbáńjì o.
1: Ẹ ṣeun ṣeun máa kọ́ bẹ̀rẹ̀ láti ibi tí àwọn èròǹgbà àwọn report ta ti rí láti oríṣiríṣi ibi lórí òórùn tí ó gba state capital. mo fẹ́ fi wá lọ́kàn balẹ̀ pé ìjọba ò sùn lórí ẹ̀rọ
0: à ń
1: sa ipá wa àtijọ́ tí àtìgbà bíi 4 or 5 weeks ago ọ̀sẹ̀ mẹ́rin sí márùn-ún sẹ́yìn tí a gba àwọn ọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn aráalé ni a ti ń gbìyànjú a ti ń lọ káàkiri à ń mú àwọn ènìyàn à ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ adẹ̀mudẹ̀ fẹ́ gba àwọn ènìyàn wa ní ìyànjú pé kí wọ́n máa bá wa sọ̀rọ̀ tó bá lóhunkóhun tí ẹnikẹ́ni ń ṣe ní sàkáni yín tí ò gbójú mu torí pé ẹni ibi méjì tí òórùn yìí ti jẹyọ òru ni láàrin òru tó bá ní ohunkóhun tí wọ́n ṣe ní sàkáni yín ẹ wá sọ fún ìjọba o kí a lè mọ bí a ṣe máa rìn kí ẹ̀dẹ̀ lè ran ìwádìí wa lọ́wọ́ ní kò kárí ẹ̀ mo fẹ́ sọ wípé gómìnà wa ti ṣe dáadáa o ọmọ tó bá dẹ̀ ṣe dáadáa kí la máa ń ṣe sí a máa gbárùkù tí ni a dẹ̀ sì máa ràn wọ́n lọ́wọ́ ohun tá a sì fẹ́ ṣe Lẹ́kìtì ó sì pọ̀ o continuity dẹ̀ ni ká máa tẹ̀síwájú òun ni ó dára jù fún wa ẹ ṣeun lótú.
0: Ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ nílẹ̀ kan sí ní orí ètò iṣẹ́ ti gbọ́ náà la wà ẹ fún mi ní ìṣẹ́jú kan àbí méjì ká sáré lọ sí òdì kejì tá a bá tún dé láti bẹ̀ a ó máa tẹ̀síwájú à ń padà bọ̀ o.

0: padà lẹ́ẹ̀kan sí ní abala tá a dé nítorí àkókò ẹ máa ní àǹfààní láti pè wá ìbéèrè lẹ ní fún àlejò wa ni àbí ìmọ̀ràn lẹ fẹ́ gbà wọ́n àbí kí ni tẹ́ ẹ fẹ́ sọ ojú òpó tó dé ọ̀dọ̀ wa ní yàrá agbára tá a ti ń gbóhùnsáfẹ́fẹ́ ní 08 1 0 1 7 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 Ami ati eyin na sir.
1: Na ma ti mo pe na ti Jesus.
0: Ami ami.
1: Ati asoju pe na wa.
0: E se.
1: Ama se se to.
0: Ami o.
1: Lo to wa o gba na ti ojo la ma pe.
0: Mba mi sir.
1: O ki ko na wa. Tori mo ma mo je se le ti wo po nji. Tori mo pe asoju Olorun. E tori ko ko ko na ti ase jara ko se lo. Ko ti fo kan wo. Ti eyin o je ko. Olorun ade o se le le.
0: Ami. Adupe lowo yin sir 08130132097 ni oju opo e ku dede woyi o oro ayika la so lori eto lana e seun o
1: ye ka olo ma te so ju na ye yo
0: ami ate yi oruko yin o
1: ta wa ni yetu na olo wa ji ba se ni na o
0: ami o
1: e jo ba o be ko be de
0: kini kini oruko
1: se ni se mo he ba ri bo ni
0: kini oruko yin sir na la koko
1: igbo
0: na
1: ti
0: Eseun oje osisi awon wo
1: awon ohun ta so ni na awon eyan ni le nbe ewe ni ni mo se wa si oja yen ni agbara mo to wa nbe ni agbara mo awon de ba na wa ti agbara mo to bi ko wa ti be ku ki ere o be ya o ta pa la o se je mo ti de be le ba ti mo ti pe ni ru tu ni yi sai ti de be be mo bo ya se de le se de je na mo ni ki do le sa
0: ei ei o dawon lohun awon ibere pe se atawon osise ni ajo eto ayika okirin kaakiri lawon apabi kan ni
2: awon rin kaakiri o olotu ti e ba wo gbogbo oja ibele ti mari won ataro ran ti ma ndebe won si ma wa nbe di osan won rin kaakiri
0: e boya n ti eniyan so ni pe boya awon osise le mo lo be lowo ale lo be lowo oru e je ni o le possible
2: so ohun akoko ti mo ko fe so awon ara le wa na ton lo ton wa ni ayika moshalashi yen won le testify won le bi pe gomina wa sise
0: won ta jeri si pe
2: won jeri si e seun gomina won le jeri si pe ati sise ni ibe yen tele agbara ma n yalu moshalashi yen ati awon ibi ti o wa nibe yen sugbon ati se oju agbara ati se oju omi ti o gbe agbara yen dada de tita ona yen sita sugbon oro won dado ti sinu oju agbara yen amada si yen na ki kete tin ba ti kuro ni bi ama sai power asi ri pe ohun ti o ye ko ko sele
0: e ku dede woyi o e ku iya le ta oruko yi bo le ti pe o
1: ofe ofe le ti ko lo do se
0: ah ni pe le o lo le ti pe wa ye ka ro bo ni su a e se we ka bo o
1: e ko ko wa olo ati leyin a wo le na pada na o
0: e se ìwòye ti ẹni tó tún pè wá náà pé àbí òórùn tó tún pariwo pé àbò lọ́wọ́ òṣèlú ẹ kú dédé wòyí ẹnìkan wà bẹ́ẹ̀ o ẹ ṣeun ẹ kú dédé wòyí o láti àìsẹ̀ gbá èkìtì ẹ káàbọ̀ wọ́n dá yín lóhùn.
1: Kọ́bá wọn ti wà ní papọ̀ pẹ̀lú àwọn ọmọ ọdọ́gba náà ní ilé yìí. Fún àwọn kí wọ́n ti ń fi àwọn ẹranko
0: ọwọ́ wọn náà lẹ́ẹ̀tì béèrè ẹ tẹ́tí gbọ́n wá pé èyí tí wọ́n sọ ní pé ǹjẹ́ ó lè ṣe é ṣe bóyá ẹni tí ó bá sin ewúrẹ́ kó níbi tí ó mọ̀ sí kó mọ̀dé pé gbogbo ẹ̀ ó kàn mọ́ fọ́n sí gbòòrò ǹjẹ́ ẹ ní ìgbésẹ̀ nípa rẹ̀.
2: Bẹ́ẹ̀ ni olóòtú ẹ ṣeun ṣeun gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìjọba àyíká tí a bá ti gba complain tàbá táwọn èèyàn bá ti kọ̀wé sí wa lórí àwọn ibi tí irú nǹkan bẹ́ẹ̀ wọ̀nyí ti ń ṣẹlẹ̀ tí a bá ti ri pé ibi tí ó ṣe wípé kò tọ́ kò sí yẹni àwa máa ń ní pé kí wọ́n dẹ́kun iṣẹ́ níbẹ̀ nǹkan tá a máa ń ṣe ní iléeṣẹ́ àyíká nìyẹn so tí bàbá wa bá ní ohun ẹnikẹ́ni àbí ibikíbi tí wọ́n ti ń rú iṣẹ́ bẹ́ẹ̀ tí ó lòdì ẹ jẹ́ kí wọ́n kọ̀wé sí first sí àwọn local government environment wọléwọlé local government wọn nílùú wọn ní àìsẹ̀gbà gbogbo bí làwọn wọléwọlé yẹn wà ẹ jẹ́ kọ́ kẹ ẹ sọ fún wọn bàbá ẹ lè kọ̀wé sí wọn níbẹ̀ tí wọn ò bá wá gbé ìgbésẹ̀ tó tọ́ tí ó yẹ ẹ lè wá kọ́ sí wa ní
0: iléeṣẹ́ tó wà yíká nílùú àdó ẹ jẹ́ sáré gba ìpè ìyọkàn torí àkókò ti kọ́ pápá ẹ kú ìlànà ká ẹ káàbọ̀ sà.
1: mo kí olóṣù mẹ́rin ọ̀rọ̀ àti ẹni àlejò rí.
0: àdúgbò ẹ lọ́wọ́ yín sà.
1: ọgbọ́n náà bá òṣèlú ti yẹn sọ mo fẹ́ ẹgbẹ́ tó ti tó olóṣù ẹ̀sọ̀ yìí láàyè ọjà òfin ìdí láti máa mọ ẹ̀rọ ti fún àpáyédé káàkiri kí ìgbẹ́ mẹ́ta.
0: èyí ò pé ẹ̀yin náà fa ama pé owó òṣèlú ni.
1: mo ti kájú pé tó
0: ẹṣeun adúpẹ́ lọ́wọ́ yín àti pé sanwó òṣèlú àti pé kò sanwó òṣèlú òun náà lẹ ti gbọ́ lẹ́nu àlejò wa lórí ètò pé ìjọba tó wà lóde ètò àyíká tó dúró re ó mú láyà wọn àti pé wọn ò ní sùn wọn ò sì ní o lórí pé kí gbogbo nǹkan kí ó lè lọ bó ṣe yẹ kó lọ àti náà gbára anágboro aná ẹsẹ̀ kúkú tí dọ́nà tó jìn lórí ètò iṣẹ́ ti gbọ́ lónìí àkókò wa ti lọ lẹ́ẹ̀kan sí ẹjẹ́ ń dúpẹ́ lọ́wọ́ àlejò wa bàbá wa akínyẹmí akínyúà olùdámọ̀ràn pàtàkì lórí iṣẹ́ tá a mọ̀ di jù sí gómìnà báwo lórí ìdáàbòbò ọ̀rọ̀ àyíká ẹ ṣeun pé a pè yín ẹ jẹ́ wa ní orí ètò iṣẹ́ ti bọ́ yìí a lérò pé tá a bá tó pè yín lọ́jọ́ míì ẹ tún dá wa lóhùn.
2: bẹẹni olóòtú
0: ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ikọ̀ náà tí wọ́n gbọ́ ètò yìí àti gbogbo àwọn tá a jọ ṣètò yìí tó dùn tó lárin kínkín ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn tí wọ́n gbé ètò yìí Èkìtì FM Progress FM Àdàbà FM Voice FM Peoples FM Ayoba FM New Cruise FM Minders Radio Ebinla Radio Adamigbogbo FM EKT.
3: Oh, number one radio. Àdàbà FM Àdàbà FM 88.9 Akure.
4: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh, yeah, spell celery.
5: S-E-L-A-R-I-E. Celery.
4: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
6: T-U-R-M-E-R-I-C.
4: Yes, so.
6: Turmeric.
4: Correct. One carton of Maggi chicken flavor for you.
7: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
8: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
9: So things don't easy for Nigeria now.

0: ẹ ṣe bí ọba oṣù karùn re ẹ ṣe bí ọba oṣù karùn re ẹ ṣe bí ọba ẹ bá ayé wa padà ogo ni forúkọ ńlá ogo ni forúkọ ńlá ogo ni forúkọ ńlá jésù olúwa wa a kí gbogbo àwa ìránṣẹ́ ọlọ́run a kí gbogbo àwa ènìyàn ọlọ́run a kí gbogbo àwa ọmọ ọlọ́run jákèjádò àgbáyé lẹ́ẹ̀kan sí ilé ológo ò ní bọ́ sọnù gbogbo ibi tá a ti ń gbọ́ ìkàn ní àdàbà 88.9 FM ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ní déédé aago mọ́kànlá sí aago mọ́kànlá àbọ̀ sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé
1: máa borí ogun
0: torí àkókò yẹn jẹ́ ká sáré wo Genesis 37 kí ló sọ níbẹ̀.
1: Jákọ́bù sì jókòó ní ilẹ̀ ti bàbá rẹ̀.
0: Wo ọmọ ológo ìwọ ló ní oṣù karùn-ún yìí ọmọ ológo ìwọ ló fẹ́ gba ògo rẹ sọ pé
1: máa gba ògo mi
0: kí ló sọ níbẹ̀ sọ̀rọ̀
1: dáadáa
0: tí sí àtìpó
1: àní ilẹ̀ kẹ́nání
0: ilẹ̀ kẹ́nání
1: wọ́n yí ni ìran Jákọ́bù
0: ẹwọ ẹ bá mi kọjá sí tírì yẹn kó lè tètè yé wọn.
1: Ísírẹ́lì sì fẹ́ Jósẹ́fù ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ.
0: Alleluia. Ẹ bá mi túbẹ̀ kà kí wọ́n gbọ́.
1: Ísírẹ́lì sì fẹ́ Jósẹ́fù ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ.
0: Alleluia.
2: Alleluia.
0: Ísírẹ́lì ó fẹ́ kí ni o.
1: Jósẹ́fù ju gbogbo
0: ọmọ tó bí lọ. Alleluia.
2: Alleluia.
0: Ibo lógún ẹ̀jẹ̀ ti dá ọ dúró. Olúwa ní ká ṣiṣẹ́ lórí ajúni lọ. Àti lórí májẹ̀mú ìdádúró àti lórí májẹ̀mú àdàbí ẹ tẹ̀síwájú.
1: Nítorí tí ṣe ọmọ ogbó rẹ̀.
0: Ó ń ṣe ọmọ ogbó rẹ̀.
1: Ó sì dá ìwà alárànbarà.
0: Ó dá ìwà alárànbarà símbọ̀ tó yàtọ̀ nínú gbogbo ọmọ. Ìwọ wo lògo rẹ̀ dádúró yá lọ lo ògo rẹ̀.
1: Àmì Jésù.
0: Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹ dìídì gbé ògo wá ni o. Ògo ọba yàtọ̀ sí ẹrú. Ògo ọba ju ọba lọ. Ìwọ wo lo gbàgbọ́ pé ọba ni o.

0: Jinja kina ti gba lo lowo re Oluwa da pada
1: Ami Jesu
0: mo ni kina ti gba lo lowo re Oluwa da pada
1: Ami
0: ogo abawaye la so loni o ni mo ri wi pe orun ati osupa ati rawo ati awon agbagba meni le logun won se kini won fori bale fun mi ewo wo lo ra mi se gba ogo re pada ogo abawaye re mo ni ko gba pada ogo iran re mo ni ko gba pada ese siwaju kilo so
1: o si ro fun baba re
0: tori akoko loruko Jesu o ni so ogonu
1: amen
0: e lo si 12 yen kilo so nibe
1: awon arakunrin re si lo lati bo agbo eran
0: baba won beni
1: ni
0: sekemu
1: israeli si fun joseph pe
0: pe
1: ni sekemu
0: eh
1: ki awon arakunrin re gbe nbo eran
0: beni
1: wa emi ro si won
0: eh
1: o si fun pe
0: o wi fun pe
1: emi
0: ni
1: o si fun pe
0: beni
1: mo be o
0: wo
1: gbogbo
0: o ni jọ mo be o o ni lo wo alaafia awon arakunrin re ni fast 12 14 yen o ni o si wi fun pe mo be o
1: wo
0: lo wo alaafia awon arakunrin re ati
1: alaafia
0: awon agbo eran na hallelujah loruko Jesu ni bologun ti ta o ya lo ni gba ko re pada baba re be ni amo bo sowo aju ni lo so pe mi o ni bo sowo ikoko
1: mi o ni bo sowo ikoko
0: e tesiwaju kilo so
1: o se mu yin pada fun mi wa
0: ah baba re reti abo o ni ko mu eyan pada wa fun wa amo se ni kayefi pe ibe la gbe ta ogo re si won ta ogo re sonu baba re ni lo ko si mu kini o ko mu eyin kilo so nibe
1: ki o si mu yin pada fun mi wa
0: ko mu iroyin pada wa fun wa tesiwaju
1: e lo si ran lati afoni fo jebra
0: baba re ran lo oni baba re ni ko mu yin wa fun wa ko wa fun ni iroyin ibo lati ji ogo lo lowo re o ya lo gba pada
1: amen
0: e tesiwaju
1: o si desekemu
0: o
1: kan si ri
0: o ri
1: siwo
0: o
1: ri ka kiri
0: o ni po gbogbo ibi to gun ti ti o si to rin kiri o ya da sona
1: amen jesus
0: awon kan ko ye won mo ni bo sona
1: amen
0: ki lo so nibe
1: wi pe
0: kini won wa
1: wo
0: den so asiri kan fun oloni fun won to ba ri afefe gbo loni to gbo ikan ni adaba 88.9 oro to oluwa ran lati ijo trinity cathedral ni lu omi fun omo ologo nikan ni mo ba soro mi o ba eni to ti gbo po ma logo ti o sise to mi o ba soro mi o ba eni to mo po ma logo ti o ririn ajo adua mi o ba soro mo n ba kiki awon ti won mo pe omo ologo ni won won de gbodo se rere o ya lo gbogbo re
2: amen jesus
0: tesiwaju kilo so
1: emi wa awon arakunrin mi
0: emi wa awon arakunrin mi mo bi o
1: so ibi ti won gbe bo agbo eran fun mi
0: eh
1: okunrin na si wi pe
0: o wi fun pe
1: won ti lo kuro ni
0: won ti lo kuro ni
1: mo gbo won wi pe
0: eh
1: e je ki a lo si dotan
0: eh
1: joseph si le pa won
0: o le pa won
1: o si ni won ni dotan
0: o ri won nibe
1: nigba ti won si ri lokere
0: eh
1: ki o ti le to sumo ese odon
0: eh
1: won diri ki si
0: won diri ki si hallelujah o ni won diri ki si lati pa gbogbo abiyamo eni lo ma po mo re oluwa pa
2: amen jesus
0: eni so po o ma pa wa olorun ko ran ni
2: sa amen jesus
0: o ni won diri ki si lati pa e ba mi sare 1 samuel yen sile 1 samuel 19 yen e sare sibe sile o ni won diri ki si lati fe se kini o lati pa o ya kilo so nibe 1 samuel 19 verse 1 yen e tesiwaju nibi te wa
1: won si wi fun ara won pe
0: won wi fun ara won pe
1: wo
0: alala ni nbo wa gbo ibo ton ti gbo ro ogo re ton lo go re o ni sise ya lo pa se
1: amen jesus
0: won ni lo pa se
1: amen
0: kilo so nibe
1: nisisiye
0: wa e je ki a pa ka wo sinu ikan awon ninu awon iwoye
1: awon si wi pe
0: bi ala re yo ti se kini o be ni o
1: awon si ma wo bi ala re yo ti
0: loruko Jesu gbogbo eni to ni koku saju ogo re ile mu
2: amen jesus
0: gbogbo eni to lo ma po saju ogo re ile
1: amen jesus
0: 1 samuel 19 verse 1 yen kilo so
3: saulu si so fun jonathan ni omo re
0: wo ma je kan pa e togo togo kilo so nibe
3: Saulu si so fun Jonathan ni omo
0: re. Saulu so fun Jonathan ni omo re.
3: Ati fun gbogbo awon iranse re.
0: Ati fun gbogbo iranse re pe.
3: Ki won pa David.
0: Loruko Jesu eni wadi re lati pa ile jona mo.
2: Amen Jesus.
0: Abiyamo mo gba ago wa loni mo leni binu re Olorun kede.
2: Amen Jesus.
0: Eni gbogun tomo re Olorun kede.
2: Amen.
0: Ki lo so ni be sa.
3: Sugbon. Jonathan ni omo Saulu
0: fun David pupo. O so fun pe o feran re.
3: Jonathan si so fun David pe. Saulu baba mi wa
0: so lati pa eh
3: nje mo be o
0: loruko Jesu Kristi ti Nazareth gbogbo iwo omo ologo gbo wole iseda re eni lo ma pa olorun ran lo
2: ki bo ni jesus
0: ah ah e tesiwaju ninu iwo genesis yen kilo so o ni so ogo re ni
3: amen jesus
0: ogo abawaye re o ni so nu kilo so nibe
1: Wọ́n sì fún ara wọn pé wà lálàá ni
0: ń bọ̀ wá
1: nísinsìnyí.
0: Wọ́n mo máa ń pọ́n tí pèdè kan rí mo ní májẹ̀ kan pa ọ́ torí nǹkan mẹ́ta. Torí ògo àbáwáyé rẹ̀ kíná torí ẹ̀ fẹ́ pa Joseph torí ògo rẹ̀ ẹ sọ̀rọ̀ ni wọ́n fẹ́ pa torí ògo àbáwáyé rẹ̀ wọ́n ń wò pé báwo nìran rẹ̀ yóò ti ṣe ó sọ níbẹ̀ ó ní mo sì rí pé òrùn àti òṣùpá àti ìràwọ̀ àti àgbààgbà mẹ́rìnlélógún wọ́n forí balẹ̀ fún un ó máa délẹ̀ lérí rẹ̀ ẹ tẹ̀síwájú
1: ẹ wá ẹ jẹ́ kí apá
0: àgbájọwọ́ ogun lóṣù karùn-ún iná ọlọ́run jò àgbájọwọ́ ogun nínú oṣù karùn-ún iná ọlọ́run pọ̀ lọ́ ẹ tẹ̀síwájú.
1: Àwa yóò sì wí pé ẹranko búburú ló
0: pa jẹ. Àwa yóò sọ pé ẹranko búburú ló pa jẹ tẹ̀síwájú.
1: Àwọn olùsọ̀rọ̀ bí àlàyé yóò ti rí. Rúbẹ́nì sì gbọ́.
0: Rúbẹ́nì gbọ́.
1: Ó sì gbà á lé ọwọ́.
0: Ó gbà á lọ́wọ́ wọn. Olúwa máa gbà ọ́ lọ́wọ́ ogun ayé rẹ̀. Lọ́wọ́ ogun ayé rẹ̀ Olúwa máa gbà ọ́. Lọ́wọ́ ogun ayé rẹ̀ Olúwa máa gbà ọ́. Lọ́wọ́ ogun tó dúró ti ayé wa Ọlọ́run gbà wá. Lọ́wọ́ àfogun wo Olúwa ní kí n gbàdúrà kan gbogbo abiyamọ ìwọ ló làdúrà yìí. Àmì ni mo kàn fẹ́ kó ṣe mo pa ní àṣẹ gbogbo ẹni finú bá wa jà tó ń fẹ̀rìn dá wa lóró yá kó ṣe ẹlẹ́ ẹ tẹ̀síwájú torí àkókò
1: ó wí pé ẹ má
0: jẹ́ ká ẹgbọ́ ibi tó gun Joseph ti bẹ̀rẹ̀ nìyẹn ọwọ́ márùn-ún ló ṣiṣẹ́ nínú ayé Joseph oṣù wo láwàyé nínú oṣù karùn-ún gbogbo ẹni kọ kálámù ogun fún ọkọ wọlé lọ kí ló sọ níbẹ̀ mọ́ ó wí pé
1: ẹ má ṣe tá ẹ̀jẹ̀. Ṣùgbọ́n ẹ sọ sínú ihò yìí
0: níbẹ̀lẹ̀
1: agíjù kí ẹ má sì fọwọ́ kan.
0: Alleluia.
3: Alleluia.
0: Ibi tí ogun Joseph ti bẹ̀rẹ̀ nìyẹn wọ́n ní ẹ jẹ́ ká pa àmọ́ Rúbẹ́nì dáhùn pé ẹ má jẹ́ ká pa ẹ jẹ́ ká sọ sínú ìkan nínú àwọn ihò tí kò lómi abiyamọ sàmì mẹ́ta ẹni lòun fẹ́ sọ wá ságíjú ilẹ̀ mi. Ẹni lòun fẹ́ sọ ọmọ rẹ ságíjú ilẹ̀ gbóná ẹni fẹ́ ràn wá ní sẹ́tẹ́lẹ̀ dá àwọn ọmọ sí Ọlọ́run kọ sí ìjà
3: kan
0: ẹ tẹ̀síwájú torí àkókò ó ní ká má fọwọ́ kan
1: nítorí kí ó lè gbà á lọ́wọ́
0: wọn
1: láti mú padà tó bàbá rẹ ó sì ṣe.
0: Ó ṣe
1: nígbà tí Joseph dí ọ̀dọ̀ àwọn
0: arákùnrin
1: wọ́n bọ́ ẹ̀wù Joseph ẹ̀wù alárabàrà aṣọ tí ó wà lára rẹ̀ wọ́n sì mú wọ́n sì gbé sọ sínú ihò
0: kan. Alleluia. Ó ní wọ́n bu aṣọ náà ó dọwọ́ mélòó ó dọwọ́ méjì gbogbo ọwọ́ tó ní ayé rẹ̀ lára ilẹ̀ gbóná mọ́
2: wa
0: ẹni lòun fẹ́ kásọ ògo lára wa Ọlọ́run kúkú dọ̀wọ́ ajúnilọ tó lòun fẹ́ kásọ ògo lára wa Ọlọ́run gbógun tó lórúkọ Jésù ọwọ́ tí ò tó ni tó ń fìyà jẹ Ọlọ́run kéde fún ẹ ẹni tí ò mọbi tó ti ń gbògo rẹ bọ̀ tó fẹ́ gbògo rẹ jẹ́ ilẹ̀ gbóná mọ́ nítorí wọ́n dúró wọ́n fẹ́ wọn ọ̀fẹ́ jẹ́ kí ìlérí àti májẹ̀mú Joseph kó farahàn wọ́n tà á wọ́n tú ayé rẹ̀ dá àmọ́ ọwọ́ kan pààrọ̀ ọwọ́ ó yẹ ìwọ tó rá mi sí ọwọ́ Ọlọ́run wọnú ayé rẹ̀ kí ló sọ níbẹ̀ ìwọ náà gbẹ alleluia ó ní ìwọ náà sì gbẹ ìwọ wo ló rá mi mẹ́ta ṣe gbogbo kànga tí ò lómi táyé sọ ọ́ sí iná ju ọjà lé iná ju ọjà lé kí ló sọ níbẹ̀.
1: Wọ́n sì jókòó láti jẹun.
0: Wọ́n jókòó láti jẹun.
1: Wọ́n
0: gbé ojú wọn sókè.
1: Sì
0: máa wo.
1: Wọ́n sì kíyèsí.
0: Wọ́n kíyèsí.
1: Àwọn èrò.
0: Àwọn èrò. Àwọn ará Ismaeli.
1: Ti Gileadi
0: ń bọ̀.
1: Ti
0: Ìbákà sí wọn.
1: Wọ́n
0: rí tùràrí.
1: Ó
0: yẹ bẹ́ẹ̀ ni.
1: Wọ́n mú wọn lọ sí
0: Íjíbítì wọ́n wí fún wọn pé.
1: Èrè kí ni ó jẹ́.
0: Ẹ́
1: bá pa arákùnrin wa.
0: Alleluia. Máa gbọ́ bí tọ́wọ́ mi tún ti ń kan Joseph lọ. Kí ló sọ níbẹ̀.
1: Tí a sì bó ẹ̀jẹ̀ rẹ̀.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ẹ wá.
0: Ẹ wá.
1: Ẹ jẹ́ kí a tà fún àwọn
0: ará ìlú. Alleluia. Gbogbo abiyamọ gbọ́wọ́ lè ṣẹ̀dá rẹ̀. Gbogbo ibi tọ́ tà ọ́ sí iná làwọ́ padà. Àwọn kò rá mi ṣe mo níbi tọ́ tà ọ́ sí ọwọ́ Ọlọ́run làwọ́ padà. Ibi tọ́ tà ẹ̀mí àti yín sí ọwọ́ Ọlọ́run làwọ́ padà. Kí ló sọ níbẹ̀.
1: Ẹ wá.
0: Ó ní ẹ wá.
1: Ẹ jẹ́ kí a tà
0: fast 27 yẹn ni o.
1: Kí a má sì fi ọwọ́ wa
0: kàn. Ká má fọwọ́ kàn án.
1: Nítorí arákùnrin wa.
0: Nítorí
1: arákùnrin
0: wa. Àwọn fa Joseph wọ́n sì tọ́ jáde nínú ìwò náà wọ́n tà á abiyamọ sàmì gbogbo ibi tọ́ tà ọ́ sí olúwa làwọn padà ogun tó ta ọmọ rẹ ilẹ̀ gbèrú ogun tó ta èmi àti yín ọwọ́ ọlọ́run làwọn padà ẹ tẹ̀síwájú.
1: Wọ́n sì ta Joseph lé ogún ọwọ́ fàdákà.
0: Wọ́n ta lógún ọwọ́ fàdákà abiyamọ mo ní máa sáré bọ̀ lọ́la wá gba ogun àbáwáyé rẹ kí ni mo pè é.
3: Ogun àbáwáyé.
0: Wá gba ogun àbáwáyé rẹ wá gba ogun ọmọ rẹ ìwọ ló ní ọwọ́ wo ló ta dí àsíà rẹ ọwọ́ wo ló ta dí àsíà mi iná ọlọ́run bẹ̀rẹ̀ wo àwọn kan máa gbagbára lati ge ogun eniyan bo eni gbagbara lati ge ogun omo wa bo olorun ja bo e teswajo
1: rubeni si pada lo si iho
0: o pada lo si iho si wo
1: joseph ko si ninu iho
0: ko si ninu iho mo
1: o si faso re ya
0: o pada lo to awon arakunrin re o wi pe
1: omode na ko si
0: nibe mo
1: ati emi ni bole emi o gbe wo won si mu ewu joseph
0: won mu ewu joseph
1: won si pa omo ewure ko
0: hallelujah
1: hallelujah
0: ote ti wa ti pe ogun eje o ti pe to tin dide ogun eje to ba ja joseph to bo ya wa bo ni
2: jesus
0: enikan ni ibo ni mo fe duro si ibo ni wo na ofira re si o ni won si mu aso re aso won bo aso joseph won pa kinda ni won pa si ma omo ewure kan won fi eje re won fi ye aso ewure yen won wa gbe lo ba baba re pe wo se ki sa so mo re re won ni eran ko buburu te pa je abi amo gbowo mejeji re lori eran ko buburu o ni pa wa je ko ni pa mo wa je ko ni pa wa je etes waju
1: won si ri ewu na sinu eje
0: won rin bonu eje wo gbogbo abi amo aso mi atomo re ati temi ati ti e ko ni sun lagbara eje o sami ami re kere ko ni sun ni lagbara eje ki lo so ni be
1: won si fi ewa lara bara aso na
0: won fi ranse si baba re
1: won si mu to baba won won si wi pe
0: won wi pe
1: eyi le awari mo ni sisi yi bi ewo mo re ni bi o nko o si mo
0: o mo
1: si wi pe
0: o wi pe
1: ewo mo mi ni
0: ewo mo mi ni
1: eranko buburu ti pa je
0: hallelujah eranko buburu o ne po mo re je loruko jesus gbogbo abi amo sami o ne sokun lori omo iwo wo lo ra mi si o ne sokun lori omo abi amo mo lo ne sokun lori omo e sa le ba mi wo sam 3 yen tori akoko o ni oluwa awon ti yo mi lenu te po to yi ta lo nyo e lenu ta lo nyo ipin re lenu ta lo nyo ogu abawaye re lenu ki lo so nibe
3: oluwa
0: oluwa
3: awon ti yo mi lenu ti
0: ta lo nyo e lenu olorun yo won lenu ninu osu karun e o ye ki awon iran rere re kan ko ti se ninu osu karun o ye ki ipele kan ko ti de ipele kan ninu osu karun awon kan duro lati ja yan bo ninu osu karun awon kan wo yan lati gbo nje lenu eniyan eyi keyi wo lo koju si o ya olorun ba won
2: ni jesus
0: ki lo so nibe
3: opolopo ni awon ti o wi ni ti okan mi
0: pe
3: iranlowo ko si fun mi ni pati olorun
0: be na se so fun da o so be fun joseph pe ko si iranlowo fun ninu ogun yen tori won ta iranse na won to ta soko eru won to ta foba won to ta fo ayaba tun fi si o tun fi ti se ro o tun fi yi joseph lese o tun so si tubu amo sibe sibe bibeli fi ye wa o ni oluwa re o wa pelu re oluwa o ya ko dide fun wa
2: Jesus.
0: Ese siwaju tori akoko
3: sugbon iwo oluwa
0: iwo oluwa
3: ni asa fun mi ogo mi
0: wo fi olorun si asa re ninu osukaru yin so pe fi oluwa si asa re
3: fi oluwa
0: si asa re awon to gbogule yen iji na fe fi ja o awon to gbogule yen won ki se eniyan rere awon to gbogule yen won ki won ni jesu otito be ni won ni olorun alaye ninu aye won bi ko se lati gbe osubu owo wo lo duro lati gbe osubu loruko jesu oluwa gbesubu owo wo lo duro lati gbe osubu oluwa gbesubu ki lo so nibe
3: ati olugbe ori mi soke
0: ati olugbe ori mi soke
3: ohun mi gbe ki gbe si oluwa
0: loruko jesu oluwa da wa mo lo osu to n bo bayi odun ti pin si meji majemu wo lo ni ko le ko ma ba majemu wo lo ni ko ba ko ma gba o ja loruko jesu lo gba ogun abawaye ki lo so nibe sa
3: emi fi ohun mi kigbe si
0: oluwa emi wo fi ohun re wa kigbe ni ola ojo anu fi ohun re wa kigbe si eni to ni o fi ohun re wa kigbe si oba to da omo fi ohun re wa kigbe si oba to le pa o to le ra o pada fi ohun re wa kigbe si akirisore fi ohun re wa kigbe si adanimo oba awon oba wa kigbe si wa gbe oju re soke si bi mimo ni ki lo so nibe
3: o si gbo ohun mi lati oke orun mi
0: mo re wa loruko jesu oluwa ma gbo ohun wa ki lo so nibe sa
3: emi dubule mo si sun mo si
0: ji
3: nitori ti oluwa ti mi
0: leyin
3: emi ki yo beru opolopo eniyan
0: loruko jesu
3: Kristi
0: gbogbo ni be to yi wa ka lai nidi mo ba yi joseph ka to dele lori oya ka dele e tesiwaju
3: didi oluwa
0: didi oluwa
3: ba mi
0: olorun mi
3: olorun mi nitori iwo ni olugbo
0: awon ata mi degun eke o ni dide gba mi oluwa olorun mi nitori iwo lo lu gbogbo awon ota mi le gbogbo ereke owo to duro gege bi alayanle olorun run won da owo to n be fira olorun fi nojo ki lo so nibe tori akoko
3: iwo si ka eyin awon eniyan buburu
0: alagbara aye iwo oluwa ka eyin okan wo bọlọrun o ba ke yin okan re ba tun je kogun to tin ja lati january 1 o tun ti wonu may yi so pe ki se temi mo
4: nemi
0: o jagun mo so pe mi o jagun mo papa sogun me te ya asogun re ma ya o ni nitori iwo lo ka eyin okan awon eniyan buburu bi on ta wo ba so on to lagbara nu ko ni deyin o ya loruko jesu ani lara so ko bo ni ani lara so to lagbara nu ota re so to lagbara nu ki lo so nibe sa
3: ti oluwa ni igbala
0: ibukun
3: re sin be lara
0: awon eniyan loruko jesu wonu ogo re lo bo su yo ba pe gbogbo eniyan o ma pe wa sam 5 yen ki lo so bo on to sare so nibe sam 5
3: lo
0: wuro yi olorun ma de lo o ni feti si oro mi
3: oluwa
0: olorun
3: kiesi aroye mi kiesi si ohun ekun mi
0: oba mi
3: ati olorun mi nitori pe odo re ni emi o gbadura si
0: odo re ni kini o
3: emi o gbadura si ohun mi ni iwo o gbo ni owuro
0: lowuro olorun ma gbo ohun lowuro olorun ma gbo ohun akiri sori o ma gbo ohun ibi ta ti ko sile lowo nu ogo lo itan re yi pada o ma ra anuba o ti ra anuba o ma ra anuba o ti ra anuba pade wa lola pade wa lola tete ma bo so pe mari temi se o fa pe emi lolorun ni pe wa si 090 5295 8330 is 090 5295 8330 is 081 4266 8722 o ma ra anugba bo ba tin pe wa a ma juwe ona fun o je over jesus christ michael mimo apata israel olorun gbogbo agbaye gba ope wa di adura wa lade olorun sb jesus of di adura wa lade olorun bele omi omo sofa tamole fun wa olorun mose rimolade ja fun wa olorun ayodele baba lati wa leyin ijoba onu ma jode wo fun wa ijo trinity toro na ti jade oluwa bo mi ni won ilu wa na ko gba lafia ilu odigbo ko gba lafia baba wa kabiyesi oluwa ko lora emi won ori ko kan ma kagra anugba ijo trinity oluwa sodi nila ba ijo na lowo ogun idiwo ma jori sese ogun olorun ko fara gbogbo awa ikoriju iriju olorun ka gba agbara ori be ko yi pada jesu oluwa wa.

0: Kí ló ń sun ọpọ́ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
1: O ní láti jẹ́ méjèèjì, ṣe jọ̀lọ́fù ráìsì rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
2: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: Adama FM, adding value to broadcasting.
1: On your track, set.
2: Wọ́n sáré ìje yìí lọ, Adama sì múra lọ́wọ́. Eré ìje yìí kìí ṣe ti alágbára. Adama gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adama 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: lẹ́yìn ní tí náà lọ́rọ̀.
1: Tó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè, ọba tó tún mú wa rí ọjọ́ ìní ní ayọ̀ àtàlàáfíà.
0: Ní 12:30 ọ̀sán.
1: Ọba mi kan lánàá, bàbá mi kan lénìí, bàbá mi títí ayé àní pẹ̀kan. Wákàtí ó tó gẹ́ẹ́ o enough is enough ló gorí afẹ́fẹ́. Ètò tí ẹ máa ń gbọ́ ní gbogbo ọjọ́ Tuesday lórí àdàbà 88.9 FM. Bẹ́ẹ̀ni níbi tí ogun èṣù ti ń wó lulẹ̀, ètò tí ẹ máa ń gbọ́ láti ẹnu bàbá wa nínú Olúwa Global Prophet Dr. GN Owolabi Baba Enough is Enough. Ibikíbi tẹ́ ti ń gbọ́ wa nínú lílẹ̀, ti ń gbọ́ wa nínú mọ́tò, nínú ọjà, níbikíbi tẹ́ ti ń gbọ́ wa, bẹ́ẹ̀ náà là ń kí gbogbo wa pé a kú bí ojú ọjọ́ ṣe rí.
2: Sagbara bi ti gba ni mo
3: le tu ide ja ide sani di ominira
2: ni ibekun awon ika eniyan
3: ajegun general gogo je fogo eni sawada
2: ayayaya
3: ajegiri ma bo ni
2: csc professional
3: alase pe o wa ni number 11
2: suru lere
3: opposite green park hotel
2: idore road
3: akure
2: ibi ti olorun alaye tin le ranse olorun
3: tori ran ti o se bayi bayi
2: n gbo won olorun ketekete
3: prophet gl
2: owo labi
3: oli akoko ta wa
2: yi wenezi olayi
3: ni adura enough is enough
2: o to ge o
3: ibi ti oni bi si tin di eni omo
2: ti aisan tin yo giri bi ori foju ko
3: àfi tó bá wá nìkan ló kù
2: Friday
3: ó kẹ́yìn
2: lóṣooṣù
3: ní ṣọ́ọ̀rù
2: fáyánáì
3: tí gbogbogun tó bòrù wọlé
2: tó mọ bòrù dẹ̀dẹ̀ jáde
3: aago mẹ́wàá
2: ṣálẹ́ ni
3: sí àárọ̀ kùtù ọjọ́ kejì
2: ó yá ní csc professional
3: number 11
2: suru lere street
3: opposite green park
2: òkè àró
3: ìdánrẹ́ road
2: àkúrẹ́
3: ẹ pé bàbá wòlíì
2: díẹ̀ lówó labí sórí
3: 0051 61 79 12
2: jésù
3: lolúwa.
2: Ọ̀pọ̀lọpọ̀ ló rò wípàdúrà ògbà bíi ti tẹ́lẹ̀ mọ́.
3: Ṣùgbọ́n tí Ọlọ́run ò wúwo láti gbọ́ igbe wa.
2: Ó yá
3: gbogbo ìdíwọ́ tì.
2: Kó o wá rí agbára Ọlọ́run lójúkorojú lẹ́sẹ̀kẹsẹ̀.
3: Ní perfection land.
2: Aláṣepé tó wà ní.
3: In between Federal Ministry of Works.
2: And NNPC Depot.
3: Ọ̀rẹ́ Ondo Road.
2: Ọ̀rẹ́.
3: Ní gbogbo ọjọ́ Thursday.
2: Ni a máa ní prayer and counseling hours.
3: Aago mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán.
2: Níbi tá a ti ń gbàdúrà àgbàyọrí àgbàgbégbà ọpẹ́.
3: Àti ìtọ́nisọ́nà àwọn wòlíì.
2: Friday kejì.
3: Lóṣooṣù.
2: Second Friday of the month.
3: Ní Miracle Night Vigil.
2: Enough is enough.
3: Aago mẹ́wàá alẹ́.
2: Tí gbogbo ogun tó bọ̀ sán bòrù wọlé inú ayé rẹ̀.
3: Yóò ti máa bòrù dẹ̀dẹ̀ lọ.
2: Gbogbo ọjọ́ Sunday láago mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán.
3: Ní prophetic clinic service.
2: Tí àsọtẹ́lẹ̀ onírúurú.
3: Àti ìmúláradá.
2: Yóò ti máa jáde sí gbogbo ènìyàn.
3: Ó yá.
2: Wọ́n fi ara rẹ̀ jáfara.
3: Jẹ́ ká pàdé ní perfection land.
2: Aláṣepé.
3: Tó wà ní.
2: In between.
3: Federal Ministry of Works and NNPC Depot.
2: Ọ̀rẹ́ Ondo Road.
3: Ọ̀rẹ́.
2: Ẹ pé bàbá wòlíì GL owó labí sórí.
3: 0803 354 0479.
2: Jésù.
3: Jésù.
2: Lolúwa.
3: Lolúwa.
1: Bẹ́ẹ̀ni àwọn nọ́mbà tí ẹ lè pe àwọn bàbá wa sí ni wọ́n dárúkọ yẹn ajá kẹ́ tó pè lẹ́ẹ̀kan sí 08033540479 tàbí 08051617912 lẹ́yìn ètò lẹ́ lè pe àwọn bàbá wa sí àwọn nọ́mbà tí mo dárúkọ yẹn. Bí mo jẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni àwọn bàbá wa wọlé sí yàrá agbára fótó ni bàbá yẹn káàbọ̀ sí yàrá agbára fótó ni.
4: Olóòtú lórúkọ Jésù ó dára fún yé.
1: Àmì bàbá ẹ̀sìnkú jẹ́ olúwa.
4: A kú rògbòdìyàn orílẹ̀-èdè Nàìjíríà.
1: Bẹ́ẹ̀ni.
4: Ní àkókò tiwa kò ní bàjẹ́.
1: Àmì Jésù.
4: Ní àkókò yìí kò ní dàrú.
1: Àmì Jésù.
4: Olúwa Ọlọ́run àpòsù tu Kristi yóò fi òpin sí ìjì.
1: Àmì Jésù.
4: Àmì Jésù Olúwa wa.
1: Àmì.
4: Àmì Adẹ̀kú àkókò tí a ti ń retí. Wákàtí ó tó gẹ́ o. Enough is enough. Ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá ń sọ̀rọ̀ pé báyìí lolúwa wí báyìí lolúwa wí. Bíbélì sọ pé ẹni tó yé bá yé yóò máa kíyèsí àwọn nǹkan wọ̀nyí. Lórúkọ Jésù ó rẹra fún wa. Orílẹ̀-èdè Nàìjíríà á dùn. Àkókò wa á dùn. Ondo State á dùn. Ọlọ́run yóò mú ìjọba yóò bá wa ṣèjọba. Yóò mú kí ìgbà wa kó rọrùn. Ẹ kúlé.
1: Ẹ ṣe bàbá, mi ò fẹ́ gbára wa lákòókò lẹ́ni, a sọ gbogbo ẹ̀ pàápàá pé tó sọ kẹ́ tó sọ̀rọ̀ Ọlọ́run kẹ́ tó sọ bí àwọn prógrámù wa ṣe lọ fún tọ̀sẹ̀ ẹ jẹ́ nǹkan já sí òdì kejì lọ́hùn.
2: Ó yá ní professional.
3: Ó nílùú ọ̀rẹ́.
2: Ibi enough is enough prayer and counseling hours.
3: Tó ń wáyé lọ́jọ́jọ́ Thursday.
2: Aago mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán ni.
3: 9 AM to 1 PM.
5: Ọba mi mo ti gàjọ káàkiri lọ. Ọ̀kẹ́ gàjọ kẹ́.
2: Iye
5: Yes.
6: O ton ni bibeli so wipe
5: awon eyan mi se pe tori won o ni imo.
6: Imo na re o.
5: Ta ni ko wa gba yi.
6: Ki awon ara bi ma ba fi o se ti e.
5: Je okan egun.
6: Ki logun to pa budo ti o to lo ni rowo e o to lo ni te gbegbegbe.
5: O ti to ge
6: o. O ti to loko.
5: Ko se n to bere un to n ta.
6: O ti to laya lord.
5: Sugbon ori kankan mu bobirin se po to yi.
6: E si o.
5: Pada kansali.
6: O tun gba dura gba yori.
5: E kuku me ni te ni tele.
6: O li ji e lowo labi.
5: Baba in office na lori radio adaba.
6: 88.9 FM ni.
5: O lo lawo ma lo pelu agoro awon woli ariran.
6: Atalufa
5: division of labor
6: gbogbo aye ti o ba pade ninu adura
5: prayer and counseling yo
6: tori
5: ri woli ba ti ri lawon alufa ta fadura jagun
6: so ma ko ina adura bo
5: ti won ma jona raura
6: ibi pade adura ni
5: perfection land
6: alase pe
5: to wa ni
6: in between
5: federal ministry of works and NNPC depot
6: ore ondoro
5: ore
6: and let the altar speak to your life
5: and your life will never remain the same.
6: Jesus is Lord.
2: Loro pe ko sagbara bi ti gba ni mo
5: to le tu ide jaide so ni di ominira
2: inu igbekun awon ika eniyan
5: ajegun jana roko bogo jafo gbe ni sawada
2: ayayaya
5: ajagirigiri ma bo ni
2: CSC professional
5: alase pe
2: o wa ni number 11
5: suru lere so
2: opposite Green Park Hotel
5: Idore Road
2: Akure
5: ibi ta Olorun alaye tin lo iranse Olorun
2: tori iran ti o se bayi bayi
5: o gbo won Olorun ketekete
2: prophet GL
5: owo labi
2: oli akoko ta wa yi
5: Wednesday olayi
2: ni adura
5: enough is enough
2: o to ge o
5: ibi ti oni bi siti ndi ani omo
2: ti aisan tin yogiri bi ori foju
5: Ayafi to ba wa nikan loku
2: Friday
5: okay
2: lososi
5: soru
2: fire night
5: ti gbogbogun to boru wole
2: to mo boru dede jade
5: ago mewa
2: shaleni
5: si aro kutu ojo keji
2: o ya ni CSC perfection land
5: number 11
2: suru lere street
5: opposite Green Park
2: okiaro
5: idare road
2: akure
5: e pe baba woli
2: ti e lowo labi sori
5: 080 51 61 79 12
2: jesu
5: loluwa
1: to osun amoju ero mi baba mo mo pe awon program wa ko ti yi pada mo fe ke sare so ke to soro Olorun fun toni
4: a ma gbadura e mi baba nura kun bo ani wa igba gbo olotu orin ijo apostle ti christ lo wi be tori na ipade adura wa ko yi ko pada ni ola lagba olohun la gbo meso lowuro opitipiti agbara adua yen tun ti bere ni professional CAC professional number 11 suru lere opposite Green Park Hotel Okaro Akure lagbara olohun ni ola gbogbo eyan patapata ni jesu pe ge ajagara to jesu wa gbogbo ti a wo won to le maru won jesu na nkan lo ba to le bo se jesu lo ba to le se o to le se o jesu lo ba to le se o o to gaje da lo tena ko modo ti yo gbe gba jesu lo ba to le se o na tun la lojo tozi ati pupere niyan a wa ni bi sarede bisi de potore o dorodu ore professor la pe ya grand university nibe lorugo jesu o wa gbogbo lokara kolokara to ba wa ni lore tableti bi gibu to ba ti gbo o ba ti ati gbo le ni ori bridge nla yen cha so pe ipade novis enough lo lo we have decided a piece of the portore odorodu ore lorugo jesu o dara fun wa
7: amen jesu
4: lorugo jesu ko wa se bale
7: amen
4: lola jesu oluwa wa
7: amen amen
4: ni oruko jesu fa e jabadua oruko jesu
7: amen
4: an lo suno ro yin ba wa soro
7: amen jesu
4: e ki oro yin bugbe nu aye wa
7: amen
4: o tomorrow pe olorun ko lo ba to le ba wa se o na ni pe ka ma gbadua ni igba gbogbo oru aba wa se
7: amen jesu
4: oro fe lati gbadua to le de ya fe do ti aye wa fi dara jesu bibelu pe kokoro kan ba ti joyo be lowo re
7: oh yes
4: lorugo jesu ba wa se o
7: amen jesu
4: jesu ogun re fara o
7: amen
4: jesu oluwa wa
7: amen ni oruko jesu fire
4: ni akoko ti a wa bi eleyin ohun meji li oluwa fi si mi ni oko lati ba wa so e ma je ka gbagbe gbogbo ni gbagbo agbaye yalo onigbagbo muslimi tabi onigbagbo christiani a gbogbo ara mo pa aye yo lo so pe ni ojo kan nitori ta ba ti gburu awon kan won bibeli so kankan fun wa nipa apere pe ta ba ti gburu awon apere ba bayi ki a ma mo pe igba ikeyin o ti so metile hallelujah
7: hallelujah
4: ina la o soro nipa awon ewu igba ikeyin papa awon iji akoko yi gbogbo ti awon yi ko sarede nri be o to se ni pe ope aye o so metile ele ka gboko tu e ma ti so Matthew chapter number 24 from verse 3 to 8 kilo to we
7: bi o si ti joko lori oke olifi
4: bo de ti joko lori oke olifi
7: o me yin re to
4: Àwọn ọmọ ènìyàn tọ̀ wá ní ìkọ̀kọ̀.
7: Wípé sọ fún wa.
4: Jésù Olúwa sọ fún wa.
7: Nígbà wo ni kan wọ̀nyí yóò ṣẹ?
4: Nígbà wo ni kan wọ̀nyí yóò ṣẹ?
7: Kí ni yóò sì ṣe àmì wíwà rẹ̀?
4: Kí ló ti yóò ṣe àmì wíwà rẹ̀ gan?
7: Àti ti òpin ayé.
4: Àti tó bá tilẹ̀ jẹ́ pé òpin ayé fẹ́ dé, kí làwọn àmì tá ò máa rí?
7: Jésù sì dáhùn.
4: Jésù dáhùn.
7: Ó sì wí fún wa pé
4: ẹnikẹ́ni kó tọ̀ yín jẹ.
7: Nítorí ọ̀pọ̀lọpọ̀ yóò wà ní orúkọ mi.
4: Ọ̀pọ̀lọpọ̀ yóò wà ní orúkọ mi.
7: Wípé èmi ni Kristi.
4: Èmi ni Kristi.
7: Wọ́n sì tọ ọ̀pọ̀lọpọ̀ jẹ.
4: Wọ́n kò sún tún wọn fi wọ̀ tọ́. Wọ́n ti tọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fẹ́ àtàwọn ènìyàn jẹ.
7: Ẹ̀yin
4: àti ìdágìrì ogun.
7: Ẹ̀kíyèsí.
4: Orílẹ̀-èdè wa òrogun wa ò ní rogun lórúkọ Jésù.
7: Ẹ̀mí Jésù.
4: Ìdágìrì yẹn là ń wò wọ̀nyẹn. Hallelujah.
7: Hallelujah.
4: A ó máa gbúro ìdágìrì ogun. Yes.
7: Ẹ̀kíyèsí.
4: Ẹ̀kíyèsí.
7: Kí ẹ̀yin kí ó má ṣe jáyà.
4: Kí ẹ̀yin má ṣe jáyà.
7: Nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣe.
4: Òtítọ́ ọ̀rọ̀ ọmọ ìsọkúsọ ṣùgbọ́n bíbélì là wá ń kà fún yín tẹ́ gbọ́ yé. Ẹni tó gbé gbogbo nǹkan wọ̀nyí o kò lè ṣe kó má ṣe. Yes.
7: Kò lè ṣe kí ó má ṣe.
4: Ṣùgbọ́n
7: òpin kì í ṣe ìsinsìnyí.
4: Ṣùgbọ́n o nígbà tí ayé bá ń lọ sópin ni kì í ṣe ìsinsìnyí. Ìyẹn ni pé kì í ṣe àkókò tó ń bè lọ́wọ́ Jésù yẹn. Tó ayé yẹn wá lọ sópin báyìí tí ẹ ti kà ní ẹsẹ̀ kẹjọ. Yes.
7: Nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè.
4: Orí àwọn máa rí orílẹ̀-èdè Iraq, Iran, gbogbo wọn wá máa bára wọn jà nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo. Yes.
7: Àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba.
4: Ilẹ̀ ọba sí ilẹ̀ ọba.
7: Ìyẹn àti àgàtọ́lẹ̀.
4: Wọ́n ní ìlú ṣe dáadáa, ìlú yẹn ò lò ṣe dáadáa. Ẹ ọba aládé bí àtọba aládé bẹ̀ bàbá kan ló bí wọn gbogbo ọnú fẹ́ gbadé lọ́tọ̀ọ̀tọ̀. Ìjà orílẹ̀-èdè yóò bẹ̀rẹ̀ sí orílẹ̀-èdè. Ilẹ̀ ọba sí ilẹ̀ ọba. Èmi là àkọ́hùn gbogbo. Hallelujah.
7: Hallelujah.
4: Ìyàn àti àjàkálẹ̀ àrùn nínú àbàkóso ìyàn wọ̀nyí ibẹ̀ ni gbogbo nǹkan wọ̀nyí ti jáde tí ara kíkọ dé tí wàhálà dé òpin ayé ni. Jésù ti sọ tẹ́lẹ̀ nípa àwọn nǹkan wọ̀nyí tipẹ́tipẹ́ pé nígbà tí òpin ayé bá ń súnmọ́ nígbà tí òpin ayé bá dé ìyàn àti àjàkálẹ̀ àrùn àti oríṣiríṣi bẹ́ẹ̀ ni yóò máa ṣẹlẹ̀. Hallelujah.
7: Sọ fún mi
4: lórúkọ Jésù yóò dára fún wa. Nínú àwọn ìjì gbogbo lákòókò ìjì wọ̀nyí mo rọ gbogbo àwọn ọmọ ọlọ́run ẹ já máa gbàdúrà. Ẹyin ìránṣẹ́ ọlọ́run iṣẹ́ ilé eléyìí láti máa gbàdúrà lákòókò yìí o. Hallelujah.
7: Hallelujah.
4: Tẹ̀mí ní ti Pọ́ọ̀lù tàbí ti Àpọ́lò kò yẹ ẹnikẹ́ni ohun tó yẹ wá lákòókò yẹ ìránṣẹ́ ọlọ́run mo bá sọ̀rọ̀ àdúrà ni torí pé àwa ti mọ̀ wípé gbogbo nǹkan wọn yóò lè ṣe kó má ṣe àti pàápàá nígbà tí òpin ayé tó bá ń súnmẹ́tílé nínú òpin ayé náà la sì wà yìí. Hallelujah. Sọ
7: fún mi
4: oríṣiríṣi la máa ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká wọ ọkọ tí ó ṣẹnu èmi wọn níbi tí a dé yìí. Arábìnrin kan wà nínú èmi mọ́ a pè ní Naomi. Hallelujah.
7: Hallelujah.
4: Nínú ìwé Rútù yẹn ló ti ṣẹlẹ̀ nínú ibi tó ń lọ ìlú tó ti kúrò tó kúrò ńbẹ wàhálà alábẹ̀sẹ̀ ní ṣẹlẹ̀ lóríṣiríṣi èrò ọkọ rẹ̀ ni pé òun fẹ́ kúrò ní Bethlehem kó wá lọ sí Moabu bí ẹni pé èèyàn fẹ́ kúrò ní Ondo State tó fẹ́ lọ sí Lagos State gbogbo àti onímọ̀ ọ̀tọ̀ ni tó bá. Hallelujah.
7: Hallelujah.
4: Èrò ọkọ rẹ̀ ni bá yí ìpínlẹ̀ rẹ̀ padà tàbí orílẹ̀-èdè rẹ̀ padà èrò ọkọ rẹ̀ ni pé ibi tí òun lọ bóyá tó bẹ́tà bọ̀sọ́dínlì ìjídé wàhálà dé ìkàrọ̀ mi tọ́pẹ̀ gẹ̀ẹ́ àdínẹ́sì ni pé gbogbo kan bẹ̀ sí ní bàjẹ́. Ẹ̀wẹ́ ẹnu mi kan lẹ́yìn ti gbọ́ ẹ ká gbọ́ ọ̀kan tí bíbélì ti wí nínú ìwé Rútù orí kìíní ẹ jẹ́ ká bẹ̀ sí kàlá tẹsẹ̀ kìíní kí ló tó ti ṣẹlẹ̀.
7: Ó sì ṣe ilé ọjọ́ wọn ni tí àwọn onídẹ̀ẹ́jọ́ ń ṣe olórí
4: ilẹ̀
7: kan sì mú ní ilẹ̀ náà. Ọkùnrin kan láti Bethlehem Judah sì lọ sí lọ ṣe àtìpó ní ilẹ̀ Moabu.
4: Yes.
7: Òun àti ọmọbìnrin rẹ̀.
4: Yes.
7: Àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin méjì.
4: Yes.
7: Orúkọ ọkùnrin náà a sì máa jẹ́ Elimeleki.
4: Orúkọ ọkùnrin a jẹ́ Elimeleki. Orúkọ obìnrin. Yes.
7: Orúkọ obìnrin rẹ̀ a sì máa jẹ́ Naomi.
4: Naomi. Yes.
7: Orúkọ àwọn ọmọ rẹ̀ ọkùnrin méjèèjì a sì máa jẹ́ Maloni àti Kiloni.
4: Obi ọkùnrin méjì ikọ̀ Maloni ikọ̀ Kiloni. Yes.
7: Àwọn ará Ephrata ti Bethlehem Judah.
4: Yes. Láti Judea. Yes.
7: Wọ́n sì wá sí ilẹ̀ Moabu.
4: Yes.
7: Wọ́n sì ń gbé ibẹ̀.
4: Yes.
7: Elimeleki ọkọ Naomi sì kú. Ó sì kú òun àti àwọn ọmọ ọkùnrin rẹ̀ méjèèjì.
4: Hallelujah.
7: Hallelujah.
4: Wọ́n já gbàgbé ògbà tó obìnrin yá àtọkọ rẹ̀ máa kúrò nílé àtọkọ àti ìyàwó wọn jọjọ kúrò láì the same time ni pẹ̀lú àwọn ọmọ méjì. Ẹ̀rí òun náà ni bíbélì yẹn bẹ̀ sí yànnàná fún wa tó jẹ́ kó yẹ wípé orúkọ ọkọ máa jẹ́ Elimeleki lórúkọ Jésù Adára fún wa. Then ìyàwó orúkọ bàbá wa máa jẹ́ Elimeleki ìyàwó oúnjẹ Naomi. Amen. Ó dẹ̀bi ọmọ méjì yìí ìkọ́jẹ́ Maloni ìkọ́jẹ́ Kiloni àwọn ọmọ ẹ̀yin náà débẹ̀. igba to ma de mobu the nurse ri pe awon omo mo re meje jokuru iwo ti balaga awon fe lati ni aya awon meje ji fe laya ikini igba to ma ni aya o fe arabiri ta pe ni opa igba ti keji to ma ni aya o fe ni ta pe ni rutu to ba wa nu le na to de gbo mi ba lowo lowo o ya ko mo pe won ti di mefa hallelujah ni erogba kwa pe bo ti ku ori Bethlehem o to de mo abu eri bi pe aye ti be se ndara si toruko awon omo e o ti ni iyawo ko se ni to bimo to me amu ya wa leti na oni dun e merin ni won tele won ti di mefa baye eri egbo to ba ri orin yi kan iji ti nja ti gba ko lowo aya iji ti nja ti gba ya mo ko iji ti nja ti gba mo lowo bire
7: fire
4: la ko
7: amen fire
4: eri ko yo mo to ma de be another thing won ba kino ba won ba iji kino ba won ba idamu kino ba won ba ekun kino ba won ba ose eri tori pe aye lo sopin o ni bekun o ti ba
7: jesu
4: o ni ba iji o ni ba ose o ni ba ifase o ni ba ku ojiji
7: amen
4: lala jesu oluwa wa
7: amen amen no ba jesu
4: o lo ye jingu ti a paro lori e lori radio yi o lo ye kede aweleso ti a kede lori radio yi to lu asa soro pe ka ma rogun idamu ka ma rogun straight bullet ka ma rogun kogun e ri kan e je ma gbadura ejo mo lorun lorugo jesu o ri rogun idamu
7: amen jesu
4: o sele mo mi oluka bibeli mi
7: e ma se so ya ninu awon omo obirin mo
4: o ronu se so to yi
7: oruko ekeji asi ma je root awon si wa nibe ni won odun mewa awon mejeji maloni ati kiloni si ki won si ku pelu
4: odun melo nanu won lo be odun mewa
7: odun mewa
4: won lo odun mewa nibe won ku Bethlehem ni ilu won won lo si Moab won ti saraye ye le kan o da mi gba ti won ba ku Olodun se to lo Eko aboku Olodun se to lo Ibadan aboku Olodun se to lo si Jos ni Plateau State hallelujah
7: hallelujah
4: won lo 10 years to won lo nbe kaka ki nkan iba dara se nikan buru nkan ni buru fo bo se gbo mi
7: o ni Jesu fire
4: le bi o pe aye ba ti sumeti le orisirisi sere la o ma ri orisirisi sere la o ma gbo mo ro lo mo fo Olorun be gbogbo eyin ose Olorun loruko Jesu ti Nazareth ori adabalawa o loye oro to mo le so ni bi nitori pe o fi awon olubi to gba wa laye mo bi e gba ti pe ohun ti mo le so fun ni pe e ja ma gba adua loruko Jesu adua wa de ma gba o
7: ni Jesu
4: de ma sele eri o ko ojo un ko ba sele nu adua adua on lo pa Christiani lati tu ona se we have our duty and our right as a minister of God to pray let us continue to be praying by the grace of God ase to lo gbere wa lowo niyan o pe ka ma gba adua ni gba gbogbo won ti le bi Jesu le re go pe ni igba melo ni ka ma gba adua o ni ka ma gba lai si mi ati la lai sa re eri orile de wo ni daru orile de wo ni baje lola Jesu Christi oluwa wa
7: amen amen ni oruko Jesu fire
4: nigba to ba lo odun mewa eyin arakunrin mi nkan ti sele kilo to sele gan amuleki oko won o ti ku fosole o ti ku igba to tun tesi waju omo kini ku omo keju ku gbogbo wa di promo ye ha nigba to ba eru ba won pe kilo sele ilu ta ro pa so wa ase ilu yi e wo o koro hallelujah
7: hallelujah
4: ilu to gbe oni koro mo
7: ilu
4: to gbe koro ni olara
7: eri
4: mo so nipa awon eselu pe aye ati iji nla to de ba Naomi ni bi ti adeduro yi yes e ka we na mo gbo yin
7: awon mejeji
4: yes
7: maloni ati kiloni si ku pelu obirin na ni o si ku ninu awon omo re okunrin mejeji ati oko re nigba na ni o dide pelu awon aya omo re ki o le pada lati ile Moab wa nitori pe o ti gbo ni ile Moab ki Oluwa ti be awon eniyan re
4: alright alright je ka lo si ese kokodi ni ogun ati ese ogun olekan yes
7: be ni awon mejeji lo ti won fi de Bethlehem o si se ti won de Bethlehem
4: mo
7: gba ilu si dide nitori won won si wi pe
4: olorun Bethlehem e no ti lo o olodun mewa ni Moab e ma gbagbe mo ti so fun yin ni sese soro to de ba won ati ji to ba won oko ku omo mejeji ku o wa ku aye omo kan eni ti a pe ni opa ye ah alele kia o ti fese fe sugbon ru tu ba iya oko eyen o ba pada wa
8: idi ni yen ti a firi wi pe nigba ti ru tu ma de kilo to sele gan
7: Naomi le yi o si wi fun pe e ma pe mi ni Naomi mo e ma pe mi ni Mara
8: nigba ti gbogbo ilu si pade re won si pa wa pade re pe ko won yo mo pe Naomi o ma ka bo o iri tu won wo awon ko emo the normal ti le ko so pe Naomi o ma ka bo o bo iri tu won ri life e ti yato won ti ri pe le ti da o ti da kon mi aso to wo ko bara mu mo ba wo ba so mu aso o ba bata mu bata o ba gele mu en ko so pe awon fowo to ara won pe Naomi ko ni eyi Ije kin se Naomi ni eyi itumo Yoruba yen niyan iyan ni pe to ba pa ni to ti ri tipe to ko owo wa to ko ara wa to ko ala wa won ko yo mo ni Naomi ka bo sugbon won tu wa bra lo pe se Naomi ko yi that is igba to nlo awon me lo ma lo nbi ba lo se wa nbo jala to lo to ku meji radara de oni gbeyin aye re loruko Jesu
7: ami
8: fire yes I can aha
7: nitori ti Olodumare wa kikoro si mi gidigidi mo jade lo ni kikun olu
8: ohun lo jade lo ni kikun e ma ka beyen le ara yin yo dara fun yin
7: ami Jesu ohun jade lo ni kikun oluwa si tun mu pada bo wale ofo e ati se ti eyin fi pe mi ni Naomi nigba ti oluwa ti jeri ti mi Olodumare si ti pon loju be ni Naomi pada wa ati rutu ara Moabu aya omo re pelu re eni ti o ti ile Moabu wa won si wa si Bethlehem ni ibere ikore oka bale
8: hallelujah
7: hallelujah
8: yo dala fun wa
7: ami Jesus
8: eyo bara won kilo ti en gbo lorun wi pe ni oko to ba fe gbe ni igbese ri mo daju po obe lowo leda re ri mo daju po obe lowo olorun re fun apere opolopo lo lo leni ani won lo canada won lo canada won lo canada won lo canada opolo canada o mu rebo opolo canada o tu mu rebo ni da keji loruko jesu oni mo fun laye re o
7: mi jesu ta
8: yin gbo pe olorun ti be won wo ni ilu to ti kuro to ma pada wa sibe aye awon ara ilu yen o ti da igba to ma pada wa o ti mo fun ora jogo fo
7: mi jesu
8: ora mo fo tomo tomo
7: lola
8: jesu christi Oluwa wa
7: ami ami ami ni Jesu fire
8: arakunrin so la lo ti mi ti le ko ringo pe ma se ma se o ma se yan fo Oluwa ma se ma se o ma se yan fe le dare to ba fe loko o tabi to ba fe ni yawo ore ma se yan fo Olorun re ki se yawo ni ko o ki so ko ni ko o mo ko mo ri yan wa ni ise lo fe se ni owo lo fe se ni bi lowo Olorun re bi lowo le dare loruko Jesu atubota yo dara
7: Eja
8: ka gbe mi wa soke oruko Jesu
7: ami
8: ja mi wa suni mo
7: ami
8: awon Olorun ko wa lo mi na lo
7: ami Jesu
8: an Olorun ko wa lo mi na lo
7: ami
8: o gbe te gbo wa rin le loruko Jesu ka ye
7: ami Jesu
8: da lo se ma ri
7: ami
8: ola Jesu Kristi Oluwa wa
7: ami ami ami ni oruko Jesu
8: gaga mi se wa do mi na se ori kesi mu ni be o da mi loju pe testimony lo wa se ni lo akure to ba te gbo ni ola
7: ami
8: e ma gbagbe program wa lagbo meso ni owuro ni na be 11 su le do Apostle Green Park Hotel Christ Apostle Holy Church Perfection Land Lord God Jesus yo dara fun wa o ko mi oyi go pada woli ati ajire Gabriel Ogunlabi 00335404 79 00516179 12 Jesus Oluwa
9: o ya ni perfection land
10: ni lu are
9: ibi en office no prayer concerning hours
10: so waye lojojo Thursday
9: ago mesa ro sago ko so ni
10: 9 a.m. to 1 p.m.
11: abami mo ti gajo tabi lo
9: Yes, o to ni bibeli so wipe
10: awon eyan mi se pe tori won o ni imo
9: imo na re o
10: ta ni ko wa gba yi
9: ki awon ara bi ma ba fi o se ti e
10: je okan egun
9: ki logun to pa budo ti o to lo ni rowo yo to lo ni te be be be pe
10: o ti to ga
9: o ti to loko
10: ko se n to bere on to n ta
9: o ti to laya lode
10: sugbon o
9: ri kankan mu bobirin se po to yi
10: e se o
9: wa gba canceling
10: o tun gba dura gba yori
9: e kuku meni te ni tele
10: o li je lowo labi
9: baba in office na
10: lori radio adaba
9: 88.9 fm ni
10: o lo lawo ma lo pelu agoro awon woli ari
9: Atalufa
10: Division of Labor
9: gbogbo aye ti o ba pade ninu adura
10: prayer canceling yo
9: tori
10: ri wole ba ti ri lawon alufa ta fadura jagun
9: so ma ko ina adura bo
10: ti won ma jona rawrawo
9: ibi pade adura ni
10: perfection land
9: alase pe
10: to wa ni
9: in between
10: federal ministry of works and nnpc depot
9: ore ondoro
10: ore
9: and let the altar speak to your life
10: and your life will never remain the same
9: Jesus is Lord

oríṣiríṣi àwọn ìlú àti ilé ẹ̀kọ́ ènìjídé ìpínṣẹ́ àgbà kó sólà láìtì bò tó jẹ́ pé ibẹ̀ wá mọ́ gan-an ẹ lọ béèrè ẹbí ìtàdékúnlé ajásìn yunifásitì ńbẹ̀ńbẹ̀ ẹ senate building wọn lọ wò ara iṣẹ́ ìjídé ìpínṣẹ́ àgbà ni àwọn kan bẹ tó jẹ́ pé iṣẹ́ aṣọ ríran ni wọ́n yàn láàyò oríṣiríṣi trade àti empowerment ènìjídé ìpínṣẹ́ àgbà ṣe fún wọn lẹ́yìn eléyìí ó wá pín irinṣẹ́ ìyẹn àwọn òbítíbitì máṣíìnì ìránṣọ ó wá pín fún wọn kó má di pé àwọn náà tún máa mọṣẹ́ tán tí wọ́n máa ṣẹ̀ṣẹ̀ tún máa wá owó mẹ́ṣíìnì káàkiri bákan náà ló tún fún wọn lówó pẹ̀lú kí wọ́n lè fi ra àwọn nǹkan èlò tí wọ́n mọ lò ní ṣọ́ọ̀bù mo ti sọ̀rọ̀ lórí medical outreach ńgbà kan ṣé mọ̀ pé owó táwọn èèyàn ń ná lórí surgery àbí operation owó tó gọbọi ni ṣebí jíde ìpínṣẹ̀ àgbà gbé ètò kalẹ̀ ètò medical outreach sí Ondo North Senatorial District ó ṣe phase 1 ẹ̀ ó ṣe phase 2 ẹ̀ tí wọ́n pín glasses lóríṣiríṣi fáwọn èèyàn àwọn obìnrin tó jẹ́ pé catering services ni wọ́n yàn láàyò àwọn náà rí tí wọ́n ṣe ń bẹ̀

àwọn iléèwé kan bẹ níjọba ìbílẹ̀ ọ̀sẹ̀ tí wọ́n ṣiṣẹ́ gidi lórí ẹ̀ àwọn communities labúlé tí wọ́n dá solar bò ìwọ̀nyẹn ò lóǹkà ẹ wo ti laboratory equipment tí wọ́n kó wá sí FMC Anex ní ṣúpárì àkókò ní ṣúpárì ẹ wo ọjà pàtàkì tí wọ́n kọ́ sí ẹlẹ́gbẹ̀ka ní ọ̀sẹ̀ local government fanfani àwọn ìyàlájẹ́ ìyálọ́jà ni ẹ wo ẹ jẹ́ kí n dé yìí kí n dúró iṣẹ́ oríṣiríṣi ló dẹ̀ wà ní àkọọ́lẹ̀ tí sinetọ jíde ìpín ṣàgbà tí wọ́n sì fẹ́ ṣe o torí wọ́n ti kọ́lẹ̀ wọ́n máa ṣe civic center sáwọn ibi tí ò tí ì dé wọ́n máa ṣe sí ọ̀wọ̀ arigidi àtàwọn ìlú tó kù bẹ́ẹ̀ bákan náà ni wọ́n tún mọ̀ ṣe ọjà ọba shopping complex sílùú ìkàrẹ́ àkókò iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí ẹ o kẹ máa retí ẹ ló kù kíni kan bẹ tí àwọn olóṣèlú tí wọn máa ń fi sí ọkàn ní gbogbo ìgbà ẹlòmíì yóò mọ bínú bóyá torí pé àwọn èèyàn kan sọrọ ẹ gan tó dẹ ń ṣiṣẹ tí wọn ò fẹ fi yìn àwọn ẹlòmíì ń bẹ tó jẹ pé kò tiẹ sí nǹkan láabi àbí nǹkan tí ò tọ tí wọn sọ nípa àwọn tí wọn máa dáhùn iṣẹ tí àwọn wálé ayé wa ṣe àbí tí wọn fẹ ṣe lórí ipò òun ló máa ń mátà sí wọn bẹẹ gẹgẹ lọrọ sinetọ jíde ìpín ṣàgbà wọn ní bí èèyàn bá ti rí ẹni tó tiẹ lè sọ níwọn ń bá wípé ẹ kú iṣẹ o tí ẹ rí ọkàn ẹ dẹ ń sọ fún yín pé òun perform kí ló fẹ máa wẹyìn wò fún wọn ni torí bẹẹ ni àwọn ṣe túbọ tún tẹpamọ iṣẹ torí àwọn náà á lọ a sì fọrọ wá wọn lẹnu wò wọn ní àwọn nǹkan tí wọn tiẹ ṣiṣẹ wọnyí wọn ni wọn tún ṣe ìbẹrẹ sí ń ṣe é ni pé bí àwọn nǹkan bá ṣe ń sọ pé lágbájá ògbìyàn òun ti mọ pọrọ òṣèlú ni pé kò tiẹ tu irun ẹyọ kan lára tó ń ju pé àwọn ẹni rere ìlú àwọn tó ń fẹ nǹkan pàtàkì òun ní láti máa ṣiṣẹ tó máa mú inú wọn dùn tó ẹ jẹ kí n dé yìí kí n dúró ká tún jọ máa pàdé ní ọ̀la ẹyí èèyàn tí ẹ bá ń gbọ́ ètò yìí mo rò pé ẹ ti wá mọ̀ báyìí pé jíde ìpín ṣàgbà iṣẹ́ tó ṣe nílẹ̀ yóò lóǹkà ọmọ jẹ́jẹ́ oníwà àtàtà ni kì í ṣe ẹni tó sábà máa ń pariwo púpọ̀ jù á tún máa pàdé ní ọ̀la tó mogún olúbùmílò kọ tèmi ẹ ṣe

0: tí ẹ yẹ níbẹ̀rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun ń sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti ẹ̀ wá sú mi.
2: Agbóhùn ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíì lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀ náà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ńṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adáká tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won lo dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: Esho baba mo fe bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebekebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbonseju ogun seju koni le ri gbonsese ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni soro kankan ninu si ara wa be la ni ni soro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kan yi ni wa je anfani ewe ategbo mo ti ko egbo gi to wulo fo wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akure nbe lawa ani fara nirawa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 ba la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu

0: lágbà ọdẹ tó ń fi wí àtẹ́gbò ṣéwòsàn.
1: Libẹ̀, libẹ̀, má fọwọ́kọ̀.
2: ADABA
3: 89 Adaba.
4: On your trap, set.
5: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
6: Iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lódòdó létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.

07786844653. Ẹ tún lè pe àwọn elétò ìlera wa sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 08033897470. Kí Olúwa Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú wa. Ẹ̀yin àlùfáà bí ìlú ni Isaac Olúwaṣẹ́gun.

0: Bọ̀bọ́lá tún dé sí yín lọ́rùn lọ́jọ́ tòní ọ̀rọ̀ dé dé gbẹ̀ngà dé dédé. Ó yẹ wá nǹkan fìdílé lọ́jọ́ tòní kẹ́ ẹ tún wá jẹ mùkútù ète. Ẹ ṣáà mọ̀ pé gbogbo ara kìkì ọ̀rọ̀ gbogbo ara kìkèdè. Èmi náà kọ́ o, ọlọ́rọ̀ ọba náà ni o. Ẹ wò ó, ẹ ṣáà mọ̀ bá a ṣe ń ṣètò lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Ètò iṣẹ́ ọwọ́ tẹ́ ẹ̀ jẹ́ fi para nípò àkúgbà. Ẹlòmíì á ti sẹ́ẹ̀tì alarm sí 2 o'clock kó má bàa miss ẹ̀. Ìfẹ́ tẹ́ ẹ ní sí wa á mọ̀ lóore o. Ẹ ṣe gan ni ẹ kú ìtọ́jú wa amore. Ẹ wò ó, abala méjì gangan náà ni. Abala àkọ́kọ́ la mọ̀ sí ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n. Abala ẹlẹ́ẹ̀kejì la mọ̀ sí àṣírí iṣẹ́ ọwọ́. Níbi gangan la ti ń tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ta ti ń yiri ẹ̀wò ta ti ń gbọ́ yẹbẹyẹbẹ. Àwọn àṣírí tó yẹ kẹ́ ẹ mọ̀ ẹ tẹ́ ẹ ti mọ̀ àbí ẹ tẹ́ ẹ mọ̀ àbí ibi tẹ́ ẹ tún mọ̀ dé ta tún gbé yín kọjá ibẹ̀ ẹ kẹ́ ẹ lè mọ̀ sí ẹ nípa àwọn oníṣẹ́ ọwọ́ tá a máa ń gbé wá lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Ẹ ṣáà ti mọ̀ iṣẹ́ ọwọ́ tá à ń gbé wá tá à ń yiri wò fún ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn báyìí. Ibi tá a bá dé la tún máa tẹ̀síwájú. Torí ohun tá à ń yiri wò tó díìpù tó yẹ pé ó fẹ̀ gan. Torí ẹ̀ là ṣe ní mú abala lákọ̀ọ́kọ́ tá a mọ̀ sí ìṣẹ̀lẹ̀ akọnilọ́gbọ́n là ṣe ní mú wá lọ́jọ́ tòní tá a fi wọ abala ẹlẹ́ẹ̀kejì tí a mọ̀ sí àṣírí iṣẹ́ ọwọ́. Ẹ wò ó, ẹ jẹ́ sáré délé iṣẹ́ Techlogicity tí ń bá wá dé. Ẹ gbọ́ wìrìwìrì mò ń bọ̀ wá, gbogbo ara mo fi ń bọ̀.
1: Ẹ mà kú oríire ti Technology Series tó dé yìí o.
2: Níbi tó kún fọ́fọ́ fọ́lọ́wọ́ gbogbo tó ní í ṣe pẹ̀lú sólà.
1: Abile múná lọ kí wọ́n múná lọ sólà ti wà lówó pọ́ọ́kú.
2: A dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn akọni ẹ̀dá tó gbé Lagos wọlé yìí wá.
1: Káṣírí oyè tí sólà ń bá jáde láti fàtì wá tú sí wa lọ́wọ́.
2: Ní Technology Series ìrálẹ́pọ̀ Palace àràkálẹ̀.
1: Gbogbo owó bàǹbàǹbà tí wọ́n fi ń ṣẹ̀rùbà yín tẹ́ fi rò pé yín ò tó lò.
2: Solar panel,
1: solar freezer,
2: solar cable,
1: solar fan àti solar freezer náà yọ.
2: Títí dorí hot plate àti controller.
1: Àti gbogbo nǹkan tá a bá fẹ́ lóní solar.
2: Bó ṣe installation tàbí repair tàbí rebuild tàbí recoupe tàbí upgrading.
1: Kí yẹ ti ń lò tẹ́lẹ̀ wá dọ̀tún padà.
2: Ẹ máa bọ̀ ní shop 217
1: Ìrálẹ́pọ̀ Palace Àràkálẹ̀ Àkúrẹ́.
2: Telephone 070-3065-6274.
1: Bonus àti promo dẹ̀ ń lọ lọ́wọ́ báyìí o ní Technology City.
2: Let's go
1: there.
0: Ẹyin tẹ́ ẹ bá fẹ́ kọ̀ sí wa nílé iṣẹ́ Technology City, ilé iṣẹ́ tọ́lọ́rọ̀ ọba mi yàn dáadáa ó là sólà fún tó bá lóhunkóhun tẹ́ ẹ fẹ́ ṣe nípa sólà. Àwọn àṣírí tó jẹ ọmọ nípa sólà, ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ mọ̀ tó lọ pẹ̀lú sólà, ẹ fẹ́ ṣe sólà system ni. Ẹni sólà system tẹ́ ẹ ń lò tẹ́lẹ̀ tẹ́ ẹ ń gbádùn tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí ẹ gbádùn ẹ̀ mọ́. Ẹ ní àwọn sólà system sílé tẹ́ ẹ ti pati, ẹ ní àwọn sólà system sílé tẹ́ ẹ ti sọ̀rẹ̀ tínú. Tàbí ìwọ ni o ti fẹ́ ṣe sólà rí tó yẹ pé o ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wípé o fẹ́ ṣe sólà. Iye tó bá pè fún ọ bó ṣe gbọ́ yẹ.

0: ṣe má gbọ́ BBC Yorùbá.
1: Ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n jẹ́ apẹja di olóògbé.
2: Lẹ́yìn tọ́dọ̀ olóró tí ikọ̀ ológun Chad dù sáwọn Boko Haram lágbègbè ni Chad bá wọn.
1: Alága ẹgbẹ́ àwọn apẹja ọmọ Nàìjíríà kan lágbègbè náà, Abubakar Gamande Usman, sọ fún BBC pé ọ̀pọ̀ aráàlú ni ìkọlù ọ̀hún bá.
2: Ìkọlù yìí ló ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ikọ̀ agbésùmòmí Boko Haram kọlu iléeṣẹ́ ológun Chad.
0: BBC Yorùbá.
1: Owó gbé ẹ̀mí sọnù.
2: Àwọn ajínigbé tó gba 50 million náírà gẹ́gẹ́ bí owó òtúsílẹ̀.
1: Páàgbà òṣèlú lẹ́gbẹ́ ADC, Anas Adamu, tí wọ́n jí gbé, fi òkú rẹ̀ ránṣẹ́.
2: Ẹbí olóògbé náà sọ fáwọn akọ̀ròyìn pé.
1: Lásìkò tí olóṣèlú náà pẹ̀lú èèyàn kan lọ sí Àbújá láti ìpínlẹ̀ Kánò fún ìpàdé òṣèlú ni wọ́n kó sọ́wọ́ ajínigbé.
2: Ẹ̀kúnrẹ́rẹ́ wà lójú òpó wa.
0: BBC Yorùbá.
1: Níwájú òṣè lọ, à á padà sẹ́yìn.
2: Èyí ló dífá fún ọkọ̀ òfurufú Delta Airlines tó gbéra láti Atlanta, Amẹ́ríkà lọ sí ìpínlẹ̀ Èkó.
1: Ṣùgbọ́n tó ní láti padà sí Atlanta lẹ́yìn tó lo bí wákàtí mẹ́jọ lójú òfurufú.
2: Fún ẹ̀kúnrẹ́rẹ́.
3: Ẹ kàn sí wa lórí bbc.com/yorùbá.

0: live it. My fault.
1: N-D-A-B-A.
2: Yẹni gbèrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
3: Ó bẹ́ẹ̀ là bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje. Ayé òun tiẹ̀ wá sú mi.
4: Ìwé àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣèwòsàn.
5: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
6: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
5: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
6: Ó ṣe àtọkùn. Bí iṣẹ́ ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé. 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ka ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero bani soro mi re o sabu 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
5: Eshun baba mo fe bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebekebe kini o fa
6: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wole ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori amo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyoro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lohun ba ni ko gbanju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olohun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olohun ma bo wa ni le ise baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akure nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 ba la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
2: ore a o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona virus je aye ohun ti e wa su mi agbo yi ise lo se je lobe se wo gbo nipa baba oke ogun ni ogbolugbo ode to n fi wi ategbo somo ara aye lore lori eyikeyi isoro to n yo omo eda lenu ibo naa gbiyanju ko si baba oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 baba oke ogun agbalagba ode to n fi wi ategbo sewosan.
0: Big bag.
1: Gaining velocity on Adaba FM.

0: eléyìí ni mo fi ń kí wa káàbọ̀ sí orí ètò níwòyí ọ̀la fún tòní èyí tí ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti kristi cac marvelant ministry ṣe onígbọ̀wẹ́ ìránṣẹ́ ọlọ́run alààyè prophet adésínà jẹ́ adéjọmọ̀ fèrè jésù ni ọlọ́run máa ń lò fún wa lórí ètò yìí bàbá tó ti wà níkàlẹ̀ láti bá wa sọ ọ̀rọ̀ ọlọ́run matthew adékúnlé ọ̀làdéjì lorúkọ tèmi o tí gbogbo èèyàn ń pè ní òdòdó ọ̀yà ẹ jẹ́ kí àwọ̀nú ètò ọ̀hún lọ.
1: Jésù wípé ìwá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wọlé lórí ṣèlérí ìsinmi fún ọkàn wa. Ìjírò èyí tá a ṣe ń pín gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ wa ní àwọn àkókò ìsìn wa wọ̀nyí fún ìjọ wa. Christ Apostolic Church Marvelland Ministry olú ìjọ wa yìí wà ní kìlómítà 1 Àkùngbà Road Súpárì Àkókò. Bákan náà nílùú Adó Èkìtì ìjọ yìí wà lẹ́yìn Second Mass Ìṣọ̀kan Street Ìta Ẹkùn Odò Adó Èkìtì àtàwọn ẹ̀ka ìjọ wa míì níbi tọ́lọ́run ti ń dábìrà. Ìsìn ọjọ́ ìsinmi wa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láago méje sí mẹ́jọ àárọ̀ nígbà tí ìsìn ọjọ́ ìsinmi gangan ń bẹ̀rẹ̀ láago mẹ́jọ àárọ̀ sí mọ́kànlá àárọ̀. Ìránṣẹ́ Ọlọ́run Prophet Adésínà Jẹ́ Adéjùmọ̀ ni Ọlọ́run kó kọ́kọ́ rọ ìjọ yìí lé lọ́wọ́ fún àdúrà àti ìgbaniníyànjú. Ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 0706119572 tàbí 0805646211. Inú àbọ̀ wa gba ìgbàlà ìmúláradá ìtúsílẹ̀ àti ìdáǹdè lọ́wọ́ Jésù nítorí pé Jésù ni Olúwa.
0: Àwọn ètò ìsìn àti ìpàdé àdúà ní CAC Marvelant Ministry òun lẹ ti gbọ́ yẹn. Ọ̀yá ẹjẹ́ máa kí bàbá káàbọ̀ sí orí ètò níwòyí ọ̀la fún tòní.
2: Alleluia.
3: Alleluia.
2: Alleluia.
3: Alleluia.
2: Alleluia.
3: Alleluia.
2: Ẹ̀yin Jésù lógo. Ọlọ́run ayọ̀ babalọ́lá àmọ̀ tún gbé ọgá àfi gbogbo ọpẹ́ àti ọlá fún ọ. Christian tó ní ọpá àti agbára ìwọ ọlọ́run o ní gbogbo ọ̀nà wa ó ṣe o ní gbogbo ọ̀nà wa a kí ọ o ní gbogbo ìrìn àjò wa ṣe ọlọ́ba o ọlọ́run aláàánú olùrànlọ́wọ́ wa ọlọ́run tó tún mú ojú wa rí ọjọ́ òní a tún ti wà lóṣù karùn-ún o a tún ti wà lóṣù karùn-ún. Ẹ̀yin ọmọ ọlọ́run ọdún yìí mọ̀ tó ti ń ta lọ nìyẹn tó ṣù bá ti tán báyìí ọdún yìí tó ti dá sí làjì nìyẹn o. Àtúnbẹ̀rẹ̀ June ká tó tó máa wò ó àtún ti parí. Gbọ́mi bọ̀dá àti àǹtí ìgbà lásán o ìgbà lẹ́wù ọjọ́ orí dẹ̀ ń lọ má fi àkókò ẹ ṣòfò tí ẹ mọ̀ pé mọ̀ràn tí mo kọ́kọ́ mọ̀ ń gbà wá nì kí n tó wàásù ọ̀pọ̀lọpọ̀ ni ayé ò ṣe òun ló ń fa àkókò ara ẹ ṣòfò mọ́ fa àkókò ẹ ṣòfò lórúkọ Jésù àní wáyé asán.
3: Àmì Jésù.
2: Àní wáyé asán.
3: Àmì.
2: Ẹ mo kí wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin ẹnì kan ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ mi fúngbà àkọ́kọ́ ó ní ta ni wòlíì orúkọ mi ni wòlíì Adéjùmọ̀ Adésínà tí gbogbo èèyàn mọ̀ sí fèrè Jésù láti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Apostolic Church Marvelland tó wà ní kìlómítà 1 Ọ̀gangan Street Súpárì Àkókò ẹnìkan níbo ló tún wà kìlómítà 1 Ọ̀gangan Street Súpárì Àkókò gbogbo ibi tó wù kó mọ́ gbà bọ̀ láyé tó o bá ti dé Àkùngbà ní kí wọ́n fi ọ̀nà Súpárì ràn ọ́ mọ́ bọ̀ lọ́nà Súpárì ìjọ yẹn wà láàrin méjì Súpárì àti Àkùngbà bó ṣe kàrẹ́ ló ń gbà bọ̀ ó máa dé Àkùngbà bó ṣàbújá ló ń gbà bọ̀ ó máa dé Àkùngbà bó ṣàkúrẹ́ ló ń gbà bọ̀ ó máa dé Àkùngbà tí wọ́n bá ṣàti dá Àkùngbà ní kí wọ́n fi ọ̀nà Súpárì ràn ó. Ẹ̀yin tẹ̀dẹ̀ ń ti Èkìtì side Ibọ̀ tẹ́ ń ti Èkìtì Ibọ̀ tẹ́ ń ti Ìlọrin gbogbo ibi tó wù kẹ́ ti ń bọ̀ bọ̀ tẹ́ bá ti dé Mùrí tó bá ń ṣe ọ̀nà Mùrí lẹ gbà wọlé ẹ máa kàn sẹ̀ ẹ máa kan Mùrí tẹ́ ẹ bá ti dé Mùrí ẹ máa bọ̀ ní Súpárì tẹ́ ẹ bá ti ń bọ̀ ní Súpárì ẹ ní kí wọ́n fi ọ̀nà Àkùngbà ràn yín tẹ́ ẹ bá ti dé Súpárì ẹ máa bọ̀ lọ́nà Àkùngbà kò ní ṣìnà ẹ ti máa rí bánà wa lójú ọ̀nà gàdàgbà gàdàgbà ẹ ti máa rí kò ní ṣìnà rárá ẹ bèrè wòlíì fèrè Jésù tẹ́ ẹ bá ti dé Ọ̀gangan Street gan ẹ kàn béèrè wòlíì fèrè Jésù wọn á mú yín débi tí ìjọ Ọlọ́run wà gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run bo ma kiyin le kan si bi e ba wo ipade adura wa na tin play le tin gbo yen ni ojo Monday mo ba ri gbogbo eyan ni headquarter wa nibi ti mo njuwe mo ba wa ni kare ni Friday mo ba wa lado gbogbo ibi to ba ti ba o ba wa se se nbe you are welcome ijowo wa lado o wa lore o wa ni kare o wa lakungba o wa loka o wa ni supare o wa kaakiri nibi to ba ti ba o ba wa se se nbe e wa gbo mi o ipade adura nla kan kanlekun gbagbagba ti mo ti so lati joy gbogbo yin le mo shilo 2026 e kan lodun ni sa shilo 2026 o ti wole o eyin omo olorun ipade adura odun igbedide odun iwasaye mi odo ti a da si oro mi o ni pade adura yi ye eni kan bo woli olorun orun ma da soro e
4: ami jesu
2: arugbo ojo ma da soro
4: ami
2: e gbo mi sa silo yi ma le o ma ni agbara e ka lodun ni sa ki se pade ososu silo 2026 a pe akori todun ni oba npi o eh oba npi o ki si oba ilu e o ki si oba ilu temi ki si oba ilu kankan mo soro nipo oba awon ba oluwa awon oluwa e kare ninu ina lo npi o yi e gbo mi silo 2026 odun ikun fun agbara o kun fun imisi o kun fun anu awon iranse olorun lori sirisi nbo awon woli nla nla nbo enikan ni awon eyan wa confused pe so to ni baba yi nbo ni ati mama olorin ni o se woli to fi yan kerojo o nipa ore ofe olorun to ninu aye wa o de to ni Maryland awa ti koja ka sese mo fi yan be a be fi pe yan wa rara o baba woli agbaye ni pf owa baba nbo ni silo mo fi owo olorun soya ko si si agbara ti o fe laye ti olorun o ki lo baba e fun eyin omo olorun jake jadu agbaye e jajo pade ni silo 2026 baba pf owa gbogbo yin le mo woli agbaye ni ko solorin ti fi nkorin ko seni ti ndaruko e ejajo pade christi mama doctor mrs fumi aragbaye mama ma wa ni kale ehe silu odun yi o ni agbara jusa mo mi si e o ki se pade adura kekere enikan lojo wo lo ma bere o ma bere lojo kini osu kefa in fact mo le so fun wa pe last sunday osu yi ni silo ti bere sugbon fully isoji o ma bere lojo kini osu kefa a de ma pari e si ojo keje osu kefa to ba ti wa di ojo kefa ojo yen lojo ibi mi ojo kefa osu kefa yi a ma ma se wo silo gbogbo e ma ma lo mama fun mi aragbaye baba akori wa ma ba wa fa owo olorun sokale laaro kutu ni ago marun ni mama ji sure fun gbogbo eyan eni omo olorun mo fi yonu olorun be o ma so pe na lie na lie ijo kan wa te eyan ma ra na true lele silo 2026 gbogbo bi o ba wa gbera fuya jajo pade ni kilometer 1 gangan street supari akoko ni on the wow si ojo keje wa gbo alaye ni kikun moto ofe wa moto ofe ma bi oba moto ofe ma bi oka moto ofe ma de waro moto ofe ma de ikare moto ofe ma de akungba moto ofe ma de aye pe aye gunle ti oro gbogbo e mo tu ofe ma debe mo tu ofe odowo o iwo to ba ti nbo lowo gbogbo wa la mo bi Nigeria seri to ba ti nbo lowo mo pe o ma sun to wa gbo alaye elekeji ipa bi adura yi ni onje ofe ti mo wa wa je taaro tosan tale ofe ni ki se onje gba mo pa ni je o ki se onje pe ta ba ko bo o ba mo wa o onje ofe wa ibi to ma sun wa ko se le to nfe ti o si ibi ti wa sun wa to ba je pe o fe wa gbadua ni o be mi se ma salaye temi lekun rere niyan tori gbele lomi adela ni o ko si kini nbi to ba fe wa gbadua ile adura ibi ti wa sun wa eyin omo olorun onje ofe wa kan ma bo ko de ma bo pelu igbagbo e loruko Jesu oni waye asan
3: ami Jesu
2: mo ni oni waye asan
3: ami Jesu
2: jingu silo yen le tin gbo yen okan e ma bale
3: amen
2: a de dara fun
3: ami Jesu
2: o ti ri be
3: amen
2: Jesu oluwa wa
3: amen
4: silo 2026
5: Jesu ti owole
4: Akoko ti to fun ipade adura lagbara olododun yen Shilo ni CAC Marveland Ministry akori itodun yi ni Oba npe o The King is calling 2 Samuel chapter 9 verse 1 Owara ojo itu sile mama ro latojo Monday ojo kini titi the Sunday ojo keje osu kefa odun yi 1st to 7th June 2026 Monday si Thursday isoji lago merin role ojojumo ojo Friday ojo karun ni asale adura ati oro asotele bere lago mewa le moju ojo Saturday ojo kefa to je ojo ibi baba woli fere Jesu akoko gba ire aro lagun marun aro kutu ta si tun ayika ile olorun se lagun mewa aro waji ojo sunday ojo keje osu kefa ni dupe ajodun to dapo mo ipade adura talita kume agun mefa aro lo ma bere gbogbo e gbogbo e inu ile Jesus Christ Apostolic Church CAC Marveland Ministry kilometer 1 akungba road ogangan supare akoko nipile ondo lo ti ma waje o gbaju gbaja olori emi ni evangelist dr mrs funmi aragbaje ma wa nu silo todun ye lati fori emi fa wo olorun so kale pelu evangelist adekunle bolaji awon Shola on to ma fi adura jajaga ogun esojanu ni Pastor Bunmi Murphy Arole Prophet Samuel Edungola Olorun si ma lo baba woli agbaye ni Prophet Owa BF lati soro asotele woli sinu aye gbogbo eyan igala iwosan itusile idande ati opolopo iyanu lo nduro de gbogbo eyan o olugbalejo ni Prophet Adesina Adejumo ti gbogbo eyan mo si fere Jesu Olorun ma lo baba ninu adura to gona grigri ijadu ojukoroju asi sele Shilo 2026 ya lagbara Mabo, gangan le ri kan.
2: Eni olugbo mi jake jadu agbaye, mo ba wa soro lori akori. Sugbon je to ba wa soro le, e ja koko ka bi kan na. E ja kawe Jona ori kini ese keta. Sugbon Jona dide lati sa lo si Tarsisi kuro ni waju Oluwa. O si so kale lo si Jopa. O si ri oko kan ti o lo si Tarsisi be ni o si sanwo oko o si sokale ninu re lati ba won lo si Tarsisi lati sa kuro ni waju Oluwa hallelujah
3: hallelujah
2: hallelujah
3: hallelujah
2: e jo sa e pe iyawo yin e pe omo yin e pe aladugbo yin te ba feran e je ajo soro leri akori Oluwa so fun mi leri akori in fact akori ba ni wisa o ba ni wimo o ba ni wisa boda o ba ni wimo o le ko ba yan o le mu aye eyan duro soju kan o le mu aye eyan Kenya ma lo o le mu aye eyan ko dabi alai ma se o le mu aye eyan ko dabi igba tan ba ni abolohun odogo mo enikan ni akori wo mo soro lori alakoba abani wokopo alakoba abani ririn ajo hallelujah
3: hallelujah
2: hallelujah
3: hallelujah
2: Hallelujah.
3: Hallelujah.
2: Alakoba abanirin ajo. Egbon mi o. Alakoba abanirin ajo. O mo ti wa nirin ajo e bayi. Alakoba abanirin ajo. Olonda mo e lati jo yi o. Alakoba abanirin ajo. O ni ojo lo lati jo yi o. Alakoba abanirin ajo. O ni o je ka won me o je eyan o. Eni kan ni akori mo le alakoba abanirin ajo egbo mi dadi ati mami tani alakoba abanirin ajo eja wo bi kan ninu bibeli bi tan kai iwe jona ori kini lati ese keta ta ka yen bibeli wi pe jona sakuro ni waju oluwa nigba ti oluwa pe jona oluwa ran ni se pe Jona wa mo fe ran oni se mo fe lu o awo eyan mi lo wa su yin rere lo kede yin rere fun won ki won gbo ki won le mo mi alakoba abanirin ajo mo nso yi o alakoba abani wo kopo ikan na la si wa lori e boyo bo rinrin ajo boyo bo wo kopo ori topic kan na la si wa oluwa wa so fun Jona pe lo si sey bibeli wi pe Jona beru o sakuro ni waju oluwa o sakuro oluwa so fun mi pe opolopo wa alakoba abanirin ajo ni o je ko ti lo lati joy ni o je ko na o ti la lati joy ni o je ko ti je eyan lati joy ni o je ko ti ri se lati joy tora won kan bo ririn ajo tan di olowo ayan teli karuma sabaili akada mo wi ile ti oluwa gbogbo ene mo ririn ajo to di aye e lowo o ma bo lenu oko aye e
3: jesu
2: mo su aso tele o ma bo lenu oko aye e
3: amen
2: egbo eja ka fo Jona ori kini ese keta eje bere pada lati ese keta yen fun eyin te sese wole ko le ye wa sugbon Jona dide lati sa lo si tasisi kuro ni waju oluwa o si so kale lo si jopa o si ri oko kan ti lo si tasisi be ni o sanwo oko o si so kale ninu re lati ba won lo si tasisi lati sa kuro ni waju oluwa e wa ma gbo fo o sugbon oluwa ara efufu nla jade si oju okun ijili le si wa ninu okun to be ti oko na nda bi eni pe yo fo hallelujah
3: hallelujah
2: awon kan ba won kopo to je pe won paye e lara awon kan bo wo kopo to je pe won fe dominu aye enu awon kan bo ririn ajo to ba ja won jule o le nisini awon kan wa nu aye e to ba ja won jule won le jo rin jina Jona fe baye awon to wa nu oko je eni kan wa nu aye e to fe baye e je ore kan wa nu aye e to fe baye e je anti kan wa nu aye e to fe baye e je boda kan wa nu aye e to fe baye e je lai se pe o ba jaju le ko lejo lo sa ko lejo lo mo ko lejo orin jina opolopo lo je pe awon to wa nu aye won ni won fi rin jina awon to wa nu aye won ni won fi ri se awon to wa nu aye won na fi tayo nje je mo pe ko si eni ti ko le ba yan wo kopo ta de yo lagboda na hallelujah o
3: hallelujah
2: ore o le ni ore bi eni ti o ye ko ba wo kopo to ba de ti ba wo kopo wahala de niyan nje je mo pe o le ni oga bi eni ti o ye ko ba wo kopo to ba ti ba wo kopo wahala de niyan o le ni aburo bi en ti o ye ko ba wo kopo to ba ti ba wo kopo wahala de niyan a le mo pari oro yi loni o ṣùgbọ́n kò rí i mo fẹ́ jẹ́ kó dìímú ẹlòmíì àti january ló ti máa ń gbé ẹni tí òye ó gbé sínú ọkọ̀ ayé ẹ̀ hallelujah january wow lẹlòmíì ti máa ń gbé ẹni tí òye ó gbé sínú ọkọ̀ ayé ẹ̀ tó bá dẹ̀ ti gbé báyìí tó bá ti jọ bẹ̀rẹ̀ ìrìn àjò báyìí ọdún yẹn á bàjẹ́ mọ lọ́wọ́ kò ní yóò sọ síìdì hallelujah
3: hallelujah
2: ọkùnrin mi january ló ti máa ń gbé ẹni tí òye ó gbé sínú ọkọ̀ ayé ẹ̀ january nìyàwó ilé mi ti máa ń gbé ẹni tí òye ó gbé sínú ọkọ̀ ayé ẹ̀ á gbé ọ̀rẹ́ tí òye ó gbé sínú ọkọ̀ ayé ẹ̀ ọ̀rẹ́ yẹn la máa dà lórí rú látọ̀kọ̀ ẹ bá ti dé kó lọ́ọ̀kì aṣọ ọmọ lọ́rùn tó bá ti dé kó sọ fún pé ṣé báwọn ẹgbẹ́ ẹ ṣe ń ṣe nìyẹn ní 2026 bí ta ṣe rí i kó o tún ti máa lọ́ọ̀kì aṣọ ọmọkùnrin kan lọ́rùn nítorí pé o fẹ́ lọ pàtí ìyá alágbájá wọn mú aṣọ ńbẹ o wá ní 50,000 lówó aṣọ ẹni tó ń ṣe ta isí lákùrẹ́ mì ń bo ló ti fẹ́ yóò rí omeye tó ń repo january lẹlòmíì ti máa ń gbégbékúgbe sínú ọkọ̀ ayé ẹ̀ ọkùnrin mi january láti gbégbékúgbe sínú ọkọ̀ ayé ẹ̀ obìnrin yẹn la gba gbogbo owó ọwọ́ ẹ̀ tán bẹ́ẹ̀ ni obìnrin yẹn la gba gbogbo owó ọwọ́ ẹ̀ tán a ní wo mọ bó ṣe ń lọ gbòòrò àwọn ẹgbẹ́ wọn gbé girlfriend wọn lọ jẹ pẹpẹ soup ìwọ kàn ṣe bí lóka boys dẹ̀ ní ẹ o lóka ìwọ náà wá wò ó fẹ́ proof ara níwọ tó gba taisi wà níwọ tó gba machine wà níwọ tó ń ṣiṣẹ́ bricklayer nínú oòrùn níwọ tó ń ṣọ̀kadà nínú oòrùn ṣùgbọ́n january ló ti gbé gẹ̀yẹn ọjọ́ happy new year ló ti gbé kí ni ìwọ gbé sínú ọkọ̀ ayé ẹ̀ àǹtí mi kí ló gbé sínú ọkọ̀ ayé ẹ̀ ọ̀rẹ́ lẹlòmíì gbé sínú ọkọ̀ ayé ẹ̀ kò ní yóò improve kò ní yóò increase ayé àkàn dúró bákan náà ni kò ní lọ wájú kò ní lọ sẹ́yìn ẹnìkan wà nínú ọkọ̀ ẹ láì ṣe pé o bá ja jùlẹ̀ o lè mọ lọ ẹnìkan wà nínú ọkọ̀ ayé ẹ láì ṣe pé o bá le bọ́ọ̀lẹ̀ o lè mọ lọ nígbà tí wọ́n lé jọ́nà lọkọ̀ tó nísinmi o hallelujah
3: hallelujah
2: ẹgbọ́n mi ṣá nígbà lé jọ́nà a máa kà lọ́sẹ̀ tó ń bọ̀ lọkọ̀ tó sinmi o olúwa bínú sí jọ́nà ó dẹ̀ ń bínú sáwọn tó bá wọkọ̀ pọ̀ débi wípé ìjì líle bíbélì wípé ìjì líle ó dẹ̀ ń fẹ́ ó ń fẹ́ bó ṣe ń dààmú wọn kò jẹ́ rí mọ́tò wà àwọn kan wà tolúwa ń bínú sí tó bá bá wọn wọkọ̀ pọ̀ ẹ lè má dèbí tẹ́ ń lọ àìmeye mọ́tò tó máa ń ásídẹ́ǹtì tó jẹ́ pé àwọn tí ò yẹ kó o bá wọkọ̀ pọ̀ ló bá wọkọ̀ pọ̀ ìgún tẹ̀lẹ́ lòmíì ìgún àtọ̀dọ̀ bàbá ń tẹ̀lẹ́ lòmíì ìgún àtọ̀dọ̀ ìyá ń tẹ̀lẹ́ lòmíì ìgún àti ilé ọkọ ń tẹ̀lẹ́ lòmíì ìgún àtọ̀dọ̀ wòlíì ń tẹ̀lẹ́ lòmíì ìgún àtọ̀dọ̀ ìránṣẹ́ ọlọ́run tẹ̀lẹ́ lòmíì ìgún àtọ̀dọ̀ ọlọ́run wá tẹ̀lẹ́ lòmíì tó bá bá wọn wọkọ̀ pọ̀ o lè má dá nǹkan ṣe mo sọ fún ẹnìkan mo ní àwọn tó ń bá wọkọ̀ pọ̀ ẹ̀ wọn ní jó ní láárí àwọn kan wà tó bá bá wọn wọkọ̀ pọ̀ bó kọ́lé mẹ́ta wàá tà àwọn kan wà tó bá bá wọn wọkọ̀ pọ̀ bó ní mọ́tò márùn-ún wàá tà àwọn kan wà tó bá bá wọn wọkọ̀ pọ̀ bólúwa kọ gómìnà mọ́ o lè ṣe kánsílọ̀ torí wípé wọn à ṣe bá wọkọ̀ pọ̀ èèyàn bíi jọ́nà ni wọ́n èèyàn bíi jọ́nà nínú ayé ẹ láì ṣe pé o bá le bọ́ọ̀lẹ̀ o lè má sọ sídi o hallelujah
3: hallelujah
2: hallelujah
3: hallelujah
2: èèyàn bíi jọ́nà nínú ayé ẹ láì ṣe pé o bá le bọ́ọ̀lẹ̀ o lè má sọ sídi o ẹ̀yin ọmọ ọlọ́run àǹtí mi o lè ná rẹ̀ bíi jọ́nà ẹ parí ss3 tán ẹ bẹ̀rẹ̀ sí ń jẹ ṣingọ́ọ̀mù ẹ rìn kiri orí títì àwọn ọ̀rẹ́ tó o bá wọkọ̀ pọ̀ àwọn ọ̀rẹ́ tá introduce ẹ sí irú àwọn èèyàn tá introduce ẹ sí ẹ wá ń jẹ ṣingọ́ọ̀mù ẹ ń ṣe sí sí skẹ̀tì ẹ ò délẹ̀ kò dórókó oníwàgbà wọn á mọ̀ níwọ̀n ọmọ tó yẹ kó o múra pé ìran bàbá ò ṣẹ ìran ìyá ò ṣẹ ó yẹ kí ìran tèmi ó ṣẹ wọn á túbọ̀ wọkọ̀ pọ̀ àwọn èèyàn kéèyàn wọn ò ní jẹ́ kí ìran ẹ ò ṣẹ ẹ gbọ́ mi sà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ma so awon ti o ye ko ba wo kopo to ba di ose to bo ma so on to sele ki oko yen o to nisini eni kan wa nu aye e to gbodo jajule a pari e lose to bo gbo mi o eyan ke eyan nu oko aye e mo so aso tele emi mi mama le bo
3: amen
2: okan e de ma bale
3: ami je
2: silo 2026 ma gbagbe ojo kini si ojo keje o ma ni agbara prophet pf o wa prophet edunbola mama doctor fun mi aragbaye lady evangelist bolaji adekunle pastor arole won ma ma korin program e ma ni agbara mo mi se wari anu
3: ami je
2: number to wodo mi ni 07611119572 bole kan si 07611119572 to ba pe yen ti ba gbe pele 08546462211 08546462211 eyan ke eyan nu aye o ma bole
3: ami jesu
2: jesu oduwa
3: amen.

ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn nìkan Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrọ̀mọ̀ kí n la wà tá a ti ń gbé òun sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní oore lẹ́sàn ìka náà lẹ́sàn o. Oore lẹ́sàn ìka náà lẹ́sàn. Ẹni tó ń ṣeré kó múra síre ẹ̀dá tó ń ṣèka. Kó dẹ̀yìn níka àtòrí àtìka kò séyìí tí ó lẹ́sàn o. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní bá ọba ṣe rí ọ̀kẹ́sàn rè. Gbogbo ẹ̀dá tó bá ṣe kàlàyé yọ ọ̀kẹ́sàn ká rẹ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní gbélé ayé kó ṣe rere. Torí pé kíni rántí ọjọ́ kan tí ń lọ dilẹ̀ lẹ́yìn àṣùṣùjẹ̀. Àkókò ọ̀kẹ́ yín ọba kọ lẹ́yìn ọmọ ẹ̀dá. Àásán nílé ayé. Àfọ́

0: ẹjẹ ń bẹ̀rẹ̀ láti ilé torí ilé báyìí la ti kẹsọ̀ rọ̀dẹ̀ àti ìpínlẹ̀ ondo ni wọ́n ti bẹ̀rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti fi kélé òfin gbé àwọn afurasí adigunjalè kan wọ́n tún rí bájínátù wọ́n rí gbà lọ́wọ́ wọn ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọ̀yá tààràtà ó di ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ikọ̀ fìgìláńtẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ òun ná jẹ́ wípé wọ́n ti pinwọ́ àwọn adigunjalè kan èyí tí wọ́n ń gbìyànjú láti ṣe láàbí nípínlẹ̀ ọ̀yọ́ ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn láti ìpínlẹ̀ ọ̀yọ́ mọ́wọ́kọ̀ ó di ìpínlẹ̀ èkó tààràtà ìròyìn eléyìí òun lakẹ́kọ̀ọ́ kan akẹ́kọ̀ọ́ fásitì nípínlẹ̀ èkó lọ́mọ̀ ti sọ̀rọ̀ ó ní àníṣe olùkọ́ wa ó fipá bá ńlá jọṣepọ̀ ọmọ ogún ọdún kan òun lọ sọ bẹ́ẹ̀ tó jẹ́ akẹ́kọ̀ọ́ bẹ̀m̀bẹ́ ròyìn ó lọ lágbára pọ̀ ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọ̀yá nípínlẹ̀ enugu ọwọ́ ti ba obìnrin kan eléyìí tó pa ọmọ ìyàwó ẹ̀ kí n tọmọ ọ̀hún kí ni tó fi ṣe ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọ̀yá mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ ó di ìpínlẹ̀ imo àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn afurasí agbébọn kan tí wọ́n ṣekú pé èèyàn méjì bẹ̀m̀bẹ́ ròyìn ó ní ẹ wá wọn kàn wọ́n bá wọnú hólẹ̀ ẹ fi hàn jáde ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn mo tún tajú kán rí ìròyìn kan láti ìpínlẹ̀ adamawa ilé ẹjọ́ ń ló ti ju àwọn afurasí mẹ́tàdínníàádọ́ta ó ti jù wọ́n sáàmọ́ ọgbà ẹ̀wọ̀n pín ọ́ lọ mọ́ ọgbà atẹ́gùn ń bẹ̀ náà ìpínlẹ̀ adamawa lélẹ́yìí ti ṣẹlẹ̀ ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn okena mo tún rí ìròyìn kan láti ìpínlẹ̀ kwara ọ̀pọ̀ àwọn ṣọ́ọ̀bù àtẹrù òun lọ́mọ̀ jóná kọjá àlà nínú ìṣẹ̀lẹ̀ náà ọmọ rárá kan eléyìí tó wáyé nínú ọjà kan nípínlẹ̀ kwara ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọ̀yá mo tún kó ń bẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí ikú bàbá ẹni ọgọ́rin ọdún kan eléyìí tí wọ́n ní wọ́n ń jà sí ipò nípínlẹ̀ adamawa àbí nípínlẹ̀ anambra ajayi ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn bí ọba sí o lè lé ó di dandan o lè ta lè mọ láǹfààní àti lè jà ẹ wò ọwọ́ ba àwọn afurasí mẹ́sàn kan tí wọ́n jẹ́ ajínigbé nípínlẹ̀ edo náà bá sọ̀rọ̀ kí ni tí wọ́n sọ wọ́n ní ẹ wò àwọn kan wà tí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ẹjẹ sáré mú ìròyìn wá náà láti ìpínlẹ̀ ọ̀yọ́ ọkùnrin kan òun ló jẹ́ pé wọ́n tún ti fi sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n wọ́n ti mú báyìí látàrí bó ṣe lọ ń ta egbòogi olóró colorado ọ lọ ń tà á fáwọn ẹlẹ́wọ̀n nínú ọgbà ẹ̀wọ̀n lágodi ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn èyí àtàwọn kókó ròyìn míì lẹ́gbọ̀ọ́ lọ́sàn-án tòní ọyẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé ẹ tún já jọjẹ̀ gbádùn ẹ̀ náà ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: yìí ga ó ṣẹlẹ̀ òkè bẹ̀m̀bẹ́ ròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ níléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ wàláì ogbonanu fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí ẹ kàn ṣẹ́ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ a division lọ́ba adéṣídà road àkúrẹ́ tàbí kẹ́ ẹ pé jọ̀ọ́ dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08069045

0: 6714 ẹgbẹ́ àjọmọ̀ gbọ́lọ́.
1: Ẹ̀ka bọ̀ padà láti òkè lọ́hùn ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yọ́ ẹja bẹ̀rẹ̀ ní pápá àpáká mọ́ mú wá lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ìpínlẹ̀ Ondo. Àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ló jẹ́ pé wọ́n ti fi kélé òfin gbé fìríǹdì ọ̀kẹ́ àlọ́kọ́lóhun kígbe adigunjalè kan. Eléyìí tí wọ́n ní ó ṣiṣẹ́ láabi ní àbúsọ̀rọ̀ ní apá ìjọba ìbílẹ̀ Gúúsù Àkúrẹ́ nípínlẹ̀ yìí. Àní afurasí ọ̀nà pokọ̀ rẹ̀ ní Ìdòwú Babayemi. Wọ́n ní ọwọ́ bá lásìkò tí àwọn ikọ̀ elétò ààbò tí wọ́n ṣe àmójútó ní àwọn ojú ọ̀nà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Àbáyọ̀mí Jimoh. Gẹ́gẹ́ bó ṣe ti wí, ó ní lọ́gán tí afurasí ọ̀hún tó tajú kan rí àwọn ikọ̀ elétò ààbò eléyìí tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ iná jẹ́ pé lẹ́yìn ìgbà náà iná bá mú tí ó sì jẹ́ pé ìbọn ìléwọ́ kan ò ní wọ́n bá lákàtà rẹ̀ kíní ń fìbọn ṣe. Jimoh ọ̀hún ọwọ́ àfilédè wípé olùbó eléyìí tó jẹ́ pé ọta wọn ẹni náà ni wọ́n jẹ́ pé wọ́n fi mú afurasí ọ̀hún èyí tó jẹ́ pé wọ́n ní afurasí ọ̀hún wọ́n wáwọ́ díẹ̀ lọ sí ilé ẹjọ́ o tí ìwádìí gan náà tí wọ́n bá ti parí ẹ̀. Ìwé ìròyìn Daily Post ológbe jáde lọ́sàn-án tòní. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ikọ̀ fìgìláńtẹ́ wọn pinwọ́ àwọn adigunjalè. Àwọn ikọ̀ fìgìláńtẹ́ ló jẹ́ pé wọ́n ti pinwọ́ àwọn adigunjalè kan eléyìí tó jẹ́ pé wọ́n fẹ́ jí àwọn nǹkan ní ibùdó ìpèsè iná eléyìí tó jẹ́ ti 132 kV èyí tí ó jẹ́ pé ó wà ní agbègbè Tèmídìrè Àjẹjà ní ojú ọ̀nà Ìkírùn Ògbómọ̀ṣọ́ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Àní àwọn afurasí adigunjalè ọ̀hún ìlọ́ jẹ́ pé ìròyìn fi ni pé wọ́n gbé onírúurú àwọn nǹkan ìjà olóró òun náà ni wọ́n gbé dání tó fi mọ àwọn nǹkan tí wọ́n lè mọ fi gé àwọn wáyà eléyìí tó jẹ́ pé wọ́n lọ fi gé o. Ìròyìn wá fi ni pé àwọn adigunjalè ọ̀hún náà ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ wọn kó tó di wípé àwọn ikọ̀ fìgìláńtẹ́ wọ́n kà wọ́n mọ́bẹ̀ nígbà tí olóbó tó ta wọn. Àní kódà àwọn afurasí ọ̀hún wọ́n gbìyànjú láti júbèrò kí wọ́n sá lọ ṣùgbọ́n ìṣe ni àwọn nǹkan wọn eléyìí tó jẹ́ pé ọ wà ńlẹ̀ wọ́n tún kó wọn pẹ̀lú ẹ̀ eléyìí tí wọ́n fi ń ṣiṣẹ́ láabi. Ìwé ìròyìn Nigerian Tribune ológbe jáde lọ́sàn-án tòní. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ náà mo sì wà nílùú Ìbàdàn. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ilé ẹjọ́ ló ti káwọ́ àwọn mẹ́rin pọ̀n rojọ́ báyìí lórí ẹ̀sùn ìgbìyànjú láti ṣekú pààyàn. Ilé ẹjọ́ gíga èyí tó wà ní ìlú Ìbàdàn ló jẹ́ pé ó ti káwọ́ àwọn mẹ́rin kan pọ̀n rojọ́ lórí ẹ̀sùn pé wọ́n gbìyànjú láti ṣekú pa ẹnìkan tán pokọ rẹ̀ ní Yusuf Ọlátẹ́jú àti Lukman Ẹlẹ́kan. Ìròyìn fi yé ni wípé ìṣe ni àwọn tí wọ́n ń jẹ́jọ́ ọ̀hún ni wọ́n pe orúkọ wọn ní Ọláìtàn Ọláyẹmí Akin pẹ̀lú Azeez tó fi mọ Taiwo Adésọ̀kan Yusuf Ọlátẹ́jú. Ẹni ìṣe ni àwọn míì náà wọ́n ti sá lọ. Wọ́n ní wọ́n wu ìwà láabi ọ̀hún lóṣù kẹta ọdún tá a wà yìí ní agbègbè òkè Adún nílùú Ìbàdàn. Ẹ̀yin tó jẹ́ adájọ́ ilé ẹjọ́ náà ìnáwó ni kí wọ́n ti ẹ̀kọ́kọ́ ṣe kínni kí wọ́n lọ fi wọ́n sí àmọ́ná lọ́ọ́ bá sun ẹjọ́ náà di ọjọ́ kẹwàá oṣù kẹfà láti gbọ́ bóyá wọn yóò gba onídùúró wọn. Ìwé ìròyìn Nigerian Tribune ológbe jáde lọ́sàn-án òní. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí náà lọ́wọ́ ti bọ ọkùnrin kan tí wọ́n ní ó lọ ta oògùn olóró ọlọ́ǹta fáwọn ẹlẹ́wọ̀n nínú agodi kọ́lọ́hún ọba ọ̀sánú ni. Ọkùnrin kan tó pokọ rẹ̀ ní Fayọ̀dé Adéjùmọ̀ iná jẹ́ pé wọ́n ti káwọ́ ẹ̀pọ̀n ìrojọ́ níwájú onídàájọ́ Uche Ogomo ti ilé ẹjọ́ gíga yìí tó wà nílùú Ìbàdàn lórí ẹ̀sùn pé ó ń gbé oògùn olóró Colorado eléyìí tó jẹ́ pé ọlọ́ǹta nínú ọgbà ẹ̀wọ̀n tó wà ní agodi. àjọ tí ó ń gbógun ti mímọ gbé ogun olóró yìí ni ndla ẹka ti ìpínlẹ ọyọ ńlọwọde adéjùmọ ọhún ọwọde ẹ lọlé ẹjọ lórí ẹsùn ṣíṣe fàyàwọ ogun olóró adéjùmọ lọba ni ohun ọmọ jẹbi ẹsùn kan dondo eléyìí tó jẹ pé wọn fi kàn nígbà tí wọn kà sí létí adájọ ilé ẹjọ ọhún lọba pàṣẹ kí wọn ti ọkọ lọ ju adéjùmọ gan náà kọmọ lọ gbádùn ara rẹ ní agodi ní ìbàdàn náà tó jẹ pé ó sún ẹjọ ẹ ó sún di ọjọ 15 oṣù eléyìí tá a wà yìí láti wo ìdájọ tí wọn ò ṣe fún un ìwé ìròyìn nigerian tribune òun náà ló gbé jáde lọ́sàn-án tòní ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn ọ̀yá ní ìpínlẹ̀ enugu ní pápápá òbí kan lọ́wọ́ ti bà lórí bóyá ti ṣekú pa ọmọ ọkọ rẹ̀ òun náà ló ṣekú pa ìjọba ìpínlẹ̀ enugu lọ́jọ́pọ̀ ti fìdí bí wọ́n ṣe fi kélé òfin gbé arábìnrin kan tí wọ́n pọ́kọ rẹ̀ ní arábìnrin okechi john ó ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí lórí ikú ọmọ ọdún mẹ́sàn kan tó jẹ́ ọmọ ọkọ rẹ̀ amanda john òun ló kọ rẹ̀ ń jẹ́ ló kọ ọmọ náà tí wọ́n ṣekú pa ń jẹ́ ìròyìn fi ẹni pé ìṣẹ̀lẹ̀ yìí òun lọ́jọ́ pé wọ́n gbé sí orí ìtàkùn ìbáraẹnisọ̀rọ̀ tó jẹ́ ti gómìnà peter mba nínú àtẹ̀jáde ọ̀hún òun náà ni afurasí náà ni wọ́n ti ní ọjọ́ pé ó wà láti ìjọba ìbílẹ̀ ikò ní ìpínlẹ̀ ebonyi tí wọ́n sì ní ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò lọ́bàá látàrí ikú ọmọ náà ni gẹ́gẹ́ bí wọ́n ti wá fi léde wọ́n ní ẹni tó jẹ́ kọmíṣánná fọ́rọ̀ àwọn ọmọ kéékèèké àti ọ̀rọ̀ akọ́sàbò àti ìdàgbàsókè àwùjọ ní ìpínlẹ̀ náà ngozi henia ó ní ìjọba yóò rí dájú pé afurasí ọ̀hún wọ́n káwọ́ ẹ̀pọ̀n ìròjọ níbàámu pẹ̀lú òfin tí wọ́n sì tẹ̀lé pé ìdájọ́ òdodo kọ́ wà lórí ìṣẹ̀lẹ̀ náà ìwé ìròyìn daily post ló gbé jáde lọ́sàn-án tòní ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi rèé ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn láti ìpínlẹ̀ adamawa ìṣe ni ilé ẹjọ́ májísrèètì èyí tó wà ní yọ́là nípínlẹ̀ adamawa ló ti ní kí àwọn afurasí mẹ́tàdínláàádọ́ta kan wípé kí wọ́n lọ jù wọ́n sí àhámọ́ náà látàrí bí wọ́n ṣe ti kánlù wọ́n ní ibùba wọn ní apá àríwá ìlú mobi nípínlẹ̀ adamawa àwọn afurasí ọ̀hún lọ́jọ́ pé wọ́n pàṣẹ pé kí wọ́n lọ fi sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn tí àwọn ikọ̀ elétò ààbò tí wọ́n káwọ́ wọn pọ̀yìn rojọ́ lórí àwọn ẹ̀sùn onírú ìwà ọ̀daràn tí wọ́n fi kàn wọ́n ìwé ìròyìn daily post lẹ́kúnrẹ́rẹ́ rẹ̀ lọ́wà lọ́sàn-án tòní ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn ọ̀pọ̀ àwọn ṣọ́ọ̀bù àtẹrù òun ló jóná gúrúgúrú nínú ìṣẹ̀lẹ̀ iná ọmọ rárá eléyìí tó wáyé nípínlẹ̀ kwara ìyẹn ṣe ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà lọ wáyé nílùú ìlọrin tó sì sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹtajà sínú ìpáyín keke nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ọ̀hún tí wọ́n ní ó bẹ̀rẹ̀ sí ní tàn káàkiri èyí tí ọjọ́ pé àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó sojú wọn ní inú ṣọ́ọ̀bù kan ni náà ọ̀hún ìyẹn lọ́jọ́ pé ó ti jáde tí ó sì bẹ̀rẹ̀ sí ní ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣọ́ọ̀bù àtàwọn ibùdó tí wọ́n ti ń ta oúnjẹ àtàwọn nǹkan míì ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn daily post ló gbé jáde lọ́sàn-án tòní ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn ọmọbìnrin akẹ́kọ̀ọ́ kan tó jẹ́ ọmọ 20 ní ilé ẹ̀kọ́ fásitì ìpínlẹ̀ èkó ló sàtún ti tẹnumọ wípé àníṣe ìyẹn ṣe ni ẹni tó jẹ́ olùkọ́ wọn tó jẹ́ ẹni ọdún 43 tí wọ́n pè ní samuel obinna ojogbo ìyẹn jẹ́ pé ọba ní nǹkan nínú ọ́fíìsì rẹ̀ nínú fásitì ọ̀hún ìyẹn ṣe ni ọmọ ọ̀hún ló tún wá sọ ní inú ìgbà tí wọ́n gbọ́ ẹjọ́ náà tó sì sọ di mímọ̀ wípé àníṣe ọ sọ fún adájọ́ ilé ẹjọ́ ọ̀hún onídàájọ́ oyin damola ọgala wípé ńṣe ni ọjọ́ pé ó mú orí òun ọ̀tẹ̀ mọ́lẹ̀ kó tó di pé ó fi bá òun lájọṣepọ̀ ní ọjọ́ náà ńṣe ni ìjọba ńlọ́káwọ́ ọ̀jọ̀gbọ̀n náà lọ́káwọ́ ẹ̀pọ̀n ìrojọ́ nílé ẹjọ́ eléyìí tó ń gbọ́ ẹ̀sùn ìbálòpọ̀ àti ìfìyàjẹ nínú ilé lórí ẹ̀sùn méjì dondo eléyìí tí wọ́n fi kàn ẹ̀sùn ìbálòpọ̀ òun náà ni tí wọ́n fi kàn ìwé ìròyìn leadership onígbéjáde lọ́sàn-án òní ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn ni papa o 08162519991 08162519991. Ogbono no
2: o tutu leyin bebe eroyin
1: eseun
2: ada fun yin o ekweto sa
1: ami eseun
2: oruko mi ni ojo ajiro mo ke lati lo ka kuku
1: o ya ngbo yin
2: awon lesora tun won fi pa nba awon mo wa nlopo won yin fun towo iwa baje won ti bole o da ara awon mo wa si ni eko giga ni wa kawe e ma ma fi tipa tipa ma so pe ko mo ba le da marki ko mo ba le se nkan bayi ke se pe be ma ba won lopo
1: gbo
2: wa la jere se owo wa o
1: ni bo do e se won o 08162549991 e ja tun we lu mi o gbona na eh oja Ogbonanu.
3: Hello, Ogbonanu.
1: O tutu leyin benberin.
3: E ka so.
1: E seun.
3: E ko etu so.
1: E seun o ye da si papapa.
3: Oruko mi ni Mr. Woni Gogo lati ilu ore. Seri obinrin dana fi papa awon mo tan fi papa sun yen o wu gan na fi ba won sun. Kin se o wu gan na fi se kin se mo fi seri papa won sun. Elomi tori mark lo bi fore fun lecture la fi ba osun. Lecture ba be force ni a ki gbe pe ohun o se araye adasi. So bo se je ni
1: se ta. E seun. Ibi to ko sa won nu. 08162519991. O gbona nu. O tutu leyin be nberu yin.
4: E ma ni won le ra gbo Olorun.
1: Ami e seun.
4: Be lo pe la ta gbo la be ga.
1: O yan papa pa.
4: Ẹ̀rí tí àgbógbó ṣe wọ́n ṣe ṣe takọtà tó lẹ́gbẹ́ mẹ́ta báyìí. Ẹ̀rí bọ́wọ́ ṣe bá àwọn tí ò dáa ẹ̀ adúpẹ́ lọ́wọ́ kó tó bọ́ wọ́n ṣe dáadáa sáwọn ìdìbò náà fóró wọn lágbára. Ẹ̀yin oníṣẹ́ bí èyí padà ẹ̀kú ṣe takọtà fún.
1: Ẹ ṣeun o 08162549991. Ogbona nu.
5: Hello.
1: Ogbona nu.
5: Ogbona nu tutu lẹ́yìn.
1: Bẹ̀m̀bẹ̀rù yìí.
5: Èyí tí mo fẹ́ dá sí nbẹ̀ o ni tawon alokolohun kigbe awon alokolohun kigbe won yi olorun nikan lo le ba wa pewo ogun tori pe opo igba ti won se ohun ti won ri nbe ko fe je kan fowo jajule
1: oda
5: den leyin leyin awa ri wi pe
1: e seun ojo ti lo ni iyoku yo di ola lagbara lowo olorun a tun ma pade lori bemberu yin opa yemi jo oda na lo ko temi je o Ogbona nu tutu leyin bemberoyin
6: Radio Adaba to wa ye gan ni ko fi le si ma gbe ku nbe o
7: e ku dede wo yi o eyin temi ni ilu Ado Ekiti
8: emi Femi Alagbo lo nsoro ti office mi wa ni Solo Junction legbe Democracy Park ma bale si
9: ilu Ado Ekiti ni on the 27 di on the 30 no su kaun ti a wa yi ni Sadiat Hotel ni Old Ilawe Road ni Ado Ekiti
10: ewo obirin to ti wa ni ile oko latojo pipe to je pe ore ni pe ran nise ma bo lojo Femi Alagbo to je pe osoosu ninu re baje to wa ni pa kini tun ti wa wa ma bo ko si ronu fun omo tabi iwo obirin to je pe nkan osu re se lo nle tabi se lo ndi a ru eleyi o da to fun oni banuje okan ma bo lodo wa number wa re 07065326843 lekan si 07065326843 awon ogun to poju owo wa nibi ma bo lodo emi Femi Alagbo kini ojo ri re 30 ni 40 ni 50 ni 60 even 70 papa kilode awon baba wa to wa laye ojo yen to je pe wa ni awo merin marun mefa kan de soju se won laarin won iwo ma bo lodo Femi Alagbo iwo to mo n gba bi Ronaldo tabi Messi ma bo ko wa gba ogun to poju owo lodo Femi Alagbo awon miran wa ma jade ni oru lo to bi e meta e merin e marun e mefa urele yo da fun ago ara wa e ma bo ke wa gba ogun to poju owo lodo emi Femi Alagbo number wa re lekan si 07065326843 iwa kunrin to le gba po lori papa dara kilo lode mo kole mo ra moto inu lo si papadun si mi oruko bayo le je kinu obirin dun ti wo ba le gba ball lori papa dara dara pelu aya re nile a pa lo se munu e ma se dun inu lo di so dara iwo ma bo lodo emi femi alagbo awon omiran ati yagbe ni problem won to je pe ah wo mo tutu fe yagbe bayi ah kini yan ti jade ah kinu jade kinu ba leru lati yagbe aba olorun ni pe ka je ka si ma yinbon idi ka de si se kini ka si yagbe iwo ma bo lodo fe ma lagbo won to fun oni iberu lati ojo pipe ma bo lodo fe ma lagbo tabi won to je pe won se pe o kini yo se se ki lo de ki lo se se lodo olorun ba iwo ma bo lodo fe ma lagbo sa ma bo dagbara olorun olorun yo da soro gbogbo aye wa o ya iwo to je pe o ti e mo ko to se olagbara re to fun oni foya to fun oni fokan bale ilode ma bo lodo fe ma lagbo lagbara olorun olorun yo fun oni wo so ni odo wa awon ko ati dide ni para ni problem won ati gbera mo era ro mi awo eyin mi ki lo se leyin ma bo lodo mi fe ma lagbo ni pase ledumare iwo yo ri wo so number wa re lekan si 07065326843 office wa ni Isolo Road ni Waju Democracy Park ibele ti ma ri wa ni eyin Mashalashi Central Mosque
11: awon kan ni pe kon run lagora won awon kan ni pe kan ja won je lara awon kan ni pe inu won gbono lati nu wa ma se beru ni pa ise Ledumare ma fun lin ogun to ma ba o lara mu
12: eku dede iwoye o emi aya Femi Alagbo lo nkin ti office wa wa ni Isolo Junction ni egbe Democracy Park ni Akure
13: ha ma bale ti ilu Adun Ekiti ni on the 27 titi di on the 30
12: tabori wo obirin to ti wa nile oko lojo to ti gbe to reyan pe ran ise ma bo nile ise Femi Alagbo tabi wo obirin ti nkan osure ndin ni tabi o nle ni ma bo nile ise Femi Alagbo tabi wo ti o le gba bo dada lori papa bi o sime ati igalo ma bo ni odo Femi Alagbo asiri ti mo fi wa lodo Femi Alagbo disin ma bo ka fi fun e help mi help oko mi ni ile ise a nreti yin
10: bi iyawo mi se so ni be lo se ri o be lo se ri e o pe eyin obirin lo mo kan to nse obirin o awa okunrin na lo mo kan to nse okunrin so e ma bo lodo wa ni ile ise wa e o ri mi e o de si ri iyawo mi
9: ni on the 27 di on the 30 ni osu karun ti a wa yi ni Sadiat Hotel ni Old Ilawe Road ni Ado Ekiti
10: a ni ofisi ile Hausa ni bo ni ile Hausa mo ni si Jemeta ni Yola ibe ni ofisi mi wa mo ti ni si Ogbolafo ni Enugu State ni ile Ibo asuko re te eyin temi kenu wa jafani Femi Alagbo a dupe lowo eyin te wa lokan te ni pe Femi Alagbo ase o ogun te fun wa o n ba wa lara mu Olorun lo se o Femi Alagbo kan o di gba te ba wa kenu na gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se Olagbo ara re ni pase Ledumare gbogbo to je soro fun yo di itan ti jo to ba ti de ode mi Femi Alagbo alafia yin ko ma ni di fi afia o ami o
14: ku dede asiko yi nibi gbogbo te ti lanfani lati ma tete si akanse eto ni lati le se Signal Strength Nigeria Limited ti won fe ka ku ninu okuku ka bo sinu imole lai si wahala e ban ki gbogbo mo Nigeria ke si jawa beta inte to ko de bayi
15: e ku dede asiko yi ayeyan mi tan gba mi le ni wakati oruko temi ni Aderonke lati ile ise alalubarika ni ile ise Signal Strength Nigeria Limited mo tun si de lati wa ja awon eyan mi beta gege bi ise mi mo se ma nja yin si
14: to kila won kan te ko wa lote yi
15: ni ile ise wa Signal Strength Nigeria Limited ati ti ko awon solar systems kan wole ni keti bayi lotun lorisirisi ti pe awon solar system to ma gbe television yin to ma gbe fan to ma gbe DSTV decoder GoTV decoder StarTime decoder to ma charge laptop charge phone tono sinu ile pelu irorun
14: lawon te tu ko de bayi
15: be ni lo ni keti
14: elo ni awon solar system yi
15: owo ti o kan ni legun eyin rara lati 200,000 naira soke die ni solar systems wa ti bere
14: ti n ba gbo yin ye awon eyin lanfani lati je gbanu awon solar system to le gbe television gbe decoder gbe fan charge phone charge laptop bere latori 200,000 naira soke
15: beni best ni awon eyan to ba ra solar systems lodo wa lasiko won ni anfani lati gba television kan tabi fan kan tabi GoTV decoder tabi DSTV decoder si lofe
14: promo n lo lowo ti won lanfani lati gba television kan decoder kan fan kan si lofe
15: sugbon pelu adehun ati ajoso
14: adehun ati oro ajoso nbe
15: beni
14: mo ti yo nti mo fe yo
15: best tun ni Signal Stress Nigeria Limited ti wa ko awon solar systems kan wole losun losun ba to je pe o le gbe gbogbo elo lo na nle yin pata television la fe so ni freezer la fe so ni refrigerator la fe so ni washing machine ni iron ni blender ni microwave ni gbogbo nkan ta ba fe gbe pata lo gbe be sun la lawon ile to le gbe pump machine pelu
16: lai se na nepa
15: ara o
16: lodo yin bayi
15: be ni be si tun ni solar freezer wa lodo wa
16: en to ba ni di solar freezer
15: be ni
16: wa lodo yin
15: wa ni ile ise wa
16: e ba mi juwe bawo la won eyan o se dele ise yin
15: ile ise signal strength ni ilu adu ekiti office wa wa ni go tv yellow building to wa ni ifegbe kegbe uba bank ni ajilosun ni adu ekiti ni ilu oye ekiti a wa ni signal strength office district 6 omodowa street ni idojuko afin baba wa oloye of oye kingdom ni ifegbe kegbe ti anti I to wa ni akure wa ni signal strength house 123 dstv go tv yellow building Old Hospital Road Oba Osupa Way ni ilu Akure to ba je pe osinle tabi ijokale yin gba wole ile keta si Olukayode roundabout ni apa otun yin e ti ma ri ile gogoro na bayi signal centers won kun ni oda yellow to ba je pe Nepal le yin fe gba wole te ba si koja Aquinas College Gate siwaju die e ma koja siwaju die eyin e kan soda ke wo awo si yin ke to kan Olukayode roundabout ile keta ke to kan Olukayode roundabout te ba ti soda Esi ma ri yellow building yen go save building esi ma ri be gangan la fi kale si ni ilu awo e wa ni DSTV go TV office to wa ni adjacent Parajashin house legge Adeolu nursery and primary school ni oke ogun ni ilu awo office wa to wa ni kare wa ni DSTV office Aframes Plaza Jubilee Road ni ifegbekegbe Polaris Bank ni kare akoko
16: ero ibani soro tawon eyan le pe si nko
15: ero ibani soro wa ni
16: 081 081 01 04 04 28 28 04 04 ya tun mule kan si
15: 081 081 01 01 04 04 28 28 04 04
16: asiko reti to lati je gbadun to po repete ma je ka nfani eleyi o fu oru signal send nigeria limited tun gbara mi ide won fo bale lote yi ni pelu awon solar system ti won sese ko wo lu biba awon solar system to yan kilala ki mole o le wa fun teru tomo ni an sun lokuku ko ru o tun ma mu ni osimo pelu signal strength solar tutu yi je ko run o sanwo imole re ko run o si tun je ki fan o fi ategun alaafia si wa ti mole bi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni gbe aye gbedemoke ti bere ni le ise signal send nigeria limited ko ban bari ibe ni pe o tun lanfani lati gba television tabi fan go tv tabi dstv kan si iro fe pelu adehun atoro ajoso ni o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fan atawon decoder gbogbo yoju seyi keyi le ise signal send nigeria limited kanfani o to tenubepo won wa ni signal strength office go tv yellow building legbe uba bank ajilosun adu ekiti number 123 signal strength house go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba ajashin house oke ogun owo to fi mo efrem plaza legbe polaris bank ikari akoko falaye epe 081 01 04 2804
17: Show le firun mi daru ara yi
18: onibara mi owon o nko lori youtube ni
17: show ni data to po to ba yen ni
18: ah data lati mtn o yato mani pelu irinwo naira pere won je anfani pe iseju meje ategbeta data
19: ma duro ma rose je anfani yi lati owo mtn o yato o tun le je ipe iseju 15 ti data gigabyte meje yo tun le lori re fun egberun naira testa 312 star 14 hash lati je badun mtn o yato looto
20: Debo Ajaguna Liberty Outreach Dalo in conjunction with Grace Covenant Center present 14th year anniversary Peru Akuri Divine Intervention Lati Ojo Thursday Ojo Kerinla Thursday 14th to Sunday 17th May 2026 Bejopo Aro Ati Osan Yowa There will be both morning and evening session Agumesan Abo Aro Oni morning session Ni Grace Covenant Center Aguman Wenrole Oni evening session Toje Open Air Crusade Nye Soji Itagbangba Ni Ugbe Motopark Grand Alakale Lori Shirisi Praise Feast Fire Conference Isoji to Lagbara Aweni Ami Ororoluwa Jowuwa Nikale Amabi His Royal Majesty Oba Adebanji Ajibola Elesure Tia Sure Ekiti Pastor Oluwase Isre Latapuja Pastor Moses Bolanewa Latibadan Dr. Prophet Tunde Oluyeun Ati Dalo Ministry Opolori Emi Yo Lori Latifige Oluwaga Amabi Pastor Mrs. Lola Akambi Sister Sewa Debi Sister Bola Grace Ati Bebe Isindupe Lojo on Sunday, ojo ketadilogun, Sunday 17th May 2026. 08038729416. 08038729416. Number te pe kwa adura ti mananiye. Dalo, in conjunction with Grace Covenant Center. Lulu, kede.

Ọlọ́run apostle Esther Abadekioko Oluwagba mi lọ́wọ́ ìyá tún ti dé nínú ọdún èyí o láti tú orúkọ rẹ ṣe nínú ìpàdé àdúrà ni Oluwagba tèmi rò èyí tí yóò máa wáyé láti ọjọ́ ìkíní títí di ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún 2026 ní orí òkè Oluwagba mi lọ́wọ́ ìyá kìlómítà 4 Adó-Owó Express Road Àkúrẹ́ èyí tí a pe àkórí rẹ̀ ní a ó pè mí ní orúkọ tuntun ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run yóò máa lò kó rẹ̀ ní ọjọ́ náà lára wọn ni Prophet Ezekiel Akinbíyì Mark Evangelist Wálé Adéléyẹ Pastor Olúwájú Ìtàn Pastor Akínbọ̀dẹ̀wá àti ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí yóò wà nínú ìpàdé àdúrà yìí lára wọn ni Apostle Elijah Akintunde Ọlọ́run sọ bẹ́ẹ̀ Prophetess Doctor Bisi Aláwiyé Àlùkò Bukola Akinade Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù olùgbàlejò àgbà ọjọ́ náà ni Prophetess Doctor Àánú Olúwapọ̀ Ọlọ́run Ṣọlá èyí tí ń ṣe ààrẹ ìjọ ìgbàlà ti Kristi lágbàáyé OIPC 2026 I shall be called a new

0: ẹja.
1: Àjèjì la jẹ́ láyé.
2: Ká tó rẹ́rìn ògìbó,
3: ká tó rẹ́pọ̀ ó dọ̀dàn,
2: ó di bí ẹni jọ ni,
3: ó di bí èèyàn jọ èèyàn.
2: Bàbá wa pa
3: Joseph
2: Ọlámúyíwá,
3: àwọnú sìkà,
2: ó dàárọ̀.
3: Èyí la fi ń kéde
2: ìpapòdà àti ìsìnkú bàbá àti bàbá bàbá wa.
3: Ẹni tó sùn nínú Olúwa lẹ́yìn àìsàn ráńpẹ́.
2: Lẹ́yìn ìgbà tí wọ́n pé ọgọ́fà ọdún láyé,
3: 120 years,
2: bí ètò ìsìnkú bàbá yóò ti máa lọ nìyí.
3: Yọba di ọjọ́ Thursday,
2: ọjọ́ kẹrìnlá
3: oṣù karùn-ún ọdún 2026 la ó gbé òkú bàbá kúrò ní.
2: Bẹ́ẹ̀ mọ́ṣúárì ní Àkúrẹ́ lọ sí ilé bàbá
3: ní
2: Yaba Street
3: opposite
2: First Bank
3: Òdòdó
2: Ìdànrè
3: Ondo State.
2: Èyí yóò wáyé ní dédé agogo mẹ́sàn-án àárọ̀.
3: Tó bá di ní àṣálẹ́ ní dédé agogo mẹ́rin
2: ní ètò
3: ìtanijí onígbàgbọ́
2: èyí tí a pè ní
3: wake up
2: yóò máa wáyé
3: ní dédé agogo mẹ́rin ìrọ̀lẹ́.
2: Tó bá wá di ọjọ́ Friday
3: ní ètò ìsìnkú yóò wáyé nílé olóògbé
2: èyí tí ó bẹ̀rẹ̀ ní dédé ago méje àárọ̀.
3: Níbi tí a ó ti fi eru fi eru
2: ní yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀.
3: Lẹ́yìn èyí
2: ni a ó lọ fún ìjáde òkú àti ìdúpẹ́
3: òkú ní
2: inú ìjọ CAC
3: Òkè Ayọ̀
2: Ọlọ́run Ṣògo
3: Yaba
2: Òdòdó Ìdànrè.
3: Lẹ́yìn èyí
2: ni ayẹyẹ ẹni ọmọ sin yóò máa tẹ̀lé.
3: Ẹ bá mi koríki bàbá yìí.
4: Mam Joseph Ọlámúyíwá wọnú sìkà.
5: Ọ̀ràn náà sàn ẹ ò bá mi.
4: Ọmọ dìgbà bábá
5: kú. Ọmọ láwo la ta.
4: Ọmọ báyẹ̀ dá ìmọ̀nà kùn.
5: Ọmọ yèyí ẹ̀ òkè bí mi kà.
4: Ọmọládé ọmọ kọ.
6: Àwọn ọmọ àti ọmọ mọ́ àwọn olùkẹ́kẹ̀ẹ́.
7: Let's have a talk.

0: fall for malaria.
1: Wake up, get that Mal-DS counter die yeye sicky sicky level.
0: That Mal-DS, the anti-malaria drug with good action.
1: That Mal-DS we get at the meta and Lumefantrine 80 mg and 480 mg.
0: If you all agree, say malaria no good for body, why you need to keep one back of that Mal-DS?
1: NAFDAC approve am.
0: As that Mal-DS day for adults, now so that Mal we be 20 mg
1: and 120 mg day for children. No
0: malaria and that Mal-DS now what that no possess.
1: Digestive Pharmaceutical Company Limited, they do am.
0: Plan for good health.
1: Enjoy a malaria free life.
0: You feel be one of the distributors.
1: Sama 0806-646-6115.
0: If malaria signs see they show after 3 days,
1: go see your doctor.
2: That Mal-DS don't come oh yelele.
3: How many times have you heard we'll get back to you this year? Too many, right? But what if your breakthrough isn't someday but right now? If you're serious about your career, come closer to your radio. The Nigeria Jubilee Fellows Program NJFP 2.0, a flagship initiative of the Federal Government of Nigeria in partnership with the United Nations Development Program and supported by the European Union, is connecting young Nigerian graduates to real work opportunities. We're placing talented graduates in 12-month fully paid fellowships.
4: Rise up, Naija. NJFP 2.0 is here. Applications are open. Over 300,000 received. 8,000 fellows already placed. Don't miss out. Visit www.njfp.ng and apply today. NJFP 2.0. Connecting Nigeria's talent with meaningful career opportunities.
5: Ẹ kú dédé àsìkò yìí ò ẹ̀yẹ ìyanwa, ẹ sì kú àmétíbà mi. Ìmẹ́lẹ́ ìmẹ́lẹ́ ni kókó ọ̀rọ̀ tá a fẹ́ gbé yẹ̀wò lónìí. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ìmẹ́lẹ́ pẹ̀lú ọ̀lẹ́ ọmọ ìyá ni wọ́n? Ìmẹ́lẹ́ ni àbúrò, ọ̀lẹ́ gan-an ni ẹ̀gbọ́n rẹ̀. Kárí kókó ojúṣe ẹ nílẹ̀ ká má lè ṣe, ká máa wá ṣe bí ọmọ jayéjayé kiri. Àbí ká fojúṣe ẹ nílẹ̀ ká mọ taari rẹ̀ sí ẹlòmíì, tàbí ká tiẹ̀ mọ dá ẹlòmíì lẹ́bi lórí àìlè ṣe ojúṣe ara ẹni. Ọ̀lẹ́ ní sọ ní dáa, ìmẹ́lẹ́ ní mú kí aṣáájú àwùjọ tàbí adarí ìlú kó fi ṣe ìdàgbàsókè lúlẹ̀ láìṣe kó mọ bá fẹ́fẹ́ yẹ̀yẹ̀ kiri ayé. Bá a ti wá ń gbáradì fún ètò ìdìbò ìpínlẹ̀ ọmọlúàbí, ohun tó dára ni pé ká fojú inú wo pàtàkì ìdàgbàsókè ìpínlẹ̀ wa, ká sì dìbò wa fún akíkanjú aṣáájú tí yóò mú ìtẹ̀síwájú tó ń ti ìdàgbàsókè bá ìpínlẹ̀ tá a wà yìí. Ẹ jẹ́ ká rí dájú wípé a jáde dìbò fún aṣíwájú Munirudeen Bola Oyebamiji. Ambo
6: Ambo is our man.
5: Oṣuṣu ọwọ̀ làmì ẹgbẹ́ wa, APC lẹgbẹ́ wa. Èrè tó
7: ìṣe gbádùn oúnjẹ rẹ pẹ̀lú Coca-Cola tó wọyín tó tún tutù dọ́kàn láti fi ₦500,000 ṣèfà jẹ. Èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń di ọlọ́lá lójoojúmọ́ pẹ̀lú ẹ̀bùn ₦50,000 lọ́sọ̀ọ̀sẹ̀ láti jẹ tàbí kópa nínú ìfà rẹpẹtẹ yìí. Ra Coke, Fanta, Sprite tàbí Schweppes Onígò tàbí Oníke. Ṣe àyẹ̀wò QR code tó wà lórí ìgò tàbí ara ike Coca-Cola náà kí o sì tẹ kóòdù tó gbé jáde. Àǹfààní ńlá rèé láti di ọlọ́lá tó ń jẹ ìfà tí ìfà náà ò sì ní ìpalára. Ra Coca-Cola, yẹ kóòdù ara rẹ wò kó jẹ ìfà rẹpẹtẹ. Ìlànà àtàdéhùn wà o.
8: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣì ẹ kan sùn lọ ni.
9: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, apọ̀ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
10: Ngbadu adaba.
11: Ilé iṣẹ́ kan bẹ lóde ilẹ̀ yìí tí wọ́n ti ń ran aṣọ tí ó dàbí ẹni tí wọ́n bí ni mọ̀. Mass Fashion Studio. Ó yá ẹja àjọ débẹ̀.
12: Sísun láyé bá a sísun ṣáàyà.
11: ìròyìn ọ̀tá fojúbà ẹni bá dé mass fashion studio ló lè ròyìn onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wámúmi àwọn senator style lónírúurú tí ó dúró rekete lára wọ́n tún bá ní kóṣẹ́ sí agbada fiṣẹ́ sára aṣọ wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀ ẹ̀yin ilé iṣẹ́ tẹ́ fẹ́ ṣe logo sára first ilé iṣẹ́ yín wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́ àbí ẹ̀yin tẹ́ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lóṣèlú àbí fáwọn òṣìṣẹ́ yín ẹ má wulẹ̀ dààmú jìnà mọ́ ẹ máa bọ̀ ní mass fashion studio wọ́n wà ní Kajola Junction nílùú Ondo ẹ̀yin ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀ mass fashion studio ní kẹ́ ẹ máa bọ̀ bẹ́ẹ̀ la lè deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà a wà láwọn orí social media Instagram àti TikTok ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913-795-2276 tàbí 0706-952-6360 mass fashion studio ẹdín wa wò lónìí ẹ rí pérere ń toluwa.
10: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
12: Wọ́n ọ̀rẹ́ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò gáàsì ní da wa náà ti fẹ́ jẹ tán gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
10: Ara ń tà ń wúnu ṣọ́pọ̀ ọ̀bọ nípa CD Care ni.
12: CD Care kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
10: CD Care CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rira gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó ọbàrà lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó ọbàrà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀ gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD Care ni mo ti ra wọn tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí.
13: Ẹ kàn sí wa ní Danco Plaza Adinosun beside Olo Motors opposite Maria Assumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti Ekiti State. Ẹ lè pè wá sórí 0707484-3351.
10: Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
14: Making life easier.
15: Every great future begins with a solid educational foundation. Deeper Life High School, Akure, is now admitting into GSS 1 for the 2026-2027 academic session. At Deeper Life High School, we raise academically excellent, morally upright, and God-fearing future leaders. Our students learn in a disciplined, caring, and Christ-centered environment because every child is important. Applications are invited from suitably qualified candidates who must be 10 years old by September 2026. Admission forms cost just 15,000 naira only, including access to past questions online. Visit Deeper Life High School, Iwoye, off Ondo Road, Akure, or log on to www.deeperlifehighschool.org for details. For inquiries, call 0816-728-5986, 0806-774-8327, 0806-748-3492, or 0815-819-0122. Deeper Life High School, leadership with distinction.
16: Ajanoku sun bi oke kati ririn odugbo kati refo dondon kati ri oni bi abaria late aishi joshua omotayo olisa of isolo kikete rumosi 1313 omodege mirin o ele kete kete yomo kamuse asekagba oku abaria aishi joshua omotayo kikete rumosi 1313 lolijo kokan le logun lasale orin onigbagbo lule abaria 1313 le solo ati olijo keji le logun osu karun odun kai no ma se isin jade oku ni saint david cathedral Jomo Akure Eyinbe Wejewe mo aye The Amazing Event Hall Oda Road Abakobi Femi Omotayo America Aba Adeboye Omotayo Bikwin Keli Europe Aba Boyega Omotayo Keli Nigeria Aba Bukola Omotayo Keli UK London Aba Bose Omotayo Keli America Aba Sumbo Omotayo Keli America Iyomo refo oju ko mu won mo ka ko o ko se yan aye ko ya yan meji takota borule re o abare a lo meji oba mo lale o ma soro mo saka soro ale le mi so mama yin ti ka ya su ko ma ti sagba poro lo ba ise lodun to lule re ọmọ ọlọ́ba arìn jẹulẹ̀ òkìtì kékeré ò sọ̀lọ̀ kó sẹ́run dẹ́ ó kùdí àkémi débẹ̀ òdòdó bẹ́ẹ̀ kù ìgbẹ́lì kùdí àkémi débẹ̀ òdòdó dídí ọ́nẹ́ ọmọ ọwọ́ ọmẹkùn ọmọ àkúrò olómi méjì apèjèjì lálà kétí ọmọ níṣù kéde fà máa ṣàṣekágbé òkú àbáríà.
17: Báyìí ìbú yé sisi ẹ̀gán ìyànná ẹ̀gún ọjọ́ àmọ̀mí tí àdàgbò kéde pàtàkì yìí o ààbò ìbú kọkànmí tí jàdún débẹ̀ yìí káàbò ìwé ìtàn pa ẹ̀gán ààbò ìbá lásàmọ́ ni dé èèyàn bá ti jẹ́ jíjẹ́ yẹkun ó ti tọ̀ sí sun sí ààbò titun sí ìlú ẹ̀mọ̀ kàntẹ́ ẹ̀gẹ́lẹ́ ló bá ti wá rí fi oyè wọn ẹ wí pibà ẹ àbí ojú ẹ wú mọ̀mọ̀ tó ń dúró tètè yá apá ló kọ orí ìwòsàn tó fi lọ́pàá tètè tọ́jà bò yìí òun mọ̀ṣẹ́ lọ́pàá tètè bá dùn yìí mọ̀ sáwọn jíjẹ́ sóde láì mú bò ó dá àwọn jíjẹ́ àtomi ẹ̀ sínú pánù lọ́mọ igbó. gbadede a eku yogi noli atenseko ipata mojuta e mojuta abi e aye agbewa lo iba to baba loye bonaventure akinlotu awon lo fin ka mo ti otile ka mo to te fun yi o no ko igbon egbogun ti abo lasa na go fe o se mo we
14: Ode oran to ametiti lojo kerin la osu karun odun ta wa yi nile loko ya eje ka parapo ka jo debe ni se pelu wa tawon loye ilu se pelu wa don fasiko yi pe gbogbo eyan ni re ilu lati wa ba wa darapo nibi ayeye eyan sipo ati gbopa ase oba wa his royal majesty oba adewale olorun wa elifos orisamoluwa gege bi se pelu wa oronto ojagboju force latowo gomina wa nipinle ondo his excellency dr lucky orimison ayedati wa ojo thursday ojo kerin la osuta wa yi ni ayeye nla yi o waye bere latago mewa aro ni ode oronto ni le loko eje aparapo ka jo sayeye nla yi olubake agbe wa o ase
18: I'm in love. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
19: Ṣọ́lẹ̀ fi rumi dárú ara yìí.
20: Oníbàárà mi ọ̀wọ́n. Wọ́n kọ́ lórí YouTube ni.
19: Ṣé o ní data tó pọ̀ tó bá yẹn ni?
20: Data láti MTN ó yàtọ̀ mà ní. Pẹ̀lú 400 naira péré, wọ́n jàǹfààní ìpè ìṣẹ́jú méje. Àtẹ̀gbẹ̀ta data.
21: Má dúró má rosẹ̀. Jàǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀. O tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí data gigabyte méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira. Testa 312*14# láti jẹ̀bádùn MTN ó yàtọ̀. Ó yàtọ̀ lóòótọ́.
22: So things don't easy for Niger now.

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh, yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, so.
3: Turmeric.
1: Correct. One carton of Maggi chicken flavor for you.
4: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
5: Ṣé o lè fi irun mi dárò ara yìí?
6: Oníbàárà mi ọ̀wọ́n. Wọ́n kọ lórí YouTube ni.
5: Ṣé o ní dátà tó pọ̀ tó bá yẹn ni?
6: Dátà láti MTN ó yàtọ̀ mà ní. Pẹ̀lú 400 naira péré, wọ́n jẹ́ àǹfààní ìpè ìṣẹ́jú méje. Àtẹ̀gbẹ́ta dátà.
7: Má dúró má rosẹ̀. Jẹ́ àǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀. O tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí dátà gigabyte méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira. Testa 312*14# láti jẹ̀gbádùn MTN ó yàtọ̀. Ó yàtọ̀ lóòótọ́.
8: Please listen to this announcement. The itinerary of Honorable Dr. Kekemeke's meeting with APC stakeholders in Ondo South. This to inform all APC party stakeholders in Ondo South Senatorial District that the itinerary of Honorable Dr. D.I. Kekemeke meeting earlier scheduled has been reversed as follows. Wednesday, 13th May 2026, Okitukupa Local Government, 10 a.m. Irele Local Government, 1 p.m. SLDO Local Government, 3 p.m. Thursday, 14th May 2026, Ilaje Local Government, 10 a.m. Odigbo Local Government, 12 noon. Ileoluji, 2 p.m. Okegbo, 4 p.m. Leke Leke, In God We Trust.
9: Mo ń gbádùn àdàbà.
10: Gbogbo wa là ń gbádùn àdàbà.
11: Fún mi lómi jẹ́ ń dà á yà. Naturopath Kẹ́mi Lumpsum tún ti dórí afẹ́fẹ́. Gbé rédíò yẹn sádàbà. Kò tí ì débẹ̀.
12: Awọ̀ ló.
11: Láyùá.
13: Ó tún ti kalẹ̀ ńlẹ̀ yóò. Lọ́pṣà máa bá wa látẹ́gùn. Ètò tí ń tani lólobó nípa àlera onípò òjìpò. Kálàfíà ó lè bára wa tó pọ̀. Kálẹ̀ wà mẹ́díkálì fìtà bóyá tìrì gbẹdẹmukẹ o. Kálẹ̀ wà àkàndọ̀. Ó yà o ní gbogbo ọjọ́ tí ò ṣe ọjọ́ ṣẹ́gun látago mẹ́fà bọ̀ ságo méje àṣálẹ̀ o. Láfi mọ́ gbọ́ nípa tó lera wa o. Lẹ́nu Naturopathy Kẹ́mi Lumpsum ládàbà. Olúwa Kẹ́mi Naturopathy Kẹ́mi Lumpsum mọ̀mọ́ káàbọ̀. Akupajọ́rìsì tó mojú ewé àtẹ̀gbò ìmọ̀ ìgbà ló dé láti fi ṣèwòsàn nílẹ̀ yóò. Ó mọ̀mọ́ dé o. Kẹ́mi Lumpsum mọ̀mọ́ gbóhùn sókè.
14: Tó bá ti ń di wípé ẹ̀jẹ̀ ò dé apá kan nínú àgọ́ ara wa, ibi tí wàhálà ti máa ń dìde.
11: Ìyẹn nìyẹn. Lumpsum app á wá ọ̀nà àdàbà ẹ̀fẹ̀.
13: Iléeṣẹ́ Lumpsum Natural Health Clinic, ilé ìwòsàn tó ń lo tewé àtẹ̀gbò ọgbọ́n ìgbà ló dé láti ìṣòwòsàn ló ń bá kéje tó yó. Ìdojúkọ Ondo State High Court ni wọ́n wà ní gbòòrò Àkúrẹ́ mọ́ lọ́bẹ̀ lọ́gbà wòsàn ní wìtìwìtì. Ọlọ́run ọba ló ń bá wọn ṣe o. Ọgbẹ́nìyàn kọ́ Olódùmọ̀rẹ́ ló lọ gbá òyìn lọ́dọ̀. Naturopath and Acupuncturist yín dé o. Ẹ sì tàn kàǹkà farabalẹ̀ gbọ́ nípa ètò ìlera yín o. Lẹ́nu Lumpsum tó ti wà ládàbà.

0: tó ẹ kúrò lẹ káàkiri gbogbo ibi tí atẹgùn ètò yìí ń fẹ dé ṣàlàáfíà lájọṣe àdúpẹ o ètò náà ní tá a pè ní lọsàm afa tiléṣẹ lọsàm natural clinic number 26 ayégúnlẹ street títí tó dojúkọ gate high court nílùú àkúrẹ tó gbowó kalẹ fún láti máa dára wa lẹkọọ nípa kíni o nípa ìlera wa ọpọlọpọ ló ń fi àìmọkànmọkàn tó jẹ́ wípé tó tán fi ń para wọn kú ohun tí ò yẹ kó jẹ gan-an ni wọn tún lọ ń gbà wọn ẹ kò yà yín lẹnu èyí tí tó ń pààyàn lára ẹlòmíín ó tún lọ gbà wọn ẹ yóò tún jẹ èyí tí ò yẹ kẹlòmíín mú gan a ní ẹ bá mi kó wá àwọn tá à ń ṣe lórí ètò yìí nìyẹn akọtún ètò topic tuntun láàtún mú wa lénìí torí ó pẹ́ tí mo ti ń sọ ibi tán ti ń lomi ti ń tán omi ò tán ní reservoir yìí omi ò kì í tán lóríṣun ìyá ẹ bá mi káwọn èèyàn nù lé ká ìlú gbòòsà kán mọ̀ pé n tá a fẹ́ bá wá òde tò ní o lágbára púpọ̀.
1: ẹ ṣe olótú mú kí gbogbo àwọn tí wọ́n wà nílé tí wọ́n ti fìkàlẹ̀ sí láti gbọ́ ètò wa pàápàá jùlọ àwọn tó jẹ́ wípé wọ́n máa ń fi àkókò yìí sọ́kàn ọjọ́ mẹ́jọ mẹ́jọ la máa ń ṣe every tuesday 6:30 p.m.
0: láti bọ́dún bíi mẹ́fà láàyè
1: títí dàgọ́ bíi méje ṣàlàáfíà mo bá yín àjíǹdára yóò máa jẹ́ ní gbogbo ìgbà a mú àkòrí tuntun wá àkòrí náà dẹ̀ sọ wípé kí ni àwọn ìdí tó fi jẹ́ wípé àìsàn kan náà tó ń ṣe wá látọjọ́ tó ti pẹ́ pẹ̀lú gbogbo akitiyan ìtiraka ìtọ́jú tá à ń fún síbẹ̀ àìsàn yìí ó kọ̀ jálẹ̀ kò lọ reasons why some the same sickness àìsàn yẹn gangan eléyìí ò ń ṣe wípé bóyá àìsàn bíi mẹ́ta mẹ́rin márùn-ún kan jí ọ̀pọ̀lọpọ̀ lójú oorun kí ló ń ṣe ẹ́ nǹkan yẹn ti wà ní ọkàn ẹ̀ kí alá sọ síta kí ni ìdí tí àìsàn kan pàtó àìsàn yẹn ó kọ̀ jálẹ̀ ó ti ń bá wa fínra látọjọ́ tó ti pẹ́ a ti ń lo oògùn sí a ti ń lọ ilé ìwòsàn a ti dààmú a ti lọ sọ́tún a ti lọ sósì a ti
0: rúwó
1: pàpà síbẹ̀ àìsàn yẹn off and on ni ó kọ̀ jálẹ̀ kò kúrò nínú àgọ́ ara yẹn ìdí tí àwọn nǹkan ta fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí nìyẹn.
0: tó ẹja sáré dé òdì kejì tá a bá fi padà dé ẹ mọ̀ pé ètò tèmi kò sẹ́ni tí ò kàn ó ó ṣẹ̀wù mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa lára ẹja dòdì kejì à ń bọ̀.
2: Adékunlé ó mà tọjọ́ mẹ́ta kan ṣé kò sí tó fi wá síbi iṣẹ́.
3: àìsàn foníkúfọ̀ ládìde tó bá mi fínra yìí ni kódà mi ò rọrùn sùn mọ́ ṣé ni mo ń mí gúlegúle.
2: ó ti lọ ṣe àyẹ̀wò àgọ́ ara rẹ.
3: rárá o mo kò lo oògùn tí mo ní sílé ni.
2: káyì kò yẹ kó rí bẹ́ẹ̀ self medication lọ́lọ́yìnbó ń pè yí.
3: níbo ni mo ti wá lè ṣe àyẹ̀wò ọ̀hún.
2: ìwọ ò tí gbọ́ nípa lọ́sàn national healthcare center ní number 26 ayégúnlẹ̀ street opposite first gate high court àkúrẹ́ ni wọ́n wà. àwọn ẹ̀rọ ìgbàlódé ló wà ń bẹ̀. ibikíbi tí àìsàn bá sábàámọ́ sí lágọ̀ọ́ ara rẹ yóò wá síta yóò tún sọ ọ̀nà àbáyọ àṣírí àìsàn àti pípẹ́ láyé tí àwọn bàbá àti ìyá wa fi lo 100 years jù bẹ́ẹ̀ lọ ni. bẹ́ẹ̀ ni wọ́n tún fún ọ ní ìmọ̀ràn lórí àwọn tó yẹ kó jẹ tó yẹ kó mu. wá gbọ́ o àwọn oríṣiríṣi nǹkan tí ò ní jẹ́ kí àgọ́ ara rẹ gbàbọ̀dè àìsàn natural product ló wà lọ́dọ̀ wọn. go to lobster national healthcare center for body checkup natural product and counseling.
3: níbo ni àdírẹ́sì wọn yẹn.
2: number 26 ayégúnlẹ̀ street opposite high court gate àkúrẹ́. wá gbọ́ o ò gbọ́dọ̀ jẹun kó tó lọ ṣe àyẹ̀wò yìí láàárọ̀ kùtù kàì. telephone 0803-817-7268.
3: ọpẹ́ o ara mi ti yá.
4: thank you lobster.
5: ara àdékúnlé kò ṣe ọ̀rẹ́ lọ ti kọ̀ ọ́bọ́ ní kẹgbẹ́ dùn.
6: iyo ṣe lè kẹsàn-án dùn mí kẹ́ẹ̀rẹ̀ mi tọ́ tọ̀sẹ̀.
5: kó o rí ti lo báyẹn.
6: awo gba àrùn.

0: Ojule kẹrìndínlọ́gbọ̀n ọgbọ̀n Yegunle lókòrókòrò gate High Court Lakurẹ́ lẹ́kọ̀ọ́ lọ láti ṣàyẹ̀wò ara rẹ̀ oríṣiríṣi ẹ̀rọ ìgbàlódé lẹ́lọ́dọ̀rin ọ ẹ̀rọ òun léde àtú àṣírí ibi kò jòjò sápamọ́ sí lára rẹ̀ adé fọ ọ̀nà àbáyọ sí ọ adé a fún ọ lámọ̀ràn adé ní National Clinic níbi kọ́ńtà tọ́jú rin bẹ́ẹ̀ ládé ní ọ National Herbal Products ká má rẹ̀ jí pépé wákàtí mẹ́rìnlélógún lọ́fíìsì lọ́sàn ẹ̀ àlùṣíṣí pẹ̀lú ìyàn ọ̀ṣọ̀ṣẹ́ ọkọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ kàn sí a lójúlé kẹrìndínlọ́gbọ̀n ọgbọ̀n Ayégúnlẹ̀ lókòrókòrò gate High Court Lakurẹ́ 08038177268 kú ọba ti ya ṣàyẹ̀wò ara rẹ̀ mọ̀mọ́ jẹun lọ ọlọ́run nímú lọ́bsam healthcare center ṣe á lóríire
1: aranko.
2: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìyá wa ó yá.
3: Ẹ ṣe olótú ta bá ń sọ̀rọ̀ nípa àwọn ìdí àwọn tó ń ṣokùnfà tí àìsàn tó fi ń kọ̀jálẹ̀ tí ó kì ń lọ pátápátá nínú àgọ ara oríṣiríṣi àwọn nǹkan ló lè fà á.
2: Ẹ jáwo.
3: Yà nínú ìmọ̀ òye mi nǹkan bíi méje ni mo ṣe àkíyèsí sí with my professionalism and my level of operation my specialty rather ní ètò ti acupuncture because I'm an acupuncturist there is something we call ashi point and local point. Thomas sọ wípé ashi point I will break it in a way tó jẹ́ wípé ó máa yé gbogbo àwa tá à ń gbọ́ tá à bá ti ẹ̀jẹ̀ acupuncturist. Ashi point has to do with the deceased organ ẹ̀yà ara yẹn nínú àgọ́ ara yẹn tó ní ìdojúkọ òun ni ashi point. Why local point? Is the place now the location you are receiving pains
2: ogangan bi ti
3: o n dunyan ni opo igba awon eya ara o le ni idojuko eya ara yo sese ko je pe inu lo wa sugbon but the where you are going to feel it now o sese ko ma je inu yen so ibi ta ba ti won ni irora ninu ara wa yen the external part now is the local point. So ni opo igba ta ba ri wipe a n se itoju aisan aisan yen ko jale ko lo local point ni opolopo n dimu local point ni opolopo n se itoju fun won ko bi ara won se ayewo lokokudun lati mo the ashi point the deceased organ ẹ̀yà ara yẹn gangan tó ní problem. Let me cite a better example tó ma tún yé wa. Ó dàbí wípé kí èèyàn ní àìsàn ọgbẹ́ inú sìn. Ṣé mo tọ́ ma ní ọgbẹ́ inú? Inú nìyẹn. Ọ̀sà. Sometimes it is because the stomach lining is affected. The lining of the stomach ó ti wà inflamed. Àbí bóyá kòkòrò tá a mọ̀ sí helicobacterial infection ó ti ń jẹ inú yẹn òun ló fà á tó mú àìsàn ọgbẹ́ inú wá. But now because you are having pains in your neck, ọrùn, ìgúnpá, àyà yẹn àti ọrùn yẹn àti ìgúnpá yẹn ni ọ̀pọ̀lọpọ̀ a máa fi ẹ̀fi wọ pa ní gbogbo ìgbà. Tí ò dẹ̀ dé inú. Ọ̀pọ̀lọpọ̀ abẹ́rẹ́ sí ni tún ní ń lo oògùn ara ríro ọrùn ń dùn mí bóyá bí mo ṣe sùn lé pílò ni ìgúnpá ń dùn mí àyà ń dùn mí not knowing that the problem that is happening is from the lining of the stomach láti inú wá ni kòkòrò ọgbẹ́ inú yẹn ló wà ń bẹ̀ so àìṣe àyẹ̀wò tó wrong diagnosis now that is number one. Ẹ mọ̀ mo ń sọ lẹ́ẹ̀kọ́ kí làwọn ìdí tó fi de wípé ní ọ̀pọ̀ ìgbà àìsàn kan yẹn ó kọ̀jálẹ̀ kò lọ wrong diagnosis now tí àyẹ̀wò ò bá ti tó tá a bá ti lọ ṣe àyẹ̀wò a máa ní ìṣòro nípa pé ká ní permanent treatment. You know when you now take the pain relief now oògùn ara ríro pains yẹn á ṣe kí ni á lọ temporarily ni just for a few days few months few weeks
2: atupadade
3: kini idi ni wipe a ti se ayewo ka mo ohun to fa the pains you are having in the neck, the pains you are having in your shoulder, the pains you are having in your upper back ni oke eyin loke to ba so wa ni opo igba on toka wi pe aiso gbe inu on jeyo. So pains in here, pains management ni a mama kojumo. And most of the pains tama ni ninu agwa ara wa ami ni won ki se wi pe ibi ti pains yen wa yen ibe ni isoro wa. For instance, now if you have headache, headache might be pointing to stress. So e je ka wo yan to je wi pe o n la e fori lo a lo ma lo ogun e fori a lo se a lo ma lo ogun iba o se se ko ma wo wi pe boya iba lo fa. At the end of the day o se se ko je wi pe ifunpa onitan lo n galagaju o se se ko je wi pe wahala eni yen lo po lapoju that the body need rest. So ni opo igba ti a ba se ayewo on lo ma je ka mo ashi point. Now mo believe pa ti mo tu mo ashi point on lo ma je ka mo ibi ti wahala ti wa ninu agwara, not the sign, not the symptoms, not the pains you are receiving. Another example, to ba re yo ni opo igba you are always having weakness of the body, dizziness, fatigue, ati dide, ati rin, agudo fara ti ogiri, abi kon di wa lowo mu, opolopo ama re won ko si okun, ko si agbara, nkan ti opolopo ama se ni wipe ki la won ogun to le fun mi ni okun. Opolopo ati e ti bere ogun eje, aka iniye with the intention na pe ti eje ba po lara pe ohun a ni okun, it might be pointing to the kidney. So the kidney might be the ashy point now. Why pe o wa re wa yen, that's what you are seeing as your local point. So ogun rire la ma wa kiri o sese ta ba lo ogun eje yen abi boya ni kan to le fun yan lokun abi agbara okun yen ma wa fun ojo kan iseju die abi ojo meji. Sugbon rire yan se kini o tun ma pada on lo fa to je pe ni opo igba opolopo rire yan sa ma ma so wi pe lati bi odun kan o ma re ohun ohun o ni agbara lati lo bi ise ohun le boya ile ile ori oke na gbe petesi won ni le gun mo. So when you go for proper body diagnosis ta ba lo se ayewo ara wa ni ekunrere ibi ayewo yen la ma ti mo lati bere wi pe kidirin lo ti di wi pe ise e ku die ka to to tin re kidney failure deficiencies o tin sele lati kidirin. Okay, another example se se ko je pe awon examples ye na la ma ma se titi ti akoko a fi to, because I want us all to have proper understanding. Opolopo a wo pe o ti tu akoko fun mi lati loyun lati bimo abi boya nkan osu won o nse segesege. Opolopo okunrin ati etu wo pe ara won o gbera bo se ye ko se gbera si iyawon won ninu ile. Ohun ti opolopo a ma se ni wi pe e je ki lo ma ka ogun ra ogun to le je ki nkan osu mi ko wole, e je ki lo lo awon nkan to je wi pe tin ba lo amu mi takebe lori obirin, not knowing it might be hormonal imbalance. Inu ayewo lati ma mo un lo fi di wi pe ni opo igba awon ogun won ba se nka won ba se nra won you will not see changes, you are only treating symptoms. So ti eyan ba ni dojuko nipa pe keyan royun ni keyan bimo abi boya kokunrin ko se dede your cycle, you need proper analysis of your body lati mo ohun to sokunfa. Se awon okunrin it might be possible it might be you have a decline in your testosterone hormone, hormone to ye ko control performance wa yen se wa mo ele ta wa lo ra pe okay lati le je ka tete sese kia kia kia yen ko ni sise to ba ti e ma sise o ko ma ran wa lowo boya lerefe, because you are just treating symptoms, you are not treating the underlying factor. ati be be lo e je ka wo en to je wu pe ese nwu gbogbo ara nwu o wa ka kiri ojule si ojule e jo kini mo le lo ere ka mi nwu gbogbo ara nwu ese nwu abi eni to je wu pe nse lo nse eyo wele wele wele kini mo le lo ti eyo ya fi mama se so if you are after all those shortcuts awon iso won yen won ni lo o won tun won ko sapamo die temporarily won tun pada wa awon nkan ti mo se fenu bayi o se se ko je wo pe lati ibi kedere ni o ti waye ti kedere ba lo ni dojuko ni opo igba o le fa ki ese ko ma wu o le fa ki eyo wa ko ma se regi bo se ye ko se se o le fa ki gbogbo ara ko ma wu so ta ba nsoro nipa pe awon aisan konkon o kan jale igbiyanju wa ni oti to we are treating symptoms we are not treating the underlying factor
1: to
3: so, shokun go go go to shokun fa so idi ta fi mu akori yen wa niyan wrong diagnosis ti o ba ti si ayewo lati mo on go go go go go go to shokun fa aisan yen so the little things you are doing now so that is why a lot of people will move from one hospital to another from one ka ogun ra ogun to another lai mo wi pe lerefe ni won si nse is like igiwa amu eka ange ta ba fi stem e
1: gungu e de wa nbe
3: ati gungu e ta ba fi sile se mo after a while
1: atun so
3: o ma so pada idi niyan to fi di wipe aisan mi o n pada wa ti o lo tan
1: o ni yoba fi so pe elomi o fi etesile ti o mo pa lapa lapa an pada bo eja sare de odikeji ka le se omi mu ladugo wa nbi.
4: The stress of life, marriage, children, and everyday chore can send you to early grave if you don't pay attention to your health. Lopsam Natural Health Clinic, a naturopathic health and wellness center with the goal of ensuring quality health service, top-notch medical expertise, world-standard delivery, and pocket-friendly services for 24 hours, 7 days a week. Lopsam carries out full diagnosis of the body to ascertain the root cause of your health challenge before the commencement of proper and quality treatment. We also conduct body checkup in our world-class laboratory with natural products to meet your health needs. We are specialists in naturopathic and acupuncture services to treat diverse of ailments. Don't joke with your health. Contact us today at 26 Ayegunle Street, opposite High Court, Akure, Ondo State. Call us on 0803-817-2768. Lopsam_NHC on Instagram and on YouTube, Lopsam Natural Health Clinic. Lopsam Natural Health Clinic, your health is our priority.
5: Alafia ṣe pataki ṣe koko fọmọ ẹda Adamu. Alafia ṣe pataki ṣe koko fọmọ ẹda laye. Ẹ jẹ́ ká bójú tara wa o lásìkò tó tọ́. Torí Yorùbá sọ pé ò lè ra lógun ọ̀rọ̀ láyé. Ká ṣàyẹ̀wò ara wa o pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé. Mo fẹ́ dogun, mo fẹ́ dọ́gbọ́n, aláfíà ní kókó. Ọlọ́run gbéwé adébò sílẹ̀ o fún lílo aráyé. Ẹyin tèmi ní ìpínlẹ̀ Ondo, ẹ jẹ́ ká ṣètọ́jú ara wa o, ká bàa lè pẹ́ láyé.
6: Bẹ́ẹ̀ni, ìlera lóògùn ọ̀rọ̀ lóòótọ́ lohun kóhun tó o bá fẹ́ mọ̀ nípa ìlera ara rẹ. Kàn sí Lopsam Natural Health Care tí wọ́n wà ní number 26 Ayegunle Street, opposite High Court Second Gate, Àkúrẹ́. Telephone number wọn 0803-817-7268. Ìlera òun lóògùn ọ̀rọ̀, àlàáfíà ṣe kókó.
5: Ẹ jẹ́ ká ṣètọ́jú ara wa o, ká bà lè pẹ́ láyé.
1: Béèyàn kọ́lé ogún bó ra ẹgbẹ̀fà ọkọ̀ tí ò bá ní àlàáfíà àsan ni o. Ọlọ́run ò ní jẹ́ ká gbàdúrà tipátipá. Ẹlòmíràn kó tiẹ̀ gba owó lọ́wọ́ òun kó fún ní àlàáfíà. Ọlọ́run ò ní jẹ́ tiwa orí bẹ́ẹ̀. Ìyá wa.
3: Ẹ ṣe ọlọ́tu. Number 2 is self-medication. Kíka oògùn, yíyan oògùn fún ara wa. Tó bá ti jẹ́ wípé à ń daṣe fún ara wa, kò sí bí àìsàn yẹn ṣe lè lọ. A gbúdọ̀ lọ gba ìtọ́ni látọ̀dọ̀ àwọn dókítà. Àwọn ni akọ́ṣẹ́mọṣẹ́ tọmọ ohun tó ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara àti ohun tó yẹ láti lọ. The number three is drug resistance. Ní ọ̀pọ̀ ìgbà, a lot of people dey base on antibiotics. Antibiotics, whatever anything tó bá ti ń ṣẹlẹ̀ lára bá, kòkòrò ni, àrùn ni, antibiotics lóríṣiríṣi. Wrong dosages, nǹkan tó yẹ ká lò ní méjì méjì, ọ̀pọ̀lọpọ̀ aṣọ di mẹ́ta mẹ́ta. So a lot of people have abused medication. Àwọn nǹkan wọ̀nyí náà wà lára nǹkan tó fà á tó fi di wípé àìsàn kọ̀ jálẹ̀ kò lọ off and on kí n pè bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ta bá béèrè gbà ó ló ti bẹ̀rẹ̀ wọ́n lè ní títọ́ ọdún mẹ́wàá látọjú bí ọdún mẹ́wàá kò ì lọ àwọn ni àwa àtúnlọ àtúnwá àtúnlọ because you have not followed the proper channel then not following let me say ignoring follow up now that's your follow up in the hospital your appointment days in the hospital ọ̀pọ̀lọpọ̀ a tún gbìyànjú wọ́n lọ sí ilé ìwòsàn wọ́n ṣe àyẹ̀wò wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú ní kété tó má ti lo oògùn bóyá ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì wọ́n jókòó sílé wọn ò padà lọ mọ́ you have to revisit ṣé mo gbogbo àwọn àyẹ̀wò ta kọ́kọ́ ṣe níbẹ̀rẹ̀ yẹn tó tọ́ka àwọn àìsàn wọn yẹn a gbúdọ̀ repeat àwọn àyẹ̀wò yẹn for confirmation kì í ṣe gbogbo àìsàn tó bá ti wà lára tí a gba oògùn fún ni ó di wípé lọ́wọ́ kan pé a lo oògùn yẹn àìsàn yẹn ti lọ ọ̀pọ̀lọpọ̀ a máa ní mo ní àìsàn ìfúnpá gíga mo ti ṣètọ́jú ẹ̀ ó ti lọ indirectly ó sì wà nínú ẹ̀jẹ̀ ó sì wà nínú ara yẹn so that is why appointment days follow up is very very important kì í ṣe gbogbo àrùn kòkòrò tó bá wà lára tá a bá lo oògùn fún ni àrùn àbí kòkòrò yẹn ti lọ lọ́wọ́ kan yẹn so a gbúdọ̀ máa rí wípé à ń lọ ilé ìwòsàn lóòrèkóòrè títí tá a máa fi tún àwọn àyẹ̀wò yẹn ṣe tí àwọn dókítà wa máa sọ fún wa wípé àwọn àìsàn wọn yẹn ó ti lọ ní ọ̀pọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ rò pé ó ti lọ kò lọ òun ló fi di wípé àìsàn yẹn ṣe kíni ó tún máa padà wá then poor lifestyles ǹjẹ́ ń tẹ̀lé àmọ̀ràn tó rọ̀ mọ́ àìsàn tó ń ṣe wá a lot of people are dependent on drugs ngbà mo ti lóògùn gẹ́gẹ́ bí ẹni tó ní àìsàn ìtọ̀ ṣúgà nǹkan tó bá wù mí òun ni màá jẹ nǹkan tó bá wù mí òun ni màá máa mu
7: àṣà lóògùn sí
3: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí àkókò wa tó bá di ọjọ́ mẹ́jọ à tẹ̀síwájú on this same topic torí pé ó jẹ́ àkòrí tó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ ń la oríṣiríṣi kọjá láti àkà ìmọye ọdún tí ò dẹ̀ lọ tọ́hàn dẹ̀ mọ ìdí tó fi rí bẹ́ẹ̀.
7: part two ó di ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ṣùgbọ́n wọ́n lè rẹ́ ń ta béèrè béèrè kí ni nọ́mbà wo ni kán pè sí.
3: 08038177268
7: lẹ́ẹ̀kan sí
3: 08038177268
7: títí di ọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí àkọ́tun ètò ẹ má gbàgbé tọ́pìkì tèmi àti gbogbo eléyìí tá a ti ṣe ó wà lórí gbogbo social media platforms wa lovesam natural clinic ẹ kú kalẹ̀.

0: borí nílé tèdìbò náà ṣùgbọ́n tó wá kọ̀ láti lè jẹ́ kí ìpinnu tí wọ́n ṣe ọ̀hún kò tẹ̀ wájú tàbí tó gbégi lé àdéhùn náà mínísítà ń ṣe lálàyé wípé ọ̀rọ̀ ọ̀hún ló jẹ́ eléyìí tó ṣeéṣe kó da yanpanyanrin sílẹ̀ àti láti má jẹ́ kí nǹkan tó ṣáájú ètò ìdìbò gbogbo ọdún 2027 ó wá ń ṣàpèjúwe ìpinnu ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ 419 nínú ẹgbẹ́ òṣèlú tó sì ní ó jẹ́ bí àwàdà kẹríkẹrí àjọ elétò ìdìbò ilẹ̀ nàìjíríà inec ló ti ṣe lálàyé pé wọ́n ti bẹ̀rẹ̀ abala kẹta tó sì jẹ́ ìgbésẹ̀ ilé tó gbẹ̀yìn báyìí fún ìforúkọsílẹ̀ àwọn olùdìbò ní ìpínlẹ̀ fún ìforúkọsílẹ̀ káàdì ìdìbò fún àwọn ènìyàn ní ìpínlẹ̀ kogi kọmíṣánná fún àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀hún dókítà sheu wahab ló kéde ọ̀rọ̀ náà lásìkò ìgbà tó ń báwọn oníròyìn fọ̀rọ̀ wérọ̀ ní lọ́kọjà tó sì lálàyé pé ètò ọ̀hún ni yóò parí tó bá ti di ọjọ́ kẹwàá oṣù keje ọdún tá a wà nínú ẹ̀ dókítà wahab ṣe lálàyé pé abala ètò elétò kan ọ̀hún nípa elétò rọ̀ mọ́ ṣíṣe ìforúkọsílẹ̀ káàdì àwọn olùdìbò òun ni ó ti bẹ̀rẹ̀ báyìí tó sì lálàyé pé gbogbo àwọn tọ́rọ̀ kan ni wọ́n ti kàn sí láti lè jẹ́ kí wọ́n ṣe ojúṣe wọn nípa gbígba káàdì alálòpẹ́pẹ́pẹ́ wọn tàbí kí àwọn tí ó ti sọnù tàbí àwọn tí kò rí mọ́ kó tún ṣe ojúṣe wọn náà bákan náà ó wá tẹ̀ síwájú tó sì lálàyé pé àwọn ènìyàn eléyìí tí wọ́n ti ṣàkọọ́lẹ̀ wọn ló dídí ẹ̀ ní 100,200 báyìí tó sì lálàyé pé ìṣèkejì ètò náà làwọn èèyàn tó ń lọ bí 100,200 tó dín díẹ̀ wọ́n tún ti ṣe àkọọ́lẹ̀ wọn tó sì lálàyé pé abala ẹlẹ́ẹ̀kẹta yìí òun ni yóò jẹ́ eléyìí tó gbẹ̀yìn báyìí ó wá rọ àwọn aráàlú ìpínlẹ̀ náà láti lo àǹfààní ètò náà lójú náà ti lè jẹ́ kí wọ́n ṣe ìforúkọsílẹ̀ káàdì alálòpẹ́pẹ́pẹ́ wọn eléyìí tí wọ́n fi dìbò lójú náà ti lè jẹ́ kí wọ́n kópa nínú ètò ìdìbò bó bá dé ǹjẹ́ bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn àṣálẹ̀ rẹ̀ láti iléeṣẹ́ rédíò àdàbà fm 88.9 àkùrẹ́ ìlú làrámọ̀kínlá wa tá a ti ń gbọ́n ṣàtẹ́gùn bá a bá padà dé ẹ ó gbà nípa ìròyìn ilé òkèrè abala àwọn amúlòdù tó ń ti ìròyìn eré ìdárayá à ń padà bó ẹ kú kalẹ̀.
1: Welcome to Great Prince International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites or Baile Akure North and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
2: Mo rìn kiri títí mo dọ́dọ̀ àgbà ìṣègùn ògùnmẹ̀wẹ́mẹ̀gbò tí ń sá ti ń jẹ́ àìchìftayé àgbájé ọ̀dọ́lọ́fẹ́ ọ̀f. Ara rọ̀ mí ọmọládàn àgbà wo bí ọba ilẹ̀ ibòmíì. Ó gbóná bí ẹlẹ́gun ṣàpọ̀nà ṣàpọ̀nà ògbóná ẹlẹ́gun ẹ̀ ló gbóná. Ọkùnrin dandan ti fewé àtegbò túni sílẹ̀ kúrò nínú èyíkéyìí ìṣòro táyé fi kanni tàbí àfọwọ́fà. Ẹni fẹ́ gbọ́mọjọ tí ò fẹ́ fọwọ́ sùn lògiri gbígbẹ mọ́. Iṣẹ́ tó dojúrú táyé tọwọ́ bọ̀. Ẹni wọkọ̀ wáyà bí wọ́n ṣe pọ̀ tó yìí. Àgbéjù sílẹ̀ ní ti gele ìrànà ń fi ọ́ ṣe. Yóò dọ́pin àgàgà ẹni táyé da táìmí ṣe ni ẹrú ti ṣe gángangan ìbá ṣe ẹni mu tí ò yẹ kó mu tàbó jẹun lójú oorun tó dìṣòro sí lára lójú ayé agbára ọlọ́run nípasẹ̀ iChief ọ̀dọ́lọ́fín ká torí àdìtún ti ru àdìtún ti yọ bọ́mbà dìlọ́jà wọ́n tu nílé ni ẹ máa kó wọn bọ̀ lọ́dọ̀ iChief táyé àgbájé olórí awo àti ọ̀dọ́lọ́fín ìlú arárọ̀mí ọmọládàn ní Asa Street ẹgbẹ́ ìlú ìjàrẹ́ wọlé lẹ́gbẹ̀ẹ́ ilé èkó jẹgun ẹ gbà pé agbára ń bẹ ìmọ̀ ń wà ẹ pè wọ́n sórí 0813-030-2186.
0: Ẹ káàbọ̀ padà fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ̀lẹ̀ kan sí wa lórí ìtàkùn ayélujára wa www.adaba889.fm tabi ke download application adaba FM lori Google Play Store bakana ne le firun ne

0: pẹ́ ti gbogbo yín ti ń gbọ́ ìtù yìí tí sì ń ṣayé yín lóore. Prọfẹ̀t Biodun Ọlọ́run Sọlá Bàbá Ìtìsúwẹ̀l ni Olúwa máa ń lò fún wa lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Bàbá ń bẹ́ ń bí digbídigbí fún sí agbára rẹ̀ gẹ́gẹ́ bí Olúwa Ọlọ́run ti fún wọn ní àṣẹ àti agbára rẹ̀ láti máa túdè jáde gbogbo ènìyàn kú. Léni ẹ̀tọ́ lórí ọ̀fẹ́ àti gbọ́ wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àṣírí Olúwa ń bẹ lára àwọn wòlíì rẹ̀. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan lókọ̀ gbogbo àwọn ìgbìmọ̀ àjọ Deep Harvest International Bible Church tó wà ní Àjàká ní Opposite Mode College. A dúpẹ́ o fún àṣeyọrí agbára àwọn ètò tí wáyé nínú ilé ìjọsìn yìí. Nọ́mbà tẹ́ ó pe bàbá sí lálẹ́ ẹ̀mọ́ gbàgbé 08036716651 àti 08273846131 08036716651 àti 08273846131 òní nọ́mbà tẹ́ fi bọ́ wa sọ̀rọ̀. Ìdóòmà àti olókọ̀ mi jẹ́ pẹ̀lú eléyìí ni mo fi ń kí bàbá káàbọ̀ sórí ètò títa lẹ́yìn.
1: Thank you, Father. Thank you, Father. Thank you, Father. Thank you, Father. Thank you, Father. Ọlọ́run aláàánú àtàlágbára, ògo ni forúkọ rẹ, ògo ògo ògo ògo ni forúkọ rẹ. Fún orí ọ̀fẹ́ ńlá tó fi fún gbogbo àwa ènìyàn rẹ, àwa ọmọ rẹ, àwa iṣẹ́ ọwọ́ rẹ láti rí oṣù May nínú ọdún 2026. Adá ògo àti ọlá ńlá padà lọ sí ọ̀dọ̀ rẹ, arúgbó ọjọ́, ògo ni fún orúkọ Ọlọ́run lókè ọrún. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ wà ní abẹ́ ohùn yìí ní ti àṣálẹ̀ yìí, ẹ pariwo ògo ògo ògo ògo ògo. Màmá tí ò tí ì ṣe ń bẹ̀, ó mọ̀ wípé agbára Ọlọ́run ló fi wà. Agbára Ọlọ́run ló jẹ́ kó fi rí ọmọ yẹn gbèsè. Ẹ ọ̀tá fẹ́ jẹ́ kó gbé ọmọ sí, ṣùgbọ́n Ọlọ́run ò gbà, Ọlọ́run ò jẹ́. Orí ọ̀fẹ́ Ọlọ́run ló fi wà láyé, tó fi wà láàyè, tó fi wà láyé ara rẹ, tó fi ń pè ẹ́ ní ìyá Nìkẹ́, ìyá ìyá ìyá ìyá ìyá Adétọ̀míwá, ìyá Bọ́lánlé. Orí ọ̀fẹ́ ni tó fi ń pè ẹ́ ní ìyá Ṣẹ́gun. Ṣó mọ̀ pé tọmọ yẹn ò bá sí ńbẹ̀, tí ò bá sí ńbẹ̀ mọ́, ó máa kó àwọn èèyàn lẹ́nu láti pè ẹ́ ní orúkọ ọmọ tó ti kú. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó yà yín lógo lẹ́ẹ̀kan sí ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo. Olórin yẹn sọ wípé òun mú mi wà láyé o. Ẹ ṣeun o bàbá, òun mú mi wà láyé o. Ẹ ṣeun o. Ọlọ́run ni ọ̀pọ̀ ló fẹ́ mọjọ́ òní o, tó jẹ́ wípé àì

ṣé ìyá ìtẹ̀wò yìí bàbá lánù ni ṣé ìyá ìtẹ̀wò yìí bàbá lánù ni ọlọ́run jẹ̀mí bàbá.

0: disciple moving in. Olorun fe ni ko se je nikan lo. Se yi ki aya kure de lara ba dey dey baba ke. Fe da gbe je won la mi la ka jan kan jan kan yan ka kiri agbaye o. Kaluku lo moju toro aye ara. Iwo na ma safira o. Gbogbo to je opo afato amubo. I like je kan ti jangule. Alaka lo ju orun aro mo bi oloyun ato bi pe. Ka ma sise bi eri je je liri ko se o ti lagbara adua. Ile adua la ji se yi ki aya kure de ona imale ni ke ma bo. O wa ni number 3 felere sito gbogbo ro adem ka wo sadu ekiti. E tun le gbe sori ago 00 34 33 15 99 tabi 00 22 83 40 29 se yi ki aya kure de lo so wi pe olorun ka ju gbogbo isoro re o. Allahu akbar.
1: Ashiri aseyori onga la kori oro wa toni wo calendar re kini date ni go wo calendar re ojo wo gan le ni tun bo si o da wa wo eyin ko wo gbogbo kirakita re ja ni gbogbo adogun adogan popo janjan mo fe kole mo fe rale mo fe da nkan se sibe to je pe ori ileri bi ta langba na lo ja si are n to ye ko kole lodun esi gege bi on ti iseda re mu ni o to si je pe owo ile ohun o pese lowo pere pere ṣugbọn to je pe ọkọ lo lo ko owo ra nigba na nigba ti o ni itọsọna ti o re ni to sọna ninu emi e wa ri asẹyin wa asẹyin bo ọkọ oṣu mefa lo fi ta tare to fori soge lọrọ ba de back to square one ni mo fi ni ọdun lo tun lo ye ko mura soro ara re ni o ko wa ashiri aseyori eye ni lọdun eyi ki gbogbo nkan ko le bo sipo ashiri ta fin se aseyori on gangan le dai ba wa o ashiri ta fin raye loni rorun ta fin raye gbe
2: aye sugbon alaise
1: je kin so fun ore ti ogun ba ti kuro laye eda ti amubo pin ti ale ba afa to don itan ta wa fi adura asina arina kore ashiri bibo ati oro ta fi gbe nidi oluwa e ti ja soju eniyan o to ni mo so fun e aseyori wole de you know tori pe ejide nla ba gbe ejide na nla baluko o to ni mo so fun o meji meji lori alaseyori gidi o ko gbera nile ma se afira mu ore
2: eleju agba
1: o gbo eni to ti wa pinu ati rajo gba visa re ilu ebo lo ja fara o gbogbo mo fẹ kọle mo fẹ ralẹ mo fẹ dupo bọ sórí àpèrè ọlà mọmọ sùn tẹtẹrẹ mo fẹ lówó mo fẹ lọrọ mo fẹ ṣe ohun tí gbogbo ẹgbẹ mi ń ṣe àṣírí ló bá dé kó wá àṣírí kó sì rí ẹ wá rí àṣírí àṣeyọrí ó dọrọ àgbààgbà ni o gbogbo ohun tí àgbàlagbà bá jòkó torí bọmọdé bá fi àkàbà tẹsẹ kárí nǹkan pín mo ń bọ àṣírí àṣeyọrí ó wá dọ̀rọ̀ àwọn àgbààgbà tó ní mímọ́ tán sì ní mímọ́ kan bá wa fi àdúrà tan ìmọ́lẹ̀ eyín ni sọ́nà kó wá kọ́nà sí kọ́nà là kí àṣeyọrí kó jẹ́ ti gbogbo wa o ẹjẹ́ mú yín débì kan ẹjẹ́ dọ́dọ̀ láàájì ṣe hík ṣéhù yáyí àkòrédé ká gbọ́kùn kùrùn àṣírí eyín ni tó lè mú kí ẹ̀dá kó tètè ní àṣeyọrí àṣírí àṣeyọrí pàtàkì mo kí o.

0: Bàbá kẹrẹ wa dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Chai. Ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ó lè tatẹ́kan lẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ. Débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kẹrẹ wa ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra ti ẹ̀kọ́ sùn lọ. Ọ̀pá ẹ̀yìn dúdùn, ara títa ara gbígbóná, inú kíkùn, àyà tí ń lù pipipi. Má le gbápá, má le gbẹ́sẹ̀, ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì. Níwájú ta ni bàbá kẹrẹ wa ni ó kàn sí. Pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tó máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́, ò fùtù fẹ́ tẹ̀lé. Kìí ṣe ti bàbá kẹrẹ wa. Bàbá kẹrẹ wa wà pé mi débẹ̀.
1: Bàzó Ọlọ́run máa járó bò ń àìsàn.
2: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, ti gbogbo ayé a máa pè ní Bàbá Kẹrẹ Wà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kan sí mi.
3: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
2: Fóònù nọmbà mi 08164122777.
4: Kí là á mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà. Oògùn tẹ́mi ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì, mẹ́ta, mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa, má fi dẹ́gunlá. Bàbá Kẹrẹ Wà,
3: kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gunlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
2: 08164122777.
4: Bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ márùn-ún ẹ̀mẹfà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ́jẹ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurẹ́tọ̀? Tí kapurẹ́tọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ló máa ń fa kí kapurẹ́tọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
2: Babangana, Bàbá Kẹrẹ Wà.
3: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
2: Fóònù nọmbà mi 08164122777.
4: Àgbo marugbo takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lòògùn lọ́wọ́, a ṣiṣẹ́. Tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
3: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
2: Babangana, Bàbá Kẹrẹ Wà. Fóònù nọmbà mi 08164122777 08164122777.
5: 2777.

0: office day for Danco Plaza, Adilosun, beside Olumoto's, opposite Maria Azomta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State, or Green Green House on top, 0707-484-3351.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: No carry last o. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Me and Maggi,
1: so good together.
3: Did you near? Ope ọdún mẹ́ta wàyí ti kábíyèsí Imperial Majesty Emmanuel Oladede Ifájánà PhD Ajana ìlú Àfáti Wàjà tí òpóyè láàfin tí gbogbo ìlú kan gógógó tí tọmọdé tàbí àtọ̀dọ́ dorí kodò ń domi lójú kòròkòrò wípé akíkanjú ọba Oladede Ifájánà ti darapọ̀ mọ́ àwọn ara wájú. Lọ́dún 1991 ni Abíọba Oladede yìí ó sì ń dẹ̀bà nínú ọgbọ́n ìmọ̀ ohun òye Ọlọ́run. Lọ́dún 1991 ni kábíyèsí gorí àpèrè gẹ́gẹ́ bí Ajana ìlú Àfáòkè Àgbà kókó tí ìlú sì ń tẹ̀síwájú nínú iṣẹ́ rere àti ìgbéga. Lọ́jọ́ kejìlá oṣù karùn-ún ọdún 2023 ni kábíyèsí Oladede Ifájánà fi dà lélẹ̀ lẹ́yìn ejìlélẹ́gọ́rin ti tún yẹ ṣe sunkún wọn lọ́jọ́ Jímọ̀ ọjọ́ 14 oṣù kọkànlá ọdún 2023. Lọ́dún àtọmọ ọmọ Fájánà pẹ̀lú gbogbo ìlú Ọ̀fà ò lè gbàgbé ìgbà wà láyé yìí. Ìfàdékẹ́mi Elizabeth Fájánà wí pé Olódodo yóò wà ní ìrántí títí láé nítorí iṣẹ́ wọn ń fọhùn síbẹ̀. Torí orúkọ yín kò bàjẹ́ lójú yín. Bákan náà ni ẹbí Fájánà kò dàrú lẹ́yìn yín. Lọ́dún ọjọ́ kejìlá oṣù karùn-ún 2026 ni ó pé ọdún mẹ́ta tí ẹ darapọ̀ mọ́ àwọn ará ìṣáájú.
4: Ari o, ọmọ ajiwọn ajiwọn ilẹ̀kẹ̀ o torí ilẹ̀kẹ̀ dolùkọ yọ.
5: Ọmọ àìrà dẹnu òkun yìnbọn.
4: Ọmọ oníkọ̀lé ọ̀rọ̀rọ̀ gírọ̀.
3: Olórí Ifádékẹ́mi Elizabeth Fájánà ni olùkéde.
6: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh, yeah, spell celery.
7: S-E-L-A-R-I-E. Celery.
6: Bros, you want to name to salary? Okay, spell turmeric.
8: T-U-R-M-E-R-I-C.
6: Yes, so.
8: Turmeric.
6: Correct. One carton of Maggi chicken flavor for you.
9: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
10: Ká sọ nínú ohun tí ìyá yìí gbé lé ayé ṣe. Ó ṣe fẹ́ bí ó ṣe fara gbogbo èèyàn ló jẹ́ fà.
11: Àmọ́
10: lẹ́yìn ọdún 84, ìyá wa Mrs. Victoria Olabisi Adeniyi fòbele rẹ̀ lélẹ̀ ó káyé pòdì gbóṣe. Èyí Olúwafẹ́mi ó dàárọ̀.
12: Yóò ṣe nígbà tá ò fojú kojú. A ò pàdé.
10: Abiyamọ ṣeun gbogbo kó le dáa fẹ́ bí kó dáa fọmọ kí gbogbo ènìyàn ó jẹ́ fàkó tó fòbèlè rẹ̀ lílẹ̀. 74 years lómọlò lókè pẹ́. Mi wili Thursday ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún yìí lára olóògbé máa kúrò nílùú Àbújá gúnlẹ̀ sílùú Àkúrẹ́. Bọ́bá wa dago mẹ́rin Thursday ọjọ́ kẹrìnlá ọ̀hún la máa ṣèṣìn àṣálẹ́ onígbàgbọ́ fọlọ́gbé ní St. Thomas Event Center ìsìnkàn nílùú Àkúrẹ́. Ìsìn jáde òkú di Friday ọjọ́ 15 oṣù karùn-ún yìí ní St. Thomas Anglican Church ìsìnkàn nílùú Àkúrẹ́. Kẹ́tẹ́lẹ́yìn náà la lọ fẹ́ irúfẹ́rú àti yẹ̀pẹ̀ fúyẹ̀pẹ̀. Àwẹ̀jẹwẹ̀ mú ìgbàlejò àtijọ́ ayẹyẹ ni ọmọ sí lóbímọ ni ó tẹ̀lé. Ǹlẹ́ o, èyí ọmọ late Mrs. Victoria Olabisi Adeniyi ìyá Olúwafẹ́mi ìyá Oladi méjì ìyá Adérúnkẹ́ ìyá Ọmọwùmí ó dàárọ̀ o.
11: Tọ̀
10: àwọn ọmọ late pa Amos Olúwadàrí Adeniyi ló ń kéde fún gbogbo ẹbí.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: No carry last o. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Me and Maggi,
1: so good together.
13: Please listen to this announcement. The itinerary of Honorable Dr. Kekemeke's meeting with APC stakeholders in Ondo South. This to inform all APC party stakeholders in Ondo South Senatorial District that the itinerary of Honorable

ilàjò kẹ̀kẹ́ igi àgùlà òdìdọ́nà kẹ́rin lóhùn gọ́ kẹ̀kẹ́ igi ọ̀là láyé ìtìyẹ o tẹ́ bá wà torí ajọ́ lóhùn ó wà ní ìta òwúrọ̀ ní ìpínlẹ̀ ondo lọ́nà tó dorúkọ ilé epo tó wà lẹ́gbẹ̀ẹ́ local government secretariat ní ìta òwúrọ̀ ní àǹfààní láti pe bàbá sórí tẹlifóònù nọmba yìí 0706312816 0706312816 ajẹ́ lóhùn máa

0: epo si aye oni gbogbo gbogbo wa je ba ye se so fun olorire lojo kini ana aya so fun gbogbo wa ju be lo emi ni ajeru loogun lati lo togbo lu ti gbogbo eyan mo so ma jawe so loruko ilu togbo lu ni mo ta kan mole si ti mo tin sise elewelegbo eda to ba fe ba wa pin ninu ogbon ohun imo to lodumore o ba fi fun wa a mo po lodumore ni ti o kin se awa ni yala ni kude kude ni ti ara ni ni ti omo ni abi ni ti ori ise ni kan si wa ni ilu togbo lu a fun eni amoran ifa la ma nda ifa n lolodumore oba fi se eda ile aye gege ba ti n so ni gbogbo igba ohun olodumore ni fa je ko se abula ninu ohun olodumore eni to ba ti le ni okan si to ni igbagbo pe looto olodumore wa ko ni igbagbo si fa na pe ohun olodumore ni fa je te eni yen ba de a gba gbe fa kale eni yen a mo wo ara ya fi da niyan a fi sori ifa odukodu to ba ti sole loju ifa ohun la fi kifa fun eni yen eni mo pe gbogbo awon to ba wa sodo wa ri wa le jeri si nkan ta so yin ki fa ti wa ba so pe ma lo oko a ki jade nibi ti ifa ti so be but a je ki ifa yen mo pe ifa ma so bele yi o oruko bele ni lodu ifa te o je pe a ki fun en a ma fun eniyan ni opolopo anfani teni yen ba te nfe odu to je pe ta ki fun pe ko nko fun wa a ko fun to ba tun le so pe ba ko n fi ba elomin tori ki n se ibi kan loju olodumore oba tin fun gbogbo e la ma se ni odo titi wa ohun fe pe ka ki fa fun eni a le ko fun e to ba dabe ni pe ko ye to to ba fe ka ko fun eni lati so pe ba o tun fe ni odo elomin lati so pe ba ya ko ko tun tun bogbo alaye si gbogbo e la la ko fun a kin se pe a ma je won gbo ma je la gba ja mo a kin se be fun eniyan awon to ba wa sodo wa ri o ma mo to ba de ni nkan to je pe ifa e ba wu legbo to wu bi gege bi etitu opolopo elomi aro pe nkan ti won pe wure pagotan si ni to je pe eyin de ye lasan loro e agba opolopo elomi aro pe boya nkan to won ara ma lo si ni to won so pe yo lasan ni ko lo fi se sara ni gba ta oro ara ya awa da yo ta tun pada wa ni olodumore oba ilu ta gbo lo la ta kan mole si gege bi oro ta tin so number kan to je number titi wa o ni 07063012816 07063012816
1: e seun baba mi ajeru logun e ku lati e kan ni
0: e se olotu
1: gbogbo en te ngbo wa nu le mo ri pe e ti gba awon amoran ti baba to tun gba wa opo mi an wa jagba jagba o ti wa mo lara o si nise tabi o lo lewe oni ti tori pe o ti rise se ni office ijoba ati ko muse owo ko wa mu lokukudun a wa da isoro ngba to ba njagba jagba tan ba wa mu e wa ni ise isu ni adagun se isu lo fa to fi ni ko ma mu to ye ko se ara awon amoran ti a ngba wa lori eto ti a pe ni abalaye ohun na re o eja wa nkan se ki gbogbo nkan ko ba le rorun fun wa irorun yo ma de ba wa o baba mi opeyemi wulens lati igede o ti atejise kan si mi to fi beere beere kan oni baba o le dakun oni ki lo de ti akobi fi ma n doju ko ogun awon akobi bi pe awon la ma n doju ko ogun ju ninu ile oni ki lo fa
0: olodumore oba ko na wa lowo
1: ami
0: ta ba ni pe ka mu oro e ka mu lati ibere pepe wa ere mo pe laye atijo Àwọn ìyá wa kó tó sọ pé bá wọn lọ lé ọkọ. Àwọn ìkọ̀ọ̀kan wà tó ń pè ní balé. Nígbà tó bá ti lọ lé ọkọ nígbà yẹn dandan ni pé kan bá ìbálé kan bá ní lára ẹ̀.
1: Ṣùgbọ́n
0: ìgbà tó ìwádà pé ayé òyìnbó ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ká jẹ́ pé a ti ṣẹ́yún bẹ́ẹ̀ márùn-ún mẹ́fà gan kó tó sọ pé bá yá òun ìṣẹ́délé ọkọ títì un. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ mọ̀ pé àkóbí ọmọ. Lẹ́yìn ìbálẹ̀ òun ló forí lànà wa náà ayé.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn àgbà wa dẹ̀ máa ń sọ pé olórí ogun pé òun ni ogun dojú kọ. Ẹ jẹ́ ká tún mu ní ọ̀nà kejì bọ́yá ẹni tó dá oko àgbàdo. Ọjọ́ kan lẹ gbin àgbàdo but kì í ṣe ọjọ́ kan ni gbogbo wọn á gbó sí. Tẹ́ bá wá ní pé ká wo ẹni mọ̀ pé lè gan tó bá kọ́kọ́ gbó ń bẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ni pé ara tètè yá ń bẹ̀. Bọ́yá oṣù ni àbí àgbàdo lè nìyàn òun ni wọn kọ́kọ́ ń wú ní oko kó tó da pé wọ́n sọ pé bá tún lọ wú omi ìwá dandan ni olórí ogun òun logun dojú kọ. Ẹni tẹ bá tún wo ọ̀pọ̀lọpọ̀ àkọ́bí ọmọ òun orúkọ ẹ̀ ni wọ́n fi ń pe bàbá tó ń fi ń pe ìyá bàbá ayọ̀ ìyá ìṣèyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó da pé wọ́n sọ

0: 6301 2816 070 6301 6.
1: Ẹ ṣeun bàbá mi ajẹrù lóògùn nílùú ìta òbólú ibẹ̀ náà ni wọ́n gbé wà tó jẹ́ pé tẹ bá fẹ́ kàn sí wọn ìta òbólú ni kí ẹ gbà lọ ní ìpínlẹ̀ Ondo mo ń wojú ago ago tuntun ń wojú mi gbogbo ẹ̀ tẹ́ ń gbé wa nù ilé pátápátá lórí ètò àbáláyé títí dọjọ́ mẹ́jọ lẹ́ni tí a tún jọ máa pàdé ẹ báńkì ẹ̀jìnà sam aroge ń bẹ̀ abojú ẹ̀rọ mi ni má gbàgbé báńkì princess o ìbàlẹ̀ ọkàn yóò máa jẹ́ fún yín ọládélé ọmọdé lorúkọ tèmi jẹ́ o ẹni àgbàlagbà poko ẹ̀tí ọmọ pé ẹ̀tí ọmọ pé ọmọdé yé ọmọ ayé torítorí ọmọ adìde mọ́ gbàgbé òdì ọmọ ìṣúta iṣu ọ̀ta ọ̀kọ̀kan nà múṣọ aṣàbọ̀kọ láràárọ̀ mí èkìtì bẹ́ẹ̀ mo sì ń kí gbogbo ìdílé ọmọdé pátápátá pé a kú ìsẹ̀yìndé ìyá wa tó ti pẹ́ bí ọdún 15 sẹ́yìn ìyẹn náà ni comfort ọláòbí ọmọdé tó ti dúrewalẹ̀ àṣà láti bí ọdún 15 sẹ́yìn a kú àyípadà wọn lọ́lá elédùmarè ìbàlẹ̀ ọkàn yóò máa jẹ́ fún gbogbo àwọn ọmọ o ẹ pè mí sórí nọ́mbà mi o 08060 70 42 98 08060 70 42 98 ọládélé ọmọdé lorúkọ tèmi títí dọjọ́ mẹ́jọ lẹ́ni tá a tún jọ máa pàdé lórí ètò tá a pè ní àbáláyé orun.

0: bẹ̀rẹ̀ tó ta lẹ́ òní pẹ̀lú grandma tó bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ at the age of 7 abalara
1: lọmọdún méje
0: ó kéré ó kúrúngbà náà tó jẹ́ pé orí àpótí ló ń dúró lé kọrin kí wọ́n bá lè rí ni akínyẹmí o obìnrin tí mò ń sọ yìí ó bí ọmọ mẹ́ta fún àgbà olórin kan wọ́n bú ṣége wọ́n bú ṣíọ̀ sára wọn at the end of the day ọkùnrin gan ó gba ọmọ mẹ́ta lọ́wọ́ ẹ̀
1: ẹjẹ́ mú gbádùn náà lọkùnrin lọ́bìnrin gbà kú.
0: Agún ẹ pàpàdé dìyẹ akínyẹmí grandma yìí fọ́tò ìhòhò ẹ bọ́ sí ọwọ́ àwọn ọmọ bọ̀ yìí ọwọ́ àwọn ọmọ wọ́bẹ̀ wọ́n ní kó san owó millions ká má bàa post ẹ̀ sórí social media màmá tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ yìí ó ní ẹ post ẹ̀ akínyẹmí o ó ní ẹ post ẹ̀ ṣíṣì I no dey give ṣíṣì I no dey pay kò sì fún wọn lóòótọ́ màmá yìí pay 65 ta lẹni tí mò ń sọ ẹ mọ̀ ká lẹ́nu léyìí o lórúkọ akínyẹmí michael mo béèrè béèrè àbẹ́ ti sùn ẹ̀ tí lè sùn ó dẹ̀yìn ètò.

ọmọ bá gbàgbé ilé Akinyemi ó sọ àpò ìyà kọ́ ni torí tán bá ń lé ní bọ̀ níta ilé ńlá ń bọ̀ wá sí torí pé ilé lọmọ ẹ̀bọ̀yé ń bọ̀ sí. Olóyè Abẹ̀lẹ̀jẹ̀ nílùú Péjú Èkìtì ẹ mọ̀ káàlẹ́ o gbogbo ọmọ bíbí Èkìtì káàkiri nílé lóko pátápátá ni mo kí ẹ káàlẹ́ abẹ́ ti sùn bí tẹ́ wà ẹ tí lè sùn ó dẹ̀yìn ètò.

ọkùnrin kan wà wọ́n pè ní Bàtílẹ̀ Àlàkẹ́ lórúkọ ẹ̀ obìnrin gangan la ṣíwájú àwọn olórin wákà kẹ́nikẹ́ni mọ̀ ṣe àṣìṣe pé bóyá Sàláwátù Àbẹ̀ní ni Bàtílẹ̀ Àlàkẹ́ lórúkọ ẹ̀. Ọdún 2019 ló padà fẹ́ ọkọ ẹ̀ Alhaji Rashid Agbọ́ládé tó jẹ́ retired controller of custom. Òkìkí Sheriff Amina làwọn ọmọ tó bí fún General Colinton Àyìnlá. Sheriff yìí ná ń pè ní Big Sheriff tóun náà ń kọrin. Ẹ̀ka alẹ́ mo bèrè lọ́wọ́ yín bí tẹ́ wa bẹ́ẹ̀ ti sùn. Ẹ tí lè sùn, ó dẹ̀yìn ètò.

ọ̀gá olórin yìí o ṣeun fún ìpolówó pàtàkì yìí. Aboyún ilé kó bí wẹ́rẹ́, àgàn kó tọwọ́ àlàbosùn. Gbogbo ẹ̀yin alábìyamọ pátá, ọmọ wa ò ní yànkú. Gbogbo ìlú tí ẹ bá wà, ọ̀dọ̀ ìyá Ṣíkànì kẹ́ ẹ máa lọ. Gbogbo ọjà tí ẹ bá rà, ẹ̀dínwó ni ní yanturu. Ẹ̀bùn pàtàkì wà fún yín ní òpin ọdún bí ẹ bá ṣe ra ọjà sí. Wọ́n kalẹ̀ sí nọmba 1 Ararọ̀mí Junction ní dojúkojú wo garage ní ìlú Àkúrẹ́. Tẹ́ ẹ bá fẹ́ wọlé sí Ararọ̀mí Junction, ẹ ó ti rí signboard wọn lọ́wọ́ ọ̀tún tó ga fíofío bí ilé alájà máa ń dógún. Ẹ pè wọ́n 08164603007 tàbí 08036252239. Gbogbo aláboyún pátá ká gbóyìn yá ká gbọ́tọmọ. Ìyá Ṣíkà Babies Palace, ògo Olúwa, ọ̀rọ̀bọ Jésù ló sọ bẹ́ẹ̀.

0: ọjọ́ àbò kí ọ̀gá Bello ti pẹ́ nídìí iṣẹ́ tíátà. Ó kópa nínú the first Yorùbá film tó ń pè ní Àjàní Ògún tó jẹ́ ti bàbá Kúnlé Afọláyan Adelove lórúkọ ẹ̀. Láti ìgbà náà kò wálẹ̀ kò yọ́jò. Ogun Ajayi ọmọ orúkọ lára àwọn iṣẹ́ ọ̀gá Bello ni. Gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀, ọmọ 18 etí péré, ọkùnrin 9 obìnrin 9 péré lọ́lọ́wọ́ bá mi yọ̀ǹda fọ́gá Bello. Lára wọn ni Fẹ́mi Adébáyọ̀, Seven Doors Agẹ̀ṣinkólé fúnra ẹ̀, ọ̀gá Bello at 74, happy birthday. Abẹ́ ti sùnú léyìí ni ẹ tí lè sùn ó dẹ̀yìn ètò.
1: Ìwọ ni ti wá ra náà fi ṣàtúnyí mo fẹ́ fọ́
0: mọ́. Tẹ́ ẹ bá rí wa wo lórí Facebook Live, ẹ̀bí wa kọ́ tó bá jẹ́ kóòtù ni a ní mo jẹ̀bi pẹ̀lú àlàyé, ṣùgbọ́n àwa ò jẹ̀bi pẹ̀lú àlàyé torí gbogbo ohun tó yẹ ká ṣe kẹ́ ẹ lè rí wa wò bí ìran náà la ṣe kíni láti ṣe o. Akínyẹmí o, ọlọ́jọ́ bí kẹta yìí òun àtọ̀gá Bello wọ́n jọ délé ayé lọ́jọ́ kan náà oṣù kan náà ni, ṣùgbọ́n ọdún ló yàtọ̀. Ọmọ wa ní ìkálẹ̀ ní ìpínlẹ̀ Ondo ni tó ń ṣe tíátà. Ṣùgbọ́n bá ti ń sọ̀rọ̀ yìí, ó ti fi èmi àti bàbá àlára sílẹ̀ sí Nàìjíríà. Bó tilẹ̀ jẹ́ pé mo fẹ́ lọ bá ní ọ̀la. Mo ní lọ́la.
2: Lọ́la náà fẹ́rí sùn ti lọ́la.
0: Fẹ́rí sùn ọ̀la náà
2: ni. Lọ́la ti ní fẹ́rí sùn.
0: Àwọn elérò burúkú wá ti máa nírọ́ ló ń pa o. Pé kò tí ì gba visa o. Bàbá àlára. Ṣọ́ṣà ti prepare ìwọ láti ṣe program lọ́sẹ̀ tó ń bọ̀. So wà á kàn máa sọ fún wọn pé ó ń bọ̀ náà ni.
2: Kàn bá wọn náà dé ní bọ̀ kán mọ̀ dé àwọn o.
0: Tẹ̀mí bá wa dé ìwọ náà wà á tún yẹ kí ni wà á tún tẹ̀lé lọ. Ta lẹni tí mò ń sọ yìí tó jẹ́ pé guidance and counseling ló ṣe jáde tó gba degree lé lórí ní university tó lọ òṣù àná pé ń gbà náà Ondo State University Adó-Èkìtì tó padà yí orúkọ padà sí Èkìtì State University. Ta lẹni tí mò ń sọ, Akínyẹmí ṣé ká nà sórí atẹ́gùn àbí ká kọ́ daṣọ bo.
2: Ká bá padà dé láti ojú ọjà.
0: Ó fẹ́ lọ ọjà ni.
2: Bẹ́ẹ̀ lọ ọjà, ọjà bá mi gbà lọ́jà.
0: Pòròpó fẹ́ lọ ọjà ni. Àwọn máa ná jàlẹ́ láwọn ibìkan náà.
2: Ọkọ̀ ti ná jàlẹ́ láàlẹ́ ni mo ti lọ sí ti.
0: Sítọ̀sán.
2: Sínọ́mà ọjà. Ọjọ́ báyìí fẹ́ sì ń lo ojú ọjà mẹ́rin báyìí
0: láàlẹ́. Ewo ni ewo lọ́jà tí ó tó jẹ́ abnọ́mà.
2: Abnọ́mà ọjà lékè
0: ni. Ewo ni.
2: Kí ẹ lọ ọjà ìyá jàbá.
0: Ṣé o mọ̀ pé wọ́n mo mọ àwọn ọdún kan tán náà ọjà lẹ́ o.
2: Dáadáa.
0: Ìwọ náà mọ̀.
2: Gé tèrò lè bá wọn ná.
0: Èrò wọn ná. Wọ́n na lọ sí ẹdẹ, wọ́n na
2: oyè yẹn. Ẹ̀yàn ti lára ti bí lọ sẹ́dẹ̀.
0: Ẹ ṣe bá o fẹ́ lọ kọ̀ọ̀fáàmù ni.
2: Ẹ̀yà Bello ni.
0: Lórúkọ Aboki, sorry, ṣé Aboki mo sọ?
2: Aboki gíga.
0: Àwọn èèyàn wa ní kí ló ń ṣàwọn bọ́ìsì. A ní kí ló ń ṣàwọn bọ́ìsì pé ṣé òtútù mọ́kọlọ wọn ni.
2: Ọjọ́ ìyá mọ́kànrán balẹ̀ tẹ́lẹ̀ lọ ṣe lọ.
0: Tiwa la máa ń ṣe lọ
2: yìí.
0: Ó mà ti bá wa dàgbà ni. Ok.
2: Ṣé Facebook ṣe ra dáadáa? A ṣe tẹ̀rí á lọ.
0: Àwa ṣe bí Facebook ṣe ra dáadáa, a ṣe tẹ̀rí á.
2: A ṣe tẹ̀rí á lọ.
0: Yorù lára, a ṣe tẹ̀rí á lọ. Ẹyin ní ká máa wò wá. Ok, ẹ jáde. Èyí tó bá wà mẹ́, anyhow, anything. Ẹ padà bọ̀.
3: Àsùmọ́ kí ló ṣọkọ ẹ.
4: Ó dàbí pé epo petrol ló tán bẹ́ẹ̀. Mo ṣe lóko kan tán ni tẹ́kọ̀ ti yá tán. Ọ̀rọ̀ àwọn ilé epo yìí ti sún mi. Bẹ́ẹ̀ ọ̀wọ́ngógó ni tí mítà wọn ò tún pé.
3: Ó jẹ́ lọ máa rà ní ilé epo Waylight Oil and Gas.
4: Ṣé kìí ṣe ilé epo Waylight Oil and Gas tó wà ní ìdojúkọ Abatio, Sango, Adoro?
3: Bẹ́ẹ̀ni, Tinta Petrol, Cooking Gas àti Kerosene tọ́pọ̀ rírà mọ́ ń gbòòrò. Mítà wọn pé pérépéré.
4: Àwọn dírẹ́bà kan ti sọ fún mi tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọlọ́kadà. Èmi ni ò gbọ́, ṣùgbọ́n mo ti gbọ́.
3: Ó yá ní Waylight Oil and Gas, tí ń tepo 24 24 hours to san toru be ni supermarket won kun fofo fun wine lori shishi oti alagolo to tutu dododo beverages provision creams baby food ogbei pelu bread ojo tin gbona feli feli apo rice oje size by size titi kan semo ya repo she faji o tun fo moto e ni modern car wash to wa nbe eyin taxi driver olokada awako iju ita ogbolu ikere adu ekiti well light oil and gas so doju ko sangwa batio akure adoro lodu telephone 003-522-8076.
5: Hello, hello. O ma so ni bayi o. Ewo ni kon de fe bayi nje yan ri ta pepepe titi ko ma dayan lohun.
6: Ah, no ni lo fe ja to kan si Jimrit Global Innovations Limited. Ile ise tin ba ni jayanrin jakuta dalatrite si granite ni won fe dani tabi stone dust asphalt block tabi cement won tun wa je general contractor ni gbogbo nte ba nfe won ba ni kole ba ni rale ba ni rale real estate management won koja be abi won ti en wa design little dad gidi to ma dure architectural design won koja be jo come to Jimrays Global Innovations Limited for your building constructions building contractor real estate architectural design and for your quarry products such as granite stone dust and chipping sand and latrites wo oporo ka Awsani Gani Afiji iwo na kan se won ni office won to wa ni number 36 Okearu Street Odo Sai Bus Stop to wa ni dojukojo Mass Okada ni ilu Akure nipinle Ondo tabi ko pe tabi ko WhatsApp number yi 0806-940-4860 tabi 0708-226-8986 for your reliable dependable contractor ti o ba ni danyorin yakuta dalatrite lai si damu kan se Jimrit Global Innovations Limited gbogbo wa la o kole ayo
0: Eka bo pada lati oju oja engineer lare oloye ore mi dada baba lara so men to nje be
2: lare oloye
0: oloye to je pe to ti
2: e se esi
0: o get ye on lo so ye ibi kan wa won pe ni okelisa te ba de be iwaju mechanic kan bayi ti mi o moruko e e ti ri oloye nbe ti gbogbo esi oko ba lo pata ti o sise eba olohun fun ni o fun latorun engineer olare waju ore mi dada e ka lembe o sala fi ale se won ti gba ipolowo oja well light oil and gas pelu bi epo se won yin awon kan si papa baba lara
2: mitare kan di ti re gbarugba
0: e jonbe lorun aro ida

0: 0806 940 4860. Lẹ́ẹ̀kan sí 0806 940 4860.
1: Ọ̀nà ńlẹ̀ ti gbọ́ yẹn Generator Global Limited tí wọ́n ń ta building materials lóríṣiríṣi. Kò sí building materials tẹ́ fẹ́ rà tí wọn ò ní supply yín. Wọn ò ní supply 20 tons. No, ó jìnà. Ó jìnà sí wọn. Akinyemi Funṣọ Adeolu ni mo mọ̀ ń sọ lẹ́ẹ̀kan. Funṣọ Adeolu ó mà pé 58.80 lẹ́yìn primary àti secondary school nílùú Èkó. Ó wá sílùú Òkè. Níbo ló ń jẹ́ ìlú Òkè?
0: Ọ̀dọ̀ rí àríwí ìlú Òkè.
1: Ìlú Òkè làwọn ará Èkó ń pe àwa tá a wà mí. Ó wá sí Ondo State University tó jẹ́ pé Osua ló ń jẹ́ ńgbà náà Ladọ-Èkìtì. Ibẹ̀ ló ti kàwé gboyè degree ní Guidance and Counseling. Ọkùnrin kan wà, ọmọ Òṣogbo ni, Antalaniyan lorúkọ ẹ̀. Àgbà òṣèré tíátà yìí ló mú mojú iṣẹ́ tíátà. Ọdún 2005 ni Funṣọ Adeolu ló ṣègbéyàwó pẹ̀lú Victoria ìyàwó ẹ̀. Ọlọ́run ọba mi yọ̀ǹda ọmọ méjì fún wọn. Ẹ wá mọ̀ wo, ọdún 1987 ló bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà lọ́dọ̀ Antalaniyan. Iṣẹ́ tó ti ṣe pọ̀ bí mo ti ń sọ̀rọ̀ lálẹ́ yìí. Dallas ní Texas, America lòun, ìyàwó àtàwọn ọmọ wà. Ó ti fi wálẹ̀ sí Nàìjíríà. Bàbá ìlara kí ni ìdájọ́ ẹ?
0: Ọ̀tà bá aláyọ̀.
1: Ṣé ìwọ ò lọ?
0: Ṣé sí Amẹ́ríkà? Ẹ̀kọ́ òun bá dé àjọ exchange.
1: Ok, òun á dé?
0: Á dé èmi á lọ. Kámẹ́ méjèèjì mọ́ fún Nàìjíríà sílẹ̀.
1: Ok, Akinyemi o.
0: Ẹ dáhùn.
1: Ìsọmọ lórúkọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Àbúrò ẹ, ó ti ṣe némì. Ó ti ṣe sọmọ lórúkọ àwọn ọmọ ẹ. Ọmọ ẹ. Bákan náà nìyá àbẹ́ta àti bàbá àbẹ́ta tó ti ṣe sọmọ lórúkọ. Ẹni àkọ́kọ́ ni àwọn ìbẹ́ta Latif àti ìyàwó ẹ̀ Adébímpé. Wọ́n ti sọ wọ́n lórúkọ. Akinyemi o. Mo ní wọ́n ti sọ wọ́n lórúkọ. Wà á mọ̀ bèrè pé ṣé orúkọ bẹ́ta. Kò sí Michael ńbẹ o. Torí ó lè máa rò pé Michael wà ńbẹ. Michael kò sí Michael wà ńbẹ. Àkọ́kọ́ ni Abdulrahman. Wàá mọ̀ bóyá
0: Abdulrahman.
1: Bóyá Abdulrahman Adéwálé. Ọlọ́wọ́ ọ̀tún Jimrate. Bóyá Abdulrahman Adéwálé. Ojú òpó ti ṣí báyìí. Ẹ lè rí wa wo. Ẹni bá fẹ́ wò wá. Dẹ́ tó nìkan nìkan náà. Ojú òpó ti dá báyìí. Olú ọmọ Ifákì. Ẹ rí wa wo bí ìran lórí Facebook. Àkọ́kọ́ ni Abdulrahman Taiwo. Ìkejì náà sọ ní Abdulrahim Kehinde. Ẹ̀kẹta. Ṣé kí n fún wọn? Kíkú fún wọn.
0: Àwọ̀kọ̀ tí yọ̀ǹda méjì mú kẹta sí.
1: Abdulrakib Ìdòwú. Orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn o. Bàbá àti ìyá ọlọ́mọ yìí ṣẹ̀kẹ̀ nínú wọn dùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tíátà àtàwọn ìlú mọ̀ọ́ká ló ṣe kínní ló lọ kí ìyá ọlọ́mọ àti bàbá ọlọ́mọ tọ́jọ dáwọ́ ìdùnnú. Ṣùgbọ́n oní tíátà kan kìlọ̀. Ó kìlọ̀ fún bàbá ọlọ́mọ àti ìyá ọlọ́mọ ìyá àbẹ́ta. Kí ni ìkìlọ̀ tó ṣe? Ẹja gbórin a ṣì ń bọ̀. Ẹ̀ka alẹ́ o, àbẹ́ ti sùn. Ẹ tí lè sùn, ó dẹ̀yìn tó.

0: Àbí ẹ̀mí o. Obìnrin gbajúmọ̀ òṣèré tíátà kan. Ó ti kígbe lóhùn rárá. Olóhun ò lè tẹ̀síwájú láti máa raṣọ àǹkó. Àwọn aṣọ ẹgbẹ́ jọdá. Táwọn oní tíátà tí wọ́n ń kó kiri. Torí òun ò lè jálé. Ó ṣàlàyé talẹni bá mi yá èbó kan.
1: Who she can be?
0: Àwọn tó fẹ́ kó òyìnbó yìí lẹ̀ pọ̀ o. Jide Murphy Abiade tó jẹ́ state president gbogbo àwọn olórin P-man ó fẹ́ kó òyìnbó ẹ lẹ̀. Prince Babatope Oluwaseun Oke Latado ó fẹ́ kó òyìnbó ẹ lẹ̀. Renny's Hope ní America. Ó fẹ́ kọ òyìnbó ẹ̀ sílẹ̀.
1: Bámi sílẹ̀ Mùtíù gan fẹ́ kọ́.
0: Bámi sílẹ̀ òun náà fẹ́ kọ́ òun tọ́mà ni. Bámi tilẹ̀ Mùtíù òun náà fẹ́ kọ òyìnbó ẹ̀ sílẹ̀. So kò mọ irú òyìnbó tí wàá jù. Ṣùgbọ́n àwọn kan fẹ́ mọ ẹni tó sọ̀rọ̀ yìí pé òun ò lè bá wọn ra ẹgbẹ́ jọdá mọ́ pé ó ti fẹ́ dá gbèsè sí lọ́rùn. Ṣùgbọ́n àádé ọ̀dọ́ Taylor ti rán aṣọ gan. Tá a bá kúrò ní ọ̀dọ̀ Razor Stitches yìí, à á tún dé ọ̀dọ̀ Love Sam. Ẹja sáré débi méjèèjì.
2: There are tailors, there are fashion designers, but Razor Stitches stands out from the crowd. Bẹ́ẹ̀ni, Razor Stitches, aránṣọ kojú òwú parẹ́ bí pé wọ́n bí ni mọ́. Ó ránṣọ tó bá ti jòyè pé láwọn aláṣẹ ìlú ni mo fẹ́ ròyìn fún yín. Pàápàá corporate organizations, schools, club and society jẹ́ fẹ́ ránṣọ uniform tí ò ní yàtọ̀ síra wọn. Both English and native dresses tí ò common, unique designs, perfect finishing, prompt delivery, lomu kan yàtọ̀ pẹ̀lú modern equipment, ìtì kan computer designs logo, ẹ̀yin aláyẹ yẹ onínáwó ìgbéyàwó ọjọ́ ìbí òkú àgbà tẹ fẹ́ ránṣọ kò délẹ̀ rí. That stands you out from the crowd. Razors ní kẹ́ máa bọ̀. Gbogbo ẹ̀yin tẹ fẹ́ kọ́. Modern fashion is signing. Coppers, students, civil servants, tàbí oníṣẹ́ mi. Àyè wà full time or part time. Razors Stitches is at number 84 Edemo Street in between Clem Church and Adegbemile Akure. Call the CEO Adebola Samuel on 0906-1296-151. Razors Stitches. We dress you like a king.
3: For bẹ́ẹ̀ o. Fọ ọ̀gbọ́n ènìyàn wa fọ ọ̀gbọ́n ṣègbè. Torí kéré. Fọ ọ̀gbọ́n ní ìmọ̀. Àìní ìmọ̀ náà. Àkàfa. Kùjẹkùjẹ. Òyìn máa yẹ dọ́gbọ̀n jẹ. Ayé òun jẹ. Òun yìí máa yẹ dọ́gbọ̀n mọ ọ̀gbọ́n mẹ́ mọ̀ o. Ọ̀gbọ́n ní rọrùn sùn. Ọ̀gbọ́n àkàmí gúlegúle. Mẹ́lẹ́gùn ṣàyẹ̀wò ń ara òun ló ń jogún ìmọ̀. Ẹ sì máa ìsàlẹ̀ sára ẹ. Agbọ́ àgbárí obì ẹ gbọ́ àwọn bẹ̀ẹ́ máa gbọ́ àjáde o. Kí má gbọ́ àjáde tán. Àdìyá gbọ̀nà. Bẹ́ẹ̀ni ara rẹ̀ á náà ti à lè. Ọ̀nà báyọ̀ ẹ̀ àdìjíwe ngan. Àtìrí ìyàwó bá wa mú lọ́gọ̀rọ̀ ọdún ayé. Ọmọ ọ̀káyé fún dìgbò ṣe. Ọ̀wọ́n àjíwe ngan. Gẹ́gẹ́

0: ó tọjọ mẹta. Àwọn kan wà tá a bá rí àbèrè wọn. Bàbá Lára, àwọn kan wà tá a bá rí wọn àbèrè wọn, torí a mọ̀ pé wọn jẹ́ bẹ́ẹ̀. Lára wọn ni ẹsẹ̀ supat alàgbà délé atókí ẹka lẹ́mbẹ̀ ò ṣàlàfíà lẹ́ṣẹ̀. Ta ni oní tíátà tó lòun ò lè live fake life, póun ò lówó láti raṣọ táwọn èèyàn ń rà káàkiri yìí? Biola Adébáyọ̀ ló sọ bẹ́ẹ̀. Òun ló kéde ẹ pé òun ò ra nǹkó aṣọ ẹbí mọ́. Ó ní ọ̀tọ̀ lówó aṣọ 200,000, 250, 300 pé wọn ti ẹ̀ ń máṣọ kékèké. Àgàgà ó ní ọ̀tọ̀ lówó ríran. Akínyẹmí o, pé ìyẹn gan ìsìgajù. Ó ní òun ó dẹ̀ tún fẹ́ wọ bàtà àti báàgì Tomash. Ó lóun á tún fowó ṣe mékọ̀pù, wọ́n á tún fowó. Bàbá Lára, wàhálà wà o.
1: Dúró lórí ìjòkó ẹ̀ lásì wọ́n mi
0: yàn. Lórí òkú ológun. Bàbá Lára, tí kan bá dẹ̀ sí kínú wọn ní ìsìn. Wọ́n wá máa dojúkọ wá. Ẹ bá wa gbọ́wọ́ sáwo. Ara alágbájá òyà. Ẹ̀yin ìlẹ̀dẹ̀ ń raṣọ 200,000. Ok, Biola Adébáyọ̀. Ó ní ọ̀tọ̀ lówó mékọ̀pù, ọ̀tọ̀ lówó gèlè, òun ó tún ná owó. Ó kéré ju 100,000 naira lójú agbo. Tí wọ́n máa wo, ó lóun á tún fi 25,000 naira, òun á fi ṣẹ́ owó 100,000. Tá fún àwọn aṣẹ́wó. Ẹ tẹ̀mí síwájú. Ọlọ́jọ́ bí lè kan rẹ̀ mi lẹ́pin mọ̀ sí May 27 ni o, ṣùgbọ́n ẹ bá mi wá síwájú, ẹjọ́ kọni díẹ̀.
2: Mo ti mọ̀ ọ́ lálábàárò ló mú mi ṣáájú.

0: Wa ko sibe owo won o ni ka. Happy birthday na Reyes in advance. Lekan Remi Lekun Imus. A ma dagbere die die pe a wa leni a tun wa lojo mejo. Lagbara ti ase Olorun ba e wa je mo kede pe a n reti ipolowo oja yin lori eto yi. Pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run ọba ẹ̀rí mọ̀ wípé kò sí ọjà tá a polówó tọ́lọ́run ọba ò ṣe ámísí ẹ bèrè lọ́wọ́ ìyá Chika tó wà ní nọmba 1 Ararọ̀mí street.
1: Wọ́n bèrè lọ ní Iṣu láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún.
0: Máa ń dógún kẹ̀ ní Iṣu ní nọmba 1 lórí ètò yìí 18 years. Ètò tẹ́ ń gbọ́ lálẹ́ yìí ó pé ọdún 18 báyìí 18 lórí ìkànnì àdàbà ní Iṣu ní nọmba 1. Ẹ bèrè lọ́wọ́ níyì ẹ bèrè lọ́wọ́ Adidas ó ní ohun tí ṣàgórí kó tó so mọ́ kele. Èrèdí rẹ o ẹgbẹ́ ìpolówó ọjà àti yín náà wá ẹ pè sórí nọ́mbà yìí tàbá parí ètò 0803-55-30-428. Lẹ́ẹ̀kan sí Topsy bàbá náà ni ìwọ náà gbé wá sórí ètò yìí 0803-55-30-428. Gbogbo ẹ̀yìn tẹ́ ń wò wá orun ayọ̀ ni gbogbo wa ó sùn o. Ó dàárọ̀ sà ó dàárọ̀ mà ó dàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ wa.

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Honorable, ní sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọ́fílága ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwa honorable. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jìn ìpè láti jọ gbé Trọ́fí Premium Lager kan sókè. Káàsì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trọ́fí Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀, kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18.

0: Psalm 65, verse 9. Kí ló ti sọ o?
1: Ìwọ bí ayéwo.
0: Ìwọ bí ayéwo.
1: Ó sì bomi rin.
0: Mẹ́sù tàndá lẹ́kẹ̀ rọ. Mo ń bọ̀ o. Psalm kini yẹ sa?
1: Psalm 65, verse 9.
0: Psalm kini yẹ ma?
1: Psalm 65, verse 9.
0: Psalm kini yẹ sa?
1: 65, verse 9.
0: Psalm 65, verse 9.
1: Yes, sir.
0: Ó ní kini?
1: Ìwọ bí ayéwo.
0: Ìwọ bí ayéwo.
1: Ó sì bomi rin.
0: Ó sì bomi rin.
1: Ìwọ mu ní ọrọ̀.
0: Ayé tán bá ti bẹ̀wò.
1: A life that they visit.
0: Wọ́n máa bomi rin ní
1: sa. They must water it.
0: Esma. Bàbá gbin igi.
1: Once they plant a tree.
0: Tàbí àgbin èso.
1: When we plant certain fruits.
0: Bàbá bomi rin.
1: And we refuse to water it.
0: Kò lè so èso.
1: It will never germinate.
0: Kò ní dìde.
1: It will never germinate.
0: Ṣùgbọ́n.
1: But.
0: Bí ọ̀run bá ti bẹ ilé rẹ̀ wò.
1: If heaven should visit that home.
0: Tó bá bẹ ilé rẹ̀ wò.
1: And visit your home.
0: A bomi rin ayé ọmọ yẹn.
1: If water that children's life.
0: Ayé ọmọ yẹn tó kan gógó yẹn.
1: A life that is so sore.
0: A dẹ̀ bẹ ibẹ̀ wò.
1: To visit that place.
0: Sórí àkókò tó ń gbọ́ mi.
1: It's a time you hear me.
0: Ọjọ́ ibẹ̀ wò ni o.
1: It's a day of visitation.
0: Àkọọ́lẹ̀ rẹ̀ mẹ nínú ìwé mímọ́.
1: It's in the Holy Scripture.
0: Ẹ gbọ́ mi dáadáa.
1: Listen to me very well.
0: Ọlọ́run bẹ ilé rẹ̀ wò.
1: Amen.
0: Ẹwà kí gbé. Olúwa bẹ ilé mi wò.
1: Come visit my home.
0: Ilé tí Ọlọ́run bá bẹ wò.
1: The house God visits.
0: Ọlọ́run máa tún fún wọn ní ọrọ̀ níbẹ̀.
1: God will give you riches in the house.
0: Kò ní sí àìnímọ́ ní ilé yẹn.
1: There won't be lack of scarcity.
0: Am I talking to somebody?
1: Yes, sir.
0: Kò ní sí àìnímọ́ níbẹ̀.
1: There won't be lack of scarcity.
0: Ẹ̀yin wo ni àìní ń jọba nílé
1: yín? Omogi lack as rain in your home.
0: Àmì ni kò ṣe.
1: Hey, loud I make.
0: Ọfà ìní jáde.
1: Amen.
0: Ọfà ìní jáde.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Ja.
1: Amen.
0: Ja.
1: Amen.
0: Ọfà ìní. Nínú ilé yẹn. Ọfà ìkúnjú. Nínú ilé yẹn. Ọyẹ jáde.
1: Amen.
0: Maika Pandali. Eru Dalimata. Yamanusiya. Mosotele. Ọfà ìní jáde nù. Ọfà ìkúnjú. Nínú ilé rẹ. Ọyẹ jáde. Emi Natanda. Ọyẹ jáde. Ọfà ìdààmú. Lórí ọmọ. Ẹsùnmọ̀. Ọjọ́ orí tó wà. Kò yẹ kó máa sáré kiri. Lórí ọmọ. Ẹkún ló ń sùn. Lórí ọmọ. Ayé sọ ọmọ. Di ìkókó gun fún ẹ. Wọ́n sọ di ìkókó gun fún ẹ. O wá gbé ìkókó gun rẹ kaná. Ní gbogbo ìgbà. Ẹsùnmọ̀. Mo kéde. Ẹni sọmọ di ìkókó gun fún ọ. Àràpá ènìyàn. Àràpá. Àràpá. Oh my God.
1: Yes, sir.
0: Ìkókó ogun tá gbé síwájú ẹ. Ara fọ dànù. Ara fọ. Ìgbẹ́ ogun tá gbé síwájú ẹ. Ẹ máa fọ. Ẹni ta ló lè sọ̀rọ̀ mẹ́. Sọ pé ìgbẹ́ ogun. Tí ayé gbé síwájú mi. Ẹ máa fọ o. Ẹ fọ o. Ẹ fọ o. Oyè oyè oyè. Ẹ̀yin ìgbẹ́ ogun. Ẹ máa fọ. Ìgbẹ́ ogun. Ẹ máa fọ. Àwọ̀ ogun. Ẹ máa fọ.
1: Fọ lórúkọ Jésù lórúkọ Jésù ìgbà fọ fọ
0: mọ fọ ẹ kálímà ní àtọpọrọ Jésù olúwa wa Jésù olúwa wa ta ló sànmi ìgbà ogun tí wọn fi àfọ̀ṣẹ́ gbé síwájú ẹ ara fọdàrú ìgbà ogun lórí ọmọ ìgbà ogun lórí ọmọ tí wọn gbé síwájú ẹ àṣẹ fọdàrú àṣẹ
1: fọdàrú
0: àṣẹ fọdàrú àṣẹ fọdàrú àṣẹ fọdàrú. Ẹ ma fọ o. Ẹ ma fọ o. Àṣẹ fọ. Àṣẹ fọ. Àṣẹ fọ. Igba ogun. Àwọ ogun. Òpó ogun. Tó gbé ogun ọmọ rẹ ró. Òpó tó gbé ogun ayé ọmọ rẹ ró. Ara wu ti gbogbo ti bo. Ara wu dẹ. Ara wu dẹ. Every pillar of battle. Gbogbo òpó ogun. Nínú ayé ọmọ ẹ. Every pillar of battle. Nínú ayé ọmọ ẹ. Báyìí lolúwa wí. Ara wu dẹ. Ara wu dẹ. Ara wu dẹ. Ẹ sà. Ẹ wo somebody bó ṣe wú. Nígbà tí atẹ́gùn yẹn wúwo. Atẹ́gùn kan fẹ́. Ní ọ̀sẹ̀ tó kọjá. Ó dẹ̀ wú somebody. Tí wọ́n rì mọ́lẹ̀. Tí wọ́n kà sí mọ́lẹ̀.

0: bí òjò bá rọ̀ ilẹ̀ ní ń gbà wà fọwọ́ gbá ilẹ̀ tí ilẹ̀ bá gbá òjò ibẹ̀ ní mú irúgbìn jáde bó o bá sàmì mẹ́jọ tó fọwọ́ gbá ilẹ̀ nígbà mẹ́jọ ó yẹ gbá ọ̀rọ̀
1: Àṣẹ olúwa ni èyí. Ó ní ó ní ọ̀rọ̀. Odò Ọlọ́run kún fún omi. Ìwọ́ pèsè ọkàn wọn. Nígbà tí ìwọ́ pèsè ilẹ̀ bẹ̀. Ẹ̀yin wo lẹ sàmì. Gbogbo ohun tó ti ń retí lọ́wọ́ Olúwa. Ó yá kó máa tiẹ̀ lọ́wọ́. Kó máa tiẹ̀ lọ́wọ́. Kó máa tiẹ̀ lọ́wọ́. Kó máa tiẹ̀ lọ́wọ́. Mo kádé. Ó yá kó máa tiẹ̀ lọ́wọ́. Ẹnìkan sàmì. Kì yóò ṣe àyìnbó ní ilé rẹ̀. Ẹ̀yin ará Sango ọ̀tá tí ẹ̀ ń bọ̀ ní ilé ṣà ní ọjọ́ Wednesday bọ́ọ̀sì mẹ́ta èyí tẹ́ ti korúkọ ní o ẹ̀yin 18 lọ́nà mẹ́ta tẹ́ ti korúkọ ní ọjọ́ Sunday wípé ń bọ̀ ní ilé ṣà bọ́ọ̀sì mẹ́ta yóò máa dúró dè yín nínú Mao Event Center Sango ọ̀tá Mao Event Center bọ́ọ̀sì 18 passenger mẹ́ta yóò máa dúró dè yín níbẹ̀. Mo ti sọ fún yín wípé ìwọ tí o fẹ́ lọ tó o dẹ̀ gbọ́ tẹ́lẹ̀ tó o dẹ̀ tí korúkọ tí ìwọ náà bá ní 20,000 rẹ dání gẹ́gẹ́ bí a ṣe ṣáta mọ́tò yẹn àwọn mọ́tò yẹn ló máa gbé yín wá àwọn náà ló tún máa gbé yín padà ní àárọ̀ Saturday wọ́n á gbé yín wá ní àárọ̀ Wednesday àwọn ló máa dá yín padà sí Sango ní àárọ̀ Saturday so ìwọ tó fẹ́ lọ ẹ̀yin ará Sango àwọn Sango ló make arrangement yẹn so ẹ̀yin ará Ìlọrin ẹ̀yin náà tẹ bá mọ́ra yín ẹ lè lọ shuttle bus tàbí ó wù ẹ láti wá lọ wọ mọ́tò ẹ̀sà májẹ̀mú ni wá gbé orí òkè ọjọ́ mẹ́ta wọ mọ́tò máa bọ̀ lẹ́sà àwọn Sango tó ti make arrangement yẹn oníkálukú wọn ló mú 20,000 wọn dání so 10,000 go 10,000 come so wọn ti mú dání already mo dẹ̀ ti bá àwọn driver sọ̀rọ̀ 18 passenger mọ́tò mẹ́ta ló ń bọ̀ nbẹ̀ so ẹ̀yin tí ẹ̀ gbọ́ tẹ́lẹ̀ tẹ bá débẹ̀ àwọn driver yẹn àtúbà yín ọ̀dà mọ́tò tí yín ẹ máa lọ sí Mao Event Center ó fẹ́ wálé ṣà fún májẹ̀mú ọjọ́ mẹ́ta yìí máa lọ Mao Event Center under bridge Sango sọ́bọ̀ ń lọ Mao Event Center ní ọ̀nà ìjoko road láago mẹ́fà ìdájí ọjọ́ Wednesday mọ́tò máa dúró dé gbogbo èèyàn di aago mẹ́jọ 6-8 mọ́tò máa dúró dì ẹ́ 6-8 mọ́tò àdúró dì ẹ́ láàárọ̀ ni o látago mẹ́fà ìdájí mọ́tò àdúró dé gbogbo èèyàn di aago mẹ́jọ àárọ̀ aago mẹ́jọ ni mọ́tò máa gbéra tètè débẹ̀ yóò dára fún ọ. Wíwá rẹ wà ní orí ọ̀fẹ́ láti lè rí wòlíì rẹ fún ọjọ́ mẹ́ta àtàárọ̀ àtọ̀sá àtalẹ́ ni wòlíì rẹ máa fi wà kánsẹ́lì wà wà á rí wòlíì rẹ ibikíbi tó ti ń gbọ́ mi mọ́ bọ̀ lẹ́sà gbogbo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta iṣẹ́ wòlíì la fẹ́ fi ṣe mi ò gbúdọ̀ jókòó tì ọ́ fọjọ́ mẹ́ta gbogbo iṣẹ́ wòlíì ta fẹ́ ṣe ó jẹ́ méje gbogbo all branches gbogbo ẹ̀yìn branch pátápátá àti Sango Ìlọrin Ọfà Òṣogbo Òmùaran Òkègbó Ilé Olújì Bankẹ́mọ Mọ̀dákẹ́kẹ́ Àyè Kókà Gárájì Ọlọ́dẹ gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ní àgbáyé mọ̀mọ́ máa bọ̀ fọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta Olúwa ti pa láṣẹ fún mi pé iṣẹ́ wòlíì méje ni kí n ṣe méjèje láàjọ ṣe sà mí lè dáṣẹ́ wòlíì méje bu ẹ̀ fún ọjọ́ mẹ́ta káyé rẹ̀ tún wà bákan náà gbogbo ẹni máa gbọ́ ní àgbáyé aago mẹ́fà láàárọ̀ Wednesday ni padà ti máa bẹ̀rẹ̀ ní orí òkè sí òní ààrẹ mọ̀lẹ́kùn ní ilé ṣà wàá rí wòlíì rẹ̀ máa bọ̀ gbogbo program tá a lọ ń ṣe káàkiri gbogbo branch ẹ̀yin náà sàmọ̀ pé tá a bá wá gbogbo ẹ̀ máa ń dí èrò máa ń pọ̀ mi kì í ráyè àtẹ́ni sáwọn èèyàn tá a bá ti wá program bá yẹn ṣùgbọ́n pé wọ́n bá mi lórí òkè wá lórí ọ̀fẹ́ àtìrí mi àjọ máa wà fọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ mẹ́ta nǹkan àtújọ wà ni mo gbúdọ̀ rí ọ dandan ni.
2: Ọlọ́run wà.
1: Ilẹ̀ṣà.
2: Ilẹ̀ṣà.
1: Àti gbogbo agbègbè.
2: Ibi ọba wà.
1: Ibi tí ẹ̀ka wa wà. Ẹ̀yin ará òkè gbọ́.
2: Òkè gbọ́.
1: Mi ò gbàgbé yín o.
2: Alleluya.
1: Ilẹ̀ olújì.
2: Ilẹ̀ olújì o.
1: Mọ̀dákẹ́kẹ́.
2: Mọ̀dákẹ́kẹ́.
1: Mi ò gbàgbé yín
2: o. Ẹ̀rọ o.
1: Ẹgbọ́n tí Olúwa fi rán mi o.
2: Ó yẹ sà.
1: Ẹ dira yín o. Ẹ̀yin ayé kọ́kà. Gárájì Ọlọ́dẹ.
2: Gárájì Ọlọ́dẹ.
1: Ilé ìfẹ́.
2: Ìfẹ́.
1: Ẹ dira yín o.
2: Ẹ jẹ́ dìde.
1: Ní aago.
2: Yes sir.
1: Mẹ́fà àárọ̀.
2: Mẹ́fà àárọ̀.
1: Ní on the 13.
2: On the 13.
1: Ìpàdé àti bẹ̀rẹ̀ lórí òkè.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ìpàdé agbára ni o.
2: Bẹ́ẹ̀ni o.
1: Àárọ̀ láti máa bẹ̀rẹ̀.
2: Oh yes sir.

0: Lọ́jọ́ Wednesday.
1: Wednesday.
0: Mo ti sọ fún ẹ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Má wọṣọ àlòkù wa.
1: Rárá o.
0: O sì lè rí tẹ́lọ̀bọ̀ ọ̀ràn o.
1: Ó yẹ sà.
0: Owó kékeré nìwá fi ra o.
1: Owó pínín sí ni.
0: O sá lè raṣọ ìnáwó.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Láti lọ sìnkú.
1: Ó yẹ sà.
0: Raṣọ ògùn eléyìí. Láti wá jìjà kadì ògo.
1: Raṣọ oríire.
0: Ẹ raṣọ àyànmọ́ tuntun.
1: Kábíyèsí o.
0: Èyí tó jẹ́ wípé.
1: Ó yẹ sà.
0: Ẹ ṣe nǹkan tuntun rí láyé.
1: Yéésù.
0: Ìwọ bọ̀dá yìí.
1: Ó
0: ṣe nǹkan tuntun rí láyé. Ekan aloku ni.
1: Kábíyèsí o.
0: Ó ra aloku títí. Ó ra dórí bàtà.
1: Adẹ́rìwá yó.
0: Ó ra aloku títí. Aloku aṣọ.
1: Ó yẹ sà.
0: Gbogbo ẹ̀ ló ń rà.
1: Ó lọ rà o.
0: Aloku mọ́tò.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọ wà máa ti mọ́tò. Ẹ ti ẹ rọ mi sí. Báyìí ni Olúwa wí.
1: Orúkọ Jésù.
0: Bí ìtàn mi bá yí padà.
1: Orúkọ Jésù.
0: Mo sọ tẹ́lẹ̀.
1: Orúkọ Jésù.
0: Ayé àlòkù jáde lára rẹ̀.
1: Àmẹ́ Jésù.
0: Ó yẹ gbẹ ògo tuntun.
1: Àmẹ́ Jésù.
0: Gbẹ ògo tuntun.
1: Àmẹ́.
0: Ó máa rí agbára o.
1: Alẹ́ o.
0: Àtago mẹ́fà àárọ̀.
1: Mẹ́fà àárọ̀ ni o.
0: Ìpàdé á ti máa bẹ̀rẹ̀.
1: Ní ọ̀dì 13.
0: Lọ́jọ́ Wednesday.
1: Wednesday ló máa bẹ̀rẹ̀ o.
0: A ní ọ̀rọ̀ aṣọ funfun.
1: Aṣọ white.
0: White ni.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Owó tí ò wọ́n.
1: Tí ò wọ́n rárá ni o.
0: Tán bọ̀ ọ̀ràn.
1: Tí ọwọ́ bá ẹran o.
0: O lè rán láṣọ sẹ̀lẹ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: A ní òwò wá.
1: O ṣe àwọ̀ wá bí.
0: O lọ máa lò fọjọ́ mẹ́ta.
1: Máa bọ̀.
0: Wọ́n jí orí òkè.
1: Nílé ṣà.
0: Iṣẹ́ wòlíì.
1: Kábíyèsí o.
0: Láfẹ́ fọjọ́ mẹ́ta ẹ̀ta ṣe. Iṣẹ́ wòlíì.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àrùnbá dalẹ́kà. Ṣàjà bá dalẹ́ agẹ́dẹ́ bẹ́rù. Ọ̀rọ̀ gbọ́dọ̀ bìjà.
1: Kábíyèsí o.
0: Gbẹ̀gẹ́dẹ́ egẹ́dẹ́ rú ọgbọ́dọ̀ bìjà. Mẹ́rù mi dalẹ́ akẹ́dẹ́. Mẹ́rù mi náà ṣe káyìnà. Ẹni tí a ṣàmìnà. Ayé òdì jáde lára rẹ̀. Ayé ìfàsẹ́yìn. Ayé òdì. Mo ti sá eré iwájú. Odi odi ni. Iṣẹ́ rẹ̀ odi. Ìgbéyàwó odi. Ìrìn àjò odi. Àti travelers ti dogun. Ìwọ ọmọ Mbáwí. Ìyá bímọ.
1: Mo
0: jí o láyọ̀ lórí ọmọ. Lọ káàdì. Ayé òdì jáde lára. Máa bọ̀.
1: Ọjà máa bọ̀.
0: Wednesday.
1: Wednesday.
0: Ní orí òkè Sioni.
1: Sioni àrẹ̀mọ́lẹ́kùn.
0: Nílùú Lẹ́sà.
1: Nílùú Lẹ́sà.
0: Wòlíì ti wà lé.
1: Bẹ́ẹ̀ni o.
2: Ó máa ní agbára. Tètè máa bọ̀ mẹ́.
3: Yóò dára fún ọ.
4: Amen.
3: Ìwọ gángan.
4: Lẹ́ẹ̀rí.

0: ìkórè ńlá dé. Ọdún ìkórè ńlá dé, èrè rẹpẹtẹ èrè tabua lórí èso kòkó. Ẹ bá wo gbogbo àgbà ńlá ayé, ẹ rí wípé kòkó ó jẹ́ nǹkan pàtàkì ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ní ilẹ̀ adúláwọ̀. Ní àwọn àsìkò kan, àwọn gbogbo àwọn àgbójúlé lórí ọ̀rọ̀ kòkó gbogbo ẹ̀ ló ti ń dínkù díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn. Kí ló fà á? Nítorí pé àwọn èso kòkó wọn àso bó sì yẹ kó ń so mọ́. Nítorí pé àwọn nǹkan tó ṣe pàtàkì tó yẹ wọ́n lò wọn ò lò mọ́. Àgbégbó àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé wọn ṣe mọ́. Ó ní ilé-iṣẹ́ kan pàtàkì, ilé-iṣẹ́ Choice Agrochemical Limited. Òun ni wọ́n ṣe wá gbé kẹ́míkà kan kalẹ̀, ìyẹn oògùn kan tó dàbí ẹni wípé kò ní jẹ́ kọ́mọ kòkó yín ó pọ́n lá, kò ní jẹ́ kí kòkó yín ó rì, kò ní jẹ́ kí nǹkan jàǹbá kankan ó ṣe kòkó yín. Ṣùgbọ́n o, ibi a ti ń sọdún yìí lásàmọ̀jà náà ló yẹ ká ti sọdún ìmúlá wa. Bí a bá wá ní ká wò dáadáa, bí èèyàn bá kọ́lé dandan ni kó máa gba ilẹ̀ ibẹ̀ kó mú òórùn má bàa pa àwọn tí ń gbélé. Ó náà ló mú àgbẹ̀ olóko kòkó tó fi yẹ wípé kí wọn mọ san abẹ́ kòkó wọn dáadáa. Ó mọ̀ wípé oríṣi nǹkan méjì àbí bẹ́ẹ̀ ló máa ń sábà hù ní abẹ́ igi kòkó. Ìkíní nínú ẹ̀ ni àwọn èyí tá a fẹ́ àti àwọn èyí tá a fẹ́. Àwọn koríko kan wà tó jẹ́ pé a fẹ́ wọn bíi ẹ̀fọ́ tí kòkó ò bá tí ì dàgbà jù, bíi ẹ̀fọ́, ewédú, ilá, àgbàdo àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ tí wọ́n máa ń gbìn pẹ̀lú àgbàdo. Àwọn nǹkan tá a fẹ́ nìwọ̀nyẹn. Wanted ni àwọn olóyìnbó máa ń pe àwọn yẹn. Èyí tó wá jẹ́ unwanted inú ẹ̀ ó ní àwọn ìtàkùn koríko àti àwọn míì bẹ́ẹ̀ tó máa ń hù ní abẹ́. Ó ní ló ṣe ṣe pàtàkì kí àgbẹ̀ oníkòkó kan máa ṣe weeding. Weeding yìí ó ní kéèyàn ó gé gbogbo koríko eléyìí tá a ti rí wípé tàbí tá a ti rò wípé kò wúlò ní oko kòkó ká gé dànù, ká rí wípé abẹ́ kòkó wa ó mọ́ bó ṣe tọ́ àti bó ti yẹ, ká lè bójútó dáadáa. Nítorí tó bá wá tó àkókò ká tá a máa kó èrè, ká lè rí èrè ibẹ̀ kó dáadáa. Kò yẹ kí koríko tí ò ní wúlò fún kòkó, fún igi kòkó, kò yẹ kó máa hù ní abẹ́ kòkó. Ṣùgbọ́n àwọn ìkan wà tó jẹ́ pé a gbọ́dọ̀ yàgò pé ara abẹ́ kòkó lè yàn ti rí wọ̀rọ̀wọ́. Àwọn kan ń pè ní wọ̀rọ̀wọ́, àwọn kan ń pè ní rọ̀wọ́, wanted nìyẹn. Àwọn kan wà tó dà bẹ́ẹ̀ ni bí ẹ̀kan ni nǹkan kan ni tí ò wúlò, àwọn yẹn ni unwanted grass tí ó yẹ kí wọn ó gé kúrò. Ẹ̀yin àgbẹ̀ wa, ẹ jẹ́ ká bójútó oko wa dáadáa. Tó bá ti wá tó àkókò láti lo àwọn oògùn tí ò ní jẹ́ kí kòkó wa kó rí palaba, kí kòkó wa kó rí bíi ilá, kí kòkó wa kó máa dúdú, kí kòkó wa kó máa bàjẹ́, àwọn oògùn eléyìí tó yẹ ká lò òun náà ni ilé-iṣẹ́ Choice Agrochemical Limited. Òun ni wọ́n gbé dé. Choice Agrochemical Limited ó ní oògùn pàtàkì, òun ni wọ́n gbé wá láti rí pé kó lè ran àwọn àgbẹ̀ wa lọ́wọ́ lẹ́yìn ìgbà tá a bá ti bójútó tán, tó ti mọ́, tó ti dúró, tó ti ṣe dáadáa. Ìgbà yẹn la tó wá lè lo àwọn nǹkan tó yẹ ká lò tó dẹ̀ máa dúró tó máa dá. Ẹ pé nọ́mbà yìí 0802-300-876 nọ́mbà yẹn ni kẹ́ẹ̀pì.
1: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oníkòkó, onítòmáàtì àti ata. Àgbẹ̀ oníkòkóǹbà, akẹ́hìndé gbẹ̀gbọ́n, oògùn kòrìkòrì, ìkórè, ó lé wọn, ó bá wọn, ó gba tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí, ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn. Iná gorí ilé fẹ́ dú toto, ọkọ kòrìkòrì dé. Iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó. Kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rì. A máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn. Gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ jarọ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dídùn ọbẹ̀. Ìkórè làgbà. Ilé iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ń ṣe ìkórè.
2: Ọ̀nàrẹ́bù ní sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọ́fìlàgà ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn ọ̀nàrẹ́bù. Ṣàwárí àwọn ọ̀nàrẹ́bù ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfaraẹnijìn ìpè.

èèyàn fẹ́ ṣe bí ọlọ́run ọba wọ́n ti ní kò lè pọ́sibú àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ni bàbá ń bá mi ṣe wọ́n ti ní bí ọ̀hún síta àwọn pé mi ò lè rógo yìí lò àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ni bàbá ń bá mi ṣe torí wọ́n ní òsáyè lókè ó wáyé.

0: Okay,
1: I am you.

0: to take it.
1: Àwọn aláàdìfigbà gbani.
0: Àwọn forces.
1: The forces.
0: Principalities.
1: Àwọn ipa.
0: Tí wọ́n ní ànígbérí.
1: That's a will not rise.
0: Gẹ́gẹ́ bí ọ̀dọ́.
1: As a youth.
0: Ẹni tó lò ní marry.
1: Everyone that say you don't marry.
0: Ẹni tó ní bó ṣe wáyé ló padà.
1: Don't say you will leave the world the way you came.
0: Bí wọ́n bá ní òní lọ́mọ.
1: If they say you never have child.
0: Àṣẹ̀kan wà.
1: There's an authority.
0: Nínú ìtẹ̀ramọ́.
1: In your persistence.
0: Bẹ́ẹ̀ni.
1: Májẹ̀mú kan wà.
0: Get the covenant.
1: Nínú ìpinnu.
0: In your determination.
1: Possibility náà ń pè.
0: It's got possibility.
1: With God.
0: Pẹ̀lú
1: ọlọ́run
0: o gbogbo
1: ìṣiṣẹ́
0: ìṣù àtẹnumọ́ràn kìjọ́nà.
1: Where you were petit that you
0: make it. Ẹ gbà àdúrà lè pẹ̀lú
1: ìpinnu. Ẹ gbà with holy anger.
0: Ẹ̀yin agbára adánidúró.
1: You cause of stagnation.
0: Ẹ ju ayé mi lẹ̀.
1: Release my life.
0: Ẹ̀yin ẹ̀mí ìdádúró.
1: You treat of delay.
0: Ẹ ju ayé mi
1: lẹ̀. Release my life.
0: Àdúrà.
1: Tó fi ọwọ́ gbáyà.
0: That are boasting.
1: Pé ẹkú ló fi parí
0: ayé. You end your life in weeping.
1: Ara kó padà. Ìwọ ni wọ́n rán mi sí o.
0: That's what I'm saying.
1: Ogun ò ní borí ẹ̀.
0: That will never come you.
1: Ogun ò ní borí.
0: That will never come you.
1: Ó ní iṣẹ́ tí mo fẹ́ ṣe.
0: I have pointed out to
1: you. Nínú Second King.
0: In Second King.
1: Chapter 4.
0: Oríkẹ́rin.
1: 18.
0: Oríkẹ́rin ìdúrógún.
1: To 20.
0: Sí orí ogun.
1: Second King.
0: Ìwé àbákẹ́ chapter 4.
1: Oríkẹ́rin.
0: Verse 18.
1: Oríkẹ́rin ìṣẹ̀kẹ́
0: ìdúrógún.
1: To 20.
0: Díẹ̀
1: ṣe ogun. Ẹ jẹ́
2: kí n sáré dó láti gbọ́ bọ́lọ́dọ́ mo máa ń gbọ́ ètò bàbá since last year towards the end of last year ṣùgbọ́n mi ò bí wọ́n rí ṣùgbọ́n àwọn àdúrà tó máa ń gbà yẹn ó làgbé nítorí tí wọ́n ṣe máa ń gba àwọn àdúrà yẹn
3: èmi gan tí mò ń gbà torí ara
2: torí mo wá ń rí i pé àgbà tí mo ti ń gbọ́ àwọn àdúrà yẹn aago márùn-ún ni mi ṣe mistake tá a bá ti ń pè irun báyìí mo ti ṣí rédíò mi so mo wá discover pé èmi máa ń jẹ ìgbésí tí bá ra mọ́tò máa tà ní ìdìbò rẹ̀ ní kìlìbìsì yẹn mo ti ra mọ́tò kan ní 2.7 million ìgbà tó tó àárín kan mo tẹ̀ láti dá owó padà mo tà ní 500,000 so ìgbà tí mo wá discover pé kí ni tó ń ṣẹlẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí kíì sórí pẹ́ àwọn yẹn mo wá rí pé kì í ṣe ojú lásán so àwọn nǹkan wọ̀nyẹn mi ìfẹ́ máa ń torí táìmù pọ̀ so mo wá bẹ̀rẹ̀ sí ní bá ìrìn àjò wọn lọ mo bá ní kí tiẹ̀ ní àṣẹ sí òróró mo fẹ́ wá ìbàdàn mo bá orí òkè ògo mi lè lọ bẹ̀ but wọ́n ṣe pé area one ẹjọ́ yẹn òjò rọ̀ mo débí ṣùgbọ́n mi ò rí òróró mo bá fi ìgbàgbọ́ lọ ra òróró nílé tí bàbá bá ti pe sáàmù wọn máa pe sáàmù kan nídàájí èmi náà bẹ̀rẹ̀ sí ní ka sáàmù yẹn sí màá dà sórí màá dà sómi àti ìgbà yẹn mi bọ́ọ̀ bẹ̀ sí.

0: Kọ́mini Abíbọ́lá Àfọlábí.
1: Ẹ máa wá gbó.
0: Mo fẹ́ ní Lifecam. Ìdí ọpẹ́ mi ní ìṣòro ta ṣe ní Tuesday, mọ́júmọ́ Wednesday. Ọdún náà wọ́n ti dá ọmọ mi dúró níbi iṣẹ́. Torí jọ ọmọ yẹn sunkún wálé, ó ní mọ́mì, wọ́n máa dá òun dúró. Mo ní tò má wọ̀rí. Wọ́n tán dẹ̀ dúró náà nà ṣì máa padà pè é. A ṣáà ṣe ìṣòro yẹn. Omi tí wọ́n ní ká fi fọ orí ká mu. Èyí tó kù tí mo ṣẹ́kù mo á gbé délé. Mo wá ní wá fọ orí ẹ̀ kò dẹ̀ mú bẹ́ẹ̀. Ọmọ yẹn wá mú. Ó wá ní òun fẹ́ fọṣọ aṣọ tó gbé síta. Kò tó 5 minutes kọ̀ọ̀kan wọlé sórí fóònù. Ó gbé báyìí láti ibi iṣẹ́ wọn, wọ́n ní kó reason. Ó wá dé ibi iṣẹ́. Ó wá ní àwọn ọ̀rẹ́ ń ní báwo lòun ṣe ṣe. Ṣé mọ́mí ẹ̀ mú ẹ jáde ni? Torí kò sẹ́ni tí wọ́n ń dá dúró ń bẹ̀ yẹn tó ń pè é padà. Ní tò Ọlọ́run authority òun ló jẹ́ kí wọ́n.
1: Come on, give Jesus a shout of
2: joy.
1: You will break record. Ẹ̀rí yín pamọ́ ni.
2: Agbé ẹsẹ̀ ni.
1: Wà á lọ tún lọ
2: sí.
1: Ìwọ́ ìdí àìfojúrí.
2: Ṣé bàdé
1: ṣá. Olúwa ló wú bẹ́ẹ̀. Jésù ló wú bẹ́ẹ̀.